ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé mọ́ tàn yín jẹ́? Ọmọ lọmọ yẹn. Gbìyànjú. Àgbà bí ṣe ń gbìyànjú tó. Bí ẹni pé ò ṣe kankan ni. Bẹ́yìn bá declare for presidency lọ́jọ́ Àlàmísì. Àwọn àmọ̀ kò ṣèkà tí a gbéná wojú gómìnà lọ́jọ́ Jímọ̀. Àtijọ́ Jímọ̀ ní gómìnà ti lójú oorun.

0: Ola Itoju si Oluwa lo se. I'm so emotional listening to your program right now. Oluwa Segun Ayan lere Alula. And thank you so much, sir. Afa Abanishi. Ogbeni Akaki Emi Olorun ko ni fin sile e jowo tori kini won se da ajo amatekun sile se bi ki won ma lo inu igbo ni Akaki Emi party oni won ni party o nawo la won amatekun so ki oda eje sojo opo le ero ti po babi lori opo yi ero ti po Eja gbe kan sira wa le. Eja sira wa le o. Eja sira wa le oro ti po o. Eja sira wa le o babi lori loju opo yi o. Hello. Hello.
1: Hello
0: sir.
1: Hello.
0: Hello sir. Era sa o. Era sa. Yes sir. Ah lati New York won gbo yi sir. Yes sir.
1: Bon. Mi ni ba ti bere. Se si de nso ko fun sa.
0: E bere nbi kan.
1: Se ri lati jo ti mo tun ti e ti ma n se program ni. Se ti ma n ta won si pe e se awon yo ko awon yo lowo awon e ti ma n gbe wa. Ti ma n so gbo program ti ma n se ibo odun ati gbugbe. Ati gba te tin so so dun kan se. Njo ni mo pe ni ri ti mo pe ni leyin ti so pe ah mi sa ati e ni o. Ebi na fe da si so ni pe mo pe ni.
0: Bene.
1: Mi pe ni le nkan. Mi pe ni nitori pe Inu Nigeria ni àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ àyànṣẹ́ àwọn mẹ̀kún ni wọ́n bí ènìyàn. Torí pé àwọn tí wọ́n wà ń gbọ́ tí wọ́n kó sínú ikú ní ìtẹ́bá lọ́wọ́ inú olùgbò fídíò yẹn náà mo sọ ìgbẹ̀gbẹ̀ ó máa ń dènà máa ti ní stroke ṣe ọ̀nà facebook tí ìtẹ́bá stroke ẹ̀ẹ́kàn kan lójijì ní ẹ̀ka ìgbòkó ni ò mọ̀ báwọn míì wẹ́ ọlọ́run tó ní kálukú nítorí pé àwọn èèyàn burúkú ti pọ̀jù nílùú yẹn àwọn ẹni bi àárín àwọn mẹkúnnù kẹyìn jà fún yẹn àárín wọn ló wà tó bá ní kí sọdẹ tí sọdẹ gbòòwò sọ yẹn ó kàn gbé nílẹgàn ni sọdẹ gbòòwò yìí dá sí nǹkan kan mọ torí pé nígbà tárákùnrin yẹn jáde tí wọn ń ṣe kọtọ ń ṣe fún èèyàn mélòó ló ti ṣọọbù ẹni mẹkúnnù pé ní bóríjà àbí agbẹni péra àti ṣọọbù wa fẹ ọkùnrin tẹ sígun mọ àárín gbà fẹ pé nǹkan tẹ ṣe fún ọmọlọmọ ti jáde bre wọn jáde pé jẹjọ ìwà ọjọ má kan rẹ jẹ àwọn mẹkúnnù yóò lọ jẹ àbọ ọjọ ìtọkọ sọ yẹn kó bá dàbí tó kò sọrọ ni ẹ òkè yẹn ní kọ fún òyìn kọ so wọn wá fún sọdẹ ìbòwò ní security so ẹ mọ pé insult ló jẹ fún wọn pé so ẹ wá fún èèyàn kan ní èèyàn pásọlá gẹgẹ bá fún security ló wá jà ní gbogbo kílẹ̀ ní security ṣe èèyàn wà ní ṣe yẹn òun náà kàn sọ yẹn kó bá dàbí pé sọdẹ ìbòwò sọrọ ni òun náà ti gbọ́ sára wọn kì í bẹ́ẹ̀ fi blame ẹ̀ ní ti pọ̀ tẹ̀ ẹ̀yin náà lè máa bú àwọn tó wà nílẹ̀ ibo nígbà tó mú Nnamdi Kanu ebi tí Nnamdi Kanu wà ní ìwọ bí wọn ṣe lè rí orí lórí tó gbé ọpọlọ sórí tó máa dán nǹkan sí bọ̀bọ̀ Nnamdi Kanu yẹn sọ tó máa ayé ti bọ̀bọ̀ yẹn nǹkan sí bọ̀bọ̀ yẹn sọ náà yẹn ẹ kàn wà nílẹ̀ ìjọba Nàìjíríà ìlú ò dákun ayé yìí ò gbẹ ṣẹṣẹ ẹ pé ayé ti wáyé àwọn báyìí ṣe Nàìjíríà fúnjẹ káà máa lọ tiwa. Àwọn mẹkúnnù yìí náà ló máa lọ dìbò fúnra mo ń sọ fún pé ẹni olùkọ́ alágbò sí àtàrà yìí kan sí iláyé ni wọn ẹgbẹ́ ní ìfọwọ́n nàìjíríà torí pé ọgbà tí bọ̀wọ́ bá dé àwọn náà ni wọn lọ jù sọ́nkú máa ń sọ fún máa ń pè é máa tí gbọdọ̀ rọ mi ní àwọn ẹni ibi rẹ̀ ń dìbò fún ojú tẹ́ ẹ̀ bá dìbò fún àwọn ẹni ibi rẹ̀ mọ́ fẹ́ ọ̀nà àbáyọ tẹ́lẹ̀ kíkà sọ lè fún ojú tẹ́ ẹ̀ bá dìbò fún àwọn ẹni ibi mọ́ káyé àwọn akọ̀mà pèlúṣe ìwọ akọ̀mà kì í wọn kó tó sọ orúkọ ẹ kí ló ń kì í fún òun náà máa rẹ ẹni a máa ṣe bíyàn gidi gbogbo wọn ẹni ẹ̀kọ́ nínú ẹni ìgbé ni wọn wọn fẹ́ràn ìlú yẹn bọ̀kú tó máa ń dùn nípé èyí aráàlú tó wá jẹ́ gẹgẹgẹgẹgẹ tó wá jẹ́ kí ìyàn jẹyìn tí epo wọn oúnjẹ wọn ebi ń parí àwọn ọmọ yín ń kalọ̀ lóyìnbó àwọn ọmọ àwọn tó máa wọlé so kò sọ́nà àbáyọ ṣé yẹ èyí tó máa ń sọ̀rọ̀ ṣé pẹ́kì iṣẹ́ èyí nìkan mo ní àwọn kọ̀lẹ́jì ń gbà tí mo mọ̀ tó yẹ pé tí mo mọ̀ gan tó bá dárúkọ wọn ṣe máa mọ̀ wọn mo ti dá more than lẹ́sẹ̀ almost 500,000 so iṣẹ́ wọn ní ìpè wọn rí bí mo ṣe close mọ̀ wọn tó ti máa pọ̀ kọ̀ wọn ṣe máa mọ̀ ní ìpè wọn sọ pé ṣá àkáǹtì ẹ ti dídè mo ti dáwó kọ síbẹ̀ ní ìpè wọn rí ráyè Ṣé ẹ bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ ń dáhùn yẹn wá? Tí ẹ pè tọ́lọ́run fún yín ṣe lórí pé ẹ ń sọ̀rọ̀ rédíò ni pé ẹ lè ráwọn ojú ọ̀rọ̀ líle ta sí wọn létí pé ẹlẹ́sọ̀ tó ń bọ̀ iṣẹ́ ẹ ja yín gbà lọ́wọ́ àwọn olóṣèlú Nàìjíríà kẹ́ ẹ lé gbogbo wọn sọ̀rọ̀. Ṣé ẹ rí tọ́ pé nǹkan rí ṣe nìyẹn ni pé ẹ ti ẹ̀ sọ̀rọ̀ rédíò láyé yín ó tó yín kẹ́ fi wọ̀n rí. Bọ̀dọ̀ àwọn tó ń gbẹ́ ẹlòmíì gbẹ́ ńlálẹ̀ kò gbọ́ yín torí pé kẹ́kọ̀ọ́ ó gbọ́ yín pé kò ní oorun sùn ní èyí kan sì ló ṣe nígbà rédíò rẹ̀ kò gbọ́ yín pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan pé kẹ́kọ̀ọ́ tó bá gbọ́ bí káàmù tó kú sí ẹ̀kọ́ wo ló kọ́ lé nìyẹn ní program ṣàkíyèmí ṣàkíyèmí ti ṣe kò kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ó kò fẹ́ rojọ́ lásán kò oorun sùn ló ṣe gbọ́ rédíò kò gbọ́ kọ̀ọ̀kan torí pé tó bá tó kí ni àwọn eléyìí ẹ wọn fẹ́ ṣe wọn náà wọn ń ṣẹlẹ̀ ṣàn wọn ń yìnbọn fúnra wọn ní òǹdó wọn ń ṣe ìṣùpá ṣáwọn eléyìí kan sí ṣáwọn eléyìí rèé àwọn ààyè pé ẹ ṣíkọrítì ẹ wọn tí wọn mú sí wọn tí à ń jẹ yìí náà àwọn tó bí ń pa yìí náà náà ni wọn gbé wọn yẹn ní ìṣẹlẹ sọ àdéhùn yìí ń lo sọkàbàrọ tó ń fẹẹ ní pẹtúpẹtúpẹgbọ bẹẹ ń ẹyin títí yìí tẹ̀sán ní bíi tẹ̀sán ní ìdìbẹ̀ a máa bìbí ní ilé gbogbo wọn gbé sọ̀rọ̀ ìrọ̀ ni
0: bẹ́ẹ̀
1: ni wọ́n máa búra wọn ní ìdílé ìlú ẹ̀yìn wọn máa búra wọn máa ṣe ìgbẹ́ ẹ̀sìn sọ́nà àbáyọ àti tẹ́ ẹ̀ bá dìbò fún wọn àti tẹ́ ẹ̀ fúnmi sọ fún yín látàrí mo kọ́ yín torí ọmí ò bá ti wọlé lọ́wọ́ sí i tí ìṣòwò náà wọlé ní federal
0: any yìí lọ́kọ̀ tí ó àwọn yẹn sì kórí kínní tó ti mú ẹ má má bínú ẹgbẹ́ yín tẹ́ ń pè yìí mo rí o ọ̀dọ̀ wa ń bí ni àti ìrígbé o. Iriri dintiri ojú òpó ti wà sísí ẹgbẹ́ wa mú yìí ni wọ́n pè láti New York ẹ ṣe tó a ṣe wọn bá tí a bá lè ṣe adẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run náà àánú rẹ̀ yóò fún wa ṣe ẹ wá já ẹja lò báyìí tí ìyànba lọ bá hello. Ẹra sá. Àmì o.
2: Mi ò sọ látìgbà tí ẹ ti fẹnu lé ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ ti lọ kọ́ àwọn ọmọ àti ìyá. Bẹ́ ẹ ṣe ń sọ, omi ń bọ́ lójú mi. Ọkọ̀ ọdún mẹ́ta tí ń pè 70 years.
0: Ọkọ̀ ọdún mẹ́ta tí ń pè 70 years àbá.
2: Wàláì. Ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké ni mo máa rò ní gbogbo ìgbà. Pé mo ní ibi táwà bá dé. Táwọn ọmọ yóò lè bá dé bẹ̀. Káyọ̀dé Adélékè láti Ọlọ́sàn.
0: Látọlọ́sàn ló kọ yín bàbá tó.
2: Bẹ́ẹ̀ni. Káyọ̀dé Adélékè.
0: Ó ti yé mi, mo gbọ́ yín.
2: Ní ń pè yín látọlọ́sàn.
0: Ẹ ṣé àbá.
2: Ẹ̀mí ni ó kún.
0: Àmì o, ẹ ṣe. Hello. Hello. Hello. God bless Nigeria. God bless our great nation.
3: God bless Nigeria.
0: Ẹ ṣe o.
3: Ẹ wo ètò tẹ́ ẹ ṣe lálẹ́ rẹ̀. Ẹ̀rí lè tàwọn lé egun gidi ni. O inú mi dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tàwọn lé egun ni. The whole family, gbogbo school, wọ́n kọ́ àmà school, ọmọ 2 years sí wa ń bẹ̀. Ojú 24 hours, ṣé kò yẹ kí gómìnà kó ti send àwọn èèyàn sínú gbómi? Eléyìí ga o. It's very easy. The way ti Trump tó fi wá sí Nàìjíríà ti tó send àwọn American army wá sí Nàìjíríà. Tá demolish some area. ṣé àwọn army wa, àwọn soldier wa, àwọn air force wa, àwọn civil defense wa, wọ́n lè ṣe the same thing ká máa wọnú gbọ́yàn kiri ká máa fire àwọn dànù. This thing is getting out of hand. Gbogbo wọn dúró de 2027 ẹlòmíì kó gbogbo state jẹ one cent by kò fílẹ̀ síbẹ̀ kò ṣe wọn ò ṣe anything. Àwọn students fẹ́ ṣe exam mi rò pé wọ́n ra any science equipment kankan kò sí. This is too bad. Gbogbo adẹ̀mọ́ máa fọ́lù wọn mo bá ṣe ń para wọn kiri pé election tó ń bọ̀ just only ṣe parí election náà ṣe tán fi ń para wọn kiri tán yìnbọn fúnra wọn kiri. This is getting out of hand. Samba kankan kí everybody kan gbé wọn dànù kan lọ jù kò sílẹ̀ onípàṣẹ sí ń gbọ́ gbogbo ní èsì wọn ní nàìjíríà orí máa kan yìí. This is getting out of hand. Ṣèyí wà ń bẹ̀ kò ṣe kankan gbogbo kọ́ńtà tó gbé síta òun fúnra ló ń ṣe gbogbo ẹ̀ bíi kí ni gbogbo rádaràda rédìrì tán tán bá káàkiri èyí tó wò God bless Nigeria my brother ẹ máa bá ṣe lọ.
0: Ẹ ṣe o. Hello. Hello. Ẹ máa ti wọlé o. Ẹ wá já lù báyìí. Hello. Hello. Hello. À ń gbọ́ yín. Hello. Àmọ́ tó mọ̀ sí kíní yìí o. Ẹ má bínú o. Ọ̀yà ká dìmú lè ṣe kíní kù ká máa lo ilé ìta lóyè. Ọjọ́ òpó ti wà sísí o. Ọjọ́ òpó ti wà sísí o. A ti ń pè wá wọlé. Ọjọ́ òpó ti wà sísí o. Ọlọ́mọdé òmẹ̀là yáyà. Hello. Hello. Hello sir. Ẹ dákun ẹ bá gbóhùn sókè ní báraba orúkọ yín bẹ̀rẹ̀ dínpè wá.
4: Ọ̀gbẹ́ni Adéọlú Kẹ́hìndé ni ó láti kú ọlá.
0: Láti kú ọlá mọ̀ ń gbọ́ yín bàbá.
4: Ṣé o rí ọ̀rọ̀ mi? Lẹ́kọ̀ọ́kọ́ ìfẹ́ ti sọ.
0: Gbọ́ yín bàbá ọ̀dọ̀ yín yẹn nẹ́tíwọ́ọ̀kì yẹn kọ́ wà pa. Nẹ́tíwọ́ọ̀kì yẹn wà pa ẹ má bínú. Hello.
5: Ẹ kálẹ̀ sá.
0: Jìnnà wà yìí o.
5: Bàbá mi Akinyemi.
0: Mo ń gbádùn orúkọ yín bulẹ̀ tí ń pè wá.
5: Mo ń pè yín láti ìlú àgọ́ òye.
0: Láti ìlú àgọ́ òye.
5: Bẹ́ẹ̀ ni mi ò lè jẹ́ kí n má gbọ́ program gbogbo nǹkan tí lágbo ilé bá ń ṣe.
0: Ẹ ṣe.
5: Nítorí ó jẹ́ ibi tí mo máa ń bá ti gbàdúrà tán máa ń fẹ́ gbọ́ rédíò yẹn.
0: Ẹ ṣe. Hello. Atago. Hello.
6: Akwaji.
0: Era sa, era ma.
6: Ekuse. Yes. Ngadi ko lati yemetu site.
0: Lati yemetu mo gbo yin aba.
6: E jo sa. Ko ti mi fe bi lere.
0: Yes pa.
6: Mo gbo ko te so gbe yin so nipa local government autonomy.
0: Bene.
6: E jo ki lo sele gbe ni.
0: Ti
6: ti autonomy local government autonomy ti o se work in Oyo state yi.
0: Àwọn gómìnà wa náà lábílẹ̀ ti Oyo state nìkan kò work ní àná ogun.
6: Tí mi máa wo Lagos state.
0: Èkó nìkan ló dé sẹ́.
6: Lórí bí local government autonomy ṣe ń ṣiṣẹ́ rẹpẹtẹ níbẹ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀ gangan náà kò yé mi.
0: Àwa náà mọ̀ ọ́ àwọn gómìnà wa ni wọ́n dáhùn o kò ṣiṣẹ́ náà lọ́yọ̀ kò ṣiṣẹ́ lóògùn local government ṣiṣẹ́ bó ṣiṣẹ́ kó ṣiṣẹ́. Nípínlẹ̀ Ọ̀sun wọn a ṣiṣẹ́ bó ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ nípínlẹ̀ Èkìtì ìjọba àbílẹ̀ ò ṣiṣẹ́ bó ṣiṣẹ́ kó ṣiṣẹ́ nípínlẹ̀ Ondo.
6: Ìyẹn bẹ́ẹ̀ number two mo gbọ́ pé mo rí lórí kí lànà pé wọ́n ní gọ́vùnọ̀ sọ pé bẹ́ẹ̀tì àbí nǹkan tán láwọn ọ̀rá
0: ni. Wọ́n lọ àti láti àná ti bóyá
6: wọ́n ni wọ́n sọ pé
0: ó ti dé
6: wọ́n náà sọ pé ó wà lẹ́kọ̀ọ́
0: ó ṣe èdè ni
6: wọ́n ṣe nkankan nípa ó ṣe èdè lánàá
0: ni ó ṣe èdè ni màmá bọ̀ yá àná ni o bóyá láti jẹ tàbí jẹrin àbí jarun o ṣùgbọ́n ló ti dé.
6: Ṣùgbọ́n ẹjọ́ oṣù mélòó ló fẹ́ fi bá wa ṣe
0: yẹn. Wọ́n ní bí ọ̀sẹ̀ bíi méjì sí mẹ́ta ni wọ́n ṣẹ̀ tó gba àwọn irinṣẹ́ tí ọmọ fi bá ṣiṣẹ́ ni wọ́n ṣẹ̀ tó bára ẹ̀ tẹ́jà òfò kí ti ìparí oṣù kẹfà yọ bẹ̀rẹ̀ kọ́lọ́ọ̀mọ́jà lógún kidnapping kan mọ́.
6: before the suke satawa yi
0: that's a bossy
6: and fuju sono da ona aje ode layo
0: amen
6: iye be then awon yo so pe e o ye ki won ma pa awon yin o ye ko won lugo ko se kini kan ko se kini kan nkan temi ro ni pe awon ti won ko awon eyan na

0: wọ́n ti nẹ̀gmẹ́ẹ̀tì wọ́n bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ tó wá fún ọ́nà ìjọba táwọn ilé yìí ò bí ẹ̀sìn àkọ́ gbà wọ́n ti kẹrin pé sẹ́pẹ́ bẹ́ẹ̀ bá ṣe rí gbà ní wọ́n níyẹn bá rí èkùrọ́ tí ẹ̀ bá rí òkè pé wọ́n fèkùrọ́ lọ wọ́n ti rí pé wọ́n ti nẹ̀gmẹ́ẹ̀tì wọn lérí ààyè
1: ọ̀rẹ́dì kò jẹ́ sí presence kò sí presence gọ́ọ̀mẹ̀ntì gan bẹ̀ bá a
0: ojú ọ̀nà yẹn ni
1: ojú ọ̀nà yẹn ọ̀dá ojú ọ̀nà yẹn ọ̀dá
0: ẹ ti wá wọ́n bílù yẹn ṣe rí rakuraku ṣé ẹ ti sọ pé inú ọ̀yọ́ ṣe ti bẹ̀rẹ̀ wàṣà ṣé bá nínú ọ̀yọ́ ṣe ti bẹ̀rẹ̀ wàṣà yìí ò ní sọ pé rọ ni.
1: Àmẹ́yẹ ìlú bẹ́ẹ̀ lọ́pọ̀ bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́
0: mo mọ ẹ̀rọ ìsọ̀rọ̀ network yẹnì kan gbéra bèrè ogbon
1: ṣé mọ̀ kí tó bá tiẹ̀ wá a lè pe emergency.
0: Ṣé rí ìkankan àwọn ìjọba wa wọ́n ní iṣẹ́ ṣe tó pọ̀ mẹ́jọba tanra wa jẹ́ ṣẹ́rẹ́ wọn léèwé wa wọ́n láti dáàbò bò ó ní amẹ́ríkà tá a wà yìí tí wọ́n fẹ́ lọ wú ọmọ mi ní skul ní skul hour ṣé bá ti dẹ́nu ọ̀nà spíkà ó fi wọn bá mi sọ láti inú ilé èmi ó gbé ta o ò tí ì lè jẹun wọlé nígbà bá fi spíkà bá sọ̀rọ̀ tán tí máa wọ ọbẹ̀ tí wọ́n ṣe é ṣe àṣàyàn ìwọ àyà fọ́tò òmìnira wà lẹ́mọ́ mi láyà ni wọ́n gbọ̀ pé authorized person wọ inú ọbẹ̀ yẹn wá tí ẹ bá rí ẹnìkan tó bá ta pélépélé wọ́n sọ sùn yẹn dání ẹ rí àwọn ọlọ́pàá tí wọ́n yọ dénìí ṣe pẹ̀lú ẹnìkan tó ń dẹ́rú ẹ̀wọ̀ mí báyìí wọ́n mú ní mú ọ̀daràn ni tó jẹ́ pé ọ̀nà authorized person tó kàn wọ school environment ó wá wọnú iléèwé wa àwọn tó mugbó àwọn tó ṣèṣekúṣe àwọn títọ ẹsẹ̀ mọ ẹgbẹ́ ẹ pé ilẹ̀ ti mọ́
1: eyín pọ̀ lọ
0: ìyẹ́gbẹ́ security kan ní lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹwu ọlọ́ǹda lọ́nà àdúgbò yìí mẹ́
1: bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni ọ̀sán bá bọ́ọ̀lù lọ́sọ́nà ẹ̀bẹ̀ yẹn àwọn boko haram ti wà bẹ́ẹ̀ tọ́lábẹ́ tọ́lábàjẹ́ ló kù èmi àwọn máa ná ọ̀nà ẹ̀bẹ̀ dáadáa tẹ́ tó bá ti gbọ́ ọ̀kadà ṣe bí kí wá látọ̀ mi wọ́n ti ọ̀kadà báyìí tó bá ti gbọ́ nígbà wọ́n ti wá anásara wa
1: ọ̀pọ̀
0: nígbà
1: wọ́n ti wá
0: anásara wa ṣé o pé ilẹ̀ ti nasara wa àti ẹ̀ lóbi náà sọ pé láti kano ló ti wá ẹ̀ lóbi náà sọ pé láti kẹ́bí ló ti wá mo pé ṣé wọ́n láti nasara wa ó túbọ̀ sí pé wọ́n ní mission they are not from nasara wa so ṣé bá o mọ̀ sọ̀kadà wọn kò ní nọ́mbà ọjọ́ kan wọ́n wá kọjá mẹ́ wọ́n wá pọ̀ rẹpẹtẹ lórí títì wọ́n ní kí ni ìṣẹ̀lẹ̀ wọ́n ní olórí wọn kan wá joyè ni ó joyè ń bọ́ ní wọn á pọ̀ títì rẹpẹtẹ báyìí ni òjẹ́ yìí ọ̀rá yìí kọjá mọ́ mo ní mo dára ìjọ tí rẹ̀ kí ni ọba ìyàwó yìí wọ́n pa ìfà wọ́n di ẹlòmíràn lọ́mọ tí ó nì mọ́ ìjọba àpẹẹrẹ gbọ́dọ̀ yẹ bẹ̀rẹ̀ wò wọ́n mọ̀ sọ pé àwọn òní intelligent àwọn òní kíní kan èmi ti ń fún ọ ní
1: intelligent báyìí
0: o mo ti pariwo ti rédíò mo ti pariwo ìsinsin lọ́dún méjì ọdún méjì kìí ṣe ni ẹrí gbà kẹ́mbẹ ìjọba àpẹẹrẹ kú ó lé àwọn ọlọ́kadà kú lẹ́kọ̀ọ́
1: bẹ́ẹ̀ni
0: wọ́n lọ sóhùn ògbó state
1: ògbó
0: náà lé wọn gómìnà tí wọ́n ló wọ́n manage wọn.
1: Gbogbo kan ní gómìnà àwọn máa manage o.
0: Ok nígbà tí ẹ fẹ́ manage àwọn tí wọ́n ń kan láwọn ọ̀pẹ ẹ mọ̀ pé ẹ ti gbàgbọ́ ní fún state yòókù nìyẹn. Tí wọ́n káwọn ti bá lé náà títí bi náà lé sẹ́yìn náà lé ti yín títọ̀ sí náà lé tí yóò èrò kì í sẹ́yìn mọ̀ pé wọ́n ò ní sórí àwọn tí wọ́n ń ṣẹ̀ka yẹn. Ibi tí wọ́n bá ń gbé gbà mí ìwé fẹ́ tètè strike mẹ́ wọ́n máa ń lo ibẹ̀ láti lọ́wọ́ mi strike bò mí ni wọ́n á bọ̀ ibẹ̀ ṣe lé. Bẹ́ẹ̀ sì máa ń ṣe nìyẹn. So kí ni mo fẹ́ fà ní pé ọ̀rọ̀ tó bá jẹ́ bí security ẹnu àwọn aláṣẹ wa gbọ́dọ̀ pò lórí ẹ̀ láti mọ́ bí òṣèlú. Ìjọba àpapọ̀ àwọn ò lè wá láti Abuja bẹ́ẹ̀ láti wá dáàbò bò wà ní local. Ètò bá fi ṣe gómìnà inú ṣẹ́pọ̀ pẹ̀lú àwọn alága ìjọba àdúgbò inú ṣe rí dèmọ́ gbórí ìfún èkó nìyẹn. Lóòótọ́ àwọn ṣètò fún local government ní autonomy. Ṣùgbọ́n bí èkó sì ṣe akíntọ́tọ̀ secret action fẹ́ oh my god ẹ máa like ẹ̀ pọ̀. Tí ẹ kí ìkẹ́kọ̀ọ́ bá wo èkó lónìí àwọn arẹ́kọ̀ọ́ mọ̀ ó mọ̀ pé ẹ̀ fẹ́ wo èkó. tori pe won ti ni network yen le o da bi neighborhood watch farmers America yen o da ti yen na se leku mi don je pe ki be wa minimum safe ni be ye so ki gomino awon lewe wa ko profile si to si be elekeji awon local government wa ki won ise pe pelu local chiefs lati je pe won o sise po pelu won eleketa ki won go office of boss argument kan beta we so pe awon abote ko le gbe be ki 47 awon bi ati o le gbe ko gbe ki 47 joba papo lagbare iro ni je be iro ni je be seri ni aye ajina bi ogbe kini kaka re pe ni office of boss won ko ta si be won ko olopa si be won wa ko awon vigilante wa si be ko seri to mo pe ko seri to le ba mi di e pe ibi ti soldier ba wa ti olopa ba wa nbe gbogbo to ba se pelu awon olopa e na an na ti leto adigbe ti 47 tori pe kini e to ba ba rin mi yan jo I got a for what you say. I want to step up for Casamulo, Matilla Sabani, Omulo, who are coming to the day in like Barani. I'm a little bit for more bit for the seven. Tell me about what I do about the whole bit for the seven.
1: I see. Awon alase ilewe Ladoke Akintola University won fi gbolu oro kan ta o e gbo daada o Ladoke Akintola University of Technology Ogbomoso from the office of the registrar special released clarification on the security situation in Ogbomoso. The management of the Ladoke Akintola University of Technology Lautech Ogbomoso wish to address concerns arising from recent events in Orire local government area. We are aware that report of those events have caused anxiety and fear rumors on security matters. The management assure all members of the Lautech community that there is no cause for alarm. The university remains safe and academic activities continue without disruption as security agencies are actively monitoring the situation. To this end, members of the university community are enjoined to remain calm, avoid spreading unverified information, and continue with their normal academic and social activities. The university management is committed to the safety and well-being of all and will provide timely updates should any new development arise. Thank you. Olayinka Obalogun, Mrs. Registrar. Won ni aso fun yin lati be pe dakun eyin opo bi te n pe awon omo yin e dakun bo ni so ni ma bo wale so ni ma se kini kan so ni ma se kini kan bo wa ni ma mi e dakun won ni e dakun awon agbofinro monito gbogbo bi se nlo pata e dakun e ma je ni kan ko e ri pe e daju gbogbo te ba n fe mo e si wa de daada e si ma ja ma kari awon rumo kaakiri. Hello, ẹ ti wọlé o. Ẹyin lẹ hold call yin fura yin o. Hello.
2: Ami Ogun.
1: Ami o.
2: Agbara Ọlọrun. O ti wa lori call ni isin, o ti di. Thanks. Ekwele.
1: Era sir.
2: Eku Segan Kombe Remi Bakare ni.
1: Era sir.
2: Ona se ri very good boy tan so yen oro gidi ni gbogbo e ni gbogbo be se so lu wi o ti jera se se yin awon ta fi so lori won ati e fe gbo nkan kan mi mo e wa wo bi ti o bi o ko lati le oyo nbi Niger le lo ja Niger state ninu gbo oba yen e wa wo gbogbo be de la won people ti wa bẹ́ẹ̀ náà ni láàrin wa báyìí ní bí very apprehensive ṣe wá rí àwọn agbódegbà wọn yìí èyí ló tún wá ló tún kọyàn lóminú bẹ́ẹ̀ náà ló sì wà nìbàdàn ọ̀pẹ̀mọ̀ gbogbo infact ó ń kọ́ sí ó bomi lójú mi lórí ọ̀rọ̀ Lautech àwọn ọmọ mi tó wà níbẹ̀ kò ti ní bó wà ní so ẹgbẹ́ irú ní ìṣẹ́ fún wa ní ìsìn lori gbogbo ti en gbe sori social media ati e mo ba se fe regulate social media yi because 85% re ni ro pata ti o se ti o tele ti o hold water you can't beat e wa wuru awon followers ta ni na won ni bu followers professors uneducated to je pe won a le ri nkan kan ti won so pe iwo ijoba yi bayi ni o se won so nkan kan lori radio kan lana owo ti an na lori pe budget 26 billion in the office governor 56 billion e wa wo ministry department and agencies my dear brother won fun elomi ni 800,000 owo ti an ni first quarter 1 January to March won release 80 million ewo ti ewo to si je pa won ta n da seto yi won ba da seto bayi your excellency na ni won ni an se daju won soro owo kina n pe owo owo capital budget e lo gbo iye ti won release ni oye ti en ni won na lodun yi nda ti pari ati pari first quarter January to March ni o a tun abere April May June a de tun ti osu meji bayi ni o ti karu system ta fi operate the country ṣugbọn emi nigbagbọ e bi oruko wa eyi to wo God will bless this country
1: amen
2: God fun e o
1: amen
2: e se gan fun enlightenment yi
1: yes sir to e wa da ko won je ka ma gbofun roke si ipinle ogun o awon yen wa kan tin fi awon gbolo nkan sowo lati ipinle ogun be ba gbe lati Ibadan bi dakun e kan wo be wo mo wa information yen mi o ti ri bi n ba ri won da sategun enikan na ni o lafani ati ba wa soro ka to ma lo photo ni e dakun e ma binu hello iseju kan la ni o hello
2: nkan
1: lo sa o ajin la wa yo ke sa ro to ra gun meta lo fe lo lu yo
2: Ìmọ̀ràn kékeré kan lè fún wa fún àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sá.
1: Mo gbọ́ yín o.
2: Ṣé rí gbogbo àwọn ilẹ̀ kan wà pépà àwọn Amúsá ló kúnlẹ̀. Ẹ jẹ́ ju ìlú mẹ́ta fún yín. Kò sí ibi Boko Haram wà láàrin. Tẹ bá mo bí Jericho níbi lẹ́gbẹ́ kan sórí ìlúwẹ̀. Ẹ̀yin ẹ gbà bẹ̀ níbi ojú orin. Ilẹ̀ kan wà tó tóbi fẹ́ pọ̀. Kìkà àwọn Amúsá yẹn ló wà bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tẹ bá lọ lọ́lé ń dín. Ẹ rí wọn níbẹ̀. Tẹ bá sì tún lọ 110 níbi roundabout every Sunday. Ti roundabout yẹn ó di roundabout 110 yẹn wọ́n máa ń pè bí 400 kìkì wọn ló kúnlẹ̀ ẹjọ́ ń gbà wọn láfẹ́ ṣe ní ìdá.
1: Kíni kan ni mo fẹ́ kọ́ ní kan mo gángan fẹ́ kẹ́ ẹ dì mú ọmọ orílẹ̀ èdè Nàìjíríà lórí ọ̀fẹ́ àti gbébi kíbi tó bá wù ló lé
2: Nàìjíríà. Ẹ̀ àní kí àwọn ṣe àìdí lọ sí
1: ìgbẹ́. Iná mo wí wọn ẹ má ti àlẹ́jì wọn àti gbọ́ nǹkan ẹ sọ. Àwọn agbófinró lọbẹ̀ wọn lọbẹ̀ wọn lọbẹ̀ àmì wọn lọbẹ̀ ẹ ṣe ẹjẹ àwọn ọmọọmọ àtiwọn ẹlẹẹdẹ wa ẹ ṣe àdúgbẹ ojú òpótẹ ilé pèmí sí abẹ́fẹ́ pèmí ní 08032954191 08032954191 ó náà ní whatsapp number gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ó tó dá mi lójú ni pé orílẹ̀-èdè Nàìjíríà jọgba ìtura èyí tó wò God bless our great nation a nípàdé ayọ̀ tó bá dé jọmọ́ ẹjọ́.

ẹ kú lẹ́ni lé lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn òdì ṣé dáadáa ni mo bá yín gẹ́gẹ́ wà náà ṣe wà ní kọ́ni lágẹ̀lú níbí báyìí akọ ojúmọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà ojúmọ́ ire ojúmọ́ àṣeyọrí ojúmọ́ ẹ̀kọ́ tó ń ṣe baálé ọ̀rọ̀ ló mọ́ alẹ́ ní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ ká lẹ́n gbogbo bí sẹ́sí láǹfààní láti máa gbọ́ wa lórí ẹ̀sọ yín ètò wa òwúrọ̀ la wà ní kọ́ni lágẹ̀lú 96.7 FM òkè tó ga àjòkè lọ ilé funfun bá lọ fẹ́lẹ́ látẹ̀dọ́ sí nílẹ̀ ìbàdàn lóko olóòtú ètò gbẹ̀ngà ọláyíwọlá ó yàtọ̀ pẹ̀lú ọmọ ojú ìyàtọ̀ máa ṣètò lẹ́ni ìsúnú dixon ọmọ alájà tèmi nù orúkọ tèmi ò yípadà tijani bisola balakis tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bisola alága ìgbéyàwó òun náà lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbogbo ọjọ́ wednesday la máa ṣètò ní dèdè aago mẹ́rin sago mẹ́fà bọ̀ dájí kí là ń sọ nípẹ̀ ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa lágbọ́rọ̀ ọlọ́run ojú tẹ fi ń wò wá kò ní fọ etí tẹ fi ń gbọ́ wá kò ní dìpẹ́ láṣẹ ọlọ́run ẹ máa wà live and direct at lágẹ̀lú 96.7 FM ẹ comment ẹ like ẹ share àtúntìdé ṣe ti gbọ́ yín nìyẹn

0: ki la fe so nipa e laaro ti ni lori eto owuro lawa ohun na ni e mo pe odun o ti sumo le si wa dada gbogbo eyin iyawo le eyin mo mi nu le e wo e mo da won baba mi la mu rara e mo je da won ko wa la mu e mo bi gbogbo e ti se ri e mo be gbogbo obirin patapata e je ni se lorun e je ni se lorun bayi ile ya lo nbo bayi e ma je da won ko wa la mu o e ma je la won ko wa bode o e ma je ale won jade o e je ko won so odun ayo odun idun e je ko jo se ninu ile bo wa to je pe e wo ni ile wa bayi agbo la mo npa toko yin ba mu musoro wa e gba e faja fi ayo ati dunu e je ka fi se odun awon to ba je pe e wo mo lu wa kere bo se mo ri ni to si je wi pe ba le wa won ni ju be won ni ju agbo lo e je ajo se kini e je ajo gba ka fi dunu se odun to ba si je wi pe adie ni e je ajo je tori pe awon obirin kan wa se pe bodun ba si nbo bayi won tun ma fokan won my dear ja ho jarab si mo fe ra mo ti ri lo online 250,000 ni in fact mommy sobo mommy rahman to wa legbele wa awon na ti ra si won na o na ni mo fe ra mo fe fi sodun because mo ni fe ra n fo won mommy e de mo pe oko yin o lagbara re e mo bo se nlo bayi e mo ja ni won lara e mo ja ni won lara rara nti won ba ni e je ko tun ti won ba ni so ma fun wa e je ko se wa lorun he opo yawo le lo tin ba ko re ja bayi pe ko ra so du fun se ko ra to sin fun se ko ra si last year fun yin e mo bodun se ri niyan bo ba je pe nka ni e wo o ba je pe nto nkan mi lo so ba e wo ka jo sodun ayo obirin mi o si mo foko re ni lorun pe lai lai mo restless kan loja nkan ti ma de fi sodun niyan abi o ma so pe wo baby wa wo mo lu yi o la ma lo fodun bye bye dem de fe je ka se bye bye bye la de fe se se e de mo boko yin se wa si gbogbo eyin iya wa ninu ile patapata e ma je ka iwo e ma je ka fun oko wa lorun gbogbo n to ma ti fun wa ni n to ma ti ra fun wa lojo leya yi e je agba ka fidunu sodun e je agba ka fayo sodun e ma ni won lara e ma le won bota awon kan wa nta te ba si le won bota bayi pium won si wonu bo ba je nkan kan ni won gbe sile naja nkan ba wo baba e ma ba manage ni odun yi ni mo bo se ri e ma binu e mi ko mi o kin se be e tu gbe sukunle e si oko mi e tu ki won lori ki won obirin mi o le appreciate bo je pe nkan won nera in lo ko era fun e ti ko te olorun ma wo ti je mommy shadia ma wo si mommy lagbaja pe mo si ri nkan si won ra ajo ma no ni yidi bayi ajo ma se competition ni jalap temi na bayi o mama kan ni e ma jori be in ta won ko wa ba ti fun ini ejo teyin lorun ini ejo teyin lorun ke de fi idunu ke fi gba lowo won obirin mi o ni se be yo ko ni se be o ma foko e lorun fofofofofo ni ni sa omo mi ma lo mo ti so mi ko bayi ni gbogbo ede je mi o de ma si ko yi pe oko ri oni mi lowo ki lo wa de e ti ka ni te lorun e wo ninu odun yi gbogbo alakoko sodun ayo pe lase olorun ni sodun banu je pe lase olorun oba odun ayo odun dunu la ma se gbogbo ntoko wa ba fun wa patapata je ko te wa lorun. bo ba je pe nkan ni won ra fun wa abi ijoba mi ya won egba e ba mi e je ajajo lo be lodun yi bo se ri nu mo si roju oko re bo ta abi e wa ri nkan ni dadu lagbaja eyin nkan bye bye lo se fun mi so ye ko ri be so le go ke be be leyin to je pe oko yin o ra nkan to wu yin fun yin e mo si lo mo roju oko yin to pe wo in fact 500,000 aso 500,000 in medadi kini kan la fun mi kai na wa dele kai lo ma foko yin lanu pe 500,000 na mo gboro ra bo ba je pe nkan kan ni esin le ejo teyin ejo te ko te wa lorun e ma je ka wa go alago sare eja ni te lorun ni wo nkan tawon ba le wa ba se fun wa abi ton ba fun wa fodun pe to ah eh mami lagboja iyawo mi my dear nkan bayi ni mo ni ba mi manage eje ka lo be ba eje ka lo be e ma ja ro ju oko wa e ma je ka ro bosita eja ni te lorun gbogbo nkan ton ba fun wa ninu odun yi eje ka ni se lorun eyin ba le na ba le wa na yin dadi wa na nu le bo ba je pe nkan kan ni iba je pe boye lagbara e be se mo ra tele tele iba wa je pe kekere kan ni eyin e fun won pe to ah eh yawo mi ma bi won nkan to kamu mi lowo le ni be ni ka ji ka fi idunu ka fi gba e je fi idunu gba e je fi idunu gba gbogbo gbogbo awo obirin patapata odun ayo odun idunu odun fokan bale la ma se pe lasu olohun oba e ma je lokan bo ta o lasiko ta wa yi so o zo fokan olohun pe ah laye laye ha to ba wo awon omo mi kini kan ni oda flat wa in fact wo na wo mo lu ti won ti fakale mo ile keji wa iwo na wo kini kan ti won ti fakale in fact won so fun mi pe ah aso ta won ra won fi ran mi se mi wa ni ah ki wa ni gbajumo si mo nse ki wa ni kini kan si mo nse e foko lorun e nje koko wale ko wa sodun e mo je ase be o eyin bi awo eyin baba we mo je ase be o ha a pe ero bani soro wa a ma pe bosita e ko ba se ma se niyan emi o mo yin mi o le da se e je ka pe wole e je akira wa ka funra wa ni moran ninu odun iya eyin baba we e fa won awon omo yin ni moran ninu odun e kuku mo be se ma nse eh e fun won ni moran o ninu odun ato odun lo nbo yi e mo fun e mo fun mo e mo fo ko yin ni problem e mo fun ni problem rara bo ba se wu kori ina ni ke se ba wa lo
1: 0913704905
0: Hello. Ako juma.
1: Mo ki pe imoran yin in fact inu mi dun ṣugbọn mo gba gbogbo awọn obinrin ẹlẹgbẹ mi bayi mo gba awọn onimọran agaga wa aya iṣẹ ka tọ wọn ọmọ wa lọnà tó máa rìn fún ọdún tó ń bọ yìí ká má ṣe kọjá ẹmí wa ká má wa gbọ alágbo ṣiṣẹ ká bá wo ìka ọwọ wa a rí i pé kò dọgba wọn lọrun ṣe dájúẹ ká bá jẹ́ kí nǹkan tọ́lọ́run ṣe fún wa tó bá tẹ́ wa lọ́rùn a rí i pé àwa ní àwa lè lùfọ̀ kan balẹ̀ àwọn ọmọ yẹn àwa lè lùfọ̀ kan balẹ̀ ká bá ti fọ̀rọ̀ ọlọ́run tọ́ àwọn ọmọ yẹn pẹ̀lú ọdún iléyà tó ń bọ̀ yìí a rí i pé nínú fọ̀kan balẹ̀ la máa ṣe
0: é
1: mo dúpẹ́ lórúkọ jésù lágbára ọlọ́run ọdún yìí ó máa yàgò fún gbogbo wa
0: ni
1: agbára ọlọ́run owó tá a dẹ̀ máa fi ṣe ẹ̀mí mi máa pèsè
0: wọ́n
1: máa kọ́ tá a bá rí láti fi ṣọdún iléyà tó ń bọ̀ yìí kájẹ kó tẹ wà lọ́rùn ká máa gbọ́ ìmọ̀ràn ká máa tẹ gbọ́ lágelú ní gbogbo ìgbà torí gbogbo ìmọ̀ràn wọn ló máa ń tẹ wà lọ́rùn èmi ni ti yín o ìyáàdí àga láti lu ọ̀dẹ́dá ẹ ṣe mà.
0: Ẹ ṣeun adúpẹ́ mọ́. Zero 9 1 2 3 7 0 8 6 7 5. tàbí 08142491006. Hello. Ako ojú mama.
1: Ako ojú ọjọ́ ayọ̀ láti.
0: Àmì.
1: Omi náà ṣàyẹ̀wò lọ́la mọ̀
0: pẹ́. Ẹ ṣeun ma.
1: Látọ̀ ní àjò.
0: Ẹ ṣeun.
1: Ẹni àmọ́ gidi ni wọ́n ń gbà wá nínú lórí láti lórí. Ọlọ́run ayọ̀ tó ṣe ń dùn mí ní pẹ̀lú báyìí ní ọjọ́.
0: Àmì. Àmì.
1: Inú àwa náà pẹ̀ ní ọdún wà ní ìlú.
0: Àmì.
1: Àmọ́ gidi ni wọ́n ń gbà wá. Ẹ̀sùn wá tún bí kálukú sí ilé ní ìlú dá.
0: Àmì.
1: Láti pé ìlú ń jẹ́ ní.
0: Àmì.
1: Ìjọ ọmọ gbòòrò.
0: Àmì.
1: Ẹgbẹ̀gbẹ̀ ń gbé sẹ́yìn ẹ̀ẹ̀ní sẹ́nu gbódì ọwọ́.
0: Àmì.
1: Ọwọ́ yín lẹ́gbẹ̀gbẹ̀ tọ́.
0: Àmì.
1: Oògùn ọwọ́ aṣọ aláàbò lórí.
0: Àmì.
1: Àbọ̀ náà máa dájú.
0: Àmì.
1: Bọ́lá ń sọ wá sàyè gbọmọ inú aláboyún. A wá sàyè lórí gba gbogbo yìí.
0: Àmì.
1: Ẹ̀ǹda kan yẹn ní ológun ayọ̀kú.
0: Àmì.
1: Ọ̀kan yẹn wà balẹ̀.
0: Àmì.
1: Láwọ̀ àdéhùn sẹ́yìn.
0: Àmì.
1: Ṣẹ́rí àmọ́ bí mo lè gba gbogbo àwọn èèyàn mọ́. Ìwọ́n mọ̀ wá gbọ́ aláàbò ti fẹ́. Ìfẹ́ bá ti fún ọkàn jẹ́ tẹ̀wọ̀n lọ́rùn. Ọmọ tá a bá bí ká a ṣe ti tó. Àsìkò rẹ̀ ni. Èyí tá a bí ká a ṣàbí yẹ pé. Àsìkò rẹ̀ ni. Èyí tá a bí ká a fẹ́ràn pé. Àsìkò rẹ̀ ni. Èyí tá a sì bí ká pa màálù. Àsìkò rẹ̀ ni. Èyí tá a bí ká a ṣàbí ti fi ìjà tó ní lásìkò. Àsìkò rẹ̀ ni. Èsìkò kọ́ mọ̀ ṣe rí rí. Àwọn èèyàn wa ní ṣe jẹ́ ọ̀tẹ̀ ọ̀wọ̀ lẹ́yìn. Aṣọ àpá àwọn ọmọ wa. Tẹ́lẹ̀ àjọ aláàbò ti sọ. Gbogbo ń tọkọ wọn bá ṣe fún mi. Wọ́n sì dùn ní àtayọ̀ àti ìfẹ́. Wọ́n sì gbà. Wọ́n mọ̀ lọ kọ wọn síta. Tọ́lọ́kọ̀ mi ní ìyá ń wá ohun tó mọ̀ dání. Láti gbọ́ lẹ́nu ìyàwó. Ìgbọ̀n tọkọ tóbìnrin bá ti ní ìṣòro tọ́ba ti ní pamọ́ rẹ̀. Nǹkan tí ó kì á fẹ́. Ó sì bí ẹ̀ka àtúbọ̀ bí mi. Wọ́n lè sọ lọ́dún sílẹ̀ tó sàn máa fi tọrẹ. Òkè á ní ìpamọ́ra. Wọ́n ní ìṣòro. Wọ́n lè ní ìtẹ̀lọ́rùn. Ẹ̀mí ìtẹ̀lọ́rùn ló ti kó pé. Ní àwa ti ní ìtẹ̀lọ́rùn kò ní kọjá ìwé. Ẹ̀mí bá lọ yáwó ìtẹ̀lẹ́ ọ̀dọ̀. Ẹ̀mí bá ti jẹ ẹran tán. Wọ́n á gbowó wọ lówó ìgbowó. Ìsìn tọ́kàn. Wọ́n ní ìwọ̀n bá tọ́ bá sí ìkọ́.
0: Ẹ ṣeun ma.

ẹjẹ́ á ní tẹ̀ lọ́rùn. Gbogbo ń tọ́kọ wá bá fún wa ẹjẹ́ á ní tẹ̀ lọ́rùn lórí ẹ̀. Gbogbo ọlá máa ṣọdún ayọ̀. Ẹ má jẹ́ awo ago alágo sáré. Obìnrin mi báyà ogun alágo ló máa wọ̀ sáré. Yóò máa wò pé ẹ wo nǹkan tọ́rọ mi rà lèmi náà fẹ́ rí. Ṣùgbọ́n ò tíì tó. Ẹwọ́ ibà láti ọkọ̀ máa ṣẹ́wọ́lẹ̀ láàárọ̀ tẹ̀nínú. Ó tún ti ń di aago mẹ́fà kọjá. A tún padà sórí ètò òwúrọ̀ láwa. Ẹ kú mọ̀ pọ̀ ọmọ alájẹ́ ni wọ́n ní kànín lágẹ̀lú. A fẹ́ tajà. A fẹ́ ṣèpolówó ọjà. Ẹ má yí kúrò níbẹ̀. Ẹ ṣeun tẹ́ ń bá wa lọ.

0: òní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026 20th of May ọjọ́ Wednesday.
1: Oorun tó sùn tí wọ́n jí ọ pé dádì ti fẹ́ bẹ̀rẹ̀ prógrámù tó ń rúra yẹn. Ó lẹ́nìkan ò rí sùn sá ní òru dàbí ọdún kan ní ojú ẹ̀ ẹ̀sà torí pé ara ní. Ó sì mọ̀ pé tílẹ̀ bá ti mọ́ ara nílé yóò lọlẹ̀. Ilẹ̀ wà á mọ́ bọ̀rọ̀ báyìí. Oorun yẹn ni wọ́n sùn pa lóní ìgbà wo náà mo sùn ẹjẹ́ sùn sí. Ẹjẹ́ àjọ yin Olúwa láàárọ̀ yìí o. Ọ̀pọ̀ tó ló ń jẹ ò mọ tí Olúwa ṣe fóun. Ẹ̀sà níbi tí àwọn kan ti ń bèbí lọ sùn. Kì í ṣàwọn ìyá àwọn nìkan àti ọmọ tí wọ́n bí sá. Ẹ wo bí wọ́n bí ẹlòmíì sínú ebi, ó dẹ̀ mọ ìrírí ebi láti tẹ́dá e. Ó mọ experience ẹ̀sà. Tó jẹ́ pé tó bá ti wò rárá kò sí nǹkan kan ó lọ mu ní ó fẹ́ lọ sùn nìyẹn. Toró ti mọ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ ìyá tó bí òun nìyẹn. A fẹ́ yin Olúwa. Ọlọ́run tí ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀, ìwọ ló ń dọ́mọ rẹ tọ́, àwọn ọmọ ń dẹ̀rẹ́ ebi ò pa wọ́n. Ìwọ gan ò lè sọ bí wọ́n ti ń jẹun. Ṣé kò wàá tó ọpẹ ni? Hallelujah méje sí ẹni ńlá, ọba ńlá, ẹni tó ní gbogbo agbára. Hallelujah méje. 1 2 go.
2: Hallelujah.

fẹ́ sọ eléyìí bí mo ti máa bẹ̀rẹ̀ ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí gbà mí gbọ́, a lè kéde ìwọ náà bí àánú bá dá sí. Mo ti tẹnu mọ́ bí ọjọ́ bíi mélòó ṣùgbọ́n

kò wọ ilé ọba rí bẹ́ẹ̀ ni sà Mordecai ni mò ń sọ nípa rẹ̀ so kò sí bá a ti fẹ́ pin tó fẹ́ kan Ẹ́stérì àfìgbà tí àánú dáhùn àánú nìkan ló ń jẹ́ kí ẹsẹ̀ ẹni wọ ibi tí àwọn ará ilé ènìyàn ò lè wọ̀ àánú nìkan ní múni jókòó láàrin àwọn tí ẹnikẹ́ni nílé ẹni ò jókòó tì rí àánú a máa gbé àga ènìyàn súnmọ́ àwọn ọba àánú a máa gbé ayé ènìyàn lọ síbi rere àánú ni mò ń sọ nípa rẹ̀ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tí wọ́n ní ẹ mọ́ fi agbára ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tí wọ́n ní kẹ́ ẹ mọ́ lo ìlàkàkà lásán gbogbo ẹ̀yin tí wọ́n ní kẹ́ ẹ gbìyànjú ṣùgbọ́n kẹ́ ẹ fail mo dúró nínú májẹ̀mú olúwa mo dẹ̀ sọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí àánú ojú ọjọ́ tó máa mú ẹ̀rí wá fún ìwọ náà àánú ojú ọjọ́ tá jẹ́ kó yin olúwa àánú

tó ṣẹlẹ̀ lélẹ̀ òbí bí àwọn kan bá wà ní agbègbè rẹ tó rí tí nǹkan lọ dáadáa fún wọn òbí ọmọkùnrin bí àwọn kan bá wà ní àwùjọ ibi tó wà yẹn tó jẹ́ pé nǹkan tí wọ́n ń sáré but nǹkan tí ẹ kọ̀ kù lọ́lẹ̀ o níṣe ló ń halẹ̀ olúwa rán mi sí ọ òbí o nílò láti lara wọn o nílò láti kúkú kọ̀ lójú pé kò ní wọ́n ṣe ẹ kíyèsí sà àwọn tí wọ́n máa ní ìrírí àánú wọ́n kì í fi ọkàn wọn sí pé ẹni tó bá ti dìde ó dọ́gbọ́n sí ni irú ẹni bẹ́ẹ̀ ò lè rí ìrírí àánú torí kò mọ tí wọ́n ń pè ní àánú ẹ̀sà kò ní òye àánú bí ènìyàn ò bá wá ní òye àánú bó ló ṣe lè rí àánú gbà Abraham ní òye àánú so nígbà tí ọba yẹn ní kó kó nínú ẹrù yẹn ó lóun ò ní kó kó mọ̀ bá sọ pé ìwọ ló dá mi lọ́lá kó mọ̀ bá sọ pé ìwọ ló dá mi láre mo lè mọ̀ febi sùn báyìí ṣùgbọ́n mo mọ tí wọ́n ń pè ní àánú kí n tó jí lọ́jọ́ kejì àánú lè sọ pé ilé mi lòún fẹ́ fi ṣe bùgbé bẹ́ẹ̀ ni sà déèyàn bá ṣe wedding lónìí màá bá a dúpẹ́ màá bá a yọ̀ torí mo mọ tí wọ́n ń pè ní àánú bí àánú tèmi bá dé ẹ̀sà èmi náà lè ṣe tèmi ní ọ̀la ẹ wá wo bí ìsà ohun tí wọ́n ń pè ní àánú lágbára débi wípé àwọn tí wọ́n ti ṣáájú ẹ tí àánú bá dé sà wọ́n á máa bèrè lọ́wọ́ ẹ pé bó o ló ṣe tètè báwọn báyìí àánú ni wọ́n ń pè bẹ́ẹ̀ àánú a máa pa ọjọ́ kúrú bẹ́ẹ̀ ni sà àánú a máa mú àkókò sáré ẹ̀mí àwọn wòlíì àánú a máa yí ìgbà padà mẹ́lábẹ̀rú mẹ́nẹ́ kàbáruá màhádà àánú a máa mú ọjọ́ òsè kó tán bẹ́ẹ̀ ni sà àánú a máa mú ìgbà àtijọ́ kó lọ bẹ́ẹ̀ ni àánú a máa bọ́ aṣọ ẹ̀gàn lọ́rùn ẹni a máa fúnni ní aṣọ ọba àánú ni mò ń sọ nípa ẹ̀ so ẹ̀yin tẹ́ ẹ bá ní ìrírí ẹ̀ wo bí ìsà ẹ lè mọ́ ní ọdún kan ọmọkùnrin kan wá bá mi yọ̀ nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tuntun àwọn èèyàn pọ̀ ń bẹ̀ ẹ̀sà ó wá lọ ra epo ó da epo yẹn sínú mọ́tò mi mo wá bèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀rẹ́ kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ ó ní sà ohun tó ṣẹlẹ̀ lélẹ́yìí gbogbo ijọ́ tí àwọn ènìyàn bá ti ń dunnú tẹ́ ẹ bá lè bá wọn dunnú dandan ni kí ẹ̀yin náà rí ó nítorí mo mọ̀ pé láìpẹ́ èmi náà máa ṣe bẹ́ẹ̀ ẹ ṣàkódé pẹ́ tó fi ra èyí tó ju irú ìtẹ́mi rà yẹn lọ ẹ̀yin kan wà ń bí mo lè sọ fún ọ̀sà àánú lè dọ́dọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ ni àánú kò kan irú ibi tó ti wá bàmí gbọ́sà wọn kì í pín àánú nítorí ọjọ́ orí àánú kò ní ìdí sàtífíkẹ́ẹ̀tì ẹ kì í ṣe nípa sàtífíkẹ́ẹ̀tì ni àánú fi ń wá báyàn ẹ gbàmí gbọ́sà àánú ju lọ́ọ̀kì lọ n tí wọ́n ń pè ní àánú a lè sọ tán mo ti sọ fún yín bí àánú tẹ̀ ń rí yẹn sà wọn kì í dá lẹ́bi òun gan sà kì í jẹ̀bi àánú kì í bẹ̀bẹ̀ ẹ wo bí àánú ò kì í ṣagbe àánú tẹ̀ ń rí yẹn kì í tọrọ ẹ wo bí àánú kì í mutí àánú kì í wá láì rí àánú kì í sunkún bí àánú bá sunkún ẹkún ayọ̀ ló ń sun ẹ̀yin kan wà ń bí mo sọ tẹ́lẹ̀ sí ayé yín kí ilẹ̀ òní tó ṣú àánú ojú ọjọ́ ó máa dáhùn fún ìwọ náà now ẹ wo bí wọ́n kì í kéde ènìyàn bí àánú ò bá dáhùn so ẹ mọ̀ pé bí ìpele tá a wà nìyẹn olúwa ní ọmọ gbàdúà sí àwòrán fún àwọn ènìyàn láàárọ̀ yìí so gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ní àwòrán ẹ̀yin tẹ́ ẹ bá tì ní náà tó dọ̀la ìwọ náà wá bó ṣe lè gẹ̀ ti àwòrán máa

fi ma gbadu asi aworan yen baba o ma ni agbara o mi o mo bi mo se le so fun ojuba yen lo but o fun ojuba yen lo but o di di ojo mesan ni sa nena varu belega dayamara varuas eyin kan wa nbi to je pe ni de gbogbo to ba le se ni ko se je kin gbadu a pelu re pelu ohun ti won pe ni aworan ma tun mo gbadu asi ni ola sugbon mo fe suku nibe yen eh mo fe wo ibi ti ma ti pari e gbogbo eyin ti e fe ki aanu fofun yin ni aro gbogbo eyin ti e n bere fun aanu ni ona ka bi keji gbogbo eyin ti e ti gbiyanju sugbon ti e o le da se sugbon e fe aanu ni gbogbo ona gbogbo eyin ti e n wo ti oluwa fun aanu gbogbo eyin ti e n bebe fun aanu gbogbo eyin ti e n sare pe oluwa didi aanu femi na gbogbo eyin ti e n wo ojo ti aanu yo fohun now eyin la ran mi si bayi oluwa so pe omo be gbogbo awon eniyan yi ki won ri pe awon na da ore anu laaro now oni ni ojo anu e kan ni ose bi ati man da ore anu niyan now mo ti so fun opolopo eyin kan bi pe idi ti ore anu yen fi sise fun awon eniyan ti won fun wa ni ere e idi lele nitori wi pe ohun ti e ba ti da ni ore anu o na le fi n gbo wa ni ori rede wa wo bi iwon ba nti oluwa fun mi ni emi afikun be ni sa gbogbo ibi kibi te tin gbo wa awon ti won da ore anu yi ni won je ke le ma gbo wa so ti iwo na ba ni ori ofe iwo na mu ore anu re laaro now e je so bayi fun yi pe ki o to pe ojo meta 72 hours gbogbo eyin ti e ni ori ofe lati da ore anu mo lo maje mu ipe lori mi mo so tele anu to gbari laye anu ti owo re o gbari oluwa olorun ipe yo eni to sami ni mo bawi mo so tele laare ojo meta ile ko anu ko si fun iwo na ilẹ̀kùn àánú kò sí fún ìwọ náà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ilẹ̀kùn àánú kò sí fún ìwọ náà now ẹ wo bí ẹ̀yin kan wà ń bí ẹ jẹ́ sọ fún yín wípé ẹ mú àká nọmbà yìí kẹ́ ẹ fi da ọrẹ àánú yín ní àárọ̀ ìgbógbó ẹ̀yìn tí ẹ ní orí ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ so tó bá ní orí ọ̀fẹ́ ìwọ náà fi sí àká nọmbà yìí 02-71-96-92-04 then to pay 02-71-96-92-04 Wema Bank ni bank ye Wema Bank temi tope okwade aladewura gbogbo yin ti e ni ori ofe lati darapo ni kan ni laaro yi eni to ran mi so pe o se je ki awon eniyan kan ni omi ajipon laaro yi omi ti won pon laaro kutukutu awon ti won bebe fun anu wa ba won gbadu asi gbogbo eniyan to gbo mi e wa omi te le bu ni aaro yi ma kan gbadu asi ma wa so fun o pe jo fi we ni aaro we bi owó àánú lè ka ìwọ náà tó gbogbo èyí tí ẹ máa dá ọrẹ àánú láàárọ ohun tí olúwa ní ká ṣe nìyẹn ìwọ náà wá omi máa gbàdúrà sí kí n tó lọ gbàdúrà sí ẹ jẹ́ ń sọ báyìí fún yín pé ìpàdé ebenezer kù ọjọ́ mẹ́sàn-án péré láti wáyé ní ìlú ìbàdàn ní ọjọ́ friday èyí tó ń bọ̀ lẹ́yìn friday ti ọ̀la yìí so ó máa kún fún agbára gbogbo ẹ̀yìn tí ẹ bá ní orí ọ̀fẹ́ tí ẹ lè darapọ̀ ní chọ́ọ̀chì wa ní ìwúrù ní alẹ́ friday aago mẹ́jọ ni ìpàdé ebenezer yóò ti bẹ̀rẹ̀ ẹ̀sà àwọn ènìyàn máa kún ní ọ̀pọ̀ yanturu níbẹ̀ yẹn ní ọjọ́ náà so ìwọ tó bá ní orí ọ̀fẹ́ tó dẹ̀ gbàgbọ́ nínú ìpè máa bì ọ́ pé kí ìwọ náà darapọ̀ olúwa rán mi láti fún àwọn ènìyàn ní ohun tí mo fi gbàdúrà bọ̀ láti orí òkè fún odidi àádọ́rùn ọjọ́ 90 days now ẹ̀yin kan wà ń bì tó jẹ́ pé máa bì ọ́ pé kó tètè débẹ̀ ẹgbẹ̀rún kan ènìyàn àkọ́kọ́ tí wọ́n bá dé orí ilẹ̀ ní ọjọ́ friday 29 of may
o ni a ma kokon fun ni ebun yen now eyin kan wa nbi to je pe e fe kin juwe bi e ti le bebe gbogbo eyin ti e ba ngbo mi o de fe darapo ninu ipade Ebenezer ni 29 of May ojo Friday ni ago mejo ni ale ni oru ipade yen now gbogbo ibi kibi te ba tin bo te ba ti di ori beach road e bere lowo enikeni pe ile epo popular filling station to koju si oja jonku ni ori beach yen wa nawo ese e sori ile egbe ile epo yen ni street church wa wole legbe ile epo yen ko bere pe church olohun kankan red block now eyin kan wa nbi ti ma be pe e wa ona ki eyin na ki e ba wa darapo ninu ipade yen ipade olohun kankan wa laaro ni church wa ni apete ni ilu ibadan ni aro igbogbo eyin ti e ba wa ni agbegbe apete eyin te wa ni sango eyin te wa ni eleyele e te wa ni barimu eyin te wa ni gbopa gbogbo ibi kibi ti e wa to de sunu apete ni aro ipade olohun kankan wa lati agun mesan ma ti ma gbadua pelu gbologo awon eyan iwo na le darapo omi ta fi gbadua yen oun na la ma gbe dani esa gbogbo eyin ti e ba gbo mi ni aro ni la ni kan ni bakan na ma tu wa ni kan ni so gbe omi to pon ni aro kutukutu dani ni aro la ma tu gbadua pelu re ati aworan ta fi gbadua koju be lo awe yen tesiwaju bo ti e je pe ojo mesan pere loku ko pari so iwo na le darapo pelu wa agbo kan san mo n gbadua fun gbologo awon eniyan lori whatsapp gbogbo awon ti won gba awe yen ni o so ti won na ba lori ofe o le darapo to ba fe ki ma gbadua fun olojojumo number ti mo fe pe lo le fi join whatsapp group wa pe e add mi sinu group wa de fi e sinu group yen 090 25 20 27 24 gbogbo eyin ti e ba da ori anu ni aro yi iwo na mu number send oruko re mo fe gbadua fun oni adua re ti gba thank you

0: ṣẹ́tì kò sí ọ̀rọ̀ rẹ̀.
1: Ipa rẹ̀ ga.
0: Ó pọ̀ o.
1: Sit down.
0: Bàbá mi, wọ́n mú ọmọ mi fún mi.
1: Wọ́n mú ọmọ yín jáde fún yín.
0: Ọmọ mi fún mi o.
1: Lẹ́yìn ọdún mélòó?
0: Ọdún mẹ́sàn-án. Àtọmọ tó ṣẹ̀ àtòun wọn kó méjì, àwọn méjèèjì wọn kó kalẹ̀ fún mi.
1: Wọ́n ní ẹ máa kó lọ, ta ló lè ṣe eléyìí?

0: àwọn tó fi mí ṣẹlẹ̀ yá.
1: Torí mi ò lówó lọ́wọ́.
0: Sọ mi dọ̀gba lórí wọ o.
1: Jẹ́ kọ́ máa wò ní lókè lókè kọ́ máa gé kájẹ́.
2: Bí ìmọ̀dé tí ayé fi dì ọ́, jọ sí ọkẹ payá ní ìṣẹ́jú yìí. Mi ò mọ ọ̀fà tó ń bẹ lára rẹ. Èdè inú abídẹ ṣẹ̀tọ̀ hálàdà háyà. Gbogbo ibi tí ọ̀fà sinmi sí, kàn sí àmì ọ̀yà jabọ́. Ọ̀yà jabọ́. Jabọ́. Jabọ́. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Ẹ jabọ́ lára wọ̀. Gẹ́dẹ́yẹ́dẹ́ ní abàdó. Nínú ìdètò ọwà tàbí tí ọmọ ẹ wà, ángẹ́lì pé ó tú ọ lẹ̀, ó tú àwọn ọmọ ẹ lẹ̀. Ìyàtọ̀ rẹ bẹ̀rẹ̀ báyìí. Sit down. Ẹ wá mu.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Òdìlé.
3: Ọgbọ́n tí mo ti wá mu kúrò ńbẹ̀ lẹni tá bá mi rànlọ́wọ́ ti gbà lọ́wọ́ mi.
2: Olùrànlọ́wọ́ gbà lọ́wọ́ yín. Nice. Olùfẹ́sọ̀sọ̀ lẹ́yìn ọdún mẹ́sàn-án. Agbára tí mo sọ ayé dikú mọ kù mọ. Bí n bá gbọ́ tó ṣe àmì, Ọlọ́run ìpè mi tó yọ ọmọ yẹn lẹ́yìn ọdún mẹ́sàn-án, Ọlọ́run yẹn kó dìde fún wọn náà. Wá gbọ́ o, wà á padà jẹ wọn mọ. Gbogbo ẹni tí ń gbọ́ mi, ẹ lọ múra. Láti ìwòròdì ẹwọ mọ́tò gbági, ẹlẹ́fẹ́ sọ̀ kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ìpàdé forí jẹ́, ìwọ kan mọ gbọ́rọ̀. Ọwọ́ tó nílò láti ṣe nìyẹn. Just obey. Jésù mọ̀ ń ṣe bẹ̀bẹ̀. Ìṣàánú títí dọ̀là. Àní tí mo fẹ́ fi kún tí n bá ti kú òní bí ní ìsìn. Gbogbo ẹ̀yin ọmọ náà ẹ gbé omi number 8 bọ́tù omi yẹn láàfiwẹ̀ gbọ́ bá pé 10. Ẹ mú bọ́tù number 8. Ẹ mú pàdé mi lórí Facebook. Olúwa ní omi eléyìí. A ó sọ di wáìnì. Ní tí mo gbọ́ nìyẹn. So ní gbogbo bí ẹ bá wà, ẹ gbéra sọ. And aago mẹ́fà bọ̀ Ọdẹ́kúnlé Epaphras lórí YouTube, lórí TikTok, lórí Facebook. Ẹ jẹ́ gbélé náà.
4: Bàbá Túndé Oyindàmọ́lá lorúkọ mi. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé mo máa ń ṣàìsàn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n láti ìgbà tá a ti ń wá sínú ìjọyà, àìsàn yẹn ti dúró kò ṣe.
2: Odo irú àìsàn wo?
4: Àìsàn yẹn ó máa ń ṣe mí bíi kí n kúrò nílé, kí n máa dúró sílé, kí n ṣá máa ṣe bó ṣe wù mí ká.
2: Ọfà mòdì nìyẹn. Ẹ̀mí burúkú tí mo sọ mọ́ di wèrè. Kan ṣé mọ́ mi yín wà mí? Ẹ pè wọ́n.
4: Ìyá Àdàmọ́lá
2: ẹ mọ́ bọ. Ọfà burúkú lára ẹ. Ètò ò lè sọ fún yàn, iná kò tì jáde. Ṣé òótọ́ lọmọ yín?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ó ní yóò ní kó wọ́n jáde.
3: Owó ti run.
2: Ẹ?
3: Owó láti ọdún kẹrin, ó fẹ́ ṣe ní Nautech ló lọ. Ó fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe ńgbà yẹn ná.
4: NYS.
3: Mo bá bẹ̀rẹ̀.
2: Ayé ò ní fogun kan.
3: Ẹni ìjọba bá.
2: Ní pere ẹ̀ lọ́pin, àwọn èèyàn mọ̀ sọ̀sọ́kúsọ, wọn ò ní mọ̀.
3: 440. Mo wá sinmi sí Ọlọ́run òjijì bàbá mi. Ẹ̀sìn pọ̀. N tó wá mú mi ṣe tó ní kí mo fi ní kó ṣe testimony lónìí. Làbúrò mi kan bá gbé arúgbó wá lánàá, irú bàbá mi náà bá ní kó wá fẹ́.
2: Orí wọn ni ó pé.
3: Mo ní tí mo ní bàbá Ọlọ́run mi.
2: Ọmọ ọdún mélòó lọmọ?
3: 32 years.
2: Dídé jàre, èyí è fáyìn tó. Bó ni ó ṣe fárúgbó? Ẹ jẹ́ àmọ́ bàbọ̀. Èmi ní ṣe wẹ́dì ẹ̀. Ojú mi ni ó sì. O sì ní fárúgbó. You will marry the young man.
5: Amen.
2: And both of you, you will live your life.
5: Amen.
2: According to divine order.
5: Amen.
2: Of God's pattern.
5: Amen.
2: In Jesus' name.
5: Amen.
2: So, I say, yo, wa so woman.
3: Ko so woman.
2: Lati gba yen. Titi oju aye re. Mo lo ida ipeya fun loni. Ogun alarobo. Ogun to lo tan wo irawo e. Tí wọ́n láwọn fẹ́ mọ fi ọ́ da ìyá láàmú. Tí wọ́n fẹ́ fi ọ́ da ayé láàmú. Láti ìṣẹ́jú ìlọ ogun yẹn jádàlù. Ayé rẹ bọ́ sójú ẹ̀. In Jesus' name.
0: Mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀. Ọfà mòdì ló tó parẹ́ yẹn. Ọfà gángan gan fa. Ọfà ọmọ fẹ́ lọ sẹ́wàá ẹ̀ sí.
2: o fe lo sile baba re aye si tafasi but jesus mi tule ara nti munu eyan do ni so ni gbogbo bi te ba we lo mura laaro yi itusile ni ba se ko si na niye e wa wo lati wo rodun ni e ti wo moto gbagi ele fe so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen ise to ba convenient fun o iko bere ni 830 bayi e gbe onje yin dani ipade fori je ni so onje to ba wu o gori eja si leyin gba ta ba gbadu atan ma ni ke je to ba tun di 4 ise elekeji o bere fun gbogbo awon to ba se pe won lo si bi ise e wa je so ile idi mimo fun omode atagba tin ba ti kun bi ni si mo lo sori Facebook ibe ni ma ti gbadu fun awon omo lo pelu omi wa eyin te ba n te literally di wasu ye omi wa pe number 8 loni oluwa ni omi yo di wine bi mo se gbo ni o ni omi re yo di wine kin lo tumo si asamo wo ni jesu fi omi pa ni kana galilee ni bi igbeyawo ye a fe fi se la re so odekunle e paraphrase de ti ba mi pade gbogbo eyan omo lo wa foke ko ni baba kin ni o to su loni jemi no ra anugba anu dide fun aye mi isele ti sele re opo lo be ni awon to wa jesus ti lojo monday awon ti o jade ti o fe su eri oh my god tin ba kaye won wa le ni 60 iwo ba tagbara wa gbe lagba lagbara olohun ko to dale loni iwo to ba gba wo ni igbo testimony ti e no jade o da si ami wa ra anugba in jesus name gbogbo eyan omo olohun mu ida mewa eyi gbogbo omo olohun pata mu ore anu pe mo rubo anu laaro yi olohun je mi no ra anugba mo fe gbo ara mi lori radio account number church leleyi 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank niye Comfort Life Mission International ni o tun gbe jade gbogbo eyan omo ti won bi loni da e ma bo e je ki so tele si aye yin oni yi lo mark wedding anniversary oni ni o so ojo ibi ayajo ojo bayi ni won bi o e wa kole e je ki so tele eni kan ni woli ese bibeli wo la fe ka eni kan ni woli e mo pe fun wa lana mo je ka won ti o ka we job to fi ka tan ni so loni oyi oni o loni a bere we sam 1 to 10 iwe sam 1 titi was sam 10 eni kan ya kino date so di 10 in so di 10 tori pe ko po ni kekeke bayi la won ti 1 to 10 ye aye re yo gbo e mura we ja lo church e ja lo church mo fe gbadua fa wo yan church loni eyin omo olodun ti won bi loni iwaju ni ope bi ti mo re si eyin te mark wedding anniversary ile alayo ile tuntun ile orisi meji lo wa fun idile ile alayo teyan ko home ati ile te gbe mo ase ki bu ko ya gbe gbogbo eyan omo olodun te mark birthday yin loni e lo gbe nkan re se happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 080-88-71-65-66 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin oh olufe e je ma lori youtube

0: Taba ti pari program kun lo ma fi we o mo sun ma ni ko pon ko je ko po e ko ma je ko po daada ile to ba ko lo fi won office tabi bi so e bolon se nbe temi irede lo se a ma ri owo ni a ma ro owo ni ona ma la ona ma la ona ma la ile ma de bu ku ma ba a o ni ba de ra gbogbo to so laye wa o ma ri solution mo la ma ri solution owo wa ma bo si o ma ti wa ko ri re o ma ti wa ko o se yin ma pe wa a o se ko we re in the name of Jesus. Ah, mo de ba mi so lori ẹrù tó tẹ̀ ń dábàá ẹ̀gàn lórí ẹsẹ̀ yẹn ti pọ̀ jù kò ní ìmọ̀ kò ní ṣe mọ́ olúwa ní kí n sọ̀rọ̀ báyìí lórí ọlọ́run ọmọ ogun wí bí oṣù ọlọ́run ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ ẹsẹ̀ yìí máa rìn wá rí pé lọ́dún ìwà padà fi rìn ǹjẹ́ nímọ̀ bí ẹnìkan ẹ̀yìn ẹ̀ka kò kì í ṣe é náà máa ń dùn ẹ̀ máa nà báyìí èmi náà ni àtúnṣe bẹ̀rẹ̀ ó yà gbá ìtúsílẹ̀ ó gbá ìwòsàn ìdẹ̀nímọ̀ bíjọ nígbà mi sọ lórí ọkùnrin kan káfíńtà ni ọ gbogbo iṣẹ́ tó ń ṣe ló ń dàrú bí ìgbèsè ni kò sí tó dọ́wọ́ lé báyìí ò tí ẹ̀ rí gbogbo débi tó máa rere ẹ̀ máa wò nídẹ̀ ni kí n gbàdúrà fún ọ àṣẹ ni mo fi sọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ lórúkọ jésù ó yá ogun yẹn ṣá ìdánimọ̀ bíbọ̀ ọkùnrin yìí mẹkáníìkì ni ọdún lọ fẹ́ fẹ́ ìyàwó mi àlàáfíà ni kò jẹ́ ìjọba nílé ẹ̀ kò sẹ́tù ìyàwó tó fẹ́ lọ tí mò ń bá sọ yẹn kó o lè mọ̀ ọmọ oṣù kẹsàn-án níyàwó ẹ ọmọ oṣù kẹsàn-án ọdún ni ẹ lọ sẹ́tù ẹ sẹ́tù dáadáa ó máa pàdé àrẹ lọ kí ẹjọ́ máa pàdé àrẹ yín lọ́wọ́ wà á rí wípé ohun tó máa ṣẹlẹ̀ láàrin oṣù mẹ́sàn-án kọ́ sílẹ̀ orúkọ mi ni wòlíì I.O. Ajílẹ̀rẹ̀ àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusader CAC àtàmátàsí jọlọ́run bá aṣíbùdó agbára àánú ẹ̀ka lẹ̀ sí olúwo lọ́nà tó gètè gbẹ́dá orúkọ mi sílẹ̀ wá ní mo sọ fẹ́fẹ́ láàrin oṣù
1: mẹ́sàn-án
0: ìyanu eré máa ṣẹlẹ̀ ìgbà máa kí ni mo
1: bẹ̀rẹ̀
0: kí má bàa gbàgbé gbogbo ọjọ́ Monday láàárọ̀ láti aago méje àbọ̀
1: láàárọ̀
0: aago méje àbọ̀ àjọ máa wọnú àdúrà lọ níbùdó agbára
1: ni
0: gbogbo èèyàn níbi tó bá ti ń gbọ́ mi múra kó máa bọ̀ every Monday
1: aago méje àbọ̀ every Monday
0: àjọ wọn ṣílẹ̀kùn bùdó agbára yẹn àjọ gbàdúrà lẹ́nu ọ̀nà ọ̀bẹ ibẹ̀ ló ti máa wá máa fẹ́ nu ààrẹ béèrè ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ kan tó bá dẹ̀ ti wá máa fún ẹ ní àkànṣe oyin kan màá dẹ̀ máa aná ìtì ẹ ó wàá máa padà lọ síbi ọjà ẹ síbi iṣẹ́ ẹ wá wo ohun tó máa ṣẹlẹ̀ wàá mọ̀ pé ọlọ́run ṣì ń gbàdúrà gbogbo ọjọ́ Monday ni o aago méje àbọ̀ láàárọ̀
1: ni
0: má lọ bí iṣẹ́ láìṣepọ̀ òòyà wá gba aṣẹ wá gba orí ọ̀fẹ́ wá bá àánú ọlọ́run pàdé wá bá títóbi ẹ̀ pàdé wá wo bí ọlọ́run ṣe lágbára tó máa àná ìtì ẹ máa fún ẹ lákànṣe oyin àwọn ìgbésẹ̀ tó bá yẹ kí n gbé fún ẹ specially and specifically that is pé tó ní í ṣe pẹ̀lú tiẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́run bá tún darí mi a tún gbé gbèsè yẹn fún ẹ olúwo lọ́nà tó gètè gbẹ́dá níbùdó agbára kan náà náà ni o níbùdó ọjọ́ ọmọdé ogun ò ní jà ìdúwọ́ ẹ̀ sókè sí bàbá yẹn ajá fi ògo forúkọ ọmọ ọlọ́wọ́ jésù olúwa wa kẹrí ọkàn rẹ bá sọ pé aṣínà ọrùn àtàyé olùlànà tó lànà fọjọ aṣínà tó ṣínà fóònù ọsàn jẹjọ ìmọlẹ ńlá tó mọ lọdọ
1: bó òun
0: ọba àwọn ọba tó kùkù lè borí ẹ tẹ ìmọlẹ tó kùkù ayé mi tẹ ìmọlẹ tó kùkù lórí iṣẹ mi ìjáde mi lẹnìí tẹ ìmọlẹ sí ọjà mi tẹ ìmọlẹ sí àdọwọlé mi káwọn èèyàn rí máa rí ní kí n tà kí n rówó kí n rí bùkún kí n rọlá olùràn ó ṣàánú fún mi kí n rígbà wọ ìlú kó lọ déédéé bẹ́ẹ̀ ni kò rí o jésù olúwa wa yára kulẹ̀ tẹ̀lé méjèèjì báyìí wàá dọwọ́ rẹ délẹ̀ in ba si lo ago mi wa te mimo mimo mimo so la mogun pelu fi fori balẹ nitori pe oun ni oro to gboro mi o la se to n gba se ni awan je li gangan fori balẹ fun oka wi Isaiah kin lori kefa to ba mu lepe kini ati keju wa ti to ba ka iwe to pe ni iwe ifihan loko eken ori eken ni ese ekejo wa ri ba wa n je li bo se fori balẹ fun olorun to n ke mimo mimo fun oya wa na je fori balẹ fun olorun oya o Bayi ni mo so loruko Olorun awon ogun. Aye mi, aye re, aye wa ko ni gba idaju. Aye wa o ni gba idaju. Aye wa o ni gba idaju. Aye wa o ni gba idaju. Aye wa o ni gba idaju. Ise wa o ni gba idaju. Ise wa o ni gba idaju. Ogun idaju ninu irin ajo wa, lori oro wa, lori ise wa, ni oro omo wa, lori ibisa ti re si wa, lori lowo le wa. Ogun idaju, Oluwa ka kuro. A ni ri idaju, a ni ri dena, a ni ri idaju, a ni ri diwo. Ani ri daju ani ra se in the name of ogun idaduro ogun yi ma sha ta ba nso pe ogun oro tun lagbara to po ni
1: o ni agbara
0: ogun ni to gungun to de gun ni mole ogun ni idakeji ogo ogun ni kan to je wi pe nibi to gunde eyin o mo ibere ko de mo opin e ogun ni kan to ndide seyan teyin o mo bi to ma pari e ti abi bi o se pari Ogun nigba mi a ma ju ojo ori emi lo tori pe ogun ajogun ba wa ogun mi wa to shanshanshan teyin o mo bi to sande tori pe ogun nigba mi ran je nta ifojuri tabi teyin o mo bi to gba wa ati bi to ngba lo enikan ma shami ogun ma se lori aye won so pe ogun ogun abinibi wa to bi mo yan ogun kan wa to ma npe ni ogun idiwo o wa eni to ti gbogbo nkan diwo mo ogun ase ti wa ogun ase danu wa ogun ase ijewa oni eyan sise ko ma jere ise ogun yen lo lo isirisi kan ko ni da wa mo to ba so nipa ogun ohun to gun ni now to ba so wi pe ogun jayan okan ninu ogun to buru ni ogun idaduro ogun yen oni ja wa ogun a finish e ti ni ogun idaduro idi re o awon egbe eyan wa fi yan le sibi to wa won a lo jina araya ma so se ibi tawon egbe e wa lele ogun idaduro ogun afinise leya ogun yo ni ja wa ogun idaduro ogun ma ko nbi to wa ogun kanke yan akan yan moju kan ogun idaduro niye ogun aguto faso esida be yan se wa lati jo ile wa ogun idaduro na npe be ogun ti kin je ke yan ba won ara oke jeun

yo fa ye gba idagba soke ninu aye eyan ogun idaduro yen ogun yen oni ja wa ona to ngba ja won eyan po nigba mi na ma ja eyan ko ni promotion lenu ise awon tan wa leyin e won ba won gba promotion won a tun senior e won fo ni promotion saje so e si buruku mo ni idire se awon to wa leyin e to njoga fun to ti wa gbe oga di oga le lori e se yo pe won junior ni abi mate abi senior Yeah. Mo pe banije okan ni ba so okan ni mo gbe banije okan lo gbe daduro ogun yo ni jaye wa mo in the name of Jesus turi o ma ronu ni can you imagine omo te yan ko ni primary one primary two eyan wa ko wa eki ko ra admission omo ede wo secondary ko na to wa ko wa eki won jo wa admission ogun aja ni lo de ya e be ni sir to je pe ya ti o ye ti o je eyan o let us see ogun aso ni de ni ofo ni be ni mo so fun yin tori nkan ma e fire mo yan lowo bẹẹni mo sọ fún yín ọjà tó ẹ kéèyàn ta tí ò rí ta tọ́jà dúró sórí igbá síbẹ̀ ọjọ́ wo ni ò ní ẹ̀ fáyà ọjọ́ wo ni ò ní ṣòfò ẹgbọ́ mi sà ogun ìdádúró ogun tó burú ni kò ní yà wá o kẹrìsà ẹ rí àǹtí mi bó ṣe fáìn tó táyé bá dádúró tàn jẹ́ ó rọ́kọ ogun ìdádúró logun àìrọ́kọ fẹ́ àbógun àìráyà fẹ́ sà ẹ rí i pé irú àwọn àǹtí yẹn àwọn ọmọ kékeré àdúgbò àwọn ẹgbẹ́ ti lọ lé ọkọ wọn ti lọ jìnnàjìnnà ṣùgbọ́n àwọn ọmọ kékeré àdúgbò tó dùn lọ́dọọdún mẹ́fà méje mẹ́jọ táwọn náà wá dìde ẹjọ́ ṣé a máa pè tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ti bí mọ márùn-ún mẹ́fà ní ọkọ owó tí ìrọ́kọ so àwọn sisi tó ṣẹ̀ wá dìde ẹ̀ ṣé a sọ pé ẹgbẹ́ ni wọ́n mi àbí èwo ṣé sisi náà jọ pé wọn ni àbí mọ̀mọ́ náà padà kò láàrin àwọn sisi àbí sisi màmá ogun ìdádúró nìyẹn ogun yẹn ṣẹ́ lórí ayé wa nígbà míì sì ló máa ń débi ọ̀rọ̀ ọmọ obìnrin mi wà ń lé ọkọ ọdún mẹ́fà méje mẹ́jọ gbogbo ìyàwó tó fẹ́ lẹ́yìn ẹ̀ ló ti bímọ ìgbà ẹni ayé wa máa gan mo sọ kínní kan mo ní tí arógun tán pè lógun agan wọ́n sọ ọ̀rọ̀ mọ́ra ẹni ẹni tí ayé ń gàn òun náà ṣọ́ọ̀tì sí agan ìdádúró lobìnrin máa ń ní tóbìnrin bá wá ní ìdádúró ọdún kìíní tó rọ ọmọ bí ìdádúró lórí ọmọ ọdún kejì ọdún kẹrin ọdún kan ọdún kẹfà ó wà á máa gan àwọn òtí ẹ̀wọ̀n bí ó ti ṣẹ́ gbogbo yín inú ẹ̀ tán ọkọ̀ ọ̀run ló ń dálà bó ti gbogbo ọmọ sójú ọ̀run kò lèbi sí ayé akọ emèrè ni ẹ̀tì ẹ̀rí bá yẹn owó suná ni akọ ajá ni ṣẹ́ gbogbo eléyìí ẹ̀gàn ni wọ́n wà yín kò lẹ́ni tó ní ìdádúró ọmọ wọ́n wà máa pè lágàn ta náà pè lágàn bí ogun ìdádúró ni ogun yẹn ṣẹ́ bẹ́ẹ̀ ló láti ẹsẹ̀ ká àkókò á lọ ogun burúkú ni ẹjẹ́ àpariwo kẹ́gbẹ̀dúrà yìí níbo ni ayé ti fi ogun ìdádúró ń jà ẹyọ ogun ọ̀run ẹgbẹ̀ mi níjà bẹ́ẹ̀ ó yá sọ́jà gbogbo bámi iṣẹ́ bámi iṣẹ́ olúwa ṣẹ́gun ẹ̀ ṣe. Ìta kan nígbà tó mu wá sọ́dọ̀ mi bí nígbà táwọn láyé ìgbà táwọn lálákíá ìlú òyìnbó náà ti mu wá. Àǹtí yẹn kì í fẹ́ wá sí Nàìjíríà torí pé kò rọmọ bí wọ́n wá nípò àdọ́ọ̀tì ọmọ. Àwọn tó wà ní tó jẹ́ àwọn àbúrò àti sísà fún ọkọ̀ gbogbo náà níláárí o kò lè buga ẹnikẹ́ni o ṣùgbọ́n kò rọmọ bí. Bọ́n ṣe jọ́lọ́mọwé tó wọn fojú bẹ́ẹ̀ wo àti ẹ̀wá wa ó dẹ̀ ń sunkún. Ìyàwó mi àjọ máa tẹ̀lé sí mi. Ó ń sunkún burúkú burúkú. Àǹtí yẹn ni wọ́n ti gan mí. Ayé òun ti dúró sójú kan for many years. Àwọn ọmọ àbúrò tí ó tó tó jẹ́ pé lẹ́gbà tó ń lọ lé ọkọ ni nígbà yẹn gangan làwọn ṣe wá bẹ̀rẹ̀ sí bímọ. Àwọn ọmọ ìyá ọdún tó jẹ́ ń dẹ̀bá wọn tọ́jú ọmọ ọmọ wọn secondary school owó ètí ìbímọ. Ọ̀dọ̀ àǹtí yẹn mo ti mọ tó ń pè ní agùn. Kọ́lọ̀ tó wá bá wa dà lò. A gbé àwọn ìgbésẹ̀ kan fún. Olúwa ń ṣe ọ̀pọ̀lọpọ̀. Tí ó bá ìpàdé wòlíì yẹn orí ìdádúró náà ló máa lò. Gbé ẹni tí ayé dádúró ogun yẹn ṣá. Mo mọ èèyàn kan. Ọ̀rọ̀ ẹ̀ ni mo rí fáṣí ó sọ pé nígbà táwọn ẹgbẹ́ àwọn ọmọ tó kọ́ primary school tẹ́ bá wá jọ ń ṣe wà ẹ́ẹ̀kì pọ̀. Máa yẹn èèyàn àjọ ẹ̀dẹ̀ ìdádúró sí ojú kan kò rójú tù. Àwọn tó kọ́ ní primary school tó kọ́ ní onígbà tó ń ṣe teacher primary school wọ́n ti wá padà wà nínú kíláàsì ní fáṣí ẹ̀rọ olùdádúró burúkú yẹn. Ó máa gbọ́ ogun yẹn ṣẹ́ ló ń tẹ̀lé mo ti sọ̀rọ̀ ọkùnrin kan tí mo lọ́lọ́ kadà tó gbé mi. Adébíyẹ lówó ti sọ̀rọ̀ ṣàmì kíkẹ́ tí máa ń tapá ẹ̀jẹ̀ electronics ẹ̀ lọ́wọ́ rẹ̀ níbi ìyànà àgbàlá. Àwọn tó bá wà bẹ́ẹ̀ wọ́n á rántí ọ̀rọ̀ tí mo sọ. Ó ní skills ni ló bá páàkì ló bá gbà kọ́ gbogbo ìgbà ẹ̀rùn mi. Arákùnrin òyìnbó tó dá ló wà lẹ́nu ẹ̀ tí ó dé. Ó ní masters òun ti parí ẹ̀. Ó nígbà tó ń parí ẹ̀ kìíní tó tún parí first degree. Tó ń ríṣẹ́ òun ti ẹ̀ríṣẹ́ tíṣà lásán. Ló ń gun ọ̀kadà ọ̀kadà ló ń ṣe. Ó tún ṣe masters ojú kan náà ló wà. Ní ibi jọ́sìn ìyànà àgbà láì mo ṣe ń sọ àwọn ká máa ṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí ni mo da dúró lẹ́gbẹ̀ẹ́ títì tí mo gbé àdúrà tí mo sọ tẹ́lẹ̀ títí bá jẹ́ránṣẹ́ ọlọ́run fẹ́ o gbọ́dọ̀ mú oṣù jẹ kó tó ríṣẹ́ ọlọ́run dẹ̀ jẹ́ kó ríṣẹ́ torí tí ogun ìdádúró bá ń bá yànjá bí yorùbá pàdé wòlíì ẹ̀ yóò máa ń lé kiri ogun burúkú ni ogun yẹn ṣẹ́ lórúkọ jẹ́ máa tọ́ ọlọ́run lò tó fi di pé ogun yẹn ń gba tamata sí mi lórí rédíò tí mo fi wọ rédíò ní àgbà ogun ìdádúró náà ló dádúró sórí ọkọ mo gbà tí ọlọ́run gbé iṣẹ́ rẹ̀ sádùn rẹ̀ gbà mo mọ iye tí ọlọ́run padà wà lò fún nínú ayé wa so orí kí ni mo fi sọ ilé ìsá bí èèyàn bá jẹ́ wòlíì bí èèyàn bá jẹ́ pásítọ̀ bí èèyàn bá jọ́ga ilé iṣẹ́.

0: olóore ni ta yo so moju kan oluwa ba mi ja ko sare sibi toke se ta won kan ba doke le so le do
1: eni o
0: wa gbadua gbe ni e ko doke ka bi doke e wa so moju kan ale ni won fa so je mo le a wa du moju kan o ma fi gbese so elomi a wa du moju kan o ko yo so fi ja moju kan oluwa ba kan je ko doke o ya abi mo olorun ati le gbadu dada olorun ati mo ja mo bi o gbe to ya ko ramla ja ko so ko ko pa ta o so ja ye ja to so ti kan o oluwa ya pa mo ja bi je to bi de mo ko ja je to bi de mo ko ja wo pa ra oyin ofin sase ti o oh my god e gbo mi sa o ma lagbara leni mura o aro yi ma ni agbara ju agba ba to laye atorun ni sagamu isagamu la ma wa laaro sagamu lo nbo isagamu ni ijoku community hall to wa labe bridge sabo ijoku community hall to wa labe bridge sabo o ma lagbara leni iwo na gbiyanju ko bo lowo ogun ogun yen gbodo se ago meje ni oni wednesday ni o ago meje si mewa ni o ijoku community of london bridge sabo o ma lagbara ju awon to wa last week ebe ilorun be mi olorun se ni o gbadan didu o oluwa se laye wa in the name of jesus e je ka won kan so iriri won adugo to ti wa ti tola
2: kan mata oruko mi ni gbogbo eyan mi gbala adigel mo wa lati kotopo ni adepta e ohun to olorun se fun mi ni je dogun mo wa sibi tin ba se rin mi ile darin ara ni ma nwuwo be ti mo wa ra ose ose kan ni bi ba ose ti mo ra yen mo we ni jokan jokan ti mo we bi mo se nwe ni le we lo dadi pe nkan kokan jade lara mi to gun mi je bu mi je mo ni je olorun sanu ni ogba mi o lati gba yen tin ba si rin bayi mo le rin mo le jide mo le rin ara mi o wuwo mo be ni ara mi o wuwo mo bi okuta
3: lópa ẹ̀rọ bá dì mọ́ láti alágàdá mo ti jẹ́ ẹ̀lú nígbà tí mo wá bí láti inú oṣù kejì ọdún tá a wà yìí láti mo ti wájú mo gbọ́ nínú rédíò tí mo dẹ̀ ṣe àlàyé pé gbogbo ọmọ mi tí mo tó rẹ̀ wà lágbà láti ọdún kẹtàlá ó ń mú gbó ó ń mú tí gbogbo mọ́tò ti tán ìròyìn wá bá mi mo wá gbọ́ ìròyìn nínú rédíò nígbà tí mo wà dì gbólógbòǹgò tó lọ alágàdá torí ìròyìn ti pọ̀ jù mo ti gbẹ tán mo wá ń wá ajá máta ṣe máa débẹ̀ mo dẹ̀ dèbí mo ròròrò ǹjẹ́ mo wá nǹkan òròrò mú wa wọ́n ṣàrò òròrò fún mi níbọn tó wá látẹ̀lẹ́ kọ̀ọ̀kan mo mú òròrò rẹ̀ fẹ́ẹ̀ méjì gbogbo ohun tó mò ń rò nú mi tí mo wú tí inú mi ń dẹ́ ìgbé ṣe mo lóyún látọ̀dún kẹsàn án kí n gbọ́dọ̀ fún inú ọkọ̀ kó dẹ̀ gbé pé ìgbà tí mo ròròrò yẹn gbogbo ẹ̀rí gbogbo ohun tó wà nú mi tí ìrònú yẹn níṣẹ́ ni mo bì mo bì tán pátápátá mo wá dúpẹ́ lọ́wọ́ atamátàsì wípé gbogbo ọmọ mi tó mú sí ọ̀rẹ́ mò mọ́ mo romìlà fún wọn mo ròrò là fún wọn gbogbogbò ẹ̀ ń ṣẹ́ pátápátá ń ṣẹ́ wọlẹ̀ èmi ya aya wọn a ò mọ sí ìyẹn mọ́ gbogbo ohun tí mo ra ó lé nígbà yẹn ilé tí mo kọ́ gbogbo rẹ̀ dàkọ̀ sí ṣùgbọ́n ní ìsìn ọmọ yẹn dẹ̀ ti ń gbé ilé yẹn adẹ̀ ti ń ṣe ọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní báyìí sí bọ́ǹdé ní gbàǹgbàǹdé ti dídé ní ìjẹjọ ọ ti rà símẹ́ǹtì ọ ti ń ra ilé mi ojúlé mẹ́rin páànù mo fi kàn ikan mẹ́wàá n kò dẹ̀ tó débẹ̀ gbogbo ara mi ó di àkọ̀tì gbogbo rẹ̀ pátápátá ọlọ́run bá mi sọ ọlọ́run mo ti kàn ṣùgbọ́n ní ìjẹjọ yẹn ṣé mo dẹ̀ bá ọmọ mi ní mo ti kàn sẹ̀ ní mo sùn sí inú ilé ònà mo dẹ̀ ti bá sìmẹ́ǹtì méjì níta sìmẹ́ǹtì méjì lè pa ní déètò fún mi ní sìmẹ́ǹtì àwọn báyìí sọ fún mi ní sìmẹ́ǹtì méjì àwọn ọkọ̀ fún mi ní 25,000 ṣùgbọ́n gbogbo ìrònú yẹn nígbà tí ó wà nínú mi n kò lè ṣe ṣùgbọ́n máa débẹ̀ bí jẹjọ báyìí ọmọ mi ọtí rẹ àwọn ọmọ mi
0: yẹn. ogun yẹn ti ṣe é ó ní agbára ẹgbẹ́ mi fẹ́ já lọ ṣe òmí sàn máa fún un. ma fi owo gba bi to nbe ma fo gba bi to nbe bayi a ma po lu ko jesu ni e meta e mi mi mo lekan e je jesu lekan a lo lorun ata mata se omi san ma san ta mi la ma la Adwa, Omkajetu, Ayimo, Ayajetu, Olorun atamata se, Omita, Asa, Jamila, Ala, Olorun atamata se, Omita, Asa, Jamila, Ala, Olorun atamata se, Omita, Asa, Jamila, Ala, Olorun ati atajade, loruko Jesu kisi kina sareti, ninu aiso ti o ta bi yomo le, o ma gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, gba aiso tre, I said problem to you. I said diabetes. I said cancer. I said kidney problem. I said liver problem. Don't forget. Oh yeah, buy water.
1: Gbogbo ọdún àfọlọ́jọ́ ìbí ẹni àtẹ̀yẹ oníwẹ́dìn anniversary ọdún tó ń bọ̀ yóò dùn jẹ́ lé lọ.
4: Amen.
0: ilu yadun fun o kan wa bale e je ka gbadu o feyan meji akoko ati eji te ti ore rubo yen eyan meji akoko ati eji te ti ore se rubo yen a number to ko sire o na de ni whatsapp number mi to fi ma so eri re gbogbo won to ti ri wo so ba sise obi so ma so wa so eri to ba so eri kan wa le ri mi igba e wa wo iyen ni kan wa ko gbogbo eyan to ba ni bere kan tabi keji number na ni ko lu o de le ni ka fi add ye ko le ma ri adura ta mata si ba kini number na 0 2 4 7 7 5 0 0 gbogbo eyin t'olorun ba fun lori ofe lati da si dada leni t'olorun ba je ko lanfani e lo pade mi lori facebook laro e pelu tiktok ati youtube lori ajilore atamata se prayer life ta ti laro e ni o ajilore atamata se prayer life ma duro si budu agbara ma de ma so tele si aye e bo se se ma ri o di dandan ko lerin ba gbo ba to la yato gbogbo eyin lo follow mi ajilore atamata se prayer life ago meji abo lori tiktok youtube ati facebook e ma wa nbe fun a de ma ri an gba in the name of Jesus gbogbo eyan mura aro yi ma ni agbara ju ba gbo ba to la yato ni shagamu ishagamu la ma wa laro yi shagamu lo nbo ishagamu ni ijokun community o to wa labe bridge sabo ijokun community o to wa labe bridge sabo o ma lagbara leni iwo na gbiyanju ko bo lowo ogun ogun yen gbodo se ago meje ni oni wednesday ni o ago meje si mewa ni o ijokun community o under bridge sabo o ma lagbara ju awon to wa last week e be lo won be mi olodun se ni tete de bi ago meje to ba fe ni bi woli amo gomi yen omi ajipe je o po je o tu ewe gbeja ni wa gbono je mo se me a ma fo e lo se ta fa won yen ni budo yen a tun seto pelu oro yen fun o ati akanse orin ti mo gbe bo ama won na ma gbe omi ajipe yen dani o omi ajipe yen won gbe dani ago meje la ro na le to mo gbo won to n bo lati korodu o bo lati mo we gba fo gbo en te wa ni gbogbo ire mo lapapo e tete de ago meje la ro ni joko community o ni ama lojo toge ago merin ni role ago merin ni mo pe ago merin role ama wa ni ijabu imushi ijabu imushi gagagaga ijabu imushi gagagaga ni divine zone event center divine zone event all ni gagagaga ago merin role ni abo ani sewo ama wo to ba fe ri mi bi woli fun counseling ni o ago meje osan lo ma de ma ti pari counseling ka to wonu program gbogbo eyan to ba ti e ti de bi ibi junction bi oja yen gagagaga bi okada nibe oni sewo lo nlo ni divine zone event all ni be se ta yen gagagaga ni ojo tode ni yen o a tun gbe ose yen wa feyin na a mo mi budu agbara anu yen wa be ni e lanfa ni oro yen at the same time be na lo yen ogun aye wa sha a ma bo lowo yen in the name of Jesus o si fe gba ka na ba yen je n pe fun o UBA ni o UBA 10 2 4 7 7 5 0 50 8 0 80 bo lekan si o UBA ni o 10 2 4 7 7 5 0 50 8 0 8 bo lekan si o UBA ni o 10 2 4 7 7 5 0 50 8 0 8 emi awon oni ni gbogbo eniyan to ba da so re yen leni ire airo tele o ma je ko ni o te yin ma ma gba ma gba gbe o mi yan to gbe ti bi radio ko fi we ni o ko de fele to ku won le den ko fi won sogbo e wa ri bo se ma ta lo tele lo toju owo yan to ku ati gbogbo o tele fun apere igbagbo asewo onu e ogun se a ma bo lowo yin in the mighty name lo follow me on social media to ba fetin pray fun e ibe lati ma se prayer for our body lórí TikTok, YouTube, Facebook, Instagram, Ajilore Atamatase Prayer Life. Má gbàgbé o, Ajilore Atamatase Prayer Life. Tó bá dẹ̀ ti fọ́lò tán, lọ sórí WhatsApp mi, o lè fi sọ ẹ̀rí rẹ, o lè fi sọ testimony ni mo mí o, jẹ́ o lè fi sẹ́ndẹ̀ bí àdúrà. Then the kejo le ni ki fi adie si prayer group ki won na le ma ri adura tamata si adura npa gogo gbo whatsapp number mi ma fi pe ko le wole to ba fi pe 070-35-2-3-1-4-1-17 Ogo ni ja wa
1: me
0: a o re anugba
1: ile
0: wa ja
1: amen
0: Jesu loluwa
1: amen

0: ni. Láti ní ìbápadé ọlọ́run lọ́jọ́ kẹwàá. Lọ́sù tó ń bọ̀ náà sọ mẹ́wàá lẹ́wọ̀. Bàbá ìfàmì òróró yàn. Bàbá àti bàbá ẹ̀ yálàyé. Prọfẹ̀tẹ̀ Zio. Pẹ̀lú prọfẹ̀tẹ̀ Ayo Ayé lórí agbábẹ́ta ṣe. Láti wọ́rọ̀ ọdún padà tó bá fi jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Olúwo ni ẹ máa gbọ̀. Ẹ̀mẹ̀rẹ̀ síẹ̀sì. Agbábẹ́ta ṣe bí ibùdó agbára àánú. Lẹ́tù máa yọ̀ǹda ẹ̀rí rẹ̀. Lọ́sù tó ń bọ̀. Wà wá pẹ̀lú tẹ́símọ́nì.
1: Lagilu FM 96.7.
2: Ẹ kú àsànjí o. Aago mẹ́fà ti lù gérégé láti ìkànnì Lagilu FM òkè gajòkè. Ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Àkójọpọ̀ ìròyìn àgbáyé lamútọ̀yìn wá láfẹ̀júmọ́ òní. Tèmítayọ̀ Oyèladùn loníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Goodluck Jonathan àti amòfin àgbà yányán ní Nàìjíríà ọmọọba Latif Fágbemi San ni wọ́n ti ké sí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá pé kí wọ́n da ẹjọ́ ilé tó ń pè fún dídá Jonathan lọ́wọ́ kọ́ láti má díje dupò ààrẹ ní 2027 nù. Ẹbu ìfọpo Dangote ti mú àdínkù bá owó epo ọkọ̀ òfurufú. Bákan náà ni orílẹ̀-èdè Cuba ti tẹ́wọ́ gba àwọn nǹkan ìrànwọ́ láti orílẹ̀-èdè Mexico àti Uruguay bí ètò ọrọ̀ ajé ṣe ń ṣòjòjò nílẹ̀ náà. Ikọ̀ Super Eagles lẹ́wà Nàìjíríà ni wọ́n wà ní ọwọ́ kan náà pẹ̀lú Madagascar, Tanzania, Guinea-Bissau nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ ọyọ́ tamọ̀ sí qualifier fún ìdíje ife ẹ̀yẹ tilẹ̀ Africa ọdún 2027. Ẹgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ lẹ́wà Nàìjíríà tẹ́lẹ̀ Goodluck Jonathan àti amòfin àgbà yányán lẹ̀ yìí tó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ ọmọọba Latif Fágbemi San ni ló ti rọ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá pé kí wọ́n da ẹjọ́ kan tó ń pè fún dídá Jonathan lọ́wọ́ kọ́ láti má ba díje dupò ààrẹ nínú ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ ní 2027. Adájọ́ Peter Lifu ló mú ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí láti fi gbé ẹjọ́ ọ̀hún pàápàá jùlọ ilé tí agbẹjọ́rò kan tó fi ìlú Àbújá ṣe bùgbé John Mary Jide Obi ilé tí ó ń pè pé kí ilé ẹjọ́ kó yọ òun kúrò lórí ẹ̀sùn ọ̀hún. Bàbá sì gbàgbé wọn pé ẹjọ́ yìí níbẹ̀ ni Jide Obi ti ń ké sí ilé ẹjọ́ wípé kí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lórí bóyá àwọn abala òfin ti ṣe ìpín kíní ìkejì àti ìkẹta tẹ mọ 137 òfin ilé wa Nàìjíríà 1999 pé ó làkalẹ̀ fún Jonathan bóyá ó lè díje dupò ààrẹ tàbí bẹ́ẹ̀ kọ́ lábẹ́ òfin Nàìjíríà. Bẹ́ẹ̀ agbẹjọ́rò fún Jonathan Chris Uche San ni ló ti wá pè fún pé kí wọ́n da ẹjọ́ ọ̀hún nù tíketíke pé kí wọ́n da ẹjọ́ tí wọ́n gbèrè tako Jonathan ọ̀hún kí wọ́n sì rí wípé níṣe ni ẹni tí ó gbé ẹjọ́ ọ̀hún wá sílé ẹjọ́ ó san owó ìtanràn kan ilé tí ó jẹ́ 50 million naira nítorí pé gbogbo ọ̀nà òun ni Jonathan fi lè díje dupò ààrẹ lábẹ́ òfin. Ìjọba ìpínlẹ̀ Jigawa òun ló ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ pé àpapọ̀ owó kan ilé tó jẹ́ 1,461,000,000 naira 661,000,000 naira ó ní wọ́n pè é káàkiri láti fi sanwó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì eléyìí tí wọ́n jẹ́ bíi 272 tó ń ti àwọn míì tó jẹ́ pé wọ́n ti dágbére fáyé tí wọ́n sì sanwó ọ̀hún fún àwọn ìbátan wọn ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún ti ṣe ìpínlẹ̀ Jigawa lásìkò tí wọ́n sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe pín owó náà eléyìí tó wáyé ní ilé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó wà ní Dọ̀sé ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ Mohammed K. Dagaziri òun ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àpapọ̀ owó tí ṣe 1,461,000,000 naira oni won san fun awon osise feyinti be ni won tun san fun idile awon osise feyinti sugbon ti won ti dagbere faye iroyin tesiwaju pe owo yi ni o ni se pelu owo amurele awon osise feyinti tabi owo ajemonu awon mi ti won ti papoda ton ti owo to seku to e ki awon osise feyinti mi gba nitori pe won dagbere faye lasiko to e kan si ma janfani owo feyinti lo won pe owo ja owo yi yo de odo awon ise ijoba ipinle ohun awon osise ijoba ibile lorokun ojokan ton ti awon to ise ni eka eto eko yala nise ni won kowe fi ise sile tabi won ti to akoko lojo ori lati fi ise le tabi pe won dagbere faye nigbati won be lenu ise ewe dagaziri tun wa fi kon oro re wi pe million 18 mi si tun wa ti won so fun awon osise feyinti 15 eleyi ti won wi pe won ti feyinti lenu ise won si ti bere si ni gba owo ifeyinti lososu sugbon ti won dagbere faye ko to di pe won gbowo feyinti on fun oridi odun 5 eleyi ti ofin la kale leyin feyinti won ebu ifopo Dangote ti mu adiku ba epo oko furufu pa pajulo ile to pe ni jet A1 lati o kan ti se 1750 naira si 1650 naira bayi jalakan ebu ifopo yi nlo pe igbese ti awon gbe ni afojusun re je lati mu ki owo igbokugbodo oko furufu ko ja wale ni tibutoro Nigeria oro yi lo wa ninu ikede kan eleyi ti agbenuso fun ebu ifopo Dangote Anthony Chejina Fita iyen lo ko ile ise ohun ewe o fi kun alaye re wi pe ilana tun mi ti o tun mu ki irorun ko ba awon ti won je alagbata epo ilana ma fi naira sanwo bi ma se amulo dollar eleyi to ti n waye seyin seyin Ibadan lati royin lati ikani lagi ilu FM oke gajoke ile funfun balao felele nilu Ibadan wayi o e teti si royin to wa lati ile okere awon kan ranwo lolokun ojokan lati Mexico ati Uruguay ina lo ti gunle bayi si Cuba gege bi won se nsafomo wi pe eto ara aje orilede ohun sojojo gidigan ni o ninu itan orilede na lakoko yi gege bi aboro eto nto wa lowo oko oju omi kan to pe ni Shen Katra ina lo ko apapo onje eleyi to je egbejo ni 1600 tons onje to nti awon kan asara lore mi wole si Cuba eni to je alakoso fun oro onje ni orilede ohun Habato Lopez in lo fi di oro mule wi pe onje ti won ko wole ni won fi sowo fun awon omode awon osise feyinti ati awon abarapa mi Cuba in lo foju wi na aisi ani to onje asara lore bayi to nti epo ati ogun lilo be in lo je pe na ba be ti denu kole ni ti butoro orilede ohun be ni won wi pe isele yi ina lo je pe won ti n gbe igbese lati wa ojutu gbe tan se sugbon to je pe kaka ki ewi agbon ko de lile koko in lo le si lakotan iroyin re daraya iko Super Eagles ile wa Nigeria on lo wa ni owo kan na pelu orilede Madagascar Tanzania ati Guinea-Bissau le ti won ojo mo koju ara won ninu ifese won se ku mesi oyo ti fi eye ti le Africa todun 2027 won pe ikutu awon to waye ni olule ise ajo to mojo to ere bolu alafesegba ni orilede Egypt Cairo la aro kutu oni Erichel oni o ti wa fide oro mule wi pe o mo pe didun lo so so ati pe ko hun won yanyo ile wa Nigeria oni won foju sona pe yo tete yanyo ni owo to wa ti o si gbegba oroke ti o je ipo kini ni won ba jade ni owo na iko agba bolu meje ototo to ba si wa yanyo oni o kopa ninu idije AFCON 2027 ni owo ti Nigeria wa gege bi ro se safo me idije ko mesi oyo oni won gba láàrin oṣù kẹsàn-án 2026 sí oṣù kẹta ti 2027 bẹ́ẹ̀ ni wọ́n ṣàfọ̀mọ́ wípé òpin ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún òun náà òun ni ó wáyé láàrin ọjọ́ kejìlélógún àti ọgbọ̀njọ́ oṣù kẹta 2027. Kí n tó máa lọ ẹgbọ́ kókó tó wà ní ìròyìn lẹ́ẹ̀kan sí ààrẹ nàìjíríà tẹ́lẹ̀ Goodluck Jonathan àti amòfin àgbà yányán ní nàìjíríà ọmọọba Latif Fágbemi San ni wọ́n ti ké sí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Abuja pé kí wọ́n da ẹjọ́ ilé tó ń pè fún dídá Jonathan lọ́wọ́ kọ́ láti má díje dupò ààrẹ ní 2027 nù. Ẹbu ìfọpo Dangote ti mú àdínkù bá owó epo ọkọ̀ òfurufú. Bákan náà ni orílẹ̀-èdè Cuba ti tẹ́wọ́ gba àwọn nǹkan ìrànwọ́ láti orílẹ̀-èdè Mexico àti Uruguay bí ètò ọrọ̀ ajé ṣe ń ṣòjòjò nílẹ̀ náà. Ikọ̀ Super Eagles lẹ́wà Nàìjíríà ni wọ́n wà ní ọwọ́ kan náà pẹ̀lú Madagascar, Tanzania, Guinea-Bissau nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ ọyọ́ tá a mọ̀ sí qualifier fún ìdíje ife ẹ̀yẹ tilẹ̀ Africa ọdún 2027. Ìròyìn àfẹ̀júmọ́ òní kò ní jù báyìí lọ láti ìkànnì lágé lu FM òkè gajòkè ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Fún ọ̀kan òjọ̀ kan ìròyìn tó ń jáde láti ìkànnì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ lórí ọ̀fẹ́ àti tẹ̀lé wa lórí Twitter pẹ̀lú Lagilu FM 967 bẹ́ẹ̀ oníkẹ́ ẹ fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú Lagilu FM 96.7 Túndé Ọláwúwo lólóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Mórẹ́ni Kejì Tèmítayọ̀ Oyèládùn ló ti ròyìn. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ ìrè.
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: bo pada sori eto yin eto wa owuro la wa ni koni lagelu 96.7 FM. Okay to ga joke lo ile fun bala fele lati do si nile ibadan ege ba se nbabo lati ago merin ta tin babo a soro nipa odun ile ya to nbo pelu awon iya wa ninu ile awon iyawo wa awon ko wa ninu ile eje ka se jeje pelu won in ti won ba fu eje ko te wa lorun e ma je ka wo ago alago e ma je ka wo sare gbogbo nto ko wa ba ti fun wa ninu ile iyawo ile egba bo se ko yo jala bi alodun yo lo yo dun tin bo egba e ma ro pe ore mi ko so wa ni be yen to wa ni second floor so in fact in tokwe ra fun daddy wa se ba won tokwe ra fun jalab to ra la son is 300,000 o si mo potoko ti e wa e ma je ka soju kokoro e je ka ni ite lorun e je ka ni ite lorun to po ninu odun leya to nbo yi lagboro olohun yo soju wa pe lase olohun ni se leya leyin wa pe lase olohun ba gbogbo awon ayawo le patapata mo to ko wa ba fun oje ka te olohun be leyin oko le gbogbo teyin na ba ni lagbara je a fi sodun pelu awon ayawo wa pelu awon omo wa e je ka awon omo yin mo po ye sa dadi wa po pelu wa ni jodun gbogbo nkan to ba wu le ori ko mo lagboro olohun olohun a bu asiri wa po lase olohun oba e je ka se kini e je ka ni se lorun gbogbo eyin obirin le pasapasa je ni se lorun gbogbo nkan so ko wa ba fun wa e ma tori pe awon lagbaja won ti ra molu awon semodo won ti ra gbo to ba yo e je apanla e je aje e je fife se e je fife je e ma le awon oko wa bota e ma le awon oko bota nitori odun le ya keke nse yo kan ta se lori pe lori re pe leye o odun po ta ma se odun po ta ma se odun po ta ma se majika le ko bosita nitori pe wo to ba ri ore mi kon be yen aso to ra pe lawon me to ba ri bayi wa be ri fun ni e majika se be o e ma ja se be rara eja wo nkan ta won ko wa to eje ka wo e meje ka wo gala go sare e ja ni se lorun pelu awon oko wa e ja ni se lorun nkan ti won ba se fun wa eyin oko na nkan te yin na ba ni lagbara e se mu de mo pe lagboro olorun olorun bo asiri gbogbo wa pe lase olorun e se je ka se ni ife lorun gangan la soro nipa fun odun leya to nbo e ba wa da si ogbon yin ara le patapata
1: 0814 0096.
2: Hello.
1: Hello.
2: Hello.
1: Hello.
2: Hello. Hello.
1: Hello. Hello.
2: Hello. Hello.
1: Hello. Hello. Hello. Hello.
2: Yes, ma.
1: Hello. Hello. Hello.
2: Ami.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
2: Ami.
1: Hello. Hello. Hello. Hello. Oko re mo je lo re tu o mo je lo gbere lerun ori odu mo je lo gba won erun o gba won erun nisin ni ni o je megbo mo je keta ni awon awu se mo mu abi ni lati gbe won lo mo mokun wa o fi fun won so e to gba won erun oni te lorun leyin odun na ni asu esin ni za so e won
2: beni
1: mo de omo re si baba won ni baba yin so si aso fo mo re mo de wo mo ni o tile na ati tabo awo fa won mo awo no won pasi lo yidi le toku aso me re pelu mi na adun marun ki fara tan e ka se ka mu nbe ada kan fo si ka lo ka mu lo yidi awo ko wa maja ni won lara itori ke mi yi ko laro lo ni aro yin ka so ku oso gan
2: amin
1: a si ni fi wahala je nje omo
2: amin
1: awo ko pe bayi lowo ya won Elemi mo yo lo ya wo re ba mo so lo mo do se olowo mo se pin
2: beni
1: eya mo to ba ti ya tu dasi ko aba lo wo peja odun na ni o pa ko opo mo odun na ni leyin odun tun ku
2: beni
1: awo bi mo kan bale ba fo mo wa awọ ko wa ale baje re ara wa o o ri ni iwe tori elomi
0: a
1: so du ayo o la pade o a peto o le to
0: Hello. Akojumo. Ami. Ami. Ami. Ami. Eshinwa dupe sa. Hello.
1: Na e ma kojumo.
0: Ojumo ni sa.
1: Ambali a is that to be American.
0: Eshin sa.
1: Imọ̀ràn tó dá lè ń fún wa lè ń fáwọn ìyá kó lóun jẹ́ kí kálukú ọgbọ́n ni
0: àmì o
1: tí àbá nífẹ̀ẹ́ ara wọn ìgbọ̀dọ̀ máa fayé nira wọn rárá ó yẹ tí èèyàn mọ bún kálukú ṣe tó bún kálukú ṣe mọ tó bá tó wá rú obìnrin tó rí bọ́kọ rẹ̀ ṣe mọ tó wá dúró tì lọ́rùn tó lóun ẹran ọdún ni aṣọ ọdún ni ètò ìlà gbájúà ló fẹ́ wọ̀ ọfẹ́ kọ̀kọ̀ ni o èyí tí òṣìfẹ́ kọ̀kọ̀ ọfẹ fún ọpọlọ patẹnsọ ọfẹ ẹran sínú ọfẹ ẹran sínú kòtò mi yẹn ọkùnrin náà afọpọlọ gbé wèé tí ẹgbẹ bí ẹ bá tì jù èmi gan wà máa fẹsẹ tira mi sẹyìn báyìí ni kò lè ti lulẹ so kálukú tó fọmọ gbọ́njẹ ọ̀dà sọ̀rọ̀ ara rẹ ọlọ́ọ̀ ní jẹ́ kí àwọn ẹ̀yà wa ọlọ́ọ̀ jẹ́ kí wọ́n sunkún ọ̀sán gan.
0: Àmì
1: ọkùnrin tó
0: ẹṣin wọn dúpẹ́ sá ẹṣin sá. Ridon ẹṣin wọn dúpẹ́ ẹṣin. 0912370 8675. Hello.
2: Hello.
0: Akojumo sa.
2: Akojumo.
0: Ojumo.
2: Ìwọ̀n náà ìgbàjọ́jọ́ fún wa.
0: Àmì.
2: Orúkọ tèmi ni Ojiomo West láti ilé tuntun Akéde.
0: Ẹṣin sa.
2: Ìmọ̀ràn ńlá lè mú wa láàárọ̀ ìpẹ́ tó bá létí inú gbogbo ọtí ẹ̀yìn sọ. Ọlọ́run kò ní ṣọdún eléyìí kan lókun tá a ṣe láyé.
0: Àmì.
2: Àjọ ṣọpọlọpọ ọdún láyé ni.
0: Àmì.
2: Ẹ ti sọ̀rọ̀ ẹ̀mí sọ̀rọ̀ tán àwọn tó lè fi pè náà tó ti dáfẹ́ tó wọn tí wọ́n lè sọ̀rọ̀. Ẹ wọ́n lè sọ wípé báyà fẹ́ pẹ̀rọ ọdún ká lọ tọrọ ara wa bọ́ gbèsè. Ọdún bá tán àwọn lé gbèsè. Wọ́n á máa lólu ẹ̀ kiri.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìyá máa fáyé kiri. Ọ̀pọ̀lọpọ̀ ọdún náà ṣe ń dúpẹ́ ká máa lọ kájọ fífẹ́ jíjọ lò àtọkọ àti ìyàwó àtàwọn ọmọ. Kájọ fífẹ́ lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Ojú òní tí gbogbo wa o. Kájọ ṣọdún ayọ.
0: Àmì.
2: Kájọ wàrà wa ti o.
0: Àmì.
2: Bàjẹ́ ló rí jọ́nà yóò máa tẹ̀síwájú ni o.
0: Àmì.
2: Ọwọ́ yẹn lè gbẹ̀ tọ́
0: afasomode ṣeun dupe se nbo wa 0912370 8675.
1: Hello. Ẹ máa bá rẹ fún ojúmọ́ ní ìbàjẹ́ o.
0: Mi ojúmọ́ ni sá.
1: Orúkọ tèmi ni Ọ̀kẹ́ Olúwa Rótìmí Olúwa Contain Àríṣe Ààrẹ Aláṣà Àpáta Ìbàdàn.
0: Ẹ ṣeun. Ntìrí. Hello. Àmì.
3: Wà lónìí débò ní Bókú ọmọ àtayálẹ̀.
0: Àmì.
3: Atọ́kọ. Ẹkú ìwọ ọmọ bàbá àwò láti kẹ.
0: Ẹ ṣeun sá.
3: Odúdú ọ lẹ́fi lé aná. Ẹlòmíì yóò ti máa múra fún wọn Yorùbá gbèsè. Sọyálẹ̀ sì kíyè sá. Títẹ́ ẹ̀ bá lágbára lè yóò ṣe. Ọlọ́mọ ti fún yàn lọ́mọ tó ti fà láàfin àlè. Tó ẹ jẹ́ ká ronú. Àwọn tí wọ́n wà lájú kankan ò ní rásájú o. Àti àgbà mi àǹbàlẹ̀ àzíz àtàwọn ọmọ tèmi tá a fi ìwà bídí àwà ń bẹ̀ wọ̀n ní rásájú àtọmọdé náà ti jẹ́ o. Ẹkú ewu ni bàbá o láti kẹ́.
0: Ẹ ṣeun. Rashjil Ẹṣin wọn dúpẹ́ sẹ́yìn wọ́n wá 0912370 8675. 0912370 8675. Hello.
1: Ẹ lóye kàrọ.
0: Akojumo sá.
1: Akojumo orúkọ mi ni Ariwolo Isi Akaka Ara Music láti wo.
0: Ẹ ṣeun adúpẹ́ sá.
1: Ká mọ̀ fẹ́ràn àwọn ìṣọ́dún o. Ká mọ̀ bá a sọ àwọn ìṣọ́dún. Ká mọ̀ bá a sọ gbèsè ìṣọ́dún o. Ká mọ̀ fẹ́ràn àwọn ìṣọ́dún. Ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Àmì.
4: ada awon gba e ti ba awon ya wa soro lo isirisi kolorun ko je ko won gbo
0: amen
4: o e ya mo be yin ni o wala be yin e jo duro olorun e ma gode awon e ma gode wa e ma gode am baba wa lati ko odun duro olorun e jo awon wa lowo yin na e ba ni kun fun wa bo si si peli wa so fa awon omo na e ra a jo fo wo wo gugu e jo gugu si e ko ri ni e da kun duro olorun agba wo gba ezi ase ni won won si ezi ba won mo soro bo do ba si bi jade kiri itale o won ji egbe won ni ji egbe o
0: amen
4: agba wo gba ala music lo soro lati wo
0: e se won adupe se won e se
5: nitori olomi o
0: hello akojumo sir
6: e ka e ka o
0: yes sir
6: akojumo o
0: akojumo ni sir
6: olori gba je fo adura re gba o
0: amen
6: Come, pataki nbe na ni pe awon iya wa na da ba ti oro moda kun won ta won gboja wa won ta nu wa o won wa ti pati pa olorun ba to laye to olorun na lo ba ti se nkan to ba de to ba gun nkan to ba gun to ba le wa olorun to mo yo wa olorun ba to laye yo je ka be lo so do ani bi ba nu je se awon na won ro wa ka won na na lo ka jo na ra wa lowo ni gbo o fi da oto iya jo se na ni a ti jọ kuju se ni baba loju oni kan ni kankan wa o gbogbo awon yan ti soro gidi o papa julo olorun ma wa pelu gbogbo wa o odo yi o ni o do fun wa o
0: lo
6: kan wa so to mo alaafi awale oro o
0: gbogbo
6: family le je ora le jora gba la mo le ka je
1: ko ma ka re bo duma
0: e se mo dupe sir
1: ko de ni ni o to oluwa ro ti ni oluwa contain a ri se are alasa apata ibadan be na ran ti so ta ngo yen elo mi ma fe safarawe ni afarawe o de se se nkan tagbara ri o ba ka ma se bi asa ya gbe elegun si won ni aso ise o ki sa aso e won to ba da aso ise na lo ti wa nle ewo ko se ni to ma mu yen si ma je ko binrin kan ma ti e pe kini kan to ba sele tan ti di baba je to ni di lo nda o ti la nfani nkan te se lojo kan ti wa ya di tokan yin o ni bale mo so o se koko ka so dun pelu alaafia sugbon ka ma koja aye ara wa o gbogbo wa la je poju so dun o lagbara olorun o oluwa contain ari ti ari alaza pata ba ni pe to
0: e se won adupe sir hello yes sir akojumo sir wa le ksom ti la sir e se won sir
7: mo pe se ti kan pe olohun na ma je ka wo okunrin ile ri pe igbiyanju ni gbogbo nkan
0: beni
7: o de gan olohun lo pa lase pe ka se igbiyanju o wa fi olakun ka se won to ba ye pe ni da awa ka nipa ka ni sise mo ba to kun yin da le sogun to wa je omo wo ma le ba pa ran ile keji o ma lo gba faran na so ran ile keji bati wa nipa yin láàmú là palẹ̀ ní pé òun lè pọ̀ kọ́ ó lè gba ọ̀rọ̀ ẹ̀mí pé pé inú àmọ̀ òfin nígbàjẹ́ lẹ́yìn náà èyí tó agbára bá ká ẹgbẹ́ ara sọ fún wọn bẹ́ẹ̀ bá délé haúsá èèyàn ọmọkọ́gbọ́n lé yá òun lọ́gbọ́n tó lágbára jù ní ogún ọdún mùsùlùmí gbogbo àwọn tó sì gbé láti ṣáké òkè o àtẹ bá lọ sí ẹgbẹ́ gbogbo aráàlú ní ìwálé ẹgbẹ́ kan ọmọkọ́gbọ́n yẹn ń lò jẹ́gun ká tó rin ọdún àwẹ̀ mi àti ìṣàn tó ń wá wọn lélẹ̀ ìfẹ́jẹ́ ká jẹun ìyàwó wa nípa àwọn ọmọ nínú ìlú ìtàgbọ́n ọlọ́run náà máa bọ̀ fún wa láti ẹ̀mọ́ orí ayélujára gbogbo láti máa láti
0: ẹ̀. Ẹ ṣeun adúpẹ́ sá. Hello.
1: Hello, àwọn àyà ti gbọ́ o. Ẹ̀yin náà tó wá bẹ lọ́wọ́ yín ẹ fẹ́ sọ báyìí. Ẹ mọ̀ fún ọlọ́wọ́ lẹ́yìn bí ó kù. Ẹ mọ̀ fún ìsìn ara báyìí ni. Báyìí àwọn àti àti gbọ́ àwọn èèyàn kan balẹ̀. Bàbá mi sọ́yìn ẹ̀yin náà mọ̀ sara yín àti gbọ́. Àpótí bá tí ó bá ti bẹ yàgẹ̀ ọmọ náà. Ẹ mọ̀ náà wọ́n ti mọ̀ ènìyàn mọ̀ náà wọ́n sí àtàwọn ọmọ. Ilé ìlàdùn wà. ọba náà wọn sọ dún ayọ àtìgbọ́ tó gbé ṣùgbọ́n ìkà yí ọ̀dọ́gba àtìgbọ́ náà wọn sọ dún ayọ ẹlẹgbẹrẹ àwọn ẹyà tìyìntìyìn mẹta wa náà lẹgbẹrẹ náà ọdún wọn náà fòdíjì àtidádi kì í yá yàyín lówó àmọ́ bá dẹ̀yìn ọdún ẹ̀sánwó fún wa o
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀sánwó fún wa o ẹ̀sán o
0: aláya àsán
1: fún òní sán àyàyín àdòtìyìn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àwọn méjèèjì wọn náà jẹ pẹpẹpẹ gẹgẹ àwọn ọmọ wa
0: ẹ ṣe wọn adúpẹ́ mọ́ ẹ ṣe wọn. ṣé ẹ ti gbẹ̀yìn bàbá wa táwọn ìyá wa bá ya yín lówó ẹ̀sán padà torí ọjọ́ míì ẹ̀yin aláya àsán ẹ mọ̀ra yín o èmi náà sì mọ̀ yín. 091-2370-8675
5: hello.
0: Hello, Akaro. Akojumo ma.
5: Akojumo.
0: Akojumo ni.
5: Ẹ̀lú bàjẹ́ nípa ìkìlá agbára náà.
0: Àmì.
5: Yọlá Adéṣọlá mi látàyé gbó.
0: Ẹ ṣe ọmọ.
5: Ẹ̀lẹ́ ti bá gbogbo aṣọ yẹn ò kọ́ náà kó sàánú.
0: Àmì.
5: Gẹ́gẹ́ bí àbẹ̀jẹ̀ lẹ́gùn sì ṣe sọ, àwọn àyà ti gbọ́ ọ, àmọ́ káwọn ọkùnrin náà náà tàn. Àwọn ìjọba mọ́ náà tàn, káwọn náà náà tàn, kọ́ náà kó sàánú gbogbo, àgbọ̀gbọ̀ tàn sí o, àfẹn tó bá fi sí rẹ̀. Bó bá jẹ́ pa ńlá ló ṣe pa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, kí kálukú pa pa ńlá, ká sáfì ìdùnnú àtayọ̀ sọdún. Ọlọ́ ṣe pàtàkì o. Ọlọ́run kó ṣàánú wa o. A ní dáàmú lágbára ọlọ́dún Ayọ̀ láàṣì o. Ìbànújẹ́ pé ó tóbi kò ní tọ́ sí wa o. Àwọn tó wá wà nínú ìgbè kọ̀ọ̀kan lọ́nà kan àbí kejì ọlọ́run aláàánú yóò tú wọn sílẹ̀ o. A ní dáàmú ìbànújẹ́ pé ó tóbi kò ní tọ́ sí wa lágbára
0: ọlọ́run.
5: A ní ṣe wá sí ọdún Ayọ̀ láàṣì o. Ẹ kú ètò. Má gbé lónìí bá
0: wọn. Àmì hello.
8: Ẹ̀lẹ́ kàrọ̀.
0: Akọ̀jumọ́ sà.
8: Orúkọ mi ni Akinwale Fatai, AKA Jẹ̀rúbẹ̀ Látọ̀mí Àdì.
0: Ẹ ṣeun sà.
8: Ọ̀rọ̀ lọ́wọ́ bàbá wa àti Jáwa ẹ̀ ti sọ yìí. Ẹ̀yin náà ń ṣe kí wọ́n bọ̀ wá lọ fún ọyọ́ ní Jáàrú lágbára náà.
0: Àmì.
8: Ní ẹ̀ńtò ìdílé ni. Ṣé iná sì ní Jáàrú.
0: Àmì.
8: Kí ẹkùnrin ni kọ́ má tira rẹ o. Ọkùnrin tó bá mọ tí bá ṣe ni kọ́ má tira rẹ. Ní ọdún tó lọ, bẹ́ẹ̀ pé pàrú ló pa. Ẹ̀pọ̀ bí ìyẹn bẹ́ẹ̀ pàtó agbára ẹ̀ bá ká. Ní òní ti mọ̀ pé dandan wọn gbogbo àìsí ọdún lọ. Ẹ̀pọ̀ bí àná ló kún dáàbà sí làwà.
0: Bẹ́ẹ̀ ni.
8: Ìjàmbá wa ṣe ń tí àjọ ọ̀bà ní ká. Ìlú kan wà ní ìsúgbà wọ ọkùnrin mọ́. Gẹ́gẹ́ bá ti yàgbé ìjẹ́lẹ̀ gidi sọ. Olójọ́ wọn ìyàwó
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
8: Àníkọ́ tó ó di dùn fún wa kó tó fún ọmọ wa. Wọ́n rí ìlú àwọn àtàyọ̀ kan yìí. Ó jẹ́ pẹ́ àjẹ lágbára yẹn bá ká. Sọ lọ sọ tó jáde fún mi lẹ́yọ̀sìn tó bá lọ́dún tí yóò ṣe àjò fún mi o. Dédé ó lè tẹ̀sẹ̀ ìjà náà ni. Dédé wọ́n àwọn obìnrin wa ni kẹ́ bá bá ọ sọ̀rọ̀ ẹ̀ dàpọ̀ ìjọ tó lókọ̀ náà.
0: Tọ́ òun náà la ti ń gbọ̀.
8: Wọ́n
0: la ti ń gbọ̀. Hi, bẹ́ẹ̀ láti máa ṣẹnu ní dèdè ṣíbílẹ̀ ni. Òun lẹ́tí gbọ́n. Lẹ́nu àwọn bàbá. Lẹ́nu àwọn ìyá wa. Ìdùnnú àtayọ̀ lákòófin ṣọdún. Tó bá jẹ́ pé panla ni ẹjẹ́ àgbà. Tó bá jẹ́ pá díẹ̀ lẹ́sẹ̀ méjì ni ẹjẹ́ àpá. Ẹ má jẹ́ awago alágo sáré. Ẹ má jẹ́ ajẹ́ gbèsè. Ẹ má jẹ́ ajẹ́ gbèsè ṣọdún. Ọmọ ìtorí pé mo fẹ́ tà àwọn ọ̀rẹ́ àbí àwọn ẹbí mi lọ́rùn, mo fẹ́ tẹ ogun wọn lọ́rùn, kẹ wá lọ jẹ gbèsè. Mọ̀ jẹ́ ajẹ́ gbèsè o. Bó bá ṣe rí ni ẹ ṣe ṣe. Ẹyin ìyàwó náà ẹ sọ́pọ̀tà àwọn ọkọ yín. Wọ́n ní ká fẹwọ́ wẹwọ́. Òun lọ́wọ́ ṣe ń mọ́. Lágbọ́rọ̀ Ọlọ́run àní orí wàhálà. Ọdún Ayọ̀ ọdún ìdùnnú lájọṣepẹ̀ láṣẹ Ọlọ́run Ọba. ọjọ́ mẹ́jọ iná lọ́dún. Bó bá jẹ́ pàǹkàrà ni ẹ jẹ́ àràbí. Ẹ wo ibi báyìí láti máa dágbére lẹ́ni títí ọjọ́ mẹ́jọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣètò pátápátá lọ́wọ́ Bọ́tìn Dixon ọmọ alájà tìmí àti ìjọ ṣe látàárọ̀. Ti já níbi Sọlá Bálkís lórúkọ mi. Ẹlẹ́fẹ́ pè mí sórí nọ́mbà 08160337888. Lẹ́ẹ̀kan sí 08160337888. Ẹ jẹ́ kí n máa kíra mi pé happy birthday in advance to me. Ah, Dixon, ọjọ́ ọdún gangan tó wà ní ọjọ́ birthday mi. Ó sì máa lọ dùn jù. Lágbára ọlọ́run mi ní fi ṣàwọ̀tẹ́ yín náà ní fi mi ṣàwọ̀tẹ́ pé láṣẹ ọlọ́run ọba. Àwọn ṣe ń jáde lé ní àní jáde lé kú lọ́wọ́ bẹ́ẹ̀ àti ní jáde lárùn lọ́wọ́. Bísọ̀ alága ìgbéyàwó tó ṣe kí ni tó ń gbàṣà lárugẹ òun ló kọrí. See me, see you, see everybody next time. I love you all.
9: Lágilu FM.

0: with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́ pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkẹ́jàǹkẹ́ ránṣẹ́ Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, mọ́tò ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pẹ̀. 09033933006 tàbí 00664814555.
1: Nígbà tí a wá bilẹ̀rẹ̀, ìbò ló ti rí Bíbélì, ó ní ẹ̀sà, ó lé mi kọ́ mu ní o, ó lé mi náà rí yé ni, ìbò ló ti rí yé. Ó ní ṣé ẹ mọ̀ pé ẹ fi pásítọ̀ kan sínú yàrá ń bí báyìí pé kó máa gbé bẹ̀. Ìgbà tí pásítọ̀ yẹn kó gbó, ó ní pásítọ̀ yẹn ló gbàgbé Báíbù yìí sílẹ̀ ni ò gbé lọ. Èmi wá rí ni mo fi gbé. Táwa ni pásítọ̀ ọ̀hún, pásítọ̀ tí ó wà nínú yàrá yẹn, ó lẹni tó

0: wọ́n wá gbé ògógóró wọ́n gbé ní lọ́wọ́ láàárọ̀ yìí gbogbo ntáyé ti gbà lọ́wọ́ rẹ á dá padà láàárọ̀ yìí ó wá ń sọ pé àwa ka ẹsẹ̀ bíbélì kan lánàá mo ní àwọn nǹkan mẹ́sàn-án tí máa ń mú kógo jáde padà àbí matthew aṣọ méjì nínú rẹ lánàá ẹ̀yin tó tó ti fò mọ́ lọ́wọ́ ògo a máa lọ sà ẹnìkan ní sà ògo kì í fò lọ james ìwé òwe hàn ìwé òwe 23 ìwọ bá ń ka verse 5 lọ́dọ̀ rẹ ń bẹ̀ yẹn
1: ìwọ
0: ò fojú rẹ wò
1: ìyọ sì sí mọ́
0: a ní rí mọ́
1: nítorí tí ọrọ̀ wù ìyẹ́ apá
0: ọrọ̀ yóò wù ìyẹ́ apá
1: fúnra
0: rẹ bíi ìdì yóò sì máa fò lọ matthew bilonia awa di olùsí ọrọ ti fò lọ olówó awa dolówó àná awa máa sọ pé kìí ṣẹjọ yìí nígbà tí mo sì ń dókọ mi kò tí ì kú o ti kú nígbà tó wà láàyè awa máa pèta a máa pèta ọrọ nínú òsì mo gbàdúrà gbogbo tó sọnù ògo tó sọnù á dá padà láàárọ yìí matthew àìmọye àwọn èèyàn owó tí a ti rí láyé matthew tí a bá sọ pé òun ló ní kókó house àti fẹmi johnson ó tó bẹẹ ó jù bẹẹ lọ ṣùgbọ́n mo àjẹ ó kojọ òun ló tún tọrọ owó yìí owó sùkúrù kò rí san mọ́ torí pé nkankan ti ṣẹlẹ̀ wọ́n ti sá ògo yẹn lọ́gbẹ́ ògo yẹn ọ̀sáré mọ́ ṣùgbọ́n kàkà kó lọ síbi àdúrà story ló tún sọ àwọn pásítọ̀ ló tún ń bú kò mọ̀ pé pásítọ̀ ayé tí wọ́n ti dá ó ti dá aná tó ológo wọn máa ń bú matthew ẹnìkan ní dádì ẹ̀ má yẹ wọn bú oníyẹyẹ olùsìn kọ wọn máa ń bú ìran ológo oná máa ń bú matthew ẹ bọ bá ṣẹjọ matthew ẹ bú tinubu ẹ bú sèyí sọlọgọ kọnu matthew ìwọ ti rẹnìkan tí ń bú bàbá oníwíbarò ológo wọn máa ń bú jẹ wọn ó bú mi kógo mi ó ṣe kí ni o ẹyin gbogbo ẹyin tẹ ń gbọ mi lórúkọ jésù ògo òrí ọmọ jáde sàmì ògo òrí ọmọ jáde bá máa wò sà tí ògo bá disappear máa wò sà bá a ṣe gbà padà alákọ̀ọ́kọ́ mo ti sọ lánàá ẹlẹ́ẹ̀kejì o ní wípé o gbọ́dọ̀ di aláàwẹ̀ matthew 17 àkàdé ẹ̀ ń bẹ̀ lánàá o wí pé irú àṣà eléyìí
1: kò
0: irú àìsàn yìí ò ní jáde o bí o ṣe ń pàdúrà matthew àwọn ògo kan wà wọn ò ní jáde o àwọn kan wà wọn ò ní jáde o bí o ṣe nípa kíni o ọba lè gbà àwẹ̀ tó o lè gbàdúrà ògo ò ní jáde o kì í wọ títọ́ ọba mọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ rí títí inú bíbélì tẹ̀lé elijah àdúbẹ̀kọ ó pe omi jáde mose ó pe omi jáde tọ́ ọba rí yẹn ní cptech ní ìjàre ní ìjẹ̀bú òde ní street yẹn kò sómi ńbẹ àdúbẹ̀kọ gbogbo bá o bẹ̀ wọ́n ń gbẹ kò kan omi so mọ̀ pé mi lọ bí lójúnà kò sí mu wáyé ibẹ̀ ni chọ́ọ̀chì wa dé sí níbi oṣù mẹ́ta ń sìn àwa fẹ́ lomi wọ́n ní oṣù mi street àfikà lọ́ọ́ máa romi mo wá gbé ọwọ́ sókè mo ní ẹni tó la yé àtọ̀run ní ibi báyìí wọ́n ní oṣù mi tó bá yẹ pé wọ́n lọ fún elijah ní omi tó yẹ pé wọ́n lọ fún mose ní omi èmi ní ìdí omi lórí ilẹ̀ ló mọ̀ wọ̀ bàbá kan dìde ó lè lọ ni wọ́n ń gbẹ omi wọ́n ní 3 million ó ní ẹ̀yà máa gbẹ wọ́n dẹ̀ kí pipe bọ́ ọ lẹ̀ ó dìdí kùkùkùkù nígbà máa fi lo pipe 13 matthew pipe 12 tán máa fi lo omi tú jáde ó ń ṣe kùlùkùlùkùlùkùlù inú everybody dùn pé omi ti dé street wòlíì sọ̀rọ̀ omi ti jáde ní cptech ní jaari ní street wa kò sómi ń bẹ̀ ṣùgbọ́n omi jáde lórí ilẹ̀ náà mọ̀ wọ̀ matthew wàá wo bí ọfọ ni hòtẹ́ẹ̀lì ńlá tó wà níwájú wa àwọn náà wà ní ọ̀yà ẹ̀yìn tẹ́ ẹ bá gbẹ́lẹ̀ ẹ máa bọ ẹ wá bá wa náà gbẹ tiwa wọn kí páìpù bọlẹ̀ matthew ṣé wọn kan omi wọn gbẹgbẹgbẹgbẹ wọn ò kan omi wọn wá ní ntàsí ni pé omi ti chọ́ọ̀chì láàjọ máa lò matthew kí ló pe omi jáde àdúrà ẹnìkan gbọ́ wọ́lé orí rẹ̀ bí ọwọ́lé orí rẹ̀ ògo rẹ̀ tó ti fò lọ ó yẹ àpè jáde báyìí àpè jáde báyìí ọ̀rọ̀ wo ni ò ń ṣeré àbí àpè ògo rẹ̀ jáde ìwọ ọmọ bá wí àpè ògo rẹ̀ jáde gbogbo agbára tó ní kógo ọmọ jáde ó yẹ agbára yẹn lana láàárọ yìí torí ẹ ni mo fi ní kó o ma kristi ohun tí mo ṣe láyé táyé mi fi gba òun ni pé mo fa ayé mi fún kristi òun láyé mi fi yí padà òun ni mo fi di àríkí ni mo fi di àríyọ ni mo fi di yọyọ òun làwọn èèyàn wà ń yọ mọ mi lọ́dà bí ọmọ kékeré àbí bẹ́ẹ̀ kọ́ ni tó máa ń yọ mọ ẹyẹ wọ́n wà ń yọ mọ mi lọ́tún wọ́n ń yọ mọ mi lọ́sì wọ́n àmọ̀ pé sumi kàlásán ni mi o matthew yẹn ni mi. Kinemi la mo eyan la wa ndo pale ni ti mo wa kakiri mo wa nfun mi lo fe eni kan sha mi a no soro lori re lo rogolo lo ri lo lo rogolo lo ri lo lo rogolo go ti e jade be lo ma ri ele keta te eyan ba fe ko gun o jade Matthew o godo ni ipinu o godo ni kini mo pe ipinu sa Daniel chapter 1 verse 8 and 9 to ba di lola won ma tesiwaju e so fun gbogbo eyan se ri lo se yi program to se yi ni ijare mo ma wa nbe lojo Friday laaro ago meje ti agogo mewa laaro ni CPT iwo na wa bu nu omi omi anu yen wa bu nbe number 2 Matthew ni challenge ni badan gbogbo eyan ti ba nbo si challenge laaro Thursday e ma jeun ago meje la to jeun omi adua yen won ma fun olofe nla kokko fi break alogo yen ma jade eto re ma jade bawo go re pada omo anu si fun be lo ma ri ogun ti e gbo wole mo gbowo ku nbe be lo ma ri elekerin teyan ba fe ko gbo jade elekerin a ko si akoko mo to ba di lola won ma pari e yo dara fun no

0: lágẹ̀lẹ̀ fm láyé gbọ́ àdẹ̀tìgbé tó jẹ́ kan mọ̀ ọláwálé hamsat ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dé níwẹ̀ top striker malo good níbi castle sport o ẹni gíga lè testify sí àtẹni tó ṣọ́ọ̀tì o yà á bí wọ́n dikọ́ kennedy lágẹ̀lẹ̀ fm ní best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágẹ̀lẹ̀ fm òkè gáàjì òkè.
1: ara sọ́ọ̀hún ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu top striker
2: lágẹ̀lẹ̀ fm.

ṣe lójú iná lè wura oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọ̀fàjọ̀. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemeter àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá lágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.

0: kọ́ dé. Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nàyà Fọlọ́run wọ̀ lú, a dúpẹ́.
1: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nàyà Fọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dé ní fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́wọ́ Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má tún dí mọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ẹ rá Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà, Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
0: Alhaji Àyàfọlọ́run ó dé.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

bọ̀ padà látọjú ọjà. Ìkànnì lágẹlú rèé lágẹlú 96.7 FM òkè gajòkè lé fálẹ́fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ó yá jẹ́ kẹ́mọ̀ lètò ìròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbẹgbẹ́ nǹkan sí i bó bá ipá yín sì ń darapọ̀ mọ́ wa ẹ lè wò wá live on níbi kíbi káàkiri àgbà ńlá ayé. Ọyẹ́ èrè ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti kànnì lágẹlú 96.7 FM jẹ́ kẹ́mọ̀ fan family lórí Facebook bákan náà lórí TikTok at top striker 100 lórí TikTok ọyẹ́ ẹja lọ a ti wà ní 132,000 likes a sì ń lọ sí 500,000 ọyẹ́ let's go we can do it bó ṣe jẹ́ nìyẹn o ẹjẹ́ sáré gba ọ̀dọ̀ àwọn epfa lọ. Ta ba so nipa ex Ibadan Professional Footballers Association eleiti temi to pe obide yi to je alaga won e bariba won ti pe amo nkeke gidigan o eleito ma waye to ba tin di ojo Sunday ti yo pari osu igege iyen May 31st niyan o papa sere elekesa lami agbegbe adamose igba nile Ibadan yo gba obiti biti ero gbogbo awon professional players professional footballers ti a ti lava ni lati kopa ninu league ka bi omi to wa lati ile Ibadan nbi abi nipinle Oyo ti a won ma foju rinju won ma gba ifigagbaga Olore sore pelu awon ex Super Eagles players awon agbabolu to ti gbabolu fi ko Super Eagles ri e wo lọjọ Sunday ọjọ kọkẹlẹ lọgbọn osu da wa igege Sunday to pari osu ni o agba sele lekasa lami ni o ti waye ago meji ose lo ma waye o gege bi iroyin ti an fi leta e wo yo du gbagbo kan si lọjọ yen ori lọjọ yen won si afi lole sports school eleyi ti efa ti won fe je ko ti won fe se ko kari re awon opolopo agba bolu te ma ba pade lọjọ yen mo ti wa de poju ikesoro mu Friday epo fijo agali Godwin Oparadu Kudi bi meji la wa Femi Opabunmi Gbenga Okuna wose yi olofin jana ati be lo te lori Samuel Elijah gbogbo won peju pese o gomina ti ipinle Oyo ti a engineer se yi omo Makinde won wa ni kale lojo yen maji agbo osi nbe gomina ma wa ni kale gomina ti fi oro sita pe awon bo o bakan na kabiyesi olubadan ti le Ibadan lapa bi royal father of the day niyan o his imperial majesty oba rashid adewolu ladoja arusa 1 olubadan ti le Ibadan wa lori ijoko se ri pon lo fa gan yo du gbagbo kan si lojo yen o ojo kokale logbon osu ta wa igangan bakan na oni risa his imperial majesty oba adeyeye eni itan oguwuzi ojajatu oni ovive baba ma wa ni kale se ri pe to lori telemu lo ma peju pese lojo yen e wo efa ni se bebe o chairman of the day chief bayo yero ni o en to ti figba keje are CCII tile Ibadan lagba bi yo du gbagbo kesi gbo mi dada temi to pe obide yi alaga fun gbogbo efa ka avata padi mi dada ojo ko layo o ya lati be yan si de go o dinu idije Nigeria idije Edin Pro Under 13 Layer Football Championship eleyi ti waye ni papa sere Oke Ibadan football pitch ni o eleyi ti Nigerian Football Coaches Association Oyo State chapter Ibadan North East chapter eleyi ti won se agbekale re lana ifigagbaga to ye ko waye laarin honorable Arole Boys ati Concept B ko le waye nitori ojo aroro de ojo toro lana yen ni sugba yo waye leni
ìyẹn wọn kọ fi síwájú láago mẹ́ta lọ́sàn èní kí wọ́n tó wá mọ gbádẹ ní gẹ́gẹ́ nígbàtí àbísco àti sharpshooter tí wọ́n bá ń kojú ara wọn láago mẹ́rin bí nǹkan ṣe rí nìyẹn o bàbá ń sọ nípa ti ìdíje edinburgh edinburgh under 13 eléyà football championship eléyìí edinburgh láti orílẹ̀-èdè scotland tó ṣe àgbékalẹ̀ rẹ̀ gbọ́mi dáadáa honorable aláwálé sádàrẹ wọ́n ti fi owó ránṣẹ́ báyìí o honorable sádàrẹ ti fowó ránṣẹ́ wípé jẹ́gẹ́ mccrew ẹ fi ṣàjèjì ara ẹ gunners for life o òun àti títí wèésì kòólà òun àti títí kòólà honorable sádàrẹ owó yẹn ti wọlé síbí ọlọ́fà gẹ̀rọ oye se o thank so much oya pàápàá champions night ẹ mọ gbé màálù tẹkùn ní kọlọ gunners bọ ní map 21 event center tó bá ti ń di ọgbẹ́jọ́ lọ́jọ́ sátidé níbi tí àṣekágbá ìdíje uefa champions league yóò ti wáyé láàrin ikọ̀ gunners àti paris saint-germain ni o ife ẹ̀yẹ lẹ́ẹ̀kejì nìyẹn o budapest ni ó ti wáyé ní orílẹ̀-èdè hungary aago márùn-ún ìrọ̀lẹ́ ni bọ́ọ̀lù ọ bẹ̀rẹ̀ aago méjì ọ̀sẹ̀ láti wà ní map 21 ọ̀ọ̀yà tètè dé kó o lè ráyè jókòó gunners ń bínú láwọn báyìí o gunners ló ní ìgboro omigboro gunners omigboro titi omigboro ẹlẹ́ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ ibi àwa bá ti tẹ̀lé èèyàn tá a sì tẹ̀lé títí tá a padà tọ́lọ́n sì wá padà dé ìgbìyànjú wa ládé no be by power no be by mouth àánú la rí gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ àánú ọ̀hún ọlọ́run ò ní jẹ́ wọ́n lé ẹnìkan ọ̀kẹ́ wa o bó ṣe jẹ́ nìyẹn o ẹ jẹ́ padà ojú ọjà ká lọ pa àkádé bá a bá yẹn dé lásán congratulations celebration níbí láàárọ̀ yìí ẹ̀fẹ́ ìjókù ni o ẹ jáde ojú ọjà ẹ̀kú kalẹ̀.

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pátá ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 09033933006 tàbí 00664814555.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E.
1: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ìbàdàn, get ready, heaven is about to touch the city of Ìbàdàn. Lord of White Calling for All Souls Ministries present Ìbàdàn, Enter Crusade, theme, authority that leads the whole world. The city of Ìbàdàn shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaume Ezekiel, will be live in the city of Ìbàdàn on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue, Oba Akinyele Memorial High School, Anlugbua, Basharon Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaume Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority.

0: code that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaomi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck Australia, ipo yowu kimoto won wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 090-8301-3333. 090-8301-3333. 090-83

0: gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
1: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
2: Ìwọ náà kojú mọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: Ó dáná sọ ká gbọ́. Àbí.
0: Pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ, ó ń fa àyànsán mọ́ra. Lipton tí ó wà fún ìṣọ̀kan.
3: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa káta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inṣáàlá.

0: ìkànnì lágẹlú rẹ̀ lágẹlú 96.7 FM òkè gajo kele balabẹlẹ lẹ nílẹ ìbàdàn jẹ kẹmọ lè tòrò yẹrẹ ìdára tó dùn ti gbẹgbẹ kẹsì bàbá ẹgbẹ yìí sẹńdà pọ mọ wa ẹlẹwọ wà lẹfọndẹ níbikíbi káàkiri àgbàlá ayé ẹlọọkẹ ní bàńdà rẹ facebook ìkànnì lágẹlú 96.7 FM jẹ kẹmọ fan family lórí facebook àbí lórí tiktok at topstrike 100 ẹ follow rẹ ẹ like ẹ ọyẹ ẹ já lọ 500,000 lánàá àbí àti wà ní 220,000 àbí you can do it as ìlà kókò bá a bá jára mọ́ ẹ já kí ọlọ́jọ́ bí ẹni o ọ̀kẹ́ pàtàkì lára olólùfẹ́ ìkànnì lágẹlú olólùfẹ́ topstrike àtẹ́yẹ́yẹ́ mrs ruth christopher salami ceo the caliber luxury place tó wà ní number 2 ààrẹ autos complex lórí akálà nílẹ̀ ìbàdàn ẹni lọ́jọ́ bí rẹ o every 28th of may báyìí lọ́jọ́ bí mrs ruth christopher salami aláṣẹ calibers nìyẹn o the calibers happy birthday to you long life and prosperity ìgbọ́dún ọdún kan ní owó ọlá àti àlàáfíà eléyìí tó pọ̀ rẹpẹtẹ bákan náà wọn gbọdọ gbàgbé ọmọ mi dáadáa ọmọ lálùbáríkà ni ẹẹmẹjì àgbọ ò sí ńbẹ ó ṣeere ayé ọsán bókù díẹ káàtó wọn ó tún sẹ ọ bàbá ń sọ nípa oyè lékè ọlámídé ayé fẹǹká presenter ìní lọjọ bí rẹ o happy birthday to you my brother long life and prosperity ìgbọdún ọdún kan ní owó ọlá àti àlàáfíà eléyìí tó pọ gan rigidi rẹpẹtẹ bó ṣe máa jẹ nìyẹn o ayé fẹǹká presenter long life and prosperity n ò sì gbọdọ gbàgbé àwọn afẹnifẹre kan mr babatunde ibrahim of chelsea gbogbo òdi arẹrẹ junction ọlọfà gan o àwọn eléyìí wọn kó topstrike àjẹtán yányán babatunde ibrahim wá ti di méjì lọ́dọ̀ mi báyìí ẹmọ tó fọ́nì chelsea làwọn méjèèjì mr babatunde ibrahim agarawu rice dealer lòun arise kola complex ń bódìjà ńlẹ̀ ìbàdàn ébàrìbà ọlọfà gan mr babatunde ibrahim agarawu nìyẹn mr babatunde ibrahim eléyìí ìdí arẹrẹ junction of chelsea bó ṣe máa jẹ nìyẹn o àwọn èsì fi gagbaga lọ́lọ́kan ọ̀jọ̀kan tó wáyé lánàá bákan náà ìfigagbága ọ̀ wáyé lẹ́nu torí àṣekágbá ń bẹ lẹ́ni o ẹ̀yin bó ló ṣe máa jẹ́ àkú ojúmọ́ o.
1: àkú ojúmọ́ àtọkùn.
0: ojàre kí ló dé tó ẹ sọ̀rọ̀ sókè náà ẹ sọ̀rọ̀ sókè kí lọ́sẹ̀lẹ̀ ohun yín ò lo òkè kí ni tó dé.
2: ohun àgbọ̀dọ̀ kò gbọ́dọ̀ tí ò bá tiẹ̀ ní lọ sókè kò gbọ́dọ̀ já àárọ̀
0: akojumọ atọkun
2: igbadun ti mo jẹ nle lana ni nlo lọkan
0: o jẹ to mi
2: ah
0: tin tun ba lo ni gan ti le so
2: ah
0: kini bi se jẹ ko le odun inu
2: asna won gba champions league yo
0: eh
2: ah ka gba
0: ibi temi ti e de ibi ti mo si won gbogbo eyan in guro kenny ventures latana o mo send the message mo send the gba mo send the voice note mo send the message wọ́n sọ bẹ́ẹ̀ mo ní sẹ́ńtẹ́ di àkáńtì nọmba bẹ́ẹ̀ tó wà lọ́wọ́ yín kenny ventures yóò fọhùn látàná o ẹ̀dákun ẹ̀ sànú omi o justice for me o
2: justice for top striker
0: justice for me o justice for me o
3: ojo pa fóònù wọn ni
0: justice for me ẹ̀dákun ẹ̀ sànú omi o mo invest lórí arsenal ẹ̀dákun gbogbo ayé ẹgbà mi kenny yín máa pariwo kenny ventures lójoojúmọ́ ni o ẹ̀dákun o àwọn tí wọn fẹẹ jẹ ń bẹ tí ń pè mí mo ní àìgbọ owó ẹ dákun o sẹńkẹni ventures gbogbo abéòkúta ẹ bá ń lọ bá wọn o ẹ wọn èsè nǹkan ká wọn ò sì aṣọ nǹkan ibẹ yìí ó tiẹ ṣe gúmọ yes no pọ wí kẹkẹ
2: ẹjẹ àgbàgbọ pé
0: nípa àṣẹ jọ sọnù ni
2: ẹjẹ àgbàgbọ pé network ni
0: ok
2: ẹjẹ abilio
0: èsì ìfi gbagbaga
2: ìdíje english premier league lánàá ikọ̀ chelsea fi àjẹ tottenham hotspur àmì ayò méjì sẹ́yọ kan
0: awo
2: bákan náà lánàá ikọ̀ man city àwọn náà bọ́ tù
0: ebi mo sọ
2: wọn bọ́ tù
0: mo lánàá la celebrate ẹ
2: wọn bọ́ tù
0: lọ́jọ́ tí mo ń sọ̀rọ̀ yẹn ẹni ó bá rántí mo ní ní 1999 ó ṣẹlẹ̀ sí arsène wenger ó ṣe second mẹ́ta lira mo sọ ẹni ó bá rántí o ní
3: bẹ́ẹ̀ni
0: mo ní pé arsène wenger ó ṣe second mẹ́ta lira ẹlẹ́ẹ̀kẹrin ní 2001-2002 ọwọ́ àgbà league mo ní bẹ́ẹ̀ lélẹ́yìí náà ó ṣe rí mo wò pé bí kinní yẹn ṣe rí gbó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ ọlọ́run sì padà ṣe àmì sí ọ̀padà rí bẹ́ẹ̀ èmi tí mo fi tẹ̀lé arsenal tẹ́yẹ́yẹ́ ẹ̀mí ni ẹ̀mí
2: sọ pé àníbi ka so pe baba wa ninu oluwa
0: baba wa ninu oluwa
2: woli ati ajin rere olawale amzat top striker
0: ma je ki won je ma dun leti won
2: bayi ni awa fe si ori oke je kan mo
0: oke je kan mo bayi
2: fe loke kan mo bayi
0: olorun ti e seun agba ti ma lo si ori oke pora kuni lo be ma
2: pora alori oke ti pora se lori oke disappear
0: ori oke je kan mo
2: ori oke je kan mo la fe si bayi
0: okay
2: aba awon yen na won pade ma ma 21 ni champions night
0: ben
2: ibe gengen night wa ri inauguration ori oke je kan mo ama wa fun ni preamble aro yi
0: preamble ti o se se ki won pade lojo yen
2: aba so pe o se olohun

0: wọ́n ti dá a bá
1: wọn. Àṣẹ kágbá ìdíje UEFA Europa League láago mẹ́jọ àṣálẹ́ òní ikọ̀ Freiburg àwọn àti Aston Villa ni.
0: Bó ṣe jẹ́ nìyẹn láàárọ̀
1: yìí. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Ẹ mọ̀ pé Sportainment ní bíi ni. Bí a bá ń fọ́lò rẹ̀ ń bò mí ẹ̀yìn mi, ó ju àwọn lọ́mọdé àgbọ̀ òsì
1: lẹ̀. Ó lè tàbí ìrèké ni, kò lè dùn bí ìrèké.
0: Kò lè dùn bí ìrèké.
1: Orí òkè jẹ́ kánmọ̀ ní MAF 21.
0: Yóò mọ̀ dùn ẹ̀ tí rí kẹ̀kẹ́ o. Àwọn orin kan bẹ̀ ń lẹ̀ báyìí. Orí òkè jẹ́ kánmọ̀ ní MAF 21. Yóò dùn gbẹ́gbọ́ kan si. Àlejò ń bẹ wájú mi ni. Ṣùgbọ́n lọ́sàn-án á tẹ̀síwájú. Celebration ń tẹ̀síwájú ni o. Ogbó ẹ̀yìn Alhaji Wasiu Sadare. Ẹsẹ̀ o, mo ti rọ́wọ́ yín o. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. A kú ojúmọ́ Bùsáyọ̀ ó tún gbédé.
2: Ẹ káàárọ̀ olótú, ẹ káàárọ̀ gbogbo etí tó ń gbọ́ mi nínú ilé. Orúkọ mi ni Olúwa Bùsáyọ̀ mi láti iléeṣẹ́ Design Bricks Homes and Property. Iléeṣẹ́ tí gbogbo àná ti mọ̀ náà ni.
0: Tábàsọ nípa Design Bricks Homes and Property ó ti pẹ́ gan. Èmi máa sọ yí pé nǹkan tó yẹn bá ń ṣe ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹfà, ọdún keje. Tọ́lọ́run ò sì jẹ́ kí àwọ èbù ọfọ́ mọ́ lọ́wọ́ definitely. Kìíní yẹn
2: authentic ni original ni.
0: Torí pé irọ́ èpẹ́ òkòtó rọ́ kìí pẹ́ lu. Òkòtó rọ́ èpẹ́ lu. Mọ̀jì àgbọ̀ ò sí ń bẹ̀. O ò lè parọ́ fún yàn lá ọdún kìíní, ọdún keje.
2: Ọdún kẹta,
0: atanijẹ. Ẹ̀ka ní itanijẹ mọ. Tọ́ Design Bricks ti a dé.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó ti fẹsẹ̀ wálẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dẹ̀ ti ń ṣe dáadáa.
2: Bẹ́ẹ̀ni ló ti.
0: Ṣùgbọ́n ẹni iléyà yìí.
2: A fẹ́ rí pé wọ́n gbọ́dọ̀ nílé lórí ni.
0: Ẹ gbé mi débẹ̀.
2: Ẹṣẹ́ alákọ̀ọ́kọ́, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán ti ń pè, tán ti ń darapọ̀ pẹ̀lú wa.
0: Tọ́.
2: Iléeṣẹ́ Design Bricks Homes and Property. Àwọn tán ti jẹ ara àgbò, wọ́n ti wà ńlẹ̀. Bátibátí. So ìdí tí mo fi wá ni wípé ibi tí mo fẹ́ kọ́ bí ọ̀rọ̀ láàárọ̀ yìí ni fún bí ìṣẹ́jú kan. Mo fẹ́ ká rí wípé gbogbo ènìyàn kan ló ní owó lọ́wọ́ presently buy láti lè ralẹ̀ sí Aerodrome. Gbogbo ẹ̀kọ́ ló ní owó lọ́wọ́ láti lè ralẹ̀ sí Bodija. Gbogbo ẹ̀kọ́ ló ní owó lọ́wọ́ láti lè ralẹ̀ sí Sango. Nítorí pé gbogbo àwọn ibi tí mo ń sọ ẹ̀ tán bá fẹ́ ralẹ̀ síbẹ̀, èèyàn gbọ́dọ̀ mọ níbi mílí tó gbé pẹ́lí gidi ni. Ìdí ẹ̀ta fún àwò pé kí làwa náà lè ṣe ta lè fi nìkan míì tó mọ dàbí gbogbo ibi tí mo kà sílẹ̀ la fi wá nílẹ̀ sí Akufo. Ẹ jẹ́ ká wo proximity Akufo sí Sango is just about 15 minutes drive on a third road. Bẹ́ẹ̀ni olótú. So àwọn tá a bá wá sọ wọ́n bá pé kán wá ralẹ̀ ní 1,000,000 naira. Arígbà kan àwọn kan tó wà ní Aerodrome lé ní àbí tán ralẹ̀ sí Bodija, wọ́n gbé ìgbésẹ̀ akínigbà yẹn ni about 10 years back. Kò séèyàn tó mọ rílẹ̀ rà ń bẹ̀ yẹn ní oye tán tà lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ka wo ilẹ̀ wa tó wà ní Òsèngere, ka wo proximity ẹ̀ sí ìyànà àgbàlá, ka wo sí Adégbà yìí. So gbogbo àwọn tó ń ralẹ̀ Adégbà yìí nísìn, kò séèyàn tó mọ ralẹ̀ 400,000 naira àbí ilẹ̀ 500,000 naira níbẹ̀. Àwa wò pé kí làwọn náà lè ṣe tá a fi lè wò pé bá pé àwọn Aerodrome tó máa padà wá lọ́la àbí Bodija tó máa padà wá di ọ̀la, òun ni gbogbo àwọn ibi tí a nílẹ̀ sí. London Villa fẹ̀sùn àwa tó wà nínú Akufo. A ti ń tà ní 2,000,000 naira tẹ́lẹ̀. Fún àǹfààní iléyà bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ promo yìí, wọ́n sì mọ rírà ní 1,000,000 naira.
0: Just 1,000,000.
2: Bẹ́ẹ̀ ni olótú. London Villa fẹ̀sùn wa, a ti tà ní 250, a ti tà ní 300 rí. Èbá bí 3 years ago ni ẹ. Bẹ́ẹ̀ ni olótú. Ó ti appreciate ló ṣe wọ 2,000,000. Mọ̀ fún promo price la ṣe ń tà ní 1,000,000 naira. Bẹ́ẹ̀ ni olótú. London Villa fẹ̀sùn wa, a ti tà ní 1,500,000 naira tẹ́lẹ̀. Fún àǹfààní promo yìí, wọ́n mọ rírà ní 400,000 naira. Royal Prime Estate wa tó wà ní Òsèngere, a ti tà ní 2,000,000 naira tẹ́lẹ̀. Fún àǹfààní iléyà bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ promo yìí, wọ́n ṣì mọ rírà ní 400,000 naira. Ilẹ̀ wa tó wà ní Mele, a ti tà ní 2,500,000 naira tẹ́lẹ̀. Fún àǹfààní promo tó ń lọ lọ́wọ́lọ́wọ́, wọ́n mọ rírà ní 800,000 naira. Ìwo bàbá tó ń gbọ́ mi, wọ ìyá tó ń gbọ́ mi, iléyà máa tán o. Ẹni tó bá nílé ló mọ sọ pé ilé ti yá. Ẹ jẹ́ káwọn náà ká gbé ìgbésẹ̀, káwọn náà ká nílé lórí. Àsìkò iléyà yìí kárí wípé àwa náà rí kan rere tọ́ka sí, nítorí wípé ẹni tó bá nílé lẹ́ẹ̀kan sí ló mọ sọ wípé ilé ti yá. Kí gbogbo àwọn kan mí wà tó gbé, kí n sọ̀rọ̀ nípa ẹ̀gún ìdílé. Àwa la gbé ìgbésẹ̀ akin, àwa la gbé ìgbésẹ̀ akin kanjú láti lè rí pé a nílé lórí. Yàtọ̀ sí ẹ̀ mú àwọnú iléeṣẹ́ Design Bricks Homes and Property, mo deposit 1,500,000 above. Ẹ lóore ọ̀fẹ́ láti gbé ẹran iléyà jáde.
0: Ẹran iléyà
2: àgbò bẹ́ẹ̀ni olótú. Ìwọ tó wá jẹ́ pé àwọn oníbàárà wa ti tẹ́lẹ̀ tó láti san lára owó ilẹ̀ mi, ẹ lóore ọ̀fẹ́ láti gba 5% reduction lórí balance yín.
0: Owó tó wà nílẹ̀
2: tẹ́lẹ̀ bóyá owó ilẹ̀ mi kú 500,000 naira, mo wá san 250,000 naira. Ẹ mọ̀ pé ẹ kó kú 250. Inú 250 yẹn la ti máa wá yọ 5% kúrò
0: promo na
2: promo niye iwo ti mo wa se ton lati wa so gbogbo ile mi ton lekan na e lo ori ofe lati gba 10% reduction lori owo ile yin
0: yo tun gba 10%
2: ben ni olotu
0: ben ni o tun wa ma gba gbo
2: ben ni olotu ile se december to le se afẹ ko bo si run fun gbogbo awon onibara wa ti tele tele ati awon onibara wa tutun ton tin dara po pelu wa
0: eh ita ba wa so ni gba december homes and property e je won mo bi ti le se yin wa
2: e se olotu e ka meji la ni su ilibadan
0: latodun meje
2: ben a kuro mi be na la wa a wa ni block shop 20 ni Joke Plaza ninu Bodija a tun wa ni suit 57C ninu Praise Plaza legbe to hospital ni Iwo Road ere ba ni soro meji le pe wa si iwo to n gbo mi ma pe wa ko ma gba ko ma ko won na ko do nile ko do nile alakoko be ni 090 36 87 18 23 090 36 87 1823 tabi 070 31 35 2481 070 31 35 2481
0: to bo se je niyan lati ile ise Design Breeze Homes and Property ta ba so nipa pe e fe kan si won e wo address ti won kede yen e kan si an office won tabi e pe won lori number ele ti won pe yin si o gba mi daada o Blaze Cut and Design e tailor menu tailor to poju owo ni all over again be yan ba de so bi professor Banji Ayola YMCA ni shopping complex ti wa ni Joyce B Road odo o Blaze Cut and Design o e n bere pe awon se yen n bo mo ti ri da loju oni o Blaze ni won je agbo osi nbe olohun fe nikan si je nikan ami gbo eyan awon o Blaze
3: iro ni ba mo ti mo gbe ti
0: le mi o Blaze Cut and Design
3: en na yo mo Blaze lo na ni ya rin seju oruko opolopo awon rin se wo laarin orin won leju seju meta ati
0: some seconds
3: I lo gbo gbe na chorus na ni o ro nble nisin yo wa lo fa die le wa lyrics laarin kan be ori ti penu
0: lyrics yen le je pe o le je pe
3: omo ya mi
0: emi ma lowo omo ya mi
3: ma lo wo ma lo joko ma lo go o ya
0: omle
3: tolo wa se ru e meji be ba ti wa pe lode iye ri iba fun ni milibili
0: iba fun ni 1 billion
3: to ba ti de bayi yo sare yo kan ja won mo play ori di yo ni dj yo kan ja wa la teyin ago ni e pe yo omle eyin na ba ti pa te ti yo phone te ti ta camera se gbe
0: oya etana
3: wa yo yo omle owo yin
0: ti jo
3: yo kan se thank you I love you
0: I love you ibada I love you
3: ibada taye wa hip hop ni mo ko
4: awon orin bi irorun la ba ni igba ta
3: ah e ko ti o kan kan so pe be men on stage
0: oh man dodo mi ni pe o tun ni ki olode eni o pe ko ni ki awon alajira si de ayinde won ko fi aye bi ogbo seju
3: le won ko ki olode eni kan kan ma ti gbowo wa o
0: eni kan won ko ki olode ton gbadun owo
3: won ki olode won ki olode
4: won ki awon yen sangusangu won ri
0: so be awon ble ko ni
3: kan se ki lokan pelu eni ti o se nawo
0: ko ki eni kankan ya kan ble
3: baba ti gbe soko to bebe ready bayi to ti
0: yo si lo
3: yo na mic
4: ko ma jabo ni
3: o ba tin jabo won ma ba fa to
0: wala
4: tabi ko je pe wala ni ma pari
0: o se ma pari wala
3: so ni ame babu I live in the zoo
0: wala lawon eyan na ba tun gba
3: wala ni olomo
0: je wala Indo wa ile ko lo won ba wa segun
4: o wa segun
0: ma to pariwo wala
3: ise ipo
4: nilu to ye pe ji ni gbe nlo
3: ko to so
4: pe sumo mi
0: be ni
4: e won o dabo
3: to wa pariwo
4: to so pe wala ribo
3: lomo jari
0: ah to eyin ko jabo se lo n oje congratulations to Alhaji Rashidi Ayinde Merege Gunners to
3: katakan e ti mo fe so na nu gbogbo eyin Gunners ya ki ku orire
0: to yi odi wa si Alabi Pasuma
3: Gunners te ohan
0: Alhaji Sule Alao Mo Laika
3: congratulations
0: tiri leather
3: ah
0: Gunners
3: Gunners for life
0: so ta ninu olorin ta tun ni wa si Ayinde
4: K1
0: the
3: otin eh eh awon na Gunners o wa mo to le dun mi awon tan han wa tawon yoku won na oro won dabi eni tin wo mo fun ori di odun meji le logun
0: ope arole
3: ehn Gunners
0: ni na mi dada yin
3: o federal to wa royun ni to bi mo
0: Gunners
3: ti e ba we
4: sadare
3: ah be ni
0: fi aro e bi se mi o
3: ti
0: e na lo
3: ah
0: ti
3: eyin Gunners
0: ma gbo kesi oro ti ma gbo oro ti mo so yi kesi ti gbogbo eyan
3: o laarin ara wa meteta
0: ara meta iwo ko yi wa si sadare ti kan si alaarin ti
4: a si mama
0: iwo na ma gura re ran o
3: ko ale wora wa ran
4: o ti n gbo temi
0: emi wiju ba
4: nu ti lati aro e lo in ti pe arsenal ni soro yi mo
3: rara o
0: o se wi mo le yan ti
3: ko won adegoroye adeyemi
0: Adegoroye
3: Adeyemi
0: Adelami Tiwalade
3: Temilade Adetuluto
0: Temilade Aloko
3: Adegbogo gbogbo ri ade loko won lase e ma pe won lori ogbade mo
0: o se wi
4: ko se wi mo
3: le se so
4: ti ma tun so
0: ko se wi mo
4: ti ma tun so
3: we are come to long te ba tun ti wa se da te ba se
4: ngori igiata
3: te ba tun wa se normal se le te tun be lo gba won
0: champions league
3: sampe e ti gba
4: a wo duro ti yin ni o
0: beeni
4: te ba ti be se kesi
0: ti ba se bo se yan
3: ba se so e won se won gba
0: e je mi omo lo ago me wa ku seju me dogun 945 am mo nbo wa yi ko to ti ka se e start 347 star 107 start 2 as ni ti gba yen e ma ko eyin abide mi akede oro agba baba firdaus e ma ko jo won ati temitayo oye ladun aboro ni o titi igba temi ati yo tun pade lago

0: ẹ̀yìn oṣù karùn-ún May 25, 2026 òní aláàánú owó olùyọnú jùlọ Jehovah El Shaddai tó pe papa authority baba ṣẹ́kì kẹ̀rọ tó fi àsọṣẹ sàn rẹ̀ lọ́ṣọ̀ọ́ lábẹ́ ọ̀run tó ṣí gbaragada gbaragada yóò tún ṣe bí tí ṣe látago méje àárọ̀ tí ìdago mẹ́ta ọ̀sán lórí ilé agbára jíǹde ní with God bus stop express challenge sí wóró lẹ́yìn ilé epo sókè àtijọ́ nílùú ìbàdàn èmi wo tó ṣùkanú yìí ṣàrọ̀ ọ̀tọ̀ ibẹ̀ wà nù ni ọlọ́run fẹ́ fàánú bí owó kó bá lè wá àtìlẹyìn ọ̀run ọ̀nbẹ̀lẹ́yìn ìwòlé ajé rẹ̀ jẹ́ wàdí ọ̀jẹ̀ pé papa authority ń ra ànúgbà ní bẹ̀mí wo tó ṣùkanú yìí May 25, 2026 ṣóòru lẹ́mi máa ti agbára yan tẹ̀lé bẹ̀mí wo
1: lọ́jọ́rú Wednesday ọjọ́bọ̀ Thursday àtọjọ́ ẹtì Friday
0: May 29
1: ṣe bíbi tí ọba dáre òyìn lámì ọlọ́wẹ̀rẹ́ tí ó ń fi àdàgbà aṣẹ́ ránṣẹ́ àwà mọ́kùtà náà mẹ́ rírọ̀ sí ibẹ̀ ni bàbá aṣẹ́ kìkì ọ̀rọ̀ papa authority ti bẹ̀rẹ̀ sí ní bàbọ̀ mo gbọ́ nǹkan tó wípé
0: èyí ni àyànfẹ́ ọmọ mi jẹ́ ìwádìí òyìn JP ẹni tí àṣẹ mi ń bẹ́lẹ̀ nù ẹ̀ máa bọ̀ wá foríkorí tiẹ̀ lọ́dọ̀ rẹ̀ sọ
1: ni with God bus stop níwájú ilé epo odoyin ẹ̀yin ilé epo odoyin gangan ni with God kalẹ̀ sí bàbí ní challenge world expressway nílẹ̀ ìbàdàn.
2: ẹ yàgò ẹjẹ nkọjá mo ti lọ bẹ̀ mí wò.
3: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ ní ta wà yìí bẹ́ẹ̀ yẹn lóhun ní interest nínú education ó fi nǹkan ṣẹ̀ṣẹ̀ mí ara ẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jẹ́ ròrò di méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ ti ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọkàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní kírẹ́dìtì 5 tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com owó wa ò fani lápò yá bẹ́ẹ̀ ni Lovett ti lo ọkọ̀ orílẹ̀ yìí ọjọ́ ti pẹ́. Conducive learning environment hostel facility iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yáyìn. Lovett College of Advanced Studies opposite Cambridge College Oni and Son Hospital Street Ring Road Ibadan 0814-878-1627 0814-878-1627 Lovett College of Advanced Studies ẹ mọ wulẹ̀ ṣẹ́jú sérò àtúbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà Àbáyọ.
4: Àtótó arére ajé ètò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ dáwọ́ dúró nípa fífọ rere àìlùgbàdì lassa fever lágbègbè wa àti bí o ti lè tún gbilẹ̀ mọ́ ká lè gbé ìgbé ayé ìdẹ̀rùn tí ò ní mú hílà hílo lọ́wọ́ lassa fever ìtànlẹ̀ ìdíre Ọ̀yọ́ state ministry of health ń kìlọ̀ ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú lassa fever tó gbórí dìde lágbègbè wa díẹ̀ nínú okùnfà lassa fever ni wọ́n yìí èébì àyà ríru akọ ibà ikọ́ kí ojú ẹnu ẹ̀rẹ̀kẹ́ kọ́ máa wú fẹ́rẹ́fẹ́ ẹ̀jẹ̀ tètè lẹ́nu àtàwọn ibi tó ní òòlù lára wa tába wá kófìrí a tètè kàn sílé ìwòsàn àbílẹ̀ ìtọ́jú tó súnmọ́ yín ẹ̀sà àbò oúnjẹ lọ́wọ́ ekulé kẹ̀sì wá ọ̀nà tẹkulé ó fi kúrò lákàtà wa ẹ̀súnmọ́ yín ìfẹ́ni tó lùgbàdì lassa fever fọwọ́ lóòrèkóòrè káyíkárì ọmọ tóní dákun má fọwọ́ kẹ oúnjẹ àwọn ekulé ẹ ṣì mọ́tótó ibà ọ̀rẹ́rẹ́ lassa pankó pé ìtì ràn mọ́ ni tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí ibà ọ̀rẹ́rẹ́ lassa yóò dínkù láyìíká wa àní lùgbàdì àìsàn Ọ̀yọ́ state ministry of health ìní ń kéde ìkìlọ̀.
5: Apostle ti Christi o pe gbogbo eniyan sinu soro alagbara nla isoru arogungogun mi ekan losu lonisara man sise iyanu re fun didi ojo meta gbako ninu soru arogungogun mi ogun ase idi aja nigba ti olorun ba nlo iko re woli Richard Adebayo Kolawole ajinrere gbogbogbo fun ijo apostle ti Christi ati opo ranse olorun miran to su yi tuti ko
6: Wednesday Thursday ati Friday ose yi ni soru arogungogun mi yi ma waye
5: opo ranse olorun lolorun yo lo ninu orin iwasu ati adu agba nkogbi ninu ile ijo sin wa ni CSC Arogungbogunmi DCC18 Fẹ́ràn Jésù Bus Stop Olómi Olunde Academy Nìbàdàn Agogo Mọ́kànlá nìṣòru máa ń bẹ̀rẹ̀ láti ibikíbi ẹwọ́kọ̀ dí olómi ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Olunde ẹ sọ kalẹ̀ ní Fẹ́ràn Jésù Bus Stop ìyànà Arogungbogunmi lẹ́dẹ̀ yẹn o Bàbá Wòlé àti Màmá Wòlé Richard Christiana Kọ́láwọlé JP ni ó máa gba gbogbo ènìyàn lálejò fún ìbéèrè tàbí àlàyé 080 3826459 Jésù.

0: tin sele ipade adura ode beji lele yo 72 hours with God pelu baba wa baba adura AK-47 o ma waye lojo Friday May 29 Saturday May 30 ati Sunday May 31 odun yi gori oke no mo wo ilu apatere bana on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye oni poju po ka kiri agbaye o ye gugu eni eja pade lori oke adura no mo wo ebi to ju popolopo eyan lo nje lo fe iwo na ma bo awon jante jankan si olorun alaye lo ma wa nbe to mo popolopo awon olorin emi lati wo rodu nbana e wo mo teji oku pateji oku awon mo to apatere lori oke adura no mo wo fekun rere alaye number si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: ore afaimo ko ma jawon ami ti mo nroye e ninu ago ara mi ni o han mi le mo kara o ma ta mi bi pe mo fomi atapara ara nja mi je nko ma rin tabi bu mi je kaakiri ara ara o ma yun mi baba n bari e ni ti pajapaja to ma mu mi lowo atese sugbon iro lo npa mi o ni ba won kuku owowo tori pe alage mo yi kun kekere o se iwo ore o je gbenu e dake soro fo wa lele ya bi aare ara to n ba oja se wo ogo nipa bi ansi capsule ni egbogi to je ohun ni gbogbo eyan lo to ba n di pe ara nta ni ara yun ni ara nja ni je nkan rin tabi bu ni je kaakiri ara tabi pajapaja to mu ni lowo atese bi ansi capsule o wa kakakiri bi 20,000 ojulowo ogun jade jado ilu Ibadan BNC capsule wa ni Danax pharmacy Adamasinga Tanimola pharmacy Okeado Aslam pharmacy Mokola roundabout Boste pharmacy Apata Solution pharmacy Agbeni BNC capsule wa nilu Iseyin Oyo Ikire Iwo Ede ati nilu Ogbomoso tabi number 30 Adekoya house Anfani road roundabout Ring road Ibadan Ileise Temitayo Trade America Nigeria Limited lo nse BNC capsule jade lati mo gangan ibi ti le ri BNC capsule ra ladugbo yin e pe 08103369434
2: Oluwa mi je mi na ri temi se lodun yi ojo lo ba ti raka lati je eyan le be gbe ti oju e ko ti pade woli re ni lojo tori to ba pade woli re yo ri sile ki lo ti nbere fun lojo to ti be to ti ri gba owo olorun idi e to lu ba fi ko si woli re pastor prophet akitayo yusuf ke gboro ti ri jo wi ti so se evangelical ministry international wi je be ko sa gbe kale adura ti gbogbo e yo ti ma bere ti fe lowo olorun ni gbogbo ojo we se lagun meso owuro si meji losan ti gbogbo e to ba wa sinu pade adura yi ti lere pete ninu pade adura oluwa mi iwo lo wa to ibe christi wo ninu ijo wi je international ko ri yanu olorun ni ti woli asoro seni pastor prophet akitayo yusuf kengioro ba pase eronun so asotele sinu aye ori kojiko ba kan na lanfani tun be lati ri baba woli leyin pade adura fun itore olorun oro esi ko lele iwore wa fori ko ya adura lati bi kibi edinje gidi ta bori ta meni ti o ya eso folo kara pe ku ma gbe ita bi siwaju oko yin bo wa si wijem international to wa ni wijem boston forogun eno prophet 0805135 0649 iwo na jajo pade ni wesi ose yi ninu jo wijem
3: gbogbo ènìyàn ó yẹni sí esi orí òkè àánú ọjọ́ ìbàdàn nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí ìtọ́jú kanú yìí ọlọ́run alágbára ló ń dóde wá nínú ìpàdé mercy once again main edition ní sí esi orí òkè àánú prayer mountain of mercy district headquarters off odùsókù bus stop kilomita 2 ọjọ́ ìgbò olóyin road ọjọ́ ìbàdàn tàbí off ebedi bus stop ọjọ́ ọ̀mọ́níyà road ìbàdàn mercy once again main edition with asi and my God shall be my strength ọlọ́run mi yóò jẹ okun mi bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ògúnjọ́ ọjọ́ Thursday ọjọ́ kọkànlélógún àti Friday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún yìí Wednesday 28 to Friday 22nd May 2026 ìpàdé àárọ̀ àti ṣòru ni lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta aago mẹ́jọ àárọ̀ nípàdé tààrọ̀ aago mọ́kànlá alẹ́ ni ṣòru níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtọlórin ẹ̀mí lady evangelist Ọlálékè Ọládétì JP Diadem of Glory Reverend Dr. Mrs. Ẹ̀bọ́lú Ọlúwa Ṣèyí Bákàrè màmá gbọ́rọ̀ mi ro olùgbàlejò ni pastor Isaiah Aládé ọmọ wòlíì bàbá alábòjútó CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn prophet Moses A. Aládéolú bàbá orí òkè ó sùn lè fún gbogbo wa gbogbo ẹni ìbànújẹ́ tẹrí ọkàn wọn bá lórí iṣẹ́ ìgbéyàwó okòwò bó ṣe gbìyànjú àti kójọ pàbó ló ń já sí okun fún gbogbo aláìlókun Jésù ń dúró dè ọ́ nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí tóṣù karùn-ún bó o bá wá ìwọ ni testimony kan.

0: ti won de wa ri pe won ri aye an opportunity lati dibo so ni mo se ni mo lati wa so radio ki wa express appreciation pe mo dupe tori awon yan joko sibe lati aro lati ago meje di ago merin ago marun ta won ni si wa nigba to dowo abe bi ago marun yen ni won wa dide pe ah ti won ba gba ko ti wa tawon ati won tawon le dibo awon lati fi ehonu won no wa lo si headquarter wa ni oke ado party office ni oke ado awon ton wa nbe won se ri won be won ni ah won se won kon se won tun de won tun fe da ilu ran ni ah awon eyan abogun ni awon tawon wo pe won kan wa fi ehonu pe won gbe won fun awon opportunity lati dibo ni awon iya yen elomiri lati wo 2 lati wo 3 lo si oke ado so gbogbo won ton wa won de korin won binu won mo ba nkan kan je won chicken kan to ni kaluku fi kuro nbe so mo dupe lowo gbogbo won lagbara olorun Nigeria wa ma better ni si oju aye wa
1: nitori pe ki Nigeria le ba da oniru yin na le fi n darapo mo egbe oselu pe ke lo ko ipa ti yin
0: bẹẹni
1: oselu te wa darapo mo e kila won iriri te ti ri lowo awon be se karabo
0: seri one thing pelu mi ni pe mo ni igbagbo ipe Nigeria yin ma da ni se ju wa ina deni o de di responsibility emi ateyin gbogbo wa ka ni commitment ni pe a fe fi a better Nigeria sile ju ba ti ba lo mo wa so fun yin wi pe emi ti mo joko ni waju yin opolopo awon ti won je ore mi tan je eyan mi tan gba ti ajo wa nilu oyinbo na so fun pe awon so fe ko se ilu Nigeria to wa se yin kí ló dé tó dáàtì but èmi nígbàgbọ́ wípé lágbára ọlọ́run ire la máa lù jáde nbẹ torí pé ọlọ́run náà rí ọkàn mi ó dẹ̀ mọ̀ pé commitment pé ìlú lè dára kò ń ṣe owó tí máa ná àbí ibi ló ń pa mí déédéé pọ̀ mo wá sínú òṣèlú láti better life àwọn èèyàn ni so mo dẹ̀ ní belief pé bó ṣe rí ó rí bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run better days are coming fún òṣèlú wa ní Nigeria torí experience mi so far nínú òṣèlú mo jáde fún chairman local government ni ó dẹ̀ jẹ́ pé tí àwọn èèyàn sọ fún mi pé ẹgbẹ́ PDP ló wà gọ́ọ̀mẹ̀ntì wọn ni túlù ṣe wọn ni wọn ní dìbò mo ní ẹṣẹ́ àjẹká sí tiwa bọ́dọ̀ ń ṣe ran wa àdẹ̀ṣe àwọn ẹgbẹ́ PDP ní àwọn gan náà rí pétò tí wọ́n bá láwọn ìbò yẹn kó lọ kódà bóyá náà lè rí kan mú so wọn wá wọn da gbogbo ẹrù wọn lọ bó ṣe lọ so ilé ìta wa ṣe tó jẹ ìbò abẹ́lé ni
1: ìbò nínú
0: ẹgbẹ́ wa tí wọn tá n pè all progressives congress sẹ́rí progressives ìdìbò yẹn mo fẹ́ kẹ́ fàlà sí díẹ̀
1: progressives
0: torí ó ṣe kókó ẹgbẹ́ baba awolowo kọ́lọ́mba adẹ̀lẹ̀ fún wọn ẹgbẹ́ alhaji lam kọ́lọ́mba adẹ̀lẹ̀ fún wọn báwo lẹgbẹ́ irú ẹgbẹ́ yẹn tó wá di ẹgbẹ́ tí wọ́n ń ṣe primaries tí wọ́n yọjú wọ́n gbé àpótí wa láti wá ti ẹ̀dìbò ṣé bá ti sọ pé àwọn PDP wọ́n gbé àpótí wa níbi kọ̀ọ̀kan ibi ìbò míì wọ́n gbé àpótí wa ni eléyìí kò sí kankan tí wọ́n ti yọjú rárá.
1: Ẹ wò pé ẹgbẹ́ yẹn ti fẹ́ kú ní ọ̀rọ̀ progressive yẹn.
0: Kódà nǹkan tó ba nínú jẹ́ ni o tó bà mí nínú jẹ́ pé ẹgbẹ́ tí a ń pè ní progressive ṣe wà lè dì báyìí but one thing tí mo certain tó dá mi lójú ni pé bàbá wa president Bola Ahmed Tinubu GCFR mo jẹ́rìí wọn mo gbé fún wọn torí tẹ báyìí gbogbo reforms náà ti ń ṣe láti gbà tán ti débẹ̀ ẹ máa rí pé ẹni tó ní sincere tó wà sincere tó kalára tó ní ìfọkànsí pé ìlú ìgbọ́dọ̀ dára a gbọ́dọ̀ ṣe gbogbo ohun tá a lè ta ní kápá láti ní a better country ní gbogbo nǹkan ìgbésẹ̀ tó ń gbé pátápátá bọ́ tó ń bá gbé àwọn ìgbésẹ̀ yẹn ṣe wá àwọn èèyàn ló máa implement ẹ̀ ṣe wá rí implementation yẹn ibẹ̀ láti ní major problems tó jẹ́ pé lóòótọ́ pẹ̀lú ara wa rárá.
1: Lóòótọ́ pẹ̀lú ara wa.
0: Ó wá máa ń ká mi lára pé èèyàn náà dẹ̀ ni wa a dẹ̀ ń travel à ń lọ sílùú òyìnbó a rí bí ìlú òyìnbó ṣe ń rí kí ló dé tí a lè implement kódà 50% kan tá a rí ìlú òyìnbó tá a bá implement sí nàìjíríà nàìjíríà máa dáa so tí bàbá wa pàṣẹ pé e lo dibo bo se to ati bo se yen se wa ri awon ti won ni anfani ati wole lo baba won gbo speech se pe directly won wa ma wa onikal ko ma wa for interest esi okay e dibo free and fair but ibi bayi e fe lagbaja sibe tamajo e fe lagbaja sibe ohun so e wa ma ri pe awon ase ti baba pa ko mule because awon ti won je agbenuso ti lori ara ilu oni direct access si baba awon ti won ti to je pe unfortunately ti won ni direct access si baba nti baba ba so on ko ni nti won implement ni lu lo wa ma di pe awon kan waju ko pe oro ti baba so ri pe won ti lagbaja bi ba ni ke lo fe nikan si enikan baba o so be
1: baba o so be
0: baba o so be unfortunately won ma wa wa won ma wa gbo wa ayin kan ba ta so fun yin gbogbo eyin leaders o ye lo si bayi
1: ife enu ni gbogbo awon
0: yen se e wa ma ri leaders
1: o wa n fi oruko Tinubu paro
0: 60 year old 62 year old 65 years old to kawe ta le so gogo kawe o wa ma se lagba lagba te pe e ma ba yin ninu je iba ibo ni orilede n lo e wa ma ri atokunrin wa ni o atobirin wa ni o ati en to lowo ni ati en ti lo ma wa wo e wa ma gbe awon igbese to pe eni yin a ma baje pe bo la nlo se Nigeria le better lai lai mo fi da nlo ju pe lagbara Olorun ni aye wa ina lati ma ri better Nigeria
1: pelu awon nkan to nsele yi se ni nkan te fe ba awon to je leaders so lati tubo je ki egbe yi ki o ko re oro progressive
0: ben se ri nkan to wa important se meju won ni pe gbogbo wa ki a search mind wa wi pe gbogbo awon igbese ti oni kaliku wa n gbe se a le ba oju rere Olorun pade se a le se awon kan ta n se se awon kan to je pe tori ijo kan ijo kan gbogbo wa na la ma dagbere faye se nkan ta le ba oju rere Olorun pade ni tori gbogbo opportunity to ni kaliku ba ni Olorun fi sibe ni eyan wo bo ti adi lo
1: Saturday
0: ti won nkan ke adibo kankan ta won leaders kan de njade tan ni bye bye ti won duro ni duro pe okay a ma lo ko ni a ma se gba na e wa nkan ti mi so fun Olorun je da lo o Olorun je da lo kirakita awa eyan Olorun je da lo nigba ta won kan se gugu gugu agbara to Olorun fun won ti won lo lori pe lagbaja bayi ni gbogbo wa la de fe fi fun to de di aron to lo de n fa julo e won pe en te mu yin o ko ri be o elomi tun ni pe ye ko je ni egbe wa egbe progressives ni gbogbo ri ti ti ma sele o ki la fe si
1: lo ya ko ti fe ma
0: rudurudu agba alagba tin se langba langba
1: ni egbe progressive
0: gbo mo kan mo pe lagbara Olorun gbogbo bi gbogbo ese ma to o wa lowo Olorun o de wa lowo awon leaders inu Olorun a de fun baba ni anfani lati le put the progressive in to the right footage
1: se ri pe omo yin ti egbe kankan ma fa kale ni o so en tara lu dibu fun
0: ben
1: to ba je pe omo oye to da julo o ni awon egbe kokan fa kale ninu e to da julo na ni ara lu o tu ti mo enikan
0: ben
1: to ba je omo oye to mehe o na ni awon egbe oselu fa kale tori bayi nisin PDP o fa omo oye ti e kale APM o fa ti e kale
0: ben
1: ADC o fa ti e kale APC o fa ti e kale awon egbe Labour fa ti won kale awon egbe mi gan te n ti e le da ko oya ranti ogun fo moye kale bo ba ye po moye to wa mehe na oni gbegbe fa kale inu eto mehe yen ina lara lu o ti dibo idire to fi je pe eto dibo abenu o je pataki ju lati mu eni ti o dan to kale pelu to wa nsele yi sele ro pe yo rorun lati mo ri awon eyan to dan to lati tuko isakoso ni Nigeria
0: se ri believe temi ni pe Olorun lo n fiyan sipo gbogbo wa a n gbiyanju ni soro mi ye mo de ma n gba ladura na pe to ba je pe ipo ti ma de to ma buruko mi je ti mi ni se ti o to ati nto ye ni ko lo ma je nde be tori life fi ko si obodo jemi ati ninu iwa ise ati ise tite mi o but nkan kan to da mi loju o ni pe ile ta ba fi to mo
1: ire ni o wo
0: gbogbo egbe kódà àwọn láwọn kan wọ́n dé ní àwọn kan ti ń ṣe wàhálà ti ń ṣe wàhálà ọdún méjì ọdún mẹ́ta nìkan dé ní àná ara àjálẹ́ ní ẹni yẹn kó dé kódà kúkú 1 minute kó débẹ̀ kò sí nǹkan tó bad sọ̀rọ̀ mi yé but n tó wọ́n important ni pé kẹ fún àwọn tó ń díje ní level playing ground
1: kọkàlùkù mọ bó ṣe tó
0: bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ wọn kú rí ojú wọn ò fọ́ etí wọn ò dì wọ́n ní làákàyè ibi tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn pé dé wọ́n mọ̀ pé tẹ́jọba sọ ló dìkì wọ́n mọ ìwọ̀n ẹ̀ sọ̀rọ̀ mi yé but jẹ́ kí everybody ní level playing ground kò sí crime níbi pé kí leader kan sọ pé ẹni báyìí ló ń endorse ẹni báyìí ló ń support there's no crime in that kí bàbá tán jẹ́ president wa kí wọ́n ní ẹni báyìí làwọn lè endorse làwọn support kò sí crime kankan níbẹ̀ but the crime is that kí ẹ wá máa wá tweak system láti favour ẹni tí ẹ support it's a crime to humanity it's a crime to the almighty God and I'm very very sure lágbára olóhùn oníkálukú látàyè ló ti máa rí ẹ̀sán ìwà nǹkan tó bá ṣe towards democracy because ṣe rí number one problem tí mi lè pa ní nigeria ó ní democracy tí ó stable because tó bá stable tó bá ní very good democracy mo n sọ fún yín pé ọgọrọ ọpọlọpọ míì tí ò yẹ kó wà nípò tó ń bára wọn nípò yẹn kò ní rí bẹẹ
1: kò ní rí bẹẹ
0: ẹni tó bá dẹ̀ bọ́ sípò tó mọ̀ tó ṣe burúkú ó mọ̀ pọ́dún mẹ́rin ni even òfin gan fi àyè sílẹ̀ láti mú ẹlòmíì tó bá yẹ pé burúkú ẹ burú jù before ọdún mẹ́rin tí wọ́n á yọ kúrò mẹ́ tó yẹ pé aráàlú ló máa yọ there's a way there's a process about it but ó hàn tí ẹ wàá fi ẹ sílẹ̀ mọ̀ pọ́dún mẹ́rin ni tọ́dún mẹ́rin bá yẹ ti pé kíni wàá ṣe kíni o mọ̀ pé o lè rí opportunity míì mọ̀ so ẹni tó bá wà nípò máa rí dájú pé òun ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ kó òun tó lè rí better opportunity nínú òṣèlú.
1: ṣùgbọ́n ìlànà eléyìí
0: unfortunately bàbá wa kọlọ́mbà lọ́rẹ̀ mi wọn ọbásanjọ́ náà ti kọ́kọ́ kókù torí tó bá jẹ́ pé the only thing tí bàbá ọbásanjọ́ fún wa ni ká ní good democracy ni gbogbo à ń clear gbèsè wa à ń ṣe gbogbo yẹn ní nǹkan kékeré ni torí tá a bá ní good democracy gbogbo kò sí èèyàn lè kọ́ lé gidi sórí 40 foundation kéèyàn máa mọ̀ pé ilé yẹn ó máa wúwo ní very strong foundation democratic foundation ni ó ní major
1: problem ló ń ṣàkóbá fún nàìjíríà ẹ jẹ́ ká sáré lọ sẹ́ka polówó ọjà ètò yín ètò wa jẹ́ ká jọ sọ ó ń tẹ̀síwájú ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjì òkú, mọ́tò ẹjì òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: ẹṣẹ ti ẹ ngbọ wa ni ti le atoko kaaki egun merin agbaye be ba ese ndara po mo wa lori eto laaro yi alejo wa ni Dr. MKO Abimbola Abogun lati ekun idibo Ibadan North West South West Federal Constituency oni won ti wa darapo mo wa lori eto je ka jo so laaro yi ti ajo wo ohun to sele iyen lori eto idibo abenu lati mu omo oye ninu egbe oselu ti won iyen APC egbe olosusu owo eje nda kan bi nlere bere pe be se nfa lo si waju te nfa seyin se mo pe ile ko mo ja le mo ja ode ibi kan soso ni ile ko pada ja si ti ticket yo ba pada bo si nlowo se se tan ati sise fun yun ijawe olubori egbe oselu APC lekun dibo yin ati nipinle oyo lapapo
1: e se olotu se ri agbole temi ti wa agbole progressives na pe en to je mentor ti ru wa bayin baba wa Mashood Olagunju to ma kun big Mashood ibi ati progressives na ti bere Olalaji Lam won jo bere lati bere ni ti to fi dori egbon mi ko lon ba fun ka mo na Fatayo Olariwaju Abimbola progressives ni so emi gan ibi ti won fese mi si ni mo wa gbogbo support to ba ye kin fun egbe progressives Abogun forum awa throughout the 33 local governments ko si local government kan ni Oyo state ti lo mo egbe we are all established in all the 13 local governments so gbogbo support abale le fun anybody to ba ni to ba je to ni ticket APC lowo throughout the 33 local governments we are ama provide support sholomi yin so the idea of people ya ama wa say against anybody ko si nkan to jo we are here lati support gbogbo omo egbe APC to ban ticket lowo gbogbo le ta nse just to express our feelings ni na omo ke ni ko ma sunkun toro mi yin
0: won le kan yan ko won to ni ki e ma dake
1: ti e ba de wa nwoye to ba ri bo se nlo pe se ba se ba ba lo ni yi igba wo ni changes ma wa igba wo ni improvement ma wa won se ofin ti a ti fokan ba re pe ofin tan se yi o ma ka wa lowo ko ko kenibodi lowo ko kawon opolopo lowo ko soro mi ye so gbogbo awon kan to
0: je ofin INEC le nso
1: ofin atofin INEC ni o atofin Nigeria ni o pe ti won se
0: ati tegbe
1: ati tegbe na ko si kankan ti awon kan choose pe awon fe mu lo se ba ti ba ma continue ni bi banana republic ni so lagbara olorun gbogbo support ti iru e ba le fun omo egbe progressives na ma se kódà àwọn kan ń sọ fún mi ikea iléyà lóde yìí o káyà a máa ṣe iléyà ní ọ̀dọ̀ ọ̀dọ̀ wata tí ma ń ṣe iléyà kìnnìkan mo ní ọjọ́ kejì iléyà lágbára ọlọ́run àṣà tí ò ní parun torí ẹ̀gbọ́n mi kọ́lọ́ bá ń fọ̀rọ̀ kẹwọn wọ́n ti dá sílẹ̀ wọ́n ti establish ẹ̀ tó bá tíjọ́ kejì iléyà kọ́pọ̀lọpọ̀ ẹni tó bá wà ní àdúgbò wa ẹ máa bọ̀ fara ni a ẹ máa bọ̀ ní Abogun asi ma se ojo keji leya so ele gbogbo le ko change anything I can we are just expressing ourselves
0: okay mo like be so pe express the feelings yin ni mo ki le fe ki egbe APC ki won se gangan lori n to dele yi to re salaye pe ti nigba ko egbe mu eni Kennedy si ki le fe ki egbe o se
1: se ri ilana egbe o fa igba pe ti ibo ba lo bo se ye ko lo appeal wa mo ti put in letter appeal as a matter of fact ma lori won soro mi yin ti appeal process after that ti en ba other steps wa to ye pe possible ti en dey take but personally mo believe pe egbe gangan ni mechanism ti won fin resolve iru issue bayin so believe temi de ni pe pelu pe adibo ko si nkan to bad ki ẹgbẹ́ ni pé ẹ lọ tún ìbò eré ayé di because kò síbò kankan tí wọ́n ní pé bó wáyé is another thing but ìbò kankan ò wáyé òfin nàìjíríà dẹ̀ ti sọ pé kí wọ́n tó mọ́ mo yẹ o is either direct primaries or consensus ìkànnì méjèèjì kò sí kankan tó wáyé mbẹ́ so basis wọn láfẹ́ fúnra sọ pé àfẹ present ọmọ òye a gbọ́dọ̀ present ọmọ òye tó jẹ́ pé kó ti ẹ̀ win gan easily ni opposition ni rí reason láti gbé ọmọ ìyẹn ṣubú torí nígbà tí o bá fọ́lú òfin òfin tí ó ti wà established ní nàìjíríà because òfin nàìjíríà ó supersede ẹni òfin tí ẹgbẹ́ lè gbé kalẹ̀ so believe mi ni pé àwọn àgbààgbà ẹgbẹ́ wa tó bá gbọ́ àlàyé wa wọ́n dẹ̀ máa ní ká lọ padà ká lọ dìbò yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ
0: tẹ̀tún ìbò yẹn dì
1: ká tún ìbò yẹn dì bó ṣe tọ́ àti bó ṣe yẹ.
0: Mo ń gbọ́ pé ó yẹ kí wọ́n pè é sípàdé kan lónìí mi wàá mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni n gbọ́dọ̀ parọ́ fún yín bẹ́ẹ̀ni because mo like I said mo mọ̀ pé progressive ẹgbẹ́ onílọsíwájú onítẹ̀síwájú ni tó dẹ̀ jẹ́ pé òtítọ́ ni wọ́n fi establish ẹ̀ òtítọ́ yẹn gbọ́dọ̀ continue ni kò gbọ́dọ̀ so a máa ráwọn amọ̀kun mẹ́kọ tí wọ́n máa wá pé ó yá ẹjẹ́ àdárú but òtítọ́ yẹn ló máa lékè ló gbọ́dọ̀ máa lékè nínú ẹgbẹ́ wa.
0: Ẹ nígbàgbọ́ pé tẹ ẹ bá jókòó pẹ̀lú àwọn àgbà ẹgbẹ́ ọ̀rọ̀ yóò níyanjú.
1: Lágbára Ọlọ́run máa níyanjú ó máa níyanjú.
0: Ṣùgbọ́n tí o wá tó bá ṣáà di kọ̀ náà tí o níyanjú ńkọ́.
1: Ṣé rí èmi ní strong belief wípé in supremacy of the party torí gbogbo wa pátápátá ìdàgbàsókè ẹgbẹ́ wa là ń gbàdúrà fún. Mo dẹ̀ ní trust in àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ àwọn míì lè ní magunmágun tí wọ́n fẹ́ ṣe o but mo sì ní ultimately náà níparí náà àwọn tí wọ́n jẹ́ olótìtọ́ tó fẹ́ ṣe òtítọ́ pẹ̀lú ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú ìlú pẹ̀lú orílẹ̀-èdè wa àwọn ló máa jáwé olúborí when it comes to decision making.
0: Now ẹ jẹ́ ká wò ó ó ní àwọn nǹkan kan tó máa ń gúnyàn ń kẹ́sẹ́ tí èèyàn fi ń pè èèyàn náà fẹ́ kópa nínú ìdàgbàsókè ìlú ẹ̀ pàápàá jùlọ ẹni tí ẹ̀ ń gbé ní ilẹ̀ òkèrè tẹ́ ẹ bá wo ìrírí yín ní ṣe amẹ́ríkà àbí uk tibi tẹ́ ẹ ti dé rí wọ́n ṣe ń ṣòṣèlú tiwọn tẹ́ ẹ bá gbé sẹ́gbẹ̀ẹ́ ti nàìjíríà àwọn ìyàtọ̀ wo ló wà ńbẹ̀ àwọn dáadáa wo ló wà lọ́rùn tẹ́ ẹ lérò pé ẹ kí ní nàìjíríà bí ká imbibe ká ṣàmúlò kí ìtẹ̀síwájú rẹ kó lè bàa bá àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àtẹ bá dé uk tẹ dá amẹ́ríkà tẹ dé canada pé there is a system a working system pé bí ẹ bá ṣiṣẹ́ ní ìṣó ti mọ iye tí ó rí láàrin ọdún mẹ́wàá ó lè mọ bó ṣe lè fowó rẹ̀ kọ́lé tàbí yọ̀ọ́ra lé lọ́wọ́ ṣe lè fowó rẹ̀ ra ilẹ̀ ṣùgbọ́n nàìjíríà pé a kò ṣètò kankan èèyàn lè mọ iṣẹ́ gan kó mọ̀ ní kankan kó jọ tí ó fi dàgbà tí ò ní rí nǹkan fẹ̀yìntì gan owó fẹ̀yìntì náà yọ lápẹ̀rẹ̀ ní ká tún lè jókòó lè kó jikó ohun tó ti ṣẹlẹ̀ rí ni ẹ fi wéra wọn kí ni àwọn àǹfààní tẹ ẹ ti rí lọ́rùn tẹ lérò pé ó yẹ ká máa tẹ̀lé bíi náà káwùjọ ó lè máa dà.
1: Olóòtú ṣe rí ní tẹ̀sán yẹn ló jẹ́ kókó lọ́kàn mi láti jáde pé mo fẹ́ díje torí pé ẹ ti rí bó ṣe tọ́ àti bó ṣe yẹ báwọn kan ṣe ń ṣe tó fi ń rí bó ṣe yẹ kó rí a wá dé ọ̀dọ̀ wa bí báyìí a wá rí pé kò rí bẹ́ẹ̀ so lọ́kàn tèmi inú mi dùn mo fara mi sílẹ̀ pé kí n jẹ́ olùkọ́ṣe rere tó jẹ́ pé gbogbo tó bá yẹ kí èèyàn ṣe kéèyàn tó nǹkan tó proper tó yẹ kí olóṣèlú ṣe kó èèyàn ṣe so that ó máa jẹ́ àwòríkọ́ṣe rere fún àwọn tó kù for example ẹni tá a rán lọ sí Abuja kó lọ represent wa technically nílùú òyìnbó bí ọmọ ọ̀dọ́ ni tí a ránṣẹ́ ipe lọ sí Abuja o kó lọ represent wa o tó bá dá Abuja o nǹkan mẹ́fà báyìí la ó jẹ wá ní
0: ìyá
1: lẹ́yìn àdúgbò yìí o
0: kó
1: lọ sí nǹkan mẹ́fà yẹn kó dẹ̀ wá máa fún wa lábọ̀ lóṣooṣù ipe a ní nǹkan mẹ́fà yẹn o mẹ́ta ni mo ti rí gbé ṣe o ó kù nǹkan mẹ́ta o tó bá di next month a máa tún gbìyànjú lórí ilé so lẹ́yìn tán bá ṣòfin tán ẹni tí ó jẹ́ rep wa gbọ́dọ̀ mọ́ wá sílé

0: regularly ko ma so bi ti oro de ko de ma mo bi ti bata tin ta won ni se ko de ma mo bo se ma gbe lo si gbe ofin won da le se lati le je pe ladugo mi bi bayi o bi nkan se le derun ati pe gan problem yi gan o de ko carry gbogbo Nigeria ba le se le so fin to bi je pe o ma carry gbogbo Nigeria so iyen nu pe ni representative democracy o nkan to ye ko je ki awo je koko niyan but unfortunately no do wan bi bayi awon ti won je oluranse eh ati wa di oga awon to ran wanse so servant wa di oga
1: eto ranse
0: so lo wa je pe elomi to ba ti dibo bayi
1: gba agbara ni ka mo be pe elomi ko ni gbe ko yin mo
0: gbe ko mo o di gba to ba ku
1: lo ile re o le si ile ko a o le sajale fun yin
0: be to ba ko dun kan tun wa ma kan lekun pẹ̀lú ẹ̀yẹ̀kún wọn ti wọ pọ́nàṣì poverty tó jẹ́ pé ẹ wá máa rí pé wọ́n bá ti fúnra níbi ìlú kan èjì lábá tó di pé wọ́n tún dìbò wọlé again kò yẹ kó rí bẹ́ẹ̀ so àdúrà mi ò ní pé democracy yẹn bó ṣe ń work nílùú òyìnbó torí tẹ bá ra mọ́tò tẹgbẹ́ wá sí nílùú òyìnbó náà ti ṣe tẹ bá gbé wá sí nàìjíríà ó ń ṣiṣẹ́ tẹ bá ra television nílùú òyìnbó tẹ bá gbé wá sí nàìjíríà ó ń ṣiṣẹ́ but democracy yìí tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ nílùú òyìnbó kí ló dé tí ò lè ṣiṣẹ́ lọ́dọ̀ wa ó yẹ kó ṣiṣẹ́ but kí ọlọ́run kọ́ wa mọ̀ ṣe kó dẹ̀ fi ìfẹ́ aráàlú sí àwọn tá à ń dìbò tí wọ́n ń dìbò fún torí ẹ̀ ṣe kókó because báwo ni ẹnìkan ṣe máa wà tó yẹ pé owó tí wọ́n ní tò ẹ lọ fi tún àdúgbò tí èèyàn bíi 10 million wà kẹ lọ fi tún ṣe kẹ lọ gbìyànjú kẹ láti rí pé wọn ní bóyá ohun ìmáyédẹrùn tẹnì kan yẹn dẹ máa wá jókòó léwó yẹn tó dẹ wá ṣojú fúrú tó wá máa wò ó pé ayé òun á dáa ọrùn òun á sunwọn gbogbo wa ni ká bẹ̀rù ọlọ́run torí ilé ayé yìí a kàn kọjá lọ́nbẹ̀ ni.
1: bó ṣe kórè ni pé àwọn tá a bá dìbò yàn àwọn ara wọn ń ṣẹ ni bóyá kán máa jábọ̀
0: bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n ìdá kejì là ń rí nàìjíríà pé àwọn tá a dìbò yàn ti di ọ̀gá ìyẹn ló wá mú mi béèrè béèrè kan wípé ṣé ẹnba ti dìbò wọlé ló yẹ kó jẹ́ lídà ni àbí àwọn tó gbé ẹgbẹ́ lọ́wọ́ ló yẹ kó jẹ́ lídà torí pẹ̀lú nǹkan tó ń lọ nàìjíríà ni síbí yẹn bá dìbò tó bá ti di gọ́vnà ó ní pé òní lídà gbogbo ẹgbẹ́ ó bá dìbò rep wọn ni gbogbo àwọn esco ti ń bẹ níjọba àbí àwọn tí ń tu ẹgbẹ́ kan tó ń ṣèpàdé lójoojúmọ́ tó yẹ pé àwọn owó wọn ni àlàkalẹ̀ tẹ́gbẹ́ fẹ́ ṣe fún ìlú wà àwọn yẹn ti dọ́mọ ẹ̀yìn nú agbára àwọn ọ̀ka ṣé bó ló ṣe kórí ọ̀rọ̀ ideology. nínú ẹgbẹ́ òṣèlú bó lẹ ṣe rí sí pé ẹ sì rí pé àwọn ẹgbẹ́ òṣèlú ní àlànà àtẹ̀lé pé ta bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ apc o àti mọ̀ wọ́n mọ̀ rú nǹkan báyìí ta bá ń sọ̀rọ̀ nípa pdp àti mọ̀ wọ́n mọ̀ nǹkan báyìí ṣé nǹkan báyìí ṣe wà di òní.
0: olóòtú ṣe rí leaders ọlọ́run ló yàn wọ́n dẹ̀ máa yìí máa jù one of time ni sọ̀rọ̀ mi yẹn wọ́n máa yìí máa jù and there are so many different ways to leaders to fi lè emerge. ṣe wá rí bóyá èèyàn dìbò ni o ìgbà tó bá dìbò tó wọlé automatically o ti di leader nìyẹn ẹni tí ò dẹ̀ dìbò náà tó jẹ́ pé ó ń fi effort ẹ̀ láti tún ẹgbẹ́ ṣe tí wọ́n bá rí ìlàkàkà ẹ̀ òun náà ó máa di leader sọ̀rọ̀ mi yẹn bọ́ àdúrà tá ń gbà ni pé kọ́lọ́run jẹ́ kí a ní leaders ká má ní cheaters. ṣe rí àwọn kan wà cheaters ni wọ́n tó fẹ́ cheat aráàlú.
1: àwọn
0: arẹnijẹ
1: tó fẹ́ cheat
0: aráàlú kí ọlọ́run kó wá gbagbára lọ́wọ́ wọn kó gbé fún àwọn tó jẹ́ leaders
1: àwọn adarí tòótọ́
0: àdúrà wa ní orílẹ̀-èdè yìí ó gbọ́dọ̀ orílẹ̀ o torí títa bá ní good democracy la lè expect kí ìlú kó move forward tí wọ́n bá ń ṣe òṣèlú wa bá ṣe ń ṣe rádaràda yìí ọlọ́mọjà tó máa padà sẹ́yìn bóyá tó bá dẹ̀ ń ṣe rádaràda báyìí àwọn opportunity tí àwọn military máa ń wá nìyẹn kí wọ́n sọ pé àwọn rí excuse pé wọn ìjọba wọn wọn kú iye opportunity àgbàjọba bàbá awolowo kọ́ lọ́ba àdẹ̀lẹ́ fún wọn náà sọ pé the worst military the best military government kò sì dáa.

0: 091 parí pẹ̀lú 9523 ta ló lówó yìí o ti connect.
1: Ẹ káàárọ̀
0: o.
1: Ẹ káàárọ̀ sà.
0: Orúkọ yín àti àdúgbò bíi tẹ́ wá sà.
1: Orúkọ mi ni Ajibola Kazeem láti Òkè Àrẹ.
0: Mr. Ajibola Kazeem láti Òkè Àrẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tọ́ ìgbà wo lẹ ti ń play káṣẹ̀.
1: Ó ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n mo máa ń ta ó dàgbà ta rẹ̀ méjì mo ta láàárọ̀ yìí.
0: Ṣé ẹ ti jẹ́rí?
1: Ada,
0: congratulations ẹ̀yin lẹ jẹ 50,000 naira láàárọ̀ yìí.
1: Olúwo ṣe wo ṣe yóò ní jóná o.
0: Ami ami ami congratulations.
1: Oya
0: ami na ya rọ. Ami kọ customer care ma pe yin laipẹ yi. Wọn a pe yin lati bere account details yin. Ẹ má jẹ́ kí fóònù ó jìnà sí yín o. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn. Oya let's go there. Yeah, let's go. Another 50,000 naira. Kò ságoko láàárọ̀ ṣùgbọ́n màá mọ bá ṣe manage ẹ̀. Tí ẹni tí yóò gba 200,000 naira ó fi gbà yẹn ẹ̀yìn mọ̀ bá ṣe ṣe. Another 50,000 naira. 070 ló bẹ̀rẹ̀ rẹ̀. Ó parí pẹ̀lú 3928. 3928. Lọ parí pẹ̀lú ẹ̀. Another 50,000 naira. Another 50,000 naira. Ẹjẹ́ àtúwò ẹ̀ ń tọ́wọ́ àmì bẹ́ẹ̀. After eléyìí ẹjẹ́ lọ sórí 200,000 naira. Bí network ṣe ń ṣe yìí fẹ́ kí 200,000 yẹn ó má bọ́ sí ọwọ́ ẹnìkan láàárọ̀ yìí. Mo sì mọ̀ pé ọwọ́ rẹ ni ó bọ́ sí ìwọ. Ọwọ́ rẹ ni ó bọ́ sí fọkànbalẹ̀ lọ fọkànbalẹ̀. Ó ti dọ́wọ́ rẹ. So play sa. Hey. Ògo mọ̀mọ̀ sówó nù. Ògo ògbé kọ́ọ̀lù o. Bá ń tún pè lẹ́ẹ̀kan sí. Bóyá padà delete ẹ ni. Ẹ̀kínrín kébẹ̀ kejì kébẹ̀ ni lápá bí kò pé mẹ́ta o. Méjì ni. Ẹ̀kan ìkejì. Ní ti ń rè bá wọn ágì Arsenal ló ní kọ́ọ̀pù ọ̀dà. Ní ti ọ̀kan ọlọ́wọ́ lẹ́sẹ̀. Èyí tó jẹ́ tọ́dọ̀ ti ẹ gangan òfin ilẹ̀. Hello. Hello. Ọ̀dẹ̀ ti gbé. Bá ń tún pè lẹ́ẹ̀kan sí gbò ti gbé yẹn network nìyẹn. Ká ní ògbé ń sìn kọ̀sáàyè fún kẹta ṣùgbọ́n ti gbé. Ó ti gbé bá ń tún pè. 090-3928 lọ parí rẹ̀. Ó ti gbé hùn. Definitely phone wà lọ́wọ́ ẹ nìyẹn. Gọ́gọ́ra rẹ̀ ń bí ó ti lè ágìù. Àwọn Arsenal, àwọn Chelsea. Ọ̀yọ́ ń bọ́rọ̀ ọbọ̀ o. Wọ́n ló gbé ní ìsìn yìí o. A delete ẹ kò take me anything láti delete ẹ bọ́ọ̀bá ti gbé mọ́ o. Torí ọmọ di pé àbí kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ là ń tún ọ́ pè báyìí torí pé o gbé àgbọ́n tó ń wí. Bá ń tún pè lẹ́ẹ̀kan sí. Bá ń tún pè. 070 ló bẹ̀rẹ̀ rẹ̀. Ó parí pẹ̀lú 3928. Bá ń tún pè. Bá ń tún pè. Mo fẹ́ tan sùúrù. Kò fi ní dàbí ẹni pé wọ́n yàn mí jẹ ni. Ẹnìkan òye ẹnìkankan jẹ́ o. Ẹnìkankan òye ẹnìkankan jẹ́ o. Ẹni à ń tún ọ́ pè báyìí ní ìsìn ní bọ́ǹkọ́ọ̀tì ẹ̀ níbì kan ni àmọ́ kókó o. Kò sì tẹ́kì àwa lẹ́nìtìn láti delete ẹ̀. Nǹkan àfi ṣe kàkọ́ sáàyè ni. Àyè tó wà ńlẹ̀ ò tó nǹkan rárá débi pé kí ni tó ń ṣe báyìí. Ọkàn mi ní mọ́ delete ẹ̀ kì í fílẹ̀ fún ó ti gbé lẹ́ẹ̀kan ṣùgbọ́n àgbọ̀n ti ń wí. Jẹ́ a fílẹ̀. Hello. Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Agbo ojúmọ́ orúkọ yín àtàdúgbò tẹ́ wa yìí.
2: Àdìgún Florence.
0: Obìnrin ní ọmọ
2: ọlọ́mọ
0: mo delete number yẹn tán díẹ̀ ló kù. eh mo die lo ku se ti se ti jeri
2: ki le mo ti jeri ko ni network la dugo wa na so ti je kan
0: ma ri gbe iya congratulations e tu ti je 50,000 naira la ro yi e tu ti je 50,000 naira 50,000 naira le je 50 le je
2: 50,000 e 1 million 1 million no
0: we ki e je e ma relent o ti lo beyen mo pe yin bi a se pe yin just 200,000 naira ka ma lo tori akoko wa laaro 200,000 naira leleyi 200,000 naira leleyi 070 ni o o pari pe

0: 96.7.
1: Kokoko kakwo lojo ajo imalede kala

0: láti jẹ́
1: tí. Abojú ẹ̀yìn wo Nàìjíríà.
0: Obìnrin yóò ríran wọn fà ń tẹ́tẹ́ ni.
1: Àtàwọn tó kù.
0: Ṣùgbọ́n mo jí sọ Ọlọ́run tí màá rí.
1: Òmìnira.
0: Mi ò gbọ́rú ẹ̀ rí o. Ẹni tọ́jú méjèèjì fọ́ tí ò ríran tí wọ́n fà ń tẹ́tẹ́.
1: Ẹ jẹ́ ká tẹ̀wọ̀ wá àdúrà. Olórí ìjọ.
0: Láàsì délé tí ń gbé tẹ́lẹ̀ tí wọ́n ní àwọn sàánú ni. Pé láti ìgbà ó ti kódé kò ríran.
1: Ó máa ní ilẹ̀ náàjì.
0: Àwọn ò sì àwọn nílò ilé àwọn. Bọ́lá ò láti sọ pé má ro ẹnìkan pín o. Má ro òyàn pín o. Ẹni tó rò pín lánàá.
1: Ó bá ti jẹ.
0: Ọlọ́run lè sọ́ dé èèyàn lẹ́ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé. Obìnrin tí a fà ń tẹ̀tẹ́ lé sí. Tí ò ríran lójú méjèèjì.
1: Ọmọ Nàìjíríà.
0: Kábíyèsí Olódùmarè. Ọlọ́run tó nilẹ̀ tọ́lọ́run.
1: Òṣèlú.
0: Ọlára gbarigbé ọba tí gbálákejì.
1: Ní Nàìjíríà.
0: Ọlọ́run bí wọn ò sí ta ni ìbáwa.
1: Ẹ ìfún ọ̀nà.
0: Ọlọ́run ó dé pẹ̀lú mùjísà rẹ̀. Ọlá ò láti sọ fún yín pé nígbà ó di.
1: Nígbàjúmọ̀.
0: Ìjẹ́ tàbí jẹrin lobìnrin ń bá pè mí gan-an ẹ ló dádì ń sì máa pè mí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ ǹlẹ́ ọmọ yín kọ́ ọlá làáfíà lọ́wọ́ oníròyìn ayọ̀ ló ń fẹ́ fún mi. Mo ní kí ni ìròyìn ayọ̀ ọ̀hún. Ó ní bàbá òun ti ríran. Ó ti ríran kẹ̀. Ọ̀dà máa bọ̀ ńjọ́ Wednesday kẹ́nìkan kọ́ mọ́ fà ọ́ lọ́wọ́. Ọ gbọ́dọ̀ mú yàn lẹ́yìn o. Ìyá tí mo wí Mọláyọ̀ láti sọ pé ó ti dé o. Ìǹtẹ̀ṣẹ̀ wò bọ́yá ó ríran bọ́yá ó ń díbọ́n ni. Mo fẹ́ òfin yẹn sàríkọ́gbọ́n láàárọ̀ yìí.
1: Ọmọ Nàìjíríà.
0: Kí ló kọ yín arábìnrin yìí?
2: Mọ̀nsúrátù.
0: Mọ̀nsúrátù kí ni?
2: Àjìbọ́lá.
0: Ṣé òun rí mi bí mo ṣe wà?
2: Àmúrí yín bàbá mi.
0: Kí ni irú aṣọ sọ́wọ́ mọ́wọ́?
2: Bí wine color ni sà.
0: Wine color brown náà ni ọjọ́ wine. Irú fìlà wo mo dé?
2: Fìlà rẹ̀ náà lè dé sà.
0: Ọ̀tàn ṣúgà já. Mo wá ràn ní irú báwo. Bóò ni mo ṣe rán fìlà rẹ̀?
2: Fìlà rẹ̀ bábi tí ajá là á pè.
0: Ọ̀tàn ṣúgà já obìnrin yìí ríran o.
1: Bísímilá Ìràhámá lè rọ.
0: Kí leléyìí tí mo na òkè yìí?
2: Ìlẹ̀kẹ̀ ni bàbá mi.
1: Ọmọ olùdíyẹ.
0: Irú ìlẹ̀kẹ̀ wo? Kí ni kọ́lọ̀ rẹ̀?
2: Bí pink ni ká.
0: Ọ̀tàn. O pàtẹ́wọ́ fúnra rẹ. Bóò lo ṣe rìn yín? Bóò lo ṣe jẹ́? Bóò lọ́lọ́run ṣe ṣèyanu?
2: Ẹ̀yìn ìgbà tẹ́ ẹ sanwó ilé yẹn tán ni mo tún wá rí ẹnìkan lẹ́ni kí wọ́n á lọ ṣojú yẹn Lábújá.
0: Ṣé ẹ sàwọn bàbá ṣe bí ọba? Tọ́rọ̀ àwọn bàbá ṣe bí ọba náà ń káwọn èèyàn lọ Àbújá tí wọ́n ń lọ ṣojú. Àwọn wo lọ́ba ń ṣojú un?
2: Yìí máa ẹnìkan náà ló mú mi lọ bí.
0: Wọ́n sì lọ ṣe Lábújá.
2: Wọ́n ṣe méjèèjì wọ́n kọ́ bá ń ṣe kan. December mo wá ṣe kejì mo wá clear mo wá ń pè yín mo wo bí mo ṣe lè wá bí tí n bá.
0: Ó wá clear tán pátápátá po. Ọmọ rẹ tó máa fọ̀ ń gbà náà kọ́.
2: Ó ti wà ní people guest ní mọ̀lété.
0: Ọ̀tàn ṣúgà já. Ó ti decide yẹ pé ọmọ lọ sùkúrù rẹ̀. O ní di dẹ́fà mọ́ láì ra mọ́tò.
2: Bẹ́ẹ̀ni sá, ṣé bàbá mi Ọlọ́run ni padà lẹ́yìn yẹn
0: sá. Amínà.
2: Ẹ̀kájọ Ìbàdàn.
0: Àmì.
2: Agbára Ọlọ́run.
0: Àmì.
2: Ọfà yóò ní báyìí.
0: Àmì.
2: Ayé ò ní sọ yín mú.
0: Àmì.
2: Gbogbo tó tara ń jáde ẹ̀ ní mọ sàárè wọn.
0: Àmì o.
2: Agbára Ọlọ́run àlàyé ó ti ń dùn báyìí kò ní tán fún yín.
0: Àmì.
2: Ẹ ti wà lókè ẹ̀ ní jábọ́.
0: Ọ̀dà ẹja ṣe báyìí. Àmì. Ẹyin. Mo fẹ́ káwọn èèyàn mo fẹ́ bá ran obìnrin yìí lọ́wọ́. Agbára ẹ̀mí nìkan ọ̀ka èmi náà ó fowó sínú àkáǹtì rẹ̀ ǹjọ́ lákáǹtì
2: tó
0: tá a lè sanwó sí.
2: Bẹ́ẹ̀ni sàmú.
0: Ọya sọ fáwọn olólùfẹ́ mi kí wọ́n mo fẹ́ kí wọ́n. O ń tọrọ o ń kọ́bọ̀ o ní 1000 o ní 2000 o ní 5000 ìfẹ́ kómìnrin tọrọ báárà mọ́. Mo fẹ́ ká fìdí ẹ̀ múlẹ̀ lórí iṣẹ́ rẹ̀ ìfẹ́ kọ́ tọrọ báárà mọ́ torí ojúṣe parọ́ mọ́ pójú ni ò ríran. Kí ló tún fẹ́ parọ́ mọ́ báyìí? Kò sí. Òun wò nù wé. Ó tiẹ̀ ti lè kàwé.
2: Mo kọ́lẹ̀ ni.
0: Ẹ wá gbà mí. Ọyá kà kí n gbọ́.
2: Tútù. 3 1 2 2 3 1 3 1 5 6 5 6 2 7 2 7 9 3 9 3 monson idayata kan ni o gbe wa
0: idayatu akan ni banki wo
2: UBA
0: oya pe number nloko kan
2: two two two three one five five six six two seven nine nine three
0: idayatu akani
2: akani
0: ni ori UBA
2: bẹ ni
0: oya sina e ba ngba kan details si eyan sile oya to pe lekan si
2: 2 2 3 1 3 1 5 6 5 6 2 7 2 7 9 3 9 3
0: sina e ten kan si e bi e da lara ya e jo

to ra won so fun o wi pe iya yi ti dagba kwara re o gbese moka omo bi se nse iya ti wahala wa ti wo lara ko to dagba to ba to ye ko ma je ko ma mu ko wa nbe ngo de kan iyonu ya po okan so fa awon egbon mejeji ni oni be ba pa awon e wa pa awon iya wa ti ku moka ah won ba fa titi ibinu pe iwo lo pa ma lo soku e omo ba pa awon alafa ni o ba nsadua lọwọ forijin ya o eyin ya o da awon egbon mejeje o wa eh nje mo mujisa to sele nigba to di osun merin gerege kabiyesi iya omo we ko le ko ko le ka bi an ba fe ba soro lori phone en to wa legbe re ni an le pe en to wa legbe re ti won pe phone o so pe ya ti ku iyan ti pada si Nigeria nugba to di osun merin gerege iya ba special flight de lati Saudi iya ba special flight de lati Saudi won gbe iya sa mo pe Eko iya si juwe pe tan ba de ko ibi bayi lohun lo ni iya ba de o ni jo ti ya dele awon eyan n yagbe ara elomi n subu lule elomi buye pe si iya lara egba won o won koko yale won si fun ya ni iwe pelebe kakaadi kan iya mi bo lo se je omo lara ya awon egbon mi ti deye si mi won e ba mi soro mo iya ba gwekun oni ngba ti wahala sele moka oni bi mo ti nsare mo ti kalese awon ti won gbe eyan ni moka awon ambulance ni gbe mi lo sibitu osibitu mo wa ti mo ti laju ibe ni ti ntoju mi ti mo nje ti mo mu iya wa da bi omode won bere eru iya omo ko mo ibi ti won de si ko mo nkankan won wa ra bag eru nla nla meji to da gbogbo nkan orisirisi kódà wọn ra góòlù fún ya wọn ra sọ wọn ra gbogbo aṣọ ọkùnrin aṣọ obìnrin tí ó hà lé wọn ra báàgì ńláńlá méjì wọn kó fún wọn bá gbé dé Èkó bó sì ṣe dékò ní júwe pé tẹ́ ẹ bá débi báyìí wọ́n ṣe débi wípé wọ́n fún ya ní dọ́là wípé kí wọ́n bá ṣe tó bá dé airport wọ́n wá fún ya ní káàdì kan káàdì yẹn ni phone number tí wọ́n ó pè sí wà wípé tí ìyá bá ti fún àwọn èèyàn rẹ̀ ń káàdì kí wọ́n ó pè nìyá bá dé làwọn ọmọ rẹ̀ ọkùnrin bá dé àwọn méjèèjì bá dé ọlọ́run ṣeun o ìyá wa dé ọlọ́run yọ ìwọ ọmọbìnrin ọba kábàámọ̀ tó ṣe bóò ló ṣe jẹ́ ìyá ṣàlàyé síbẹ̀síbẹ̀ náà a ti ní ẹmọ́ lọ ọmọkà ẹ ti dàgbà jù nìyá bá mú káàdì pélébé ó fi lé ọmọ rẹ̀ obìnrin lọ́wọ́ ọmọ tọ́ran mọ́kà ọmọ bá pe Saudi lọ pípè tí ó pè lọ àṣé iléeṣẹ́ àwọn adójútòfò ni wọ́n fún káàdì kí lọ́wọ́ ṣẹlẹ̀ nígbà tí ọmọ pe iléeṣẹ́ adójútòfò

0: gerade inu ti yin gan o de dun eye wa ni awon ero bani soro ti eli ma pese te de tun le fi atejise WhatsApp ranse si yala o te le fe kan wi a o sese le fe kan ile aladagbe le fe kan ile 08 0 0 8 7 8 7 9 7 9 7 3 5 3 5 3 9 3 9 tabi 08 1 0 8 1 6 5 6 5 7 3 7 3 4 0 4 0 4 2 4 2 0 8 1 0 8 1 6 5 6 5 7 3 7 3 4 0 4 0 4 2 4 2 ẹyin ẹja jọ lọ dun nile ni obale jọnu ẹ ṣeun
1: adupe kabiyesi olodumare agbo kede atipolowo oja eyin won fun iya awon fun iya ba na kaadi si omo e kaadi to na so omo e pe saudi nigba tawon ara saudi o si gbe won ni ile ise adojuto fo saudi lo pe o pe number to wa lara kaadi ya won lori system won computer won ni iya je okan lara awon ti ile ise adojutofo ni ki won fun ni $100,000 fun ile se mo pe awon o ni won ni yapa adehun opolopo tin sele si omo Nigeria elomi to ba je pe iku la lori tabi nkan kankan abi bi accident lo ba sele to ti wa nile Saudi won o si ni je eyan gbe sugbon opolopo awon ti an ko awon eyan lo aji eyin nu Olorun won le mo jise ti an ba salaye eyan melo lo ku lodo re eyan meji bayi lo ku nkan kan igba Olorun lo je iya yin omo mo we won si ba pa li lara re ngba won gbe do sibitu ninu kini igbanu re won ba passport e lara re ko mo we ko da kan mo won mo ni ti won o pe won mo eni to ko wa mo ka won ba ni eni ti yo ba wa ti yo ba wa gbowo ko wa si embassy Saudi pelu eni ti ya yen ni gbagbo next of kin ya won ya omo wa nbi ya pe ta omo yin wo le nife si ju to le soju yin ni ta ni ma to nife si iwo to iwo na mo kokko sadua fun maka iwo lo ni gbagbo pe ko ran mi lo maka eyin te ma ran ya yin lo Jerusalem te ran ya yin lo maka oro le ri yo eyin te gbe ya yin ti dagba ko mo lo maka oro le gbon eyin omo ba gbe ya re won ba bere account mami won ni account number yin omo yaba ni iwo na ni o fi ti ele won sa sanwo sinu account iya awon sanwo sinu account omo re won awon a ko nbe won a so fun ko si mu omo re dani omo ti an ba le jo se ti o ba le duro ti ko mu dani ko wa se aji lofe oro yen lawon egbon gbo o ota si won leti kaburo omo ko mo so fun awon egbe ki lo wa sele eyin le dajo nla aro yi oro ta sawon egbon leti ki lo wa sele pelu awon egbon iya we mo bo iya duro e mo bo lati eje won sare lo kede atipolowo oja atakure ni ya ti wa awon olopa o wa awon agbofinro won duwo wa lenu ona ife da won
2: losun ile alabaun a je pe tedumare ba ti o leyin to bere ledote to kuko kan lebole ko le se wo ko ririn gidin ile ise latuns general roofing company loro kan ase ori ni lekikan akan lorule bo ba wa ninu olope to kole pari ile ise latuns general roofing company ni o pe kun general roofing sheets classic bond milano shingles roman ati bebe lo ala won ti guarantee 70 odun 70 years wa lori won atanun ti guarantee 50 odun 50 years wa lori e to ba ti kan gi sile ko si wahala ma bo ni le ise Latun General Roofing Company Amasa gbogbo eyan to ba ti se perfect won ma ti kagisile o san ke kokko kan sile ise Latun General Roofing Company ke jo soro Gerard na ai ba ma ki gan ma ba lo re gbe ko to di kikan Asani Suit 18 and 19 Pondex House behind Glory Tabernacle Bodija oju orin Ibadan telephone 0087973539 tabi 0816573442 bo sen kale ko le pelu orule Gerard ni Latun ara rele lo Online Dynamics ile-ise akorinrin ajo to ti gbelege jige si Nigeria kakaki tun fan wipe lodun 2026 begbese ko ba won rin ajo ko ko sile ninu awon eto won yi Online Dynamics ati BSB study abroad ni Canada ati ni London work permit wa nle for orilede bi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada be lo wa baka na fe to fe gbe ko ni Canada London Finland Ireland Hungary Australia ati be be lo Online Dynamics leto irin ajo lo si China April and October Europe Germany and Netherlands June 2026 South Africa May Lobosi London November 2026 ni ti BSB irajo to npogbon kogbon fimo ko mo pelu olokowo lagbaye business supporting business international Online Dynamics ati BSB won o nilo ejo arokudorogbo ati mo won mo se an korin irajo fojo pipe ti eni ko kan won la office won o Adepate Abebi Crescent off Edition Police Station Jericho Ibadan telephone 0810273 8145 ati 0803242 9497 Online Dynamics de okan ninu alaba pọ wọn ìrìn àjò ayọ̀
3: ẹbú pàtàkì lọmọ bíbí
4: Unique Fertility Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ìdá Unique Fertility dé wọ́n ti kó wọ̀ látòkè òkun àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara mara bọ̀ sípò mara jígbégbé Unique Fertility tọkùnrin wà tóbìnrin wà lóní wòrò capsule àtolómi ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀ àjọ NAFDAC ìlú lóǹtẹ̀ FDA lamẹ́ríkà fọwọ́ sí ọ̀pọ̀ àwọn tó ti lo Unique Fertility lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire website www.uniquefertility.org Instagram Unique Fertility CEO Facebook Unique Fertility app TikTok Unique Fertility app olu ileṣẹ Unique Fertility wa ni Jankata Junction after Kuola opposite Sofeco filling station Akara Express Oluyanli extension Ibadan 08067153744 09033556970 Unique Fertility lo wa si rerin ayo ni gbeyin
3: iya buro kuwewu
5: Lagilu FM 96.7
1: Ìyá àdúà tí mo gbé wá láàárọ̀ yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn tọ́lọ̀hún gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu Lákúrẹ́ Ayaba Jésù tó jẹ́ number one kò pé méjì o Ọlọ́run gbà fún ìyá yìí èèyàn gbà fún kì í kúkú ṣe páwọn ọmọ rẹ̀ ló jólówó kì í sì ṣe wípé òun gan ló ti délé olówó wá ṣùgbọ́n nípasẹ̀ wúrà àti fàdákà dúà ẹnu ẹ̀ ìlójú ọmọ ọrùn bẹ̀ nínú àwo tangana àtàwọn gómìnà bẹ́ẹ̀ bá wá rí tí wọ́n ń fọn pẹ̀lú ìyá yìí tí wọ́n ń fọn tẹ̀lé tàbí tí ọlọ́pàá àbáwọn agbófinró ń tẹ̀lé a tó ti rí àǹfààní jẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ àwọn ni a pèsè gbogbo nǹkan wọ̀nyí lẹ̀ tí ìyá yìí fi di kò ṣeé mọ́ ni ẹnìkan lọ́làkàkà nínú àwọn tí àdúà wọn gbà nínú olóṣèlú ó ní kí ni ìyá yìí ń fẹ́ tọba jó lójú kòkòrò ni ṣe ló yẹ kó sọ pé ẹ tún bá ń gbé jíìpù kan sí wa ìyá ní sóhun ọmọọgùn mọ́tò mẹ́fà pọ̀ ni mọ́tò ní jàǹrẹrẹ lágbàlá àwìn ó ní ẹra ṣọ́ọ̀sì fún mi ṣọ́ọ̀sì ni mo fẹ́ wípé bẹ́ẹ̀ bá ti iṣẹ́ olúwa náà ni ó ní mo fẹ́ ṣe títí tí n ó fi padà lọ bẹ́ẹ̀ ń tọ́ dá mi ẹni náà wá rò ó pé ìyá ìmọ̀ dá o ó ní kó consider it done wọ́n ra ṣọ́ọ̀sì fún yàǹbàdàn o wọ́n ra ṣọ́ọ̀sì fún yàǹbàdàn wọ́n sì tún ṣe ìyá yìí wọ́n gbé wọn wá lóṣù tó kọjá pé wọ́n wá yà á sí mímọ́ wọ́n ya ṣọ́ọ̀ṣì ọ̀hún sí mímọ́ làwọn ará àdúgbò ni a bá ń kẹnu bọlẹ̀ pé àwọn ò ríru eléyìí rí o níbo ni ìyá yìí ti rí awọ́rò tí ń lò won o da sọọsi ibe sọọsi aimoye sọọsi lo ti wa legbe won ladugbo hun to je pe bi ogun eyan ogun eyan ni ma lo lososu lose ese sugbon jo ti ya yi kokko fi lelele ti won ya sọọsi si mimo inu leku itafaya iya egbo se nla woro
6: mi mo kan to je besa
1: nibo le ti ra won ero ti won wa si sọọsi yin la lajagbe sọọsi te se se nbe ri te si bere re ti gbogbo be faya
6: olorun ni
1: mama o aso adua Jerusalem ti gomina ran yin lo te fi sadua fun gomina pe wole elekeji se aso adua na lo wa la ni lorun yin te fi korun
6: be ni gbogbo
1: se asem si tun wa nbe ase jebe wibe jebe ti nbe lara son
6: o wa nbe olorun lo ni
1: ka biesi olodumare e je won ba yin ma son lo ki lo fa eyin le ma mu lowo funra yin koda e le gbe bag to wo wa nbe fun yan sugbon son e ka kun se pe si se sara son ni igba te lo si Jerusalem
6: e ma se kankan se
1: e mo se kankan se kabiyesi olodumare
6: sugbon olorun ma gba adura ta ba ti so bayi be lo ma ri
1: ika ti nko we nu osumare oyo si yin lati bi odun melo seyin odun melo ni
6: 26 years
1: odun mokanle odun 36 lo ti yo si yin ika ti nko we nu osumare lo wi fun lagbaja lo wi fun lagbaja lo wi fun lagbaja nkan bayi o sele ngba bayi o soro ko ta seri gbogbo n te so ni bere odun ni January inu calendar yin 75% ti December se se pe weju mama e ma binu o
6: ti eyan le weju ko ma ri kan to npo ko se se ara ami woli
1: esu mama ike
6: ara ami woli niyan
1: kabiyesi
6: eyan le weju ko ri kan to sumo sugbon nkan to nbo ti o ti sele won kin weju ri
1: oro ajini gbe awon omo suku to sele ati January le ti so
6: December
1: ati December le ti so pe yo sele in sele ka ki bayi
6: ben
1: nbo le ti wa ri ru agbara to to be
6: emi ko olorun ni olorun fe ni to ba wu afun ni agbara afẹ lomi afun ni ogba afẹ lomi afun ni owo so ile itan fun wa on la nro ile itan fun wa on la ntu
1: oke aluyo lodo yin bi igba te yan ba gori oke to ti o lagbara ta fe riru eri ni lakure bo ta ni dile mu fun yin igba te ba si nbe awon ero teru o ma se ya nibe
6: ani awon osise to po ani awon pastor to po jo marun la ni si akure an se kefa lowo lowo bayi gbogbo e ni pastor wa so gbogbo e la awon eyan wa
1: e kan losu le mo lojo yin teko
6: beni sa
1: ele mura lati dajo tabuja le
6: beni
1: awon loselu won fe dayun le fun yin o
6: lagbara olorun
1: hey kabiyesi olodumare iya wa eni e wa koro o le ba ya ase te fi n soro te fi n bojo soro tojo fi n yo toju ojo mo yi pada sa se un se mu lowo abakure lowa
6: inu lo gbe sa ati enu ko won fi sile ko je fi sile nkan te yan ba di mara le yan ma fi sile to ba fe jade ele to wa ninu to wa lenu
1: ko se nu ni
6: beni sa
1: ika ti nko we nu osumare te gbe wa badan e se ti won ka elomi n ja leta n subulu le n bu ekun elomi n ja leta n so pe wo ya yi eyin to ba di lola iye bayi lai se pe ebere owo lowo won won donate owo
6: olorun ni
1: enikan lo won raga enikan lo won ragba enikan lo won ra nkan kan
6: olorun ni olorun lo se mi ko
1: ti a kawe re fun lati ilu Ebo
6: beni e mo pe mi bi leyan mi so pe keyan mu 10 naira wa
1: bo le si an rowo si se olorun
6: bi olorun se nse na niyan
1: awon to ba ri emi na kan bi yin ni awon lo se lu bo won wa gbogbo owo secretariat owo ta lo wa eh iya o
6: yes
1: eni e wa koro o le ya kini kawon eyan mo reti ni wiwa yin eleyi en te wa ti bi un awon eyan ah won olorun tu won le nu de po
6: ìyanu tó tún jù yẹn náà lọ́lọ́run tún mú wá lélẹ̀ tade àti bẹ̀rẹ̀ program yẹn láti ọjọ́ Monday so máa parí lọ́jọ́ Sunday.
1: Sunday tí ń bọ̀ yìí.
6: Sunday tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni sir.
1: Ni ó parí.
6: Bẹ́ẹ̀ ni sir.
1: Ó wà lónìí, ó wà lọ́la, ó wà lọ́túnla títí di Sunday.
6: Bẹ́ẹ̀ni.
1: Màmá o, ǹjẹ́ ẹ lè bá ń gbàdúrà fún ọgbọ̀n èèyàn péré lórí nọ́mbà yín kí wọ́n pè yín kẹ́ ẹ bá ń faṣọ aṣọ ìyanu aṣọ Jerusalemu bẹ́ẹ̀ máa fi gbàdúrà fún wọn kọ́rọ̀ wọn kójú ọjọ́ sì máa yí padà só ṣeé ṣe bẹ́ẹ̀ láàárọ̀.
6: Ọ̀ya
1: nọ́mbà tẹ́ fi pè yàrá o 08034715490 080 ẹ̀kọ́lẹ̀ o 34715490 070 4303 8307 070 4303 8307 àti 08165721640 08165721640 ayaba jésù níbo ló kọ yẹn ti wá ẹni jésù gbé yín yàwó.
6: Wọ́n gbé mi lọ sí ọ̀run kì í ṣe pé mo rí he ní títì.
1: Wọ́n ní ẹ sọ̀rọ̀ sókè.
6: Wọ́n gbé mi lọ sí ọ̀run ní àárín àwọn angẹ́lì àti àwọn apostẹ́lì náà ti wọ̀ mí láṣọ ògo ayaba jésù tí jésù ti sọ mi di ayaba ìgbà mẹ́ta náà ti gbé mi lọ sí ọ̀run ṣùgbọ́n àkọ́kọ́.
1: Jerusalem yín kò níye mọ́.
6: Ọlọ́run ni.
1: Lọ́dọọdún lọ́dọọdún ẹgbọ́ wọn ní ẹjúwe àdírẹ́sì àwọn èèyàn ń pè wọn ní àdírẹ́sì ibi ṣọ́ọ̀sì yín alájàgbé wà wọn ní ẹjúwe ẹ̀ fáwọn.
6: Ní Olómi Academy. Ní alájàgbé bus stop. Lẹ́yìn ilé-epo Àkàndé wọ́n á rí pàánù tó wọ́n á rí ṣọ́ọ̀sì yẹn tó ń rúfù ní blue roof.
1: Tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ ti ṣọ́ọ̀sì tó tóbi.
6: Wọ́n ṣe ẹ̀kan ni wọ́n tẹ̀ tí ìṣẹlẹ̀kùn àti kinní ẹ̀. Aṣẹ ẹ̀kan ni. Ṣùgbọ́n Ọlọ́run wà ń bẹ̀.
1: Alájàgbé bus stop.
6: Bẹ́ẹ̀ni
1: Olómi Academy.
6: Ọlọ́run Kẹ́mi
1: Zone 4. Ibẹ̀ ni ẹ máa bèrè ẹ máa lọ. Màmá o, ó yẹ dìde ẹ lọ, ọmọ gba kọ́ọ̀lù. Ètò rọrọ̀ pọ̀ kò sáàyè. Lọ́sàn-án mo fẹ́ ká pàdé stúdíò wa. Mo fẹ́ ṣe ètò fún yín tí yọ wà lórí Facebook. Àwọn èèyàn ìbéèrè pọ̀ lórí fóònù mi.

0: lè sí Olódùmarè oníkàlùkù fẹ́ gbọ́bi tọ́rọ̀ àwọn ọ̀rọ̀ ìyá ìyógun lẹ̀ sí àwọn ọmọ ìyá wọn bá gbé wàhálà dé o ọlọ́run ni ò jẹ́ kí ọmọ sọye tí wọ́n san ọmọ parọ́ wípé $20,000 ni wọ́n san fún ìyá àwọn $20,000 yìí $20,000 yìí òun ọyọ owó tó ń fi rán ìyá mọ́kà ń bẹ̀ o òun wà kó yòókù òun pin sí méjì òun kó kan fún ìyá ìyá ó fi máa jẹun ẹ̀rọ bá fẹ́ tajà yọ ọmọ tajà ìdajì tó kù òun kó fáwọn ẹ̀gbọ́n òun kan méjèèjì náà ó pin àwọn bá ní rárá o kò ṣeéṣe báwọn kábíyèsí ẹni tá a ní ọwọ́ wo gọ̀bì tó ní kíni gọ̀bìgọ̀bì ọmọ bá lè lò ní ẹn fẹ́ gbà ń bẹ̀ $20,000 kíni ìyá ó fowó ṣe ẹ bá wọn kó àwọn ọ̀ràn onímọ́ka àwọn ọ̀bẹ ọpẹ ọba wọn sanwó mọ́ka àyà kábíyèsí ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìjà ìyá wà láàrin arẹwà mẹ́ta tó bá jẹ́yìn nìyá yìí ìgbésẹ̀ wo lẹ́ gbé lórí owó yìí nìgbésẹ̀ wo lẹ́ gbé lórí owó yìí tó bá sẹ̀yìn nìyá yìí ẹjẹ́ ń gbà yẹ̀ bí mẹ́ta péré láǹfààní láti pè wọlé tó bá jẹ́wọ́ nìyá yìí ìgbésẹ̀ wo ló gbé lórí owó yìí 091-230-708675 tí a bá wá gbọ́ pọ́n $10,000 ní ẹ fún ìyá àfi kí wọ́n pa ọmọ lókù ọlọ́mọ jẹ́ wọ́n pọ́ ọmọ ọlọ́mọ hello
1: ekaaro
0: àwọn ọkùnrin méjèèjì tẹ́ kọ́kọ́ bí ṣé wọ́n mọ wá salẹ̀ jẹ́ ni.
1: tí ọba ṣe pàṣẹ rẹ owó yẹn ò lè wọlé.
0: ó ti tán.
1: nípasẹ̀ ọ̀nà tó ní ìlójówó yẹn wọlé. torí ẹ̀ nǹkan tó bá ti fún ọ tí ọba ti tiẹ̀ lọ́rùn kì í sọ pé wọ́n fi ilẹ̀.
0: ọyẹ bá mi
1: ìdí ìsìn mi fún.
0: ọyẹ sáré bá ń sọ fóònù nọmba rẹ mo fẹ́ tẹwọ́ sí ọ láàárọ̀ yìí mo fẹ́ tẹwọ́ ọdún sí ọ ẹ bá ń sọ fóònù nọmba rẹ.
1: ọyà
0: 00 ẹmúwe ẹhódàn ẹmúwe ẹmú bírò 00
1: 75 20 20 51 51 05 05
0: báńkì wo
1: Starling Bank Victoria Latif Adelaye ló máa gbé jáde
0: Starling Bank tí kò bá ti wọlé tọ́ bá sí nọ́mbà pé báyàn kọ̀ rẹ̀ tiẹ̀ ń bí o. kí ni yóò gbé jáde victoria má tẹwọ́ ọdún sí ọ má tẹwọ́ ọdún sí ọ nílà ká ipò.
1: ọkọ ẹ ṣe dájú ìyá àmọ́ rí bá ẹ ṣe sà mo dúpẹ́.
0: pàápàá tó bá jẹ́ mi nìyá yìí ẹ̀yin ìgbésẹ̀ wo ni ń gbé lórí ẹ̀ ìgbésẹ̀ tó gbé lórí ẹ̀ 091-230-708675.
2: hello
0: somebody.
2: ẹ̀ka àrọ̀ sọ̀rọ̀.
0: inú mi ti ẹ̀dùn fẹ́yìn omi ẹ̀yin omi lẹ̀ ń pè wọlé.
2: ọmọ ìṣẹ̀wọ̀n èmi náà wọlé lónìí mo dúpẹ́ o.
0: ẹ ṣeun yes.
2: yes sir. tó bá lọ pé mi lọ ra ìyá yẹn. ọdún ọmọbìnrin ní sísì torí jẹ́ kìíní àná àwọn ẹgbẹ́ rẹ̀ ni pé kọ́mọ lọ mẹ́ka pàtí ni kan ṣe.
0: Ó ti tán.
2: Tó bá lọ pé wọ́n ṣe pàtí tó wọ̀ sí náwó tán. Wọ́n ti náwó tán. Ipasẹ̀ ọmọbìnrin yẹn nìyá ẹ̀ dẹ̀ tó fi kówó wọlé oríire nìyá ẹ̀ kó wálé. Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni. Ẹ̀ṣẹ̀sà.
0: Kí ló kọ̀ rẹ?
2: Isiaq Abibati.
0: Isiaq.
2: Látọ̀jàba.
0: Isiaq Abibati.
2: Bẹ́ẹ̀ni látọ̀jàba.
0: Oya so account number tí wọ́n ṣòwò sí nìsín.
2: Mi ní account number so ma ṣe tọkọ mi sí.
0: Ṣe tọkọ rẹ náà.
2: Oya
0: 20.
2: 20.
0: 88.
2: 38. 88.
0: 75.
2: 43.
0: 43.
2: 30. Bẹ́ẹ̀ni.
0: Báńkì wo?
2: UBA Abdulatif Isiaq Ajao ni ògbé wa.
0: UBA Ajao.
2: Bẹ́ẹ̀ni. Ẹsẹ̀ sá ọdún
0: ayọ̀ láti. Abdulatif Ajao. 09123708675.
3: Hello,
0: sir. Hello, ẹ̀kaàrọ̀.
3: Ẹ̀kaàrọ̀.
0: Inú mi dùn pẹ́yìn obìnrin lẹ̀ ń pè. Tó bá jẹ́yìn ni ìyá ń gbéṣẹ̀ wulẹ̀ gbé lórí ọ̀rọ̀ ẹ̀.
3: Ìgbésẹ̀ tí ń gbé náà ni pé ọ̀dọ́ ọmọ mi ni mo wà o, torí pé mo kó lè bá mi o.
0: Ọmọbìnrin o.
3: O ní o.
0: Ọ̀nà kan náà ni. Ọ̀nà kan náà ni gbogbo yín sùtẹ́ ẹ̀kọ́ rí sí. Ẹ̀yin obìnrin ẹ̀ ń kọ bí ara yín ni. Ẹ jẹ́ àwọn ọkùnrin náà wọlé. Kí ló kọ̀ rẹ? Kí ló kọ̀ rẹ? Ṣé jẹ́?
3: Ìyàbọ̀ láre wájú.
0: Ìyàbọ̀ láre wájú. Account number. Ó ti já. Ẹ jẹ́ ọkùnrin ọ wọlé.
4: Interi commerce a tún ti dé bí a ti ń dé mọ́lẹ̀dẹ́
0: òkun. Hello somebody.
5: Hello ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ o.
5: Yes sir. Mo dá hello sir.
0: Mo ní tẹ̀yìn bá jẹ́ ìyá ọmọ yẹn ìgbésẹ̀ wo lẹ gbé.
5: Èyí jẹ́ kó lọ mẹ́ta yẹn rárá o. Èyí jẹ́ kó lọ pátí yẹn gan-an, bó bá ṣe pátí yẹn gan-an yóò padà tó tán náà ni. Àwọn èèyàn tí ó jẹun ó jẹ gbogbo nǹkan tó wà lẹ náà ni kò sí ọgọ́ bẹ̀ wọ́n bá dẹ̀ ti jẹ tán kò sí ọgọ́ mọ́ lẹ́ẹ̀kan kò tó dúkọ́ máa ṣe kíní kan ni.
0: Ọ̀dà ìpẹ́
5: yìí ọ̀dà ìpẹ́ yìí ọ̀dà ìpẹ́ yìí
0: ọ̀dà ìpẹ́ yìí kan jálù ètò ni ẹ fọ́lò wa. Ọkùnrin wọn fọ́lò wa ọfẹ́ jẹ́wọ́ ṣùgbọ́n ìwàǹwara. Hello ẹ káàárọ̀.
2: Ètò
0: ni o.
2: Ọlọ́run máa fún yín ṣe o.
0: Amina.
2: Bẹ́ẹ̀ ni dáàmú ìfòró òní jẹ́ ti yín.
0: Àmì.
2: Tó bá gbé mi nìyá o, ọ̀dọ́ ọmọ ni wọ́n fi sí o.
0: Ọ̀dọ́ ọmọ ni lẹ́ fi sí o, ọmọ yín
2: o. Ọ̀dọ́ rẹ̀ ni o, olóríire ọmọ ni o. Oní òjò ni mo ràn ní títí láì.
0: Ẹ́ o lo advisor yín.
2: Oní òjò ni mo ràn ní títí láì wọ́n ọ̀tọ̀ mi ni. Kí ni èyí kú lẹ́yìn ọlọ́run ohun tó lọ mọ́.
0: Àwọn ọkùnrin wà nkọ́.
2: Ẹ wo àwọn ọkọ
0: ẹ gbàgbé pé ọkọ ìyá yẹn ti kú àwọn ọkùnrin náà ni ọjọ́ kọ rẹ̀. Ẹ ṣe
2: tí ó. Ẹ wo gbogbo ọmọ lọkọ mi. Gbogbo ọmọ pátápátá lọkọ.
0: Kí ló kọ tí.
2: Rasidatu Adébáyọ̀ látòlódó.
0: Rasidatu Adébáyọ̀ látòlódó ẹ bá ń kọ.

0: 98.7.
1: Ilé iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹ gẹjígẹ sí Nàìjíríà kàkàkí tún fan wípé lọ́dún 2026 gbégbèsè kó bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí online dynamics àti bsb study abroad ní canada àti ní london work permit wà nílẹ̀ fórílẹ̀-èdè bí netherlands finland luxembourg norway ireland and canada bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní canada london finland ireland hungary australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ online dynamics lẹ́tọ̀ ìrìn àjò lọ sí china april and october europe germany and netherlands june 2026 South Africa, May, Lobosi, London, November 2026, niti BSB. Inajo ton fagman kogman fima kuma pelu oloko o lagbaye. Business supporting business international. Online dynamics ati BSB. Mwa o nilu ekdo aru kudorobo. Ati man wama se anko nini ajo fajok pipe. Ti eniko kan wala al office mwa o. Adepate Abebi Crescent of Edition Police Station. Jeriko Ibadan. Telephone 081-0273-8145. Ati 080-3242-9497. Online dynamics. Je okan, nino ala bashe pa wama nini ajo ayo.
2: Ni to
0: Lagili FM 96.7
2: ni on the 27 ijo Wednesday ti nbo kon ni baba se bi oba so job bi baba se un se gudugbada fun odun ileya na si mo se ojo bi baba se bi oba ni headquarter won to wa ni ona ore meji ibe ni nona airport ni headquarter mo ibe ni o ti waye baba se bi oba e so dun odun ni e se temi to wo to mo o emi na nbo baba ti ku oyin de won mo yiwo mo tu bo ni e wo le mi nu mo nbo wa sodo yin

dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́yì. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Ká ṣe fún un lórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.

0: owo
1: ni ba ti ri bayi o ti oni ti su onu o ni aboro
0: so gbegba oselu
1: no ke se ba yo to ba ti yo bayi o ti ya ami ati o ti ye bo ni
0: owo mi sinu film
1: irole
0: ora eh e ka bo kwara lati oju ojo oje
1: o ya jari
0: gudugbe royin na lo nte waju ikanni lagilo 96.7 fm le fun bala fe lele ni le ibadan eje nkan kan ma fi eleyi bere re ni ayin obo ke oni je ki gudugbe la bi oja lode ko wa wa o
1: ami o
0: won ni oro ma ko so ni eh a ilu saki ni ipinle oyo ni ayin won ni ona ohun la ni agbegbe igbo ologun loju ona irawo ni ijoba abile atisbo local government ina ni ani isele laabi ohun lo ti sele sugbon sa tobo oke ti o je ki oro ko so ju bayi lo won ni baba kan eni odun 75 years old man won ni ina ni o ma bo sinu kanga ti won tin pon mi won ni lawon eyan ba ke si ile ise panapana pinle oyo pe e ma bo loju aje monde pe ara adugbo o ti se o pe baba kan ma ti bo si inu kanga la ko gba tan ni baba e bonu kanga won ni o n gbianju lati yo doro iyun fami to bonu kanga lo ba wo pe sa wa ni pon mi ni won ni bi to tin gbianju ati yo afi wiri won sa ninu kanga nbe ninu oro re eni ti se alaga fun ajo panapana ipinle oyo honorable maruf akinwande o na fi di isele labi na o fi mule koda gan won ni la ko ti won yo baba ohun tan na ba ya afale ile ise olopa ile tin be ni agbegbe saki division headquarters won ni won fa le lo bi pe lati ma te waju ninu iwadi ni agbon be ninu oro re won ni CFS ayegbokiki Samuel o na lo le waju awon ko panapana lati lo be won ni ni ojo kejidin ni ogun osu karin odun ta wa yi na ni lojo aje Monday ni nkan bi ago mefa okoja iseju 26:26 ni role won ni na pe baba ibonu kanga o ngbe o fe yo doro awon sa o ile se panapana ipinle oyo na ti wa se kilo fun awon eyan wi pe eyin kanga ti e ba lu bo ye ba sin lu be ba pon mi lo e mo ri daju pe e ds fi agalagodo e fi ti pa ni o ko lo mo ja riru isele la bi bayi mo won ni ti e ba ti pon olodun ni ke ite pe awon tabi ti won ri igba ti baba ohun to bo be ki la ba mo so lenu bayi won ti wa salaye oro pe biru fe sele bayi ba ti sele abi nkan mi na e mo ke si le se olopa bi panapana loju ese ni o amo sa olohun sanu baba won ri yo ala afia
1: olohun se kawon na ma lo bi kan
0: na ma lo
1: ko ma lo be mo ko ma lo be mo iroyin eleyi lo je pe o ti di gurugbe bayi o to si je pe orilede wa Nigeria o na ni iroyin gangan lo ti sele to si je pe o ni nse pelu orilede ti America oni arakunrin kan ri to je ni afurasi to ko renje Samuel ogbere ese eleyi to je pe won ni ise eleyi to won nse o la won to mo nteka won lafri yawo awon yawo yawo o na ni ise to nse to si je pe ise ohun o mo la mo daju won ni awon owo to mo ngba awon nla nla ni won ni orilede America na lo je pe ni ojo keje din ni ogun osu kini odun 2021 o na lo je pe won ti bere si ni topa se re pelu nipa owo kan ton ni o gba lati apa ti North Carolina lohun orilede ti America oni arakunrin ohun lo je pe owo to gba na ni won pe ni wire transfer to ki papapan to si je pe owo ohun bayi obitibiti owo ni oni owo ohun owo dollar ni won ti e fi owo ohun gan sin oni arakunrin ohun na lo je pe en ti o je magistrate eleyi to je pe o nbe ni apa ti North Carolina lohun en ti se Abraham S. Miller ohun na ni o gbe ase ohun kale ipe ki won lo gbe arakunrin ohun wa oni pelu awon ise iwadi eleyi ti won to pase ni won ri pe ke show nikan lo se ise ohun on lo ni se pelu arakunrin kan to ko ti enje oluwa damilare kola ogunbile to hun je mo orilede America sugbon to je ko mo orilede Nigeria na tun ni won ni won jo n se ise ohun ni won jo n se collabo to je pe collabo ohun lawon banki ni awon foju sun won foju sun orilede ti America won ni won tin sise ohun won tin se oni sugbon pelu ranwo ti ile ise olopa ti agbaye ton pe ni Interpol pelu ase ohun ati ile ise olopa ti FBI otelemuye o na ni won fi topase arakunrin ohun ti won si wa si ilu Abuja oni gba ti won gba ase lowo awon ti n be ni eka ti eto abo ati eto ti idajo na ni won ni ya e lo gbe pelu ile itari ati awon eri tari oni freezer gan bayi won ti gbe Samuel lo si orilede America lati won wi tenu re nipa owo ile ti o gba lórílẹ̀ èdè America.
0: Ọlọ́run sànú ẹ ni. Ọ̀dà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú èyí ní àhín. Wọ́n ní òkété bí àbí bá tún ṣe rí nu. Ará àdúgbò tuntun ti dé. Wọ́n ní òkété bí nǹkan ọbẹ̀. Ó ní òun mọ̀ bí mọ̀mọ́ ni. Ní ọ̀rọ̀ dà o. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀ èdè Nàìjíríà wọ́n bẹ́ rí fún yín o ẹ̀jẹ̀ kọ̀kọ̀ yọ. Wọ́n ní wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí méjì kan eléyìí ti àwọn náà lọ́wọ́ nínú ìdígunjalè àti ìjínigbé gbowó lọ́wọ́ mọ̀lẹ́bí ẹni kidnapping and armed robbery syndicate. Eléyìí tí wọ́n ní wọ́n kópa nínú ẹ̀ o láti palẹ̀ bàbá àgbàlagbà kan mọ́ ní ìpínlẹ̀ Kaduna. Wọ́n ní lára àwọn afurasí ọ̀hún ìlàtírí Yusuf Rabo àti Musa Adamu. Wọ́n ní àwọn méjèèjì yìí iná ni wọ́n mú o la tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ọ̀rìn kìnìwé lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n palẹ̀ bàbá kan mọ́ Alhaji Rabo Jelani iná epo ọkọ̀ àbọ̀hún o tí wọ́n ní wọ́n palẹ̀ rẹ̀ mọ́ tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀. Àmọ́ sá nínú ìfimúfilẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ inú ilé ni kì í ṣiṣẹ́ ìta pé bí ọba sí ikú ilé tòde ò lè pààyàn. Nínú ọ̀rọ̀ rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọn ni ìwádìí eléyìí tí àwọn ṣe sọ wájú iná ìlọ́padà wàá fi àṣírí ọ̀rọ̀ hàn dé o pé Yusuf Rabo iná ni ọlẹ́dẹ̀ àpòpọ̀ pẹ̀lú Musa Adamu àti Ali Haruna ẹni tí jẹ́ pé ọmọ ọmọ bàbá yìí nǹkan ní í ṣe o. Wọ́n ní lásìkò táwọn ní ìsà káàkiri lásìkò yìí ni o wọ́n ní wọ́n àti rímú. Wọ́n ní ọwọ́ á ké sí àwọn èèyàn rẹ̀ pé ẹ̀gbọ́n ṣe rí owó ń bẹ́ ń bi ìjínigbé ẹjẹ́ àwọn ó jí bàbá bàbá àwọn kàn jí gbé grandpa pété bá palẹ̀ rẹ̀ mọ́ erimọ́sẹ́ lè kí owó ń bẹ lọ́wọ́ wọn torí pé bàbá èrè ó ní mọ̀ lú ó ní àwọn nǹkan ọ̀sìn pé bọ́ bá ta àwọn ò rí owó gidi gbà ní ọwọ́ bàbá ọ̀hún. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá gbọ́n tẹ̀wájú ní ọ̀rọ̀ wọn ni à àwọn èèyàn ọ̀hún iná ni wọ́n ní afurasí pé wọ́n ti ń hùwà àkọ̀tọ́ gan ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Kaduna àti agbègbè rẹ̀ láti ìgbà pípẹ́ sẹ́yìn. Wọ́n ní ìwádìí ló tún tẹ̀ sí ọwájú tó sì fihàn wọ́n wípé àwọn èèyàn ọ̀hún iná ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ gbé àwọn èèyàn lọ́ọ̀rẹ́ gbé àwọn èèyàn pamọ́ sínú igbó tí wọ́n sì mọ ṣe ìdúnadúrà. Wọ́n ní àmọ́ sáńgbà tí wọ́n gbé bàbá yìí wọ́n ní Yusuf Rabo iná ni ó sì sí ọ̀hún gangan. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé ọ̀rọ̀ pé nígbà gbé bàbá ọ̀hún tán wọ́n fi ọ̀rọ̀ léde pé kódà wọ́n ti gba mílíọ̀nù méjì náírà wọ́n ti gbà sápò. Wọ́n ní wọ́n wá fẹ́ gba balance eléyìí ti ṣe mílíọ̀nù mẹ́rin àti àbọ̀ náírà pé owó yín kì í pé o torí bàbá yín tá a gbé o lo lọ. Wọ́n ní wọ́n ń ṣèyìn lọ́wọ́ náà pé iṣẹ́ inú ilé ni iṣẹ́ yìí jẹ́. Wọ́n láwọn ọlọ́pàá mọ̀ pé oníṣẹ́ ọlọ́pàá mọ sẹ́ẹ̀ náà wọ́n sá ti padà ra wọn mú ṣùgbọ́n ọmọ ọmọ bàbá yìí gangan wọ́n ní yukawoli rọrọrun ìníṣẹ́ báyìí ń sá káàkiri.

0: woli fekunrele alaye number yi ni ke pe 09021202427 olorun kankan leti re je ajo pade nibe
1: ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi o sese pari ilewe girama direct entry abi o fe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
2: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
3: Dara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo korin o ma muna lo gbari airo orun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan ese kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba Ibaruba oba isanra iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
4: Ìrìn àjò Umra láti ṣàlékún Imani. Kẹ́lẹ̀ bàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umra ṣeré láti wá bá a ṣe Umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umra Maulud lẹ́fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní Umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eleure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.

0: 72 hours with God. Pelu baba wa baba dua AK-47. O ma waye lojo Friday May 29, Saturday May 30, ati Sunday May 31 odun yi. Gori oke no more war. Ilu apatere bana. On the 31 ye gege lojo tabi baba dua AK-47. Eni ti Olorun lo ninu aye oni poju po kakiri agbaye. O ye gugu eyan ja pade lori oke adua no more war. Ebi to ju popolopo eyan lo nja lo fe. Iwo na ma bo. Awon janke jankan re se Olorun alaye lo ma wa nbe. To e mo popolopo awon olorin emi. Lati wo rodu nbana. E wo mo te joku. Mate joku awon mo to apatere. Lori oke adua no more war. Fe kunre alaye. Member si ni ke ma pe. 0903-393-3006 tabi 0066481455.
1: Gbogbo ènìyàn ó yá ní CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí ìtọ́jú kanú yìí Ọlọ́run alágbára ló dúró dè wá nínú ìpàdé Mercy Once Again Main Edition ní CAC orí òkè àánú Prayer Mountain of Mercy District Headquarters, Off Odujoku Bus Stop, Kilometer 2 ọjọ́ Ìgbó Olóyin Road, ọjọ́ Ìbàdàn tàbí

0: Jewolokuta ni arin osu meta boya ngba ti o ba fi pada de opolo re o ti reset pe beyan ti mo se laarin ilu ni won ni awon eyan to bi egberun merin ina civicale ofin mobile lesu pe won dale ka kiri ni tibutoro ipinle eko won sa ni awon eni ohun won ti mo lo wa si waju ile ejo o won si da idajo won fun pe eyin dale ka ki eni se be mo
1: kamo eleyi ko to di pe afawon yan lanfani lati le kawon na le da se ka se papapa to ri pe arojo musu lokun ipinle ti kogi na lo je pe iroyin to je jade lowo mi na lo je pe we iroyin ti punch na ni o gbe iroyin ohun jade oni be ile ise olopa ti se lalaye pe owo awon ba ni afurasi kan eni odun meji le ni aadota ni oni arakunrin ohun o na ni won ko foruko re sita to je pe won ni ile ise olopa na ni won kefin re pe o gbe bag kan dani nigba ti won da duro pe ki lo nbe nu bag ni won ri pe awon adawon ogun loro o na ni o nbe nibe ala re na ni won pe ni india m ugbo o na ni won ri ti won ni owo su biba ti yan ba su eba o na ni o su sinu bag re won ni ijoba abile ti kabalon na ni owo ti te en ti wa je commissioner olopa fun ipinle ohun en ti se nasiru kankorifi o na lo salaye oro ohun sita pe nigba ti owo awon ba lawon ni ta lo nsise fun ibo lo ngbele lo oni pelu awon ise iwadi orin kini wi ni awon ri pe awon kan na lo mo nje ise ohun fun oni ni be lo je pe oko kan wa ti won ti gbe sibi kan de po nduro de to si fe wonu e won ni under pilot ni oko to je oko jeep pelu number danimo ti LSD456JA o na ni arakunrin ohun fe wo oni oko arakunrin ohun na lo salaye pe en to fe gbe ohun o ko re na ni Chris Amos to je pe awon jo nsise po ni oni kan na tun be ni na Brilliant Joseph o na je pe awon jo nbe nu oko ohun ni won ti wa se lolaye sita ipe arakunrin kan wa ti won pe ni Alaji to je pe gangan ni o ran won nise won ti wa so bayi pe ise iwadi nte iwaju tori pe gbogbo keyan ma gbogun loro ko ma gbe nti o to ti o ma yi awon eyan lori awon o fe mo ni ipinle ti kogi
0: nigba ti a se ojo opo fun awon eyan ye mu yi fere fere ile ise olopa ni ipinle kasina won ni o kete boru o mo awon aji ni gbogbo lo mo lebi eni ti won tun ji ma lu ko ni ijoba bile kankara ati malu nfashi ni ipinle ohun eyan mo kan la ototo ni gba le lowo won ti won si gba ma lu me dogbon ile ti won ti ji ko le alukuru ile ise olopa lagbon be dsp abubakar sadiq ile fi oro nle de fun awon niro pe gbogbo eyi te fe ma ji yan gbe e ni duro ni ipinle kasina
2: 0913703-8675 no number 0913703-8675
0: hello
2: hello yes sir hello yes sir second line awon de kin kokan e jo to your creation
0: there e ma binu won mama be bi pe ba ti wa se si ni
1: mama ni mama
0: e se mo
2: number de kan se mo
0: e se ja fellow mi
1: mama number ni kan
0: hello
1: hello
3: e ku je ku se ku la kai
0: yes sir
3: awon ba musa anabi ojo
0: en so le
3: awon ologun awon ba ti ologun la wa o
0: ami
3: ologun ku wa ye o won ti wa leru bandit yo eh elekeji be lomo to gbe baba re o wa ye ko
0: grandpa re ni
3: okay grandpa tun ni o great grandpa wo lori si si omo wa kaye bayi olohun sanu won gba pa to won ba di ko apa to ri ku ese to lohun oni sise to ko se to lohun oni se gba won ni oni di bandit owo ojo bo si ma teyin ni e ku se o
0: e seun gani sa 0913703-8675
1: hello. Eti wole re. Mega
0: kuje. Ye mo hello.
2: Hello. Hello ka so.
0: Yes, aruko yin sir. Ati be ni pe wa.
2: Oruko mi ni wale authority lati ya na sele. Eh mo ni si iroyin ka.
0: Ami Olorun.
2: O ni ji yin gbe o.
0: Ami.
2: Nigba wo la mo nkan to kan lori oro Nigeria gan
0: na
2: I want to ko orile re nigba ti school sa ti ba ntuko eni to dale si bi te ko dale si abo si dani won soro osu mefa bi kankan fun pe ni lo awon pa yen pa yen ti won mu ti so ku won ti ro ni fun iwada idi yawo lo so fun won ta na won foriji ni awon amejeju ah e ba se ma ba lo ni bí a bá pe fitilante kọ́ máa sọ wa ládùúgbò kọ́ gbọ́dọ̀ pọ́lẹ̀ tó bá pọ́lẹ̀ wàhálà àmọ́ bọ́dẹ bá pa olè àbí bí olè bá pa ọdẹ àpágbé mà ni ibi tí okùn àbò wá ti mú sí ni láti lè rọ ni.
1: Ṣéun gan-an.
2: Ah, bọ́ọ̀ ẹ̀ ní sí òye ká o ní ti gbé o.
0: Àgbàlagbà ti ń sọ̀rọ̀ ti ń la bí ẹ̀kún ní sùn kún ní sùn ṣáàlì emú kan sí ọ̀yà ẹ̀jáàmù ẹ̀yọ̀ kan sí. Hello.
4: Emú kan sí o, mo wá ní.
0: Ẹ sì ṣe káàbọ̀.
4: Ọmọ ọba.
1: Ẹ káàbọ̀ mú kí ní àbèjì.
0: Yes.
4: Ẹ rí pé òfin Èkó ń da pọ̀. Ẹ̀sọ́ mọ́nà ẹ̀sọ́ olóró. Irú òfin náà àwọn abẹ́jẹ́ bàbá ọ̀yọ́ sì ni wọ́n bá wọn ṣe rú rẹ̀ wọ́n nílẹ̀ tí ó yí tí ó tí ò yẹ o. Ẹlòmíràn bẹ́ẹ̀ yóò ṣe gán yóò ṣe lórí kàkàkàkàkà yóò ṣe tí ọ̀rẹ́ kọjú
0: sí. Yóò ràn ojú tí ọmọ gbin.
4: Àwọn tí wọ́n kó lè títí ní ti wọ́n ṣíláì. Ọlọ́dún ti ní alẹ́ ìsìn wọ́n ti ní òbí níbi ti gíga ní mọ́júmọ́. Bẹ́ẹ̀ náà lọ́jọ́ òdò náà. Wọ́n wá wọn mọ sọ fún yẹn bá mú wọn mọ ìlú ẹ̀ wọn. Orin yóò ní dàrú o, ẹ ti
0: lágbọn bẹ̀rùn ní ọ̀sán tòní àmọ́ martini jámọ̀ fi àsìkò yìí kí ọ̀kan lára àwọn bàbá wa bàbá dáadáa fẹ́mi ògúnyẹmí olóbùrò ní ọmọ bàbá lélẹ́rú igbó ọdún ọdún kan ni o ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè
1: èpè
0: ẹ ti dàgbà ẹ̀ ní di àgbà ẹ̀yà àìsàn àgbà kò ní ṣe yín
1: o
0: ìkankanú ẹ̀yà ara yóò sì ní rèé lédè
1: yìí
0: kí ọmọ sí bíọ́sẹ̀ bóòlù ṣáà ń sọ ẹ̀ náà bí ọmọ tó lè gírí bá rẹ̀ sọ. A ní ọmọ bàbá lélẹ́rú ní ti ń kọrin ọdẹ. Ẹ ṣe èmi yan sọ kọrin abídèmí ló kọ tèmi àkàdé ló kọ bàbá tó bímí lọmọ ọrọ̀ àgbà bí ò bá ṣe ló rọ̀ bàbá pé tí a máa ṣe lọ́jọ́ alẹ́ ṣeun.
1: A dúpẹ́ torí pé wà ń bẹ̀ fún wa tàbá ti kó lórí ìròyìn báyìí náà ni Fọlákẹ́mi Maiti àti ọkọ rẹ̀ Gbẹ̀ngà Ọláyíwọlá orí àtọ̀ wọn mọ̀ lórí
0: ẹ̀. Family yẹn mo kàn mọ́ ń wù ẹ́.
1: It's fine. A tún mú kọ́tọ́ tún mú wá fún àlọ́ láì family yẹn
0: mọ̀ láì kí
1: wọ́n àárín wọn.
0: Àwọn posh family kọ̀dà bí àwọn local family.
1: Àwọn alágbolé ẹja lọ. Martini Salau ọmọba ló kọ tèmi ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.
5: Lágelo FM,

0: ìyá mi, ó ti wá sú mi báyìí.
1: Rántí, kí ló dé, kí ló sú ẹ bẹ́ẹ̀?
0: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas, tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣẹ́ ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbówó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí.
1: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni kí ẹ ti ká sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ ká báyìí ò ti ẹ̀ wá yé mi.
0: Ẹ wo bọ́jà mi, àfi kó ló ń bá wa dá sí i.
2: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult, ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sọ́rọ̀ òwò ṣíṣe, ìyẹn business consultancy, àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àti aládàáni, pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò, tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá ń fi ti gbówó lórí, owó ilé náà ti gbẹnu sókè, nǹkan ọbẹ̀ ti wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbí iṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yin dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbó mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá níyà rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ́yin náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
4: Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
2: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń dé iléeṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀, àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣe é dúró wò, ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́, kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fòyín rù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà jàǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé. Ẹ kú ìkàlẹ̀.

0: ẹ̀ yàn ara ilé ẹ̀ kò lé gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri ní ìkànnì iléeṣẹ́ rédíò lágilo fm 96.7 gbogbo yín pátápátá làkè ọ̀nà kúkú ní ẹsẹ̀ gígùn ní ibi tó jìnà ní ibi tí ń bẹ nítòsí ni ojú rere ní òkè òkun ní ìsàlẹ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa èmi àti Fọlákẹ́mi à ń ké yín àti ọ̀nà àtẹsẹ̀ kúkú méjèèjì náà ni mo tọ́ ju wọ̀ mi pé ó dàrú
1: gbọ́. But I know they argue with you when it comes to asọ̀tọ̀. You don't say you be king of asọ̀tọ̀.
0: Lani tọ́ka pé ilé ìwé ẹṣin.
1: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n I'm a ọ̀gá ni kíní kan.
0: Ọ̀gá ni lá ọ̀gá ni làṣà.
1: Orí ọkọ mi ti pé oh God ti pé jù.
0: Ẹ̀yin ara ilé Fọlákẹ́mi ti wà níbí. Ẹjọ́ inú mi ò bá dùn. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé ẹ lọ bójú ayọ̀ sókè ẹ lọ sórí Facebook Fọlákẹ́mi ẹ̀yin tẹ̀ máa ń gba gauge ẹ máa ń kọrin kan pé tọkọ bá pa owó ìbọn náà ti máa mọ̀.
1: Ara ìyàwó
0: ẹjọ́ ẹ lọ wo tẹ bá ti wá rí ọ̀rọ̀ ẹ bá ti rí Fọlákẹ́ láti òkè.
1: Bọ́kọ mi gbowó oṣù èmi ni yóò kọ fún o àsìkò tó dé lára mi o.
0: Máa semester nìyẹn o.
1: Àsìkò tó dé
0: lára mi o. Máa sọ fún HR dákun pay slip mi mọ̀jẹ̀ kó lọ ọ̀dọ̀ ẹ̀ straight o. Káwọn ara lè jẹ́ káwọn àpò ti dé Gbẹ̀ngà lórúkọ tèmi.
1: Mo ti dé.
0: Kí wọ́n.
1: Mo ti dé ṣòro bá ṣe match colours. Ṣòro kò sẹ́ni tó lè kó sáàrin wa.
0: Kò sẹ́ni tó lè tú wa ká. Rárá o lómi.
1: Ẹ kú lé o. Ní gbogbo ibi tí a bá ti ń gbọ́ wa ní ọjọ́ tòní tó jẹ́ ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026. Bó ṣe jẹ́ ogúnjọ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ ọjọ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀yìn bá wá lára wọn tó jẹ́ pé ọmọ 20th of May. Màtòkè when is your birthday? 20th of May. Tẹ̀yìn bá ti jẹ́ ọmọ May 20 èní lọ́jọ́ tí àbáyín yọ àbáyín dúpẹ́. A tún wá ń ṣe àdúrà fún yín pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára ọlọ́run. Òní ni ọjọ́rú. I got it.
0: Ká kò lè rántí.
1: Òní lọ́jọ́rú. Ẹnu wa ò ní dàrú lágbára ẹlẹ́dùwà. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe máa rí. Tẹ bá ti dórí Facebook. Kí n ṣe stranger now.
0: Ẹ lọ wo Fọlákẹ́ ẹ wá èmi ní kẹ́ ẹ rate o. Tẹ bá ti wo Fọlákẹ́ ẹ rate mi. Tẹ bá ti wo Fọlákẹ́ láti òkè láti irun ẹ̀ dé ibi ìkànlérè kan ẹsẹ̀ ni láti irun ẹ̀. Ẹ lè rí tọwọ́ ẹ rate ẹ gbogbo ẹ̀ pátápátá. Ohun gbogbo tí Fọlákẹ́ ní o tèmi ní ṣe o lónìí báyìí.
1: So ẹ wá kọ. Ó yàtọ̀ ẹ wá kọ kíní kan over 10.
0: Kan tiẹ̀ má kó yàtọ̀ sí ẹ ti rate ẹ mo ti mọ̀ pé mi ni tó lẹ́rú ló lẹ́rú.
1: Ẹ kàn lọ
0: rate ẹ látòkè nísàlẹ̀ èmi ni tẹ bá rí nǹkan tí ò jẹ́ kí n lẹ́ran létí ayé Fọlákẹ́ mo wá.
1: O lẹ́ran létí báyìí. No ká yọ lọ wo true back ẹ it was when I enter into your life that is ìwọ ṣé wọn máa ń ṣe dreads tẹ́lẹ̀. Ọ̀dẹ́ ẹgbẹ́ wo kàn máa farun ma. Kété tí mo wọ. Ṣé wọn náà gbà gbọ́ngbà
0: kìnnì tán
1: àti ike.
0: Bóòlù ṣe wọ ṣé sọ́lẹ̀ ló wọ̀ ni àbí lọ wọ̀ park.
1: Bàálù ni. Bọ́lẹ̀ tán wọn máa dúró tó máa tó bàálù báyìí tó wà sí destination ò lè dúró.
0: Straight. Kò sí wàhálà ẹ ṣáà ẹ lọ wo Fọlákẹ́ o kẹ́ ẹ dẹ̀ kí mi.
1: Kẹ́
0: kí mi kú ìnáwó.
1: Gbẹ̀ngà má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ torí ayé tó wá. Kí Ọlọ́run kí ó ṣàánú ẹni.
0: Ṣé
1: mo pé láì tí sọ gan. Àwọn èèyàn ti gbórí sí. Wọ́n ti.
0: Ẹ̀rọ wọn á fẹ́ lọ. Wọ́n gbọ́dọ̀ wo nǹkan tó wọ̀.
1: Aláwọ̀ èèyàn ti ń ta káàṣẹ́. Ṣé káàṣẹ́ lọ fẹ́ kí n sọ? *1004*2.
0: Ẹ̀yin èèyàn ẹ lọ play káàṣẹ́ o. *347*10. Ṣé lásìkò yìí gan ni tán bá sọ fún jọ́ni tó bá play káàṣẹ́ nísìnyí.
1: Káàṣẹ́ sọ fún.
0: Ó play torí ara ẹ ni o. To méjì ni tẹ bá pè káṣẹ ní ìsìn ẹ jókòó pé wọn máa pè yín àkọkọ ẹ tún bá dúró pé nǹkan tó dáa ó ń bọ lọjọ iwájú tàbí sọ báyìí by next week ni o kà many days ní ìsìn by next week ní ìsìn ẹ mọ bó ṣe ń lọ fún ìdí èyí ẹ sì já ìtànà tó ń tàn *347*1004*2# fún ti káṣẹ ẹ lọ play ẹ tèmi tí ń tòótọ́. Ẹ̀yin ara ilé nọ́mbà tẹ fi máa pè wá òní 09123708675. Ṣé wá rí a ti ń sọ fáwọn èèyàn wọn tètè understand bẹ̀rẹ̀ ká jẹ́ kẹ́ mọ̀ nísìn. ẹyin tẹ n bẹ diaspora tẹ si Nigeria to je pe ati pe o le ri bakan boye ni direct call direct number te fe fi pe wa e ma worry once to je pe e gbo wa lati bi tẹ n bẹ ni anywhere te ba wa e that international number ta n pe yen is on WhatsApp so e le pe directly lori WhatsApp wa directly the ko ni ke lo ma wa nkan te fe fi pe wa e le pe directly but if you are working to je pe ibi te tin sise e ra iya ti pe you can so send a voice note o ma wole sorry WhatsApp wa na we are going to play it from here thank you very much
1: ti awo yin ba se yin bo gangan le se mon treat ya mi be lo ke bo le se man treat cutlery e o ye to ke cutlery up we bo le se mon treat ya
0: Are you talking? John Soro bi ara kan abo Soro bi for Lake.
1: I'm not talking about anybody.
0: Odo eni kuwa, odo eni kuwa. You o mo pe to ba se mi, o mo mo se nse. So I don't understand.
1: Emi mo wo.
0: Reframe question.
1: Emi mo wo.
0: Ko ye ko ma tun ma
1: try si. Awara lele mi fe bi.
0: Wa to nwoju mi. Ba fe wo le ko ba awon ara le soro.
1: What is the best way? Awara lele mi fe bi. What is the best way?
0: Ka to ma so ni.
1: Me, man, or anybody, you understand? But what is the best way to treat your wife? Oh, John, don't do it. Oh, yeah, fuck, baby. Fuck, baby, new.
0: No, I understand.
1: I'm going to jump over.
0: Okay,
1: what's my line?
0: No, I'm
1: Hey, imagine, we're moving your way or your coin to Jackie, Mamba, sorrow, daddy. You know, talk on me, then, Mossy. Ṣugbọn to se be npo won o mo si but o fe je kin stop dori mi fe toro awon ara awon eyan yi but it is the best example se keyan bo yawo eya oyan odi o lo pe mi because awon kan so pe ton ba dake fun won erubo kan bi hello hello shalu mi ela ti lo ojo kan we cheri problem that your career kilo nko imu si oke fu if something is wrong call your wife and this kilo nko mu soke fu ye ni whatever
0: sori
1: kilo ko
0: mi o fe ta ba ni ka ma bossy biangu yen pe ka ma debate kini yen at end of the day only ma go down well fun awon mi to ke bon se ma ro but eyin le so pe onje nikan ewe lomi ni bo se wa yi mo mo nkan to like mo de pe to ba ti binu mo mo nkan ti o le se to ba binu tan mo mo mo se le calm it down nkan to work fun e o le ma work fun elomi to ngbo wa o elomi to je bi neighbor to ngbo wa so approach se mi ma lo to ba binu o tin ba se mo ki ti ba ti le se be boya lati enu na ma ti ma ko rin ife ni omo ti ma ma ki oriki ni elomi wa de bon da ba ki oriki be ni ko won na legba ni pe o kini mi ni e teyan ti eyan ba fe se birthday si eni awon kan like pararan kan poriki kan pe oriki pe kina so
1: sorry ma ti joba je ko tele ni
0: elomi wa ko pe kan pe oriki ni daji ko jiba e kan pariwo folake o omo kini kan nibi eyin kini kan ti ojumo ti mo wa kan ma ki e inu e ma dun pe wow elomi ma ma sunkun emi ma ni please stop e jo tori to long I don't like it so o depend lori approach ti iyan ba mo pe o work formula to work fun e boya o mighty formula ni o boya algebra ni o boya quadratic equation ni o depend so elomi wa te pe the best way they call that thing damage control damage control ni pe kini mo le se ti mo fi le control kan to nsele fe ko sele
1: no to ti sele yes
0: yeah mi fe ko sele mo so nkan ti ba mo pe o ma affect iwo to ma je ko file ma se okunrin mi o ni jeun o ma dun yawo ma sunkun pe ha onje ti mo se wala ti mo se elomi wo e mo e lo gbe sinu fridge ma je lo lajare o ti do you get
1: yeah
0: so o depend lori nkan ti ba mo po ma se and until gba to ba to de destination ni bi to nlo lo to mo pe o ti arrive so eyan le lo different
1: but she mo pa won yeah I understand it means mo fe add some question pa won kun ko le ever so pa won sorry the word ma binu abi I am sorry yen but awon kokan te pe ton ba se wa mo pe ni yi sorry
0: sorry
1: okunrin kan o won je pe ko ti ko ta le se without you guys
0: same here too sorry awa ta wa nbe binu sorry je kin so fun e ko si okunrin na abi obirin na let me say ko si toko ati yawo ti won o le so sorry different ways ta fin so sorry lo wa there are some happiness
1: yep,
0: there are some happiness that are better expressed in silent. I don't want to say it but you are happy do you get but a man believe me constitutionally or my right yes oh yeah so pe sorry but in ba so pe okay me so sorry mo ti wona mi se sorry it's no mo ti re ni kan to so pe in fact oko ohun to ba ti se ohun bayi awon ate ma o ma won ni gbara won soro a ma ma se bo boya lo wa se eventually je bo ta siko to jo nro ti gbogbo igboro tutu
1: nkan to lo ti pari ija wa lati ode orun
0: so wa di pe leyin gba yen awon jo wa won pass night eh igba to wa tun idajo ko jo to wa nleju pe ah so nsi ni o tun leju cha tin ja ni
1: ah a ji ja o
0: do you get
1: iyen oto ija oto
0: so iyen believe wi pe iyen o ti pari ija but at the end of the day ko solve
1: some people for some people oto ni ise ile ise ara ise ile le bi ka yen si
0: ni
1: assignment you understand ara ise ile ni oto wa ni ko se ko apologize abi ko wi wa wi pe abi ko feel remorseful abi ko wi wa wi pe o ni se rem abi ko ma binu you know but then on your own side me ni bere ton your own side this is because o ma na en po wa lo fawo ni orijo kini best way te mo pe yawo tin fi ma ngba pe ah oko mi sorry lo to
0: je ka gbo ta ka pa kan fe soro
1: ta bo le so kan ta kan kan ni
0: mo da mo ibi ma awon agun tan mi
1: to ja o leyin agbati leyin ko yi
0: hello
2: hello sa hello ma
0: ata kan kan
2: ya to ko ni baje
1: e sin
2: eh mo ki yan di fara ke mi
1: e sin
2: eh she ri sorry gege be she so eh beni oni lana ri se mi in sa de temi eh lopolopo gba awo kin saba she sorry iyen wi pe ki yan so jade o but o ni iwa mi gege be she wi lapere boya ni ale nisin to ba ti di aro yan ba di e ka ro se mo pe
1: e ti da po boya ni ale si to ba ti wa da ro
0: mo ti skip eh
2: so di yin to ko mo ni apere so di yin but go da ko je pe boya lo so gan so yin but e mo ta ba sa ti ni won bata ti n bara wa soro to de je pe kini emi o kin saba ri ti e tara but ba se o kan ba so
0: e se atako
2: ko
0: je ka lo taja
1: an lo taja mi se o da lo an lo e

0: àwọn isi àkàsí alágbára ó ti ń tọwọ́ gbogbo ọmọ bíbí ẹni ò sàsẹ́lẹ̀ o lágbolé bá ń gbégbìn ẹni ò sà ìmẹ̀tù adé ọ̀yọ́ ńbàdàn lásìkò mágàjì wo lóríire mágàjì olúsọlá òjò a tún wá ṣe ìfilọ́lẹ̀ gbọ̀ngàn lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí 21st May 2026 láago mẹ́wọ̀ òwúrọ̀ gbogbo ọmọ bíbí bá ń gbégbìn ẹni ò sà ló máa péjú pèsè síbẹ̀ chief usolali àmọ́ o olóyè ọládípò ọ̀dẹ́bọ̀dé wọ́n ń bọ̀ chief adékọ́lẹ̀ ọ̀dẹ́kù chief dr gbadebo ọ̀dẹ́bọ̀dé baálé ẹni ò sà igbó olóyè community chief kayode ọ̀dẹ́kù bàbá jíròrò ti ìpẹ̀tùmọ̀dù prince fúnmi ògúndàpọ̀ prince wálé adégbìtẹ́ prince dayo òjò from united kingdom professor jíire ọlánirẹ mrs bọ́sẹ̀dé fasakin engineer akíọ̀jẹ̀lábí a ó ṣe ètò ìkówójọ mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ láti kọ́gbẹ̀gẹ̀ náà friday 22nd May 2026 a ó péjọ bàbí tí samuel adégbìtẹ́ cottage hospital igbó olóyè láti gbé irin sí ètò ìlera medical laboratory equipment kalẹ̀ ká baálé ẹni ò sà igbó olóyè community chief dr gbadebo ọ̀dẹ́bọ̀dé lolùbálẹ́jọ́ bẹ̀rẹ̀ laago mọ́kànlá òwúrọ̀ mẹ́gàjọ́ olúsọlá òjò kẹ́ẹ̀pẹ́ láyé kakọ̀ láàrọ̀ akọ̀wé fún gbogbo ọmọ bíbí ẹni ò sà prince taiwo ọ̀dẹ́kù ló ní a máa sọ fún gbogbo èrò àgbáyé bẹ́ẹ̀.
1: Ibadan Mega Crusade
2: 2026.
1: Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè lákan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuro, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ́.
3: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè nípa bí eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
3: Ní ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Usman Dembele. Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní Mouth 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: Abuja Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

2 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tí ó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, mọ́tò ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903 393 3006 tàbí 00

0: ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Iléyà bá dẹ̀rọ ọdún dé.
2: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa káta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ ìṣà àlà.
3: Látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
4: Ó dẹ sílé gbọ̀ngàn ọmọ sórí. Má fi ṣe àpá wọn.
3: Ètò tó ń múlò dùn lórí Ìlàjẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àlíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
5: Lágbèlú FM 96.7.

0: ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ lọ́wọ́.
1: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín, ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
2: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Adun badu opo makamuso. Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo roja to nta. Imule gugu ni so wonyan wonyan secret midungbe. Owo fun gbogbo en to loye to damo.
3: Sebe yin na ngbo.
2: Sebe en rise re ni gboro. Afa iba won do wopo la ero burukawo. Mad out there. Lagelu FM next 7. Gbagbo gbaju gbaja gbagi oko. Won ti gba yera bata nle yi. Bawujo le se to ngun safefe. To maja se kulu oja ti o ta. Gbera nle. Darapo koja wa. Gbogbo ara Lagelu FM next 7. Iki walahi ya lubarika.
3: Kulu oja nbe. Kerin ope ke.
4: Sa beyan lowo loro bi kokon yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma re koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunrin o ma le se dede ara ma gba pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kia kia e da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin da lamu ero gba lo le nbe faye o lati mo bi arun sapa mo si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mo joyin lo la complet iworo ri badan telephone 08033715988 08033715988 enta taju ale lomo toni toni
5: tell me how you like it.
6: Ṣe látọjọ́ Monday ká wá fi weekend wá jẹ gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù.
7: Ó wà bẹ́ẹ̀.
8: Ó jẹ sílé gbogbo ọmọ sórí máa fi ṣe àpamọ́.
6: Ètò tó ń múlùdùn lórí Lagelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
9: Lagelu FM 96.7.

0: ọgbọ̀n pa microphone kò fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ kò sí wàhálà gbogbo nǹkan ọ̀gbọ́n ṣáà ni ọ̀dọ̀ ẹni gbogbo ẹ̀ wà kò sí wàhálà
1: ṣé mo kọ́kọ́ ní dákẹ́ yan sójú gbígbẹ o lè máa pẹ́ àbí account ẹ̀ ṣe àpẹ owó agbọ́dọ̀ máa fi powder gbé náà ni
0: account ti dàrú frequency radio station 96.3 baba owó
1: ẹ̀.

0: kọ̀yẹ kó ma wà too late láti ma ṣe sọ́rí bẹ̀rẹ̀ lọ́dọ̀ ní tèmi o tí n bá ti rí pé mo ṣe tí ò tọ̀ nọ́mà mi ò ní fẹ́ tètè ṣe sọ́rí.
1: kí ló dé
0: so mo ti mọ pé tí bá dọ̀rọ̀ sílẹ̀ kò ní má dá sí so kò wá ní dá sí mà wá súnmọ́ mà ní kìlọ̀ dé báyìí ó dára má nígbà tí wọ́n fọwọ́ lé lára tó bá ti gbọ́ mi dànù àmà ti mọ̀ pé ọ̀rẹ́ ń bínú mànà ọ̀dà má bínú ẹ̀kan ṣé ó tún rẹ̀rọ̀ ẹ̀kan ni ọ̀dà má bínú mo sọ́rí mà á pẹ́ẹ̀kẹ̀ so ó ti tán nìyẹn ọ̀rọ̀ tí ìbálẹ̀ pẹ́ẹ̀kẹ̀ máa gbẹnu sí lẹ́nu so ó ti tán nìyẹn
2: ó ti lọ bẹ́yìn
1: àwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ́ pé gbẹnu sí lẹ́nu jù bẹ́ẹ̀ lọ ayé ọkùnrin ní ẹni pride
2: ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ bá mọ̀ mẹ́kẹ́ ẹ mọ̀ pé mi ń ṣe àbòsí rárá ẹbí lọ fọlá pé tó bá ṣẹ̀ mi kí ló máa ń ṣe.
1: Ó ṣe jẹ́ mi náà máa bí ṣe máa ní kó kálukú sọ sí partner
2: ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ ni kò dáa ìwọ
1: a ma to yi koto star 347 star 1004 star 2.
3: Ṣanjúrò ọba ìjọba wa jù. Hello.
2: Hello sir.
3: Mo bọ̀ sí Mr. Benja.
2: Yes sir.
3: Àbí Fọlá Tẹ́mi náà.
1: Ẹ ká sọ.
3: Àbí Fọlá Tẹ́mi Benja.
2: Ẹ ṣe gan sa
1: dání. Àwọn ọmọ wa délé ti wọn.
3: Ẹ kú iṣẹ́ ẹ̀mí báyẹn ẹ̀mí bàjẹ́ nígbà tí mo.
2: Àmì ẹ̀ lọ.
3: Àwọn kan ṣe mí ní Awúlọ́wọ̀ Ìdòwú Àyébá láti Oṣogbo Mẹ́fọ́ Olúkú Lagos.
2: Ọ̀gá mi à ń gbọ́ yín sà.
3: Ẹ kú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ni ọlọ́run sọ ìdẹ̀mọ̀ tó wà inú mi máa dùn jà. Bẹ́ẹ̀ni sọ mi ní báyìí pé ó dájú ká máa tó fún ara ni kò ní máa ti dá ọ̀rẹ́ sọ̀rẹ́ kò ní máa ti dá ọ̀gá sọ̀rẹ́fẹ́ kò ní máa ti dá ìyàwó sí ọkọ̀ gan nílé. Àmọ́ ẹ̀lẹ́ àwọn ti sọ ìyẹn gan ló ń dìdálẹ̀. Kẹ́gbá pé nínú ìyàwó tó ní wàá ní tí wọ́n bá ti ṣẹ́ ìní òwúrẹ̀ ní ti sọ́rí wáyé ìdánwò aláǹká pé látàgbọ̀n ti ṣẹ̀ tó bá ti dáná lálẹ́ láti afọwọ́ kan obìnrin ọ̀gá tí mo wá mí. Màá gbọ̀ gbogbo pé mo fọ́ kan lórí ìdùgbìlẹ̀ ohun o kó dé bóyá ń dáná lọ́wọ́ tó kárí abẹ́ atẹ́ẹ̀tẹ̀ lọ́wọ́ gúúsùwà ó ti yé tó bá tẹ̀sí kanra owó tí ọ̀pọ̀ tí ń bírun nìyẹn àwọn tí wàá ti kanra àbùtẹ́gbùsẹ̀.
2: So best way ni ẹni kí Fọlákẹ́ mi náà sọ tiẹ̀ ẹni kí Fọlákẹ́ sọ tiẹ̀ abẹ́ẹ̀ni trust sá. Mi ò lè filẹ̀ ẹ má ṣe pé fún mi ò lè filẹ̀ mi ò lè fi Fọlákẹ́ mi lẹ̀.
3: Ẹ
1: ṣeun.
2: Wọ́n ní kí n fi ẹlẹ́ ń gbọ́ tó pọ́síbù
1: ni.
2: Na.
1: Kíníkan. Hello.
2: Hello.
4: Hello maa.
1: Ẹ ká sọ.
2: Ẹ sọ̀rọ̀ sókè ẹ̀ ń lo sexy voice bá mi sọ̀rọ̀ mo dẹ̀ wá ń bí.
4: Nǹkan tó wà ń bẹ̀ ni pé èmi máa ń bẹ ọkọ tèmi
2: tí wọ́n ti ṣe wọ́n
4: àní wọ́n sọ ọ́ pé wọ́n máa bìnú.
1: Okay.
4: Àwọn náà bá ti dúró láti ní kí wọ́n máa bìnú àwọn náà sọ fún mi pé máa bìnú.
2: Ó ti tán.
4: Látọ̀ mi èjì rẹ̀ ló ń
1: sọ̀rọ̀.
2: Ẹ ṣe gan ma.
1: So àwọn sorry ni titi wọn straight sorry kò sí pé bóyá anything.
2: Ẹ̀yin kan wà sorry gbọ́dọ̀ ní compliment ni gbọ́dọ̀ ní nǹkan kan tẹ gbọ́dọ̀ fi tì.
5: Hello.
2: Ìyá mi ni.
6: Yes ma.
5: Kò ní sẹ́mi yìí.
1: Ẹ̀mi.
5: Ìyàwó náà di ọkọ rẹ̀.
1: Ẹ ká sọ.
2: Owó
5: yìí.
2: Owó yìí.
1: Ẹ̀yin wo fi jàna o.
5: Ẹ̀ní bàjẹ́.
2: Ìyá àgbèjì ó lẹ́yìn náà láìkì owó.
5: Mo lọ́jà wọ́n ti gbọ́ ọdún lọ́gbọ́n gbígbà ẹgbẹ́ ọ ní ẹ̀fẹ̀ tó ọ̀tọ̀ náà ó wá ti dẹ́rìn báyìí ọ̀tọ̀ náà nù.
2: Ó ti tán nù.
5: Bẹ́ẹ̀ni wọ́n ti sẹ̀wọ̀n àwọn ẹ̀sẹ̀ mọ́ ń bẹ̀bẹ̀ ju èmi ẹ̀sẹ̀ gbà àmọ́ àwọn ti mọ ọwọ́ kan náà ni àmì sọ́wọ́ náà wà ní ṣàṣọ́ ọ̀dì mọ́bì mú ọ̀tọ̀ náà nù. Ó ti tán náà nù.
2: Falake.
1: Yes, yeah.
2: Kò sí nǹkan tá a fẹ́ tún fẹ́ gbà. lẹ́yìn sorry. Ṣùgbọ́n ẹlòmíì bẹ tó yẹ pé no you can't just sorry me like that. Is that how?
1: Hello.
2: Yes, ma.
5: Bàbá Fúlàní látàrí gan lẹ́yọ̀ ni ẹjọ́ torí Ọlọ́run o. Ètò tẹ́ ṣe náà ó yẹ kí n dá sí. Agbógbó gbúwọ́ ti dàrú o. Ayé gan lẹ́yọ̀ Adébòmí. Wọ́n náà àwọn akíní ti dé àdúgbò wa. Gbogbo ọlọ́mọ náà ti pé kọ́ máa kọ́ mọ́ skul o. Ẹjọ́ ẹ bá pariwo fúnjọba. Kó torí Ọlọ́run kó ràn lọ ládùúgbò yìí.
2: Agbègbè bo láyé gan lẹ́yọ̀ àbí gbogbo ayé gan lẹ́yọ̀.
5: Ayégun ọ̀lẹ́yọ̀ Adébòmí sí Ayégun. Gbogbo ọmọ nursing school tó wà níbẹ̀ gbogbo ẹ̀ ti dàrú. Wọ́n kàwé kú ti lọ ọmọ mẹ́rin skul báyìí o. Wọ́n ní aṣọ pọ́n àká ti dé gbọ́n ní agbẹ̀yà ń dùn wọlé.
2: Wọ́n ní àbí.
5: Wọ́n ní ni èmi ò rí wọn o.
2: Ó da ibo lẹ́yìn wà báyìí.
5: Adébòmí lèmi wà báyìí. Pẹ̀ gbogbo ọmọ skul tó wà gbogbo ọmọ skul tó wà ládùúgbò wa. Ó kálukú ti lọ ọmọ mẹ́rin skul báyìí o.
2: Ẹ mọ̀ pé àwọn èèyàn náà wọ́n ní náà ni wọ́n ní bó bá ń gbọ́ gbègbè everybody fi ń gbé káàkiri ṣùgbọ́n bá a ṣe sọ bẹ́ẹ̀ ni ibi ò ní wọlé tọ̀ wá a sì ní ríbi ńlẹ̀
5: sọ. Torí ìyá kan lọ pariwo wá sọ̀dọ̀ wa pé gbogbo ayé gún gbogbo ẹ ti dàrú ó kálukú pé sísà lóní kan lọ kó máa kó àwọn ọmọ wọn
2: o. Ti da bẹ́ẹ̀ ṣe sọ yìí gbogbo àwọn agbófinró gbogbo wọn gbọ́ ibi kankan ò ní ṣẹlẹ̀ lágbára
5: ọlọ́run.
2: Ka Ọlọ́run a ṣàánú wa. Wọ́n ní ni tẹ́lómi bàbá wọn ní nísìn.
5: Wọ́n ní ni o èmi ò rí wọn o.
1: Ẹ ṣeun tẹ́tí ẹ̀ pè wá. Ẹ ṣeun.
2: Ẹ ṣe gan.
1: Tí o bá lè kàn o máa ń dín. Èèyàn kan ló ṣe pè wá. Ìgbà míì a mọ̀ bí ètò ààbò ṣe rí nílẹ̀-èdè Nàìjíríà. A dẹ̀ ń rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri. Ṣùgbọ́n àwọn tó wà ní department yẹn báyìí báyìí even lọ́dọ̀ títí wa àwọn náà ti gbọ́ wọn á bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí bó ṣe pọ́n máa lọ bẹ̀ ni bó ṣe pọ́n àwọn náà pè láti mọ̀ wọn á ṣàṣe ohun tó yẹ kán ṣe àníjẹ́ kí ti kò di sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tó pè wá yẹn lóòótọ́ wọn sorúkọ wọn ọmọládé bòmí làwọn wà àwọn náà sọ pé wọ́n ní ni a tún máa fetí sílẹ̀ a dẹ̀ ṣe ìwádìí láti ní èrè tó dájú.
2: Láfikún gbogbo àwa tá a bá ń bẹ náà káàkiri àdúgbò ojú tì yẹ òní àparòfin rìnà ètò ààbò lórílẹ̀‐èdè pàápàá jù lásìkò tá a wà yìí ẹ má jẹ́ ká fi ọwọ́ ká fi mú ẹ jẹ́ ká jọ gbárùkù ti ara wa ẹ jẹ́ ká jọ máa lákíyèsí gbogbo wa ká wà sensitive nípa àdúgbò wa àyíká wa àti gbogbo nǹkan tá a bá ń ṣe ọlọ́ọ̀ba ó mọ ṣàánú wa.
1: Hello. Ẹ ká sọ.
2: Yes, ma.
1: Yes, ma. Àbí ẹ̀ lóòótọ́ ọmọ wa náà dẹ̀ ni wọ́n.
6: Àbí àkọ́bí wa ni wọ́n.
2: Ẹ ṣe gan. Nǹkan tí ìyá sọ yìí jẹ́ kí n tún kọ́ ẹni kankan farakẹ́. Ṣé o mọ̀dí tí wọ́n fi ń pe obìnrin ní abilékọ? Àwọn obìnrin kan wá ní abilékọ. Bá fẹ́ nítorí sàárẹ̀ ń sì pé orúkọ mi ni èmi ní abilékọ Fọlákẹ́mi Mighty.
1: Fọlákẹ́mi ó yàtọ̀
2: abilékọ Fọlákẹ́mi ó yàtọ̀.
1: Ìyá jẹ́ngbọ́.
2: Nǹkan tí ìyá yìí sọ ló jẹ́ kí n fẹ́ sọ àsọtọ́ yìí.
1: Ìyá jẹ́ngbọ́.
2: Ìdí tí wọ́n fi ìgbàgbọ́ ni wípé ọkọ èèyàn ni ọmọ àkọ́kọ́ ìyá yìí sọ ọmọ àkọ́kọ́ téèyàn kọ́kọ́ bí. Torí pé ọmọ yẹn lò nurse ò wá bá gbómi lọ sí bathroom wàá ṣe ò ti jẹun ni wàá spoon feed ẹ tó bá sì wàá kẹ òun ló máa tọ́. Nígbà tó bá ti wá bí ọmọ ẹni tó bá ti ṣàbí amọ tó bá ti bímọ tó bá ti lè ṣàbí amọ ó ti bí ọmọ lé ọkọ nìyẹn. Ọkọ ni first child.
1: So first child biologically wa ni second
2: one.
1: O ti wa bi ilé ọkọ.
2: Wàá wá introduce pé abi ilé kọ.
1: Wow.
2: Ẹni tí ò bá ti bímọ ọ̀nàrí ayé alágbájá. Ṣùgbọ́n tó bá ti bímọ ndé ọkọ abilékọ jẹ́ ká máa lọ bọ̀dá ìtì
1: kan lágbára wọ́n ti ṣe kán ṣá wọn níbi
2: ṣáìdì bí ẹdìdẹ wà lọ́tọ̀
1: ẹni àkọ́kọ́ tá a máa mú fókàṣẹ torí pé kò sí àsìkò mẹkáníìkì orí afẹ́fẹ́ wọ́n dẹ̀ ti ganu sílẹ̀ iṣẹ́ káwọn lára ní ọ̀tẹ̀ yìí kí ni drag microphone tó ọ̀tọ̀ ṣe ni pẹ́ẹ̀ ti jì
2: ibo lẹ wà ní late night lánàá.
1: ibe ni o le wa o kan mu se kiri ni elo e ka so hello e ka so ma sha la fi ale wa
2: se play cash ye
7: be ni ma
2: ki la fe se bayi ti je
1: won ti je 20,000
2: kini ka se bayi
7: ah e se ba
2: ha ti ka fun yin ni abi
7: ma
2: se ka fun yin
1: ni se fe gba
7: be ni ma
2: mo fe gba
1: awon to ye kan pe yin ma pe yen ko rere congratulations
2: oda
1: awon gbo yen mo network n pe ko to dodo won
2: to eyin ara le bo se ba se nto lo ni were were mechanic wa o tin be lori ategun mechanic wa tin be lori ategun ni sin ka won ara le kan mo pe wo ni ka won ara le ni mechanic
1: ni microphone
2: sharing lo ye ko fi wole
1: eh mo on to kidile
2: o soro
1: boy mo soro mo boy
8: eje yin ti wonu omi o ti wonu be yin mu omo ti mo ko to fe bo sin mo ti mo ko to fe
1: ko trust me ni ko ti trust me dada
8: ka wara le so bi mi ba le mi ti n pari ja le ni ka wara le
2: ma binu
8: ah bo se wa ni okunrin lo wa lo birin yawo ti mi so sorry o igbe mi gan kankan mi nkankan chama sorry
2: ori aran lo wa
1: so awon so sorry
8: ape ko to so
1: a si ni seju bi meji sin
8: ape ko to so o ye boy mi
1: se kit na ti wa
8: je sani
1: ah ni bo ni won
8: e bo je sani mi na
1: eh je sha e so ori ki je sha
8: se mi lo n ba soro bo ya to
1: emi go won lori ki te correct but again ga
2: se mi bo die
1: Ìjẹsà
2: òṣèré
8: ìtàlá ti sọ ìdáni ìdá mẹ́gà ni
1: mẹ́gà
8: ó dàbí inú ahoro
1: mẹ́gà
8: inú ahoro ló wà
2: káwa
1: a sì máa mú èèyàn yọ kan sí ṣùgbọ́n wọ́n ní àǹfààní a ní àǹfààní 1 minute
8: àwọn tó ń gbé college christian kọ́mà
1: aláǹfààní
8: àti fẹ́lákẹ́ àwọn tó ń gbé college christian àwọn tó ń gbé láyé gbé
1: kọ́mà.

0: sọ̀rọ̀ bí ẹni tó jábọ́ lọ́wọ́
1: ọlọ́pàá báyìí
0: kò yẹ yín mọ́ ọ̀rọ̀ ọkọ̀ àti ìyàwó ṣe dá sí iṣẹ́ mọ́ ni
2: ṣẹ́rí mo ti máa ń gbọ́rọ̀ yẹn ti pẹ́ pé téèyàn bá dá sọ̀rọ̀ ọkọ̀ àti ìyàwó orí ẹni ló máa fún orí
0: ẹ̀ fún ọkọ̀
2: mo ti gbọ́
0: ọ àwọn confused just lè nítorí bọ́ yẹ wò kíkí
2: nìkan ló ṣẹlẹ̀ kò yé wọn mọ́ nígbà tẹ táwọn ọ̀rẹ́ bá dé tá bá sọ̀rọ̀ tán bá ti rojọ́ tán wọ́n ṣe ń lọ ńlá ta ló fóun
0: ṣe rò pé kinní kan náà wà tí mo tún kọ wọ́n ní tí ìyàwó yín bá ṣẹ̀yìn ó bẹ́tà kẹ́ fi ẹjọ́ wọn sun fámìlì wọn ju kẹ́ fi sun fámìlì tìyìn lọ
2: òun náà ni mo ń sẹ mi ò tí ẹ ń fẹ jẹ ìyàwó
0: mi sùn no even kátẹ ní àwọn ọ̀rọ̀ míì kì í ṣe ìjà pẹ̀ǹtù ká ọlọ́run má jẹ kárí báwọn kọ̀ọ̀kan náà tẹ pé bóyá ìyàwó èèyàn máa ṣe ó máa dùn abọ́kọ èèyàn máa ṣe ó máa dùn adẹ́gbẹ́ kò sọ but you might not find you might not be sure of who you want to tell but, now ẹjẹ́ lando tó bá fi ẹjọ́ ẹ ẹjọ́ ìyàwó ẹ sun fámìlì ẹ tíjà yín bá parí ṣe mọ̀ yí pé at the end of the day ó ti parí nìyẹn àwọn fámìlì tiẹ̀ máa dáríjì easier ju àwọn fámìlì tiẹ̀ lọ tó bá yẹ pé àwọn fámìlì tìtì ni wọn máa ní ẹ ṣe bó sọ pé ìyàwó ẹ ṣe kinní kan báyìí láti jọ ẹ ṣe bó sọ pé ṣe kinní kan báyìí báyìí báyìí ṣe wọn mọ̀ ṣe máa máa rìfẹ́ ẹ̀ síbọ̀ ọmọ tí wọ́n ní wọ́n ti gbọ́n wá ní ẹ̀ má má bínú bó ṣe máa ń ṣe nìyẹn kinní kan àwọn máa gbàgbé ẹ̀ so tó bá tiẹ̀ fẹ́ jọ sùn rárá ó bẹ́tà kò lọ fi sun fámìlì ẹ̀ tọ́lẹ̀ ìzílì forgive
2: ẹ̀ tó bá jẹ́ mi mú ṣe ó bẹ́tà kò fẹ́ jọ mi sun
0: àwọn johnsons
2: àwọn johnsons
0: okay àwọn johnsons àwọn wọ́n ṣe bí johnson ni
2: ro dada o àwọn johnson will ever support johnson
0: tó bá jẹ́ wípé they will ever support johnsons
2: yes they will ever support
3: not in all cases
2: they will ever support their own
0: that's what I'm saying ni o beta kan ko so fun awon family johnson ti won ma support johnson ju awon family boya mega ti won ni ti won mama ro ipe bo se ma nse niyan do you understand
3: no be not ki se gbogbo to ba fi folakemi si o se nkan ti o dancing mo wa lo so fun awon family won o ni gba nonsense won ma deal pelu e even awon obi ma de pe ma gbo mo won leti
0: won ma deal ma gbo won ma deal pelu mi bo won ma dariji ni idea
3: nkan to nso ni pon ma side e won ni side e bo won ma dariji o ma to ba ti to ti tan na niyan bo to ba so fun pa family mi na bro mi mo pe so nkan bayi ni
0: ni yawo yin foju yin ri
3: lo to awa ti pari nti awa ti njamala nta tin fi kini kan je
0: they will still hold it against that
3: won ma ko de family o ni ko de
0: e wo ko ti lo pa awon eyan o de I'm catching the next one video. You should go. Emma Berry, Emma Gwagbe Berry, Tan Berry. And she never discuss it. Ellie, that's the last thing I want you. You need to phone for a killer. You go let it go. But we let she ma apologize. Mega Emma Nigberaga. How we let she ma apologize? You know, for your woe.
2: Yeah, but show what you want to be. I know. Ni, tell me about any console. I can play. Àwọn ọkùnrin ní máa ní ego kún ṣe gbogbo àwọn ọkùnrin máa ní ego obìnrin ní ìwà tẹ pé olóòmà tí ẹ kàn ògiri pé ah I ma take it for granted láti mọ̀ pé
3: àwọn ọkùnrin tó fẹ́ ṣe o ti ma pe mi later e ma so lo jare bora ro ti mi ohun lo n pe mi o ma pe e ma da lo n jare o ti mo ki mo ma
0: sugbon ta ba tin ni cartoon wo lo sodo mi na we mu gbo ti ti eyan mu dani mo de pa awon eyan ni mu against mi oro mi ko fi ma fi lo mi ti eyan ba se eyan na won ni pe te eyan kan ba tele elebi ba ti mo ebi abe
2: ko ye ko ba ti mo
0: ejo elebi okay elebi na ni is guilty person.
3: Yeah, all right, you're right.
0: Ko le ba so
3: pe correct mo laye laye.
2: Ele nkan se o fe lo left.
0: Won ni ko ni pe lori ikunle. Elomit won a lele. Ton ba ni alaseju baba se te. Ohun lo ye ko joye yen.
2: Alaseju yen.
0: Ton ba wa. Ton ba wa so fun pe ah I oko e ti wa be nsin wa si kagidi yen bori bi fan awon eyan wa. To so pe rara o iwo o. O ti ẹ ni gbọ́n náà ni lẹ́yìn ìgbà tó ti kúnlẹ̀ tó ti bẹ̀ẹ́ àbọ̀ ọkùnrin mi máa ń dọ́balẹ̀ fún ìyàwó ẹ tó bá rí pọ̀ ní nǹkan tó ṣe dojú ẹ̀ you know.
3: Ìdọ̀balẹ̀ fún obìnrin náà wọ̀tá náà àbí ìdọ̀balẹ̀ fún ìyàwó náà wọ̀tá.
0: Yípe mélòó ẹ.
3: Mélòó náà wọ̀tá náà.
2: Láti ṣe pé ó máa
0: ya picture tó máa post
3: ẹ. Àti wípé oṣù gbà pé Adeleke lọkùnrin obìnrin náà sunlé.
2: Bẹ́ẹ̀ni.
3: So ìdọ̀balẹ̀ yẹn náà.
0: Mélòó
2: mélòó mélòó.
3: Ṣé
0: Central.
1: O ma won gburu.
0: Awon to mo nko e won ti te eja wa na ke enikeji. Eja ke enikeji bye. Bo ya no ti e wa ndi fun. Mat mo le kan to ma ti gbe bye. So ko ti lo.
1: Emeji ni o. So ko ti lo.
3: Emeji ni o baby
2: ni. Ba je pe na le ni 80,000 ko 20,000 ma bi kun won nko.
3: Sáwọn
0: èèyàn
3: rẹ̀ ràn fún
0: ọkùnrin. Tẹ́ǹbẹ̀ sinimá pé àwọn tèmi ẹlú ẹ̀ká sọ.
4: Ẹ̀ká sọ ma.
0: Ṣé ń gbọ́ mi dada?
4: Bẹ́ẹ̀ni ma.
0: Ẹ ń gbọ́ mi bí mo ṣe ránṣọ rẹ̀.
1: Ibo lẹ wà, ibo lẹ ti ń pè wá.
4: Ogunléyẹ.
1: Ibo lẹ ń gbé, ibo lẹ ń sùn.
4: Ogunléyẹ náà ni Ogunléyẹ street.
1: Ó ti yé mi.
0: Ibo lẹ Ogunléyẹ street wa.
1: Ìbàdàn.
2: Ẹbi wọ́.
4: Òkè-Àdó Nìbàdàn.
0: Ẹ ti jẹ 20,000 ó ti tán kò tẹ ní ìdíkà ìṣe máa.
1: Ẹ pílè káàṣẹ. Ó tọpẹ.
0: Ló bá yí ọ̀ bó bá yí ọ̀. Àwọn tó yẹ kán gbé yìí
2: wá. Ọmọ ìgbò gúnlẹ̀ yẹ bẹni pé bódìjà ló wà.
0: Látọ̀dún tẹ ti ń pè ó ti kàn yín náà nìyẹn. Kò ní dáwọ́ dúró.
1: Mọ̀kàmọ̀kà ló yẹ nǹkan.
0: Bàbá yín yọ.
2: Ṣé ọ̀gẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí process pé ògúnlẹ̀yẹ ìyànà bódìjà ògúnlẹ̀yẹ ìyànà aṣí. Iṣẹ́ ìkọ̀sọ́ pé òkè Àdó làwọn ń gbé.
0: Nísù náà ó tún ọdún mi ò tó tún wá bàdàn wá.
2: Láti 1998.
0: Ọmọ ọdún mi ò lè gan ni.
1: O fẹ́ yẹ kí bọ̀dọ̀ àwọn tí o fẹ́ kọ́ ìtayà
0: lọ. O ti rí gba microphone, àwọn tí ń bá ti wá lọ.
1: O fẹ́ bèrè ọmọdé, o fẹ́ kọ́ ìtayà lọ́dún.
0: Lọ́dún yìí, nísinsìnyí ló máa ìtayà tá a bá fi lè mọ èjì ẹ.
1: O fẹ́ jẹ́ kí iye rẹ̀ sí.
2: Ẹmọ èjì mi ò but ọdún tẹ̀mí dé Ìbàdàn ìlú Ìbàdàn.
0: 1998 wọ ìbí mi.
2: 1998
0: ni wọ́n ìbí mi. Kò ń ṣe 1988 àwa ń lọ adé ti rí yín lọ́la lágbára olùlọ́run ẹ ṣeun tẹ́ ń bá wa gbọ́ kìlà nígbà tí ìkọ́nilágẹ́ 96.6 Fúlákẹ́ mi máa ti olórúkọ ti tèmi.
3: Gbẹ̀ngàn ọlẹ́wọlá lórúkọ tèmi ìpàdé mi àti yín ọ̀la ló dà ẹ ṣeun.
0: Mẹkáníìkì dé sí lọ́rùn.

0: Kìnìún lólólàájú Lágelú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Lágelú apata mọ̀jà pàtó Jamakuta Lágelú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ Adun Bado Opo Makamuso Lágelú FM kakaki ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fariré ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìró burúkáwò
2: owó nìkan ló lè ṣe o
1: má dáutẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòhùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà olúwọjà ń bẹ̀ kẹrin ọpẹ́ kẹrin

kabasa what is latan on job bo dem I'm on the ye lagu lo 6.7 okay gaju ke ibe letin gbo wa ibe life fi gbogbo eto si eto to je pe a fi nko yin to je pe eto ko yin leko ati to je pe eri nkan nnu e a le seto ko ma ni pa lori oro ara ilu roti me johnson mechanic yin lori afefe lo nkin ka san gbogbo bi to woja eto ide ka kiri gbogbo agbaye ibe ni mo tin kin mo se nbo mo wo pa laipe laijina lase odun mewa pe alagelu odun mewa mo tin soro kan yi na as 10 years ago are you joking ben bi mo tin soro boko se de je nkan ti o je pe igbadun lo ma je fe ni to ni oko ben mo ti pe ndi otu ni mi o nse aimo foloko mi o ri nkan kan ti e fe so npa oro oko to je pe o fe ka me laya ko si nkan ti oko fe gbe wa to je pe o fe jo mi loju ara mi riri ariri eleri afin deru bo loro ni lori oloko de ni o leyin yen nkan mi o le jo mi loju sugbon ibere mi fun yin ni osan ti ni itori mi gan ni ibere fun yin ni pe bawo ni e se n gbadun oko yin ti e ba n gbo pe nkan n dun abere pe nkan n se ti e ko oju aikiyesi te wo pe wo ko le pa mi bawo le se n gbadun ma re lomi to ma lo moto a lo jaku a ma wo pe wọ́n ma sọ pé nítorí pé èmi mọ̀ nǹkan ọkọ̀ ni àìmọye ọkọ̀ tó jẹ́ pé tẹ́lòmíì bá fẹ́ tà báyìí owó tó rà ìlọ́po méjì mẹ́ta ló máa tà ẹlòmíì kẹ̀dẹ̀ rèé owó tó rà kò tí ẹ lè tà ní ìdajì ẹ̀ débi pé wọ́n fẹ́ tà ní ìdá mẹ́ta ẹ̀ torí pé kíni ó ti lò ó báṣubàṣu nǹkan méjì ni mo máa ń sọ pé ó máa ń jẹ́ kí ọkọ̀ kó ní ìṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà àgbẹ̀ ní orílẹ̀-èdè Togo bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí àgbẹ̀ ní orílẹ̀-èdè ìlú òyìnbó táwọn akẹgbẹ́ mi ń pè ní abroad èyí tí àwa mọ̀ ń pa ẹni mo máa sọ fáwọn èèyàn pé nǹkan méjì tó máa ń jẹ́ kí mọ́tò kó ní ìṣòro ọ̀nà àti àwọn akẹgbẹ́ mi mẹkáníìkì tó yẹ kí wọ́n bá ṣe báyìí ṣe wọ́n bá ṣe báyìí tó lẹ ṣe máa jẹ ìgbádùn ẹ bẹẹ ni mo bá ṣe báyìí ń ṣe bọ bá ṣe báyìí ń tò lẹ ṣe máa jẹ ìgbádùn ẹ ìbéèrè mi fún yín lọ́sàn yìí tó yẹ pé ẹni tí ó bá ní àyà ó lè pè mí 0912370 8675 àbí 0814249 1006 báwo lẹ ṣe ń lo mọ́tò tó jẹ pé ẹni fi gbogbo ara sí kò ń ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ gbà ẹlòmíà máa sọ pé ìrìn lásán-lásán nǹkan ogun èèyàn wà wà mọ́ra tí nǹkan bá ti ṣe ìwúlò fún ẹ tó bá ti ṣe ìwúlò fún ẹ ó di dandan kí o ṣe ìtọ́jú ẹ̀ dáadáa wá bọ́ sínú ọkọ̀ tó ń lọ Èkó for example ìjọ ìjẹ tàbí ìjọ wo ọ̀rẹ́ mi kan kọ̀ pè mí ni pé afa o rótì mi jọ yọjú sí mi lẹ́kọ̀ọ́ mi ò rólẹ̀ méjì àti mo kọ́kọ́ nítorí mo mọ̀ kí nǹkan tí mo fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ ọ̀hún àǹfààní mi ò rò lú ẹ̀mejì pé ṣọ́kọ̀ yóò dé bẹ́ẹ̀ mi ò rò pé ṣé kò ṣe ele nǹkan tí mo kọ́kọ́ rò ní pé ṣé epo wà níbẹ̀ nígbà tí mo sì bọ́ mo yálé epo kẹrẹ̀ mo rí epo sí pírí mo lọ mo bọ̀ pẹ̀lú ìṣọ́ ọlọ́run mo dẹ̀ lọ mo bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gba ẹlòmíì báyìí a máa rò pé ṣọ́kọ̀ yóò sì dé bẹ́ẹ̀ báyìí ọkọ̀ yóò sì débẹ̀ báyìí so why won't it get there so ìbéèrè mi lọ́sàn-án yìí fún gbogbo àwọn tí ó ń lo ọkọ̀ àwọn tó ń lo ọkọ̀ pé báwo lẹ ṣe ń ṣe tó jẹ́ pé ní ṣe ìtọ́jú ọkọ̀ kí mọ́tò gbá lásán kó gbá pé a bọ́ǹpà yọ níbi etí mọ̀ pé àrùn ni ẹlòmíì a fi bọ́ǹpà yẹn lẹ̀ a máa ṣe bàlàbàlà ẹlòmíì a fi iná tó fọ́ a fi pé wo tí ìráyé àti ṣe no ẹ má sọ bẹ́ẹ̀ ẹ ṣe máa sọ pé tí ìráyé àti ṣe tọ́pẹ́ ò lè jẹ́ kọ́ rẹ̀ súnmi ni ọ̀rẹ́ mi dexter favour esang ọ̀rẹ́ mi lóòrùn ló wà nílùú amẹ́ríkà tuntun wò mí báyìí ọ̀kàrẹ́ eddie
MC mori wo na gbugbu awon ti Ayobami Martins mori wo na nibi to ti dara po mo ni lori eto mechanic lori afefe ni lagiru 96.7 opolopo igba elomi a ma lo ko won ni fi akiesi si ni nkan to ndun eni fi akiesi si pe ah to ba ti di ojo bayi bayi o o ye ki npe mechanic mi ko wa ba mi tun oko yi se ko wa ba mi service abisola omola moriwo na o se to darapo mo mi lori ori eto lagelo 96.7 ye mechanic in lori afefe wo ko mada be ni pe ah o fun wa ni ibere imoran la wa ri ti latodo ti pe ni imoran o se pataki mo bo je kin sare doju oja tin ba pada de imoran kekere ti mo mu wa ma file fun e ma yi kuro nbe lagelo 96.7

0: tin sele ipade adura ode meji lele yi o 72 hours with god pelu baba wa baba adura ek 47 o ma waye lojo friday may 29 saturday may 30 ati sunday may 31 adun yi lori oke no mo wo ilu apatere padan on the 31 yen gege lojo tabi baba adura ek 47 eni ti olorun lo ninu aye oni pojupo ka kiri agbaye o ye gugu eyan ja pade lori oke adura no mo wo ebi to ju popo lopo eyan lo nja lo fe iwo na ma bo awon janke jankan re se olorun alaye lo ma wa nbe to e mo popo awon olorin emi lati wo rodu mbadan e wo mo to ejoku pa te ejoku awon mo to apatere lori oke adura no mo wo fe kun re alaye number si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: ẹni tá ń wí ó dé alhaji àyàfọ́ lọ́run ó dé
2: àmàkù àmójúbà o alhaji adébáyọ̀ àpènà àyàfọ́ lọ́run wọ̀lú adúpẹ́
3: akú ara ya ojàre akú oríire alhaji adébáyọ̀ àpènà àyàfọ́ lọ́run you are welcome alhaji gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀lá dọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákánwálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́wọ́ alhaji àyàfọ́ lọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ́ ti dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ẹ rà alhaji lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà alhaji àyàfọ́ lọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
2: alhaji àyàfọ́ lọ́run ó dé
4: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
5: s-e-l-a-r-r-i-e sálárì
4: bọ̀dá mi ẹ̀sìpẹ́sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
6: t-u-r-m-e-r-i-c turmeric
4: ẹ káre pálí ohun ìsebẹ̀ maggi chicken flavour kan fún yín
7: ohun ìsebẹ̀ maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: ọmọ ìjọ ọlọrun gẹgẹ káàkiri àgbáńlá ayé pàápàá wa ta jọ lọ nínú ìrìn àjò àwẹ aláàdọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìta àpapọ̀ rí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà bù jókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́gbàtìdé poplax filling station ní wọ́ọ̀rọ̀dù ládojúkọ jájọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà ẹgbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ lábẹ́rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 09025202427 ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Lagilu FM 96.7.

0: adájọ́ kẹni ilé olóyè àdẹ́mbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kálímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ti jade gbogbo se mi pata de ni mo pass
1: wow iroyin do lele ike ajepe ani lati mo niyan o
0: yes daddy
2: Pathfinder, please
3: don't. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
4: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
3: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
5: Miliki special. Ajabale ito tutu nene. Pelu awon boys o lon ti ogeru ni. Remy ati Remy. Remy Adesina Big Man presenter. Pelu Remy Babajide MC General. Lago meni konja shejume endogun. Diago me fire ole ni bubu ojo eti Friday. Nikoni lagelu 96.7 FM. Entertainment program. Totale no bi kilishi. Eto tafi shegba lado weekend. Ede, Asha, Efe. Eri ane takiti. Le mama bapa de lori eto. Miliki special. Labala labala lito. Abala. Ọkọ torí tẹfẹ níbi tí rẹ̀mí àti rẹ̀mí ti máa máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí

0: lórí rẹmi.
1: Ee sọmọ.
0: Ee ṣekú rí wàlá.
1: Gbogbo ntẹ́mi bí ṣe ọ́nà.
0: Ee ṣe yàn gidi
1: wàlá
0: wàlá ta láì wàlá ta láì small bill láì làzílẹ̀ wàlá wàlá. Ee ṣe yàn rí.
1: Ọ bá sẹ́ránṣẹ́ rẹ débi ọtọ o. Ọmọ gbóná lórí ọmọ àjọ.
0: Wàlá
1: ee gbóná náà lé.
0: Ee ṣe yàn gidi wàlá.
1: Kí ló dé ga.
0: Kí ló dé?
1: Téyàn ò ní gbẹ̀kẹ̀lé ló wò lí tí wọ́n fa ọmọ lé ọlọ́pẹ́ òsì bàbá ìyá lọ́wà. Ìsìn fẹ́ kí payà bá yà ń fẹ́ kí ọmọ bẹ̀rù.
0: Wàlá yìí.
1: Bí mo ti mú yẹ ẹ̀sọ̀ dọ̀.
0: O lè kú re wàlá
1: yìí. Tí màmá ń gbọ́ràn sí lẹ́nu. Nbọ ló ti kan ọmọ
0: yìí. Orí rẹ ò pè rárá.
1: Mo bí.
0: Dèrè ayé àtọ̀rọ̀ ni ẹ. Já mọ̀ ṣètò lọ, já kúrò lórí ẹ.
1: Mo gbà mára.
0: Já ṣètò, já ṣètò.
1: Èrè ń bẹ lára lọ́wọ́.
0: Já ṣètò lọ gbàgbé.
1: Má ṣe bó ṣe ṣe.
0: Wo lórí ẹ.
1: Fágbára wòlíì ọba ká ọ tí pásítọ̀ ọba ní.
0: Wòlíì wòlíì wo nìyẹn.
1: Ní fọ lọ́dún ṣẹ̀ṣẹ̀.
0: Yá máa ṣètò lọ fún olórí rẹ̀.
1: Ògúndúgbà bí ọba wà kọ́ bá mi bí.
0: Ògúndúgbà lógun.
1: Máa fọ́ lé lọ. Bàbá tá a gbà
0: náà.
1: Olórí oníṣẹ̀ṣe.
0: Bàbá tó ń ṣe ọjọ́ ìbí lẹ́ni. Fẹ́mi Ogunyẹmí Ológbùrú. Happy birthday bàbá. Tí eléèdì ni eléèdì bá fà mí lóògùn dúgbà lọ́wọ́.
1: Béèrè.
0: Èmi náà fa òun gangan lé ẹ̀yìn gan lọ́wọ́.
1: Béèrè lọ́wọ́ ọlọ́jọ́ mi sọ́yọ́.
0: Ṣé Ológbùrú?
1: Òkèlè.
0: Fẹ́mi Ogunyẹmí Ológbùrú ẹ̀hún kò ń ṣe bẹ́ẹ̀ yẹn. Kì í ṣe bẹ́ẹ̀ yẹn.
1: Kì í ṣe bẹ́ẹ̀ dáná fúnà wo.
0: Pàápàá tó bá ti
1: jẹ́ àbí ló fẹ́ sọ.
0: Ti birthday bá ti bọ́ sáàrin ọ̀sẹ̀.
1: Ok bàbá ìdáná fún.
0: Tó bá di.
1: Bisikíìtì ni ó fún yín.
0: Tó bá dorí ètò ni tó bá di weekend. O lè kàn sí wọn.
1: Okay.
0: Èni ṣàlọ́jọ́ ìbí ẹ̀.
1: Òní ni.
0: Bàbá dáadáa.
1: Èní gangan.
0: Fẹ́mi Ogunyẹmí Ológbùrú. Èní èní.
1: Bàbá wa ni ọ̀gá wa.
0: Ọ̀gá wa ni bàbá wa ni o. Bàbá wa ni ọ̀gá wa ni.
1: Àwọn arìnrìn àjò tó nítumọ̀ lé akéde.
0: Ọ̀gá wa bàbá wa ni.
1: Wọ́n tẹ̀lé bàbá súpọ̀.
0: Kò ṣe é mọ̀ ni.
1: Kò ṣe é mọ̀ ni. Wọ́n sì mọ́wọ́ bàbá wọn.
0: Súpọ̀ o.
1: Mo yẹ sunkún bí ẹni ebi ń pa bá wọn.
0: Orí rẹ ni
1: òpè ìdílé rẹ. Bàbá máa sọ̀rọ̀ bí ẹtọ́ jẹ tó.
2: Ọkọ tó wà ní tọrọ wọn ò lè.
0: Ilé ló bá wà kóró dé. Súpọ̀.
1: Èso.
0: Níbo. Dìdìrì. Àwọn akọ. Sórí ẹ pé báyìí já ṣètò nọ́mà náà já ká ṣe nọ́mà já ká ṣe nọ́mà bóyá já béèrè.
1: Ẹ ti price ẹ mo ti ní gbọ̀ngbà ẹ jẹ́ ọmọ kówó.
0: Àwọn akọ. Wọ́n price ta ni.
1: Wọ́n ti wọ́n sọ díẹ̀.
0: Ọ̀fẹ́ tà mí.
1: Èmi wá.
0: Wait ọ̀fẹ́ tà mí àbí.
1: Ebi títí náà ni n kò fún.
0: Ọlọ́ni
1: ọlọ́ni.
0: Orí ẹ pè rárá
1: wọn láyé. Sọ wọ́n ti yé tí ẹ náà ni.
0: Èlò.
1: Títí ni obì pélò la parí conclusion tó rún òbí dúró.
0: Ọlọ́pàá ìyá gan kú.
1: Lè kẹ́ni.
0: DSS.
1: Kẹ́ni ọ fẹ́ wá sí.
0: Your attention is needed at Lagelu now, please.
1: Sẹ́nu léèrè àbí lẹ́yìn
0: kọ́pá. Àwọn agbí ẹ̀ ń bì báyìí.
1: Gbígbé fún kẹ́ni.
0: Officer ní ìyá gan kú, please.
1: Pe títí.
0: Your attention is needed now. Someone is here. Wọ́n ní wọ́n fẹ́ tàyàn kan.
1: Ta wa lè jẹ́ fẹ́ tà.
0: Wàláì.
1: Tani.
0: Olè.
1: Madam.
0: Wobi.
1: Ẹ bèrè tẹ ẹ fẹ́ kó tó lọ torí tọ́ bá parí program.
0: Kí ló ṣẹlẹ̀.
1: No.
0: Bèrè fún kíni.
1: Irọ́ ń tọ́ jẹ́ torí gbé okú o. Ọ sọ fún mi pé mo ń sùn.
0: Òun sọ fún ẹ pé mi jẹ òun lówó.
1: No kí lọ pa yín pọ̀ kó tó máa dúró dè mí ká tó bẹ̀rẹ̀ program.
0: Tani.
1: Ee ṣekúre. Ṣé lè lo sùn. Wọ́n dágbére orí òkè ọ̀n dágbére 21 days
0: past sinna prayer. Tani ta làwọn.
1: Tani wọ́n nawọ́ sí o ṣe nawọ́ sí Sọlá tó ẹ jẹ́pọ́dọ̀ rẹ̀ lọ nawọ́ sí.
0: No this is traffic officer.
1: Kò sẹ́ni tó bí ọ léèrè gbogbo police question yẹn. Sọ ń tọ́ jẹ́ pẹ̀lú gbogbo ntẹ́ ẹjọ sọ kó tó
0: di kó sùn. Tí mo jẹ ta ni dìdìrín yìí kí ló ń sọ.
1: Ibo ló ti brush ẹnu láàárọ̀ yìí. Tó wẹ̀ ń tó lò ṣé wọ́n lọ rà bẹ́ẹ̀. Ilé tó lọ sùn ṣé wọ́n lọ gbà. Àbí gbogbo tó fọ́n list ẹ̀ tó fún ní half tó complete gbogbo.
0: Ibi tí mo ti brush ẹnu láàárọ̀
1: yìí. Níbo ló ti fọnú. Sọ bí o ti fọnú.
0: Ẹ jẹ́ ká máa ṣe làákàyè.
1: Bí bá bẹ́ẹ̀ ṣe é ṣe nu.
0: Máa fi làákàyè sọ.
1: Àwa sì ń sọ fún gbà náà. Gbọ́
0: tó bá ti ẹ̀ ní làákàyè rẹpẹtẹ jẹ́ máa yá inú tọ̀dọ̀ mi. Tó bá máa sọ̀rọ̀ orí afẹ́fẹ́ làwà mọ́ tí wà máa sọ náà. Ìyàwó mi ń gbé tó náà.
1: Ìsọpọlọ sọ́ńdọ̀ ṣe ló ní.
0: Ṣé ṣó lálàáfíà ṣó lọ́pọlọ ṣá.
1: Ṣé lè lo ti wọ sọ yìí. Ìwọ ká so eléyìí kò lé.
0: Ilé bàbá bẹ́ẹ̀ mo ti wọṣọ.
1: No kò lè òkú ọ̀run lọ bá wí. Torí pé mo mọ̀ tán bàbá rẹ̀. Èmi ò lè bu ọ kéré. Bọ́ ọ bá lọ jọ ọmọ tó yin wọ́ tọ́ fẹ́ fi
0: sẹ́ màmí. Tí ìbá sun inú ilé.
1: Ṣé pé.
0: Á jẹ́ Friday. Tí mo lọ ìṣòwúrú tí mo lọ church.
1: Kò sí
0: ọjọ́ tẹ̀mí ò sunú ilé mi.
1: Jọ ìjọ wo lọ lọ.
0: Ìjọ bàbá ẹ̀ ni.
1: Kò
0: ponu.
1: Títí. Máa retí balance wọn ti san half.
0: Balance gẹ́. balance kini
1: akana be ti wa lo mi
0: eh balance kini
1: ko le ma wule soro ota to
0: awa ko
1: Hey,
0: Alan, you
1: Alan, Lord, Elijah, I love you.
0: I want to go. Alan, what's your name? Not do running. What's in my kunkunkun?
1: And Chicky Lord Gelodo in last.
0: Ah, Morali.
1: No, okay, say suke by Lori
0: program.
1: A call for me.
0: And it's on Basso, Mommy G. I'm
1: there for me.
0: Mommy G. Lumbasso.
1: Churchy.
0: Churchy, yeah. And
1: Bonnie Churchy. So much.
0: Bade kujago.
1: Yora bade mi.
0: Bade ni yalo duro ni wati magun.
1: Mama kun.
0: Mama kun. Mama kun. Mama kun. Bade ni yalo
1: duro ni wati japa.
0: Wati ja.
1: Japa.
0: Ma fu fancy.
1: Bade ni yalo duro ni wati
0: masigun.
1: Bade duro wa eshun.
0: Oh si ba ilana.
1: La ila ila la wama nurasunula.
0: Hey, don't matter. F1 lo minuki. Any lady la mwa o.
1: Say na chili.
0: Kilo shele. Ya pa ya she introduction tana.
1: Ira mwa na.
0: Makoti sa ye kofek polo jansin.
1: Woli.
0: Polo wo jabai.
1: Woli lo joko.

0: lórúkọ olóòtú ètò yìí rẹmi
1: elédùmarè tó fi wọn sí ọgá fún wa
0: kò ní jábọ igbóeje
1: incoming senator 2027
0: kébùgì brown sugar
1: bàbá àlùbáríkà
0: olóòtú ètò yìí nìyẹn
1: ó ní sùúrù onírẹlẹ
0: bàbá túndé ọláwúwo olóòtú àgbà
1: àgbà tí ń tó nǹkan tí ọ̀fẹ́ bàjẹ́
0: ṣọlá ààrẹ òó
1: wòlíì tọ́ra àánú gbà tí èbínú
0: máma pe bọ́bọ́ yìí wòlíì mọ́
1: ọ̀fẹ́ rí ja wòlíì
0: sọ sọ fún ẹ pé wòlíì lòun
1: ni ọ̀wọ̀ arápẹrẹ
0: àpẹrẹ dà
1: ibi o ti lọ kọrin tó ọkọ kólù lọ́láàárọ̀
0: ṣé tẹ̀yàn bá ti rí yẹ̀yẹ̀ má rápẹrẹ wòlíì
1: ọ̀wọ̀ arí àpẹrẹ
0: àpẹrẹ dà ṣé rúgbọ̀n funfun àti dúdú
1: ẹ dá tiẹ̀ sí kó funfun báyìí aláìgbọ̀n
0: ṣé dìdìrin
1: máa aláìmọ̀ntòkù
0: ṣé irúgbọ̀n funfun àti dúdú yẹn ṣé òun ló fi jẹ́ wòlíì lọ́dọ̀ ẹ̀ ṣé ló fi jẹ́ wòlíì lọ́dọ̀ ẹ̀
1: ta lórí fi ṣan pèdèpèdè fún ọ ìgbà tó ń kọlù kí ọ̀dọ̀ ta lọ́kọ́ kọlù lọ
0: ṣọlá rẹ o
1: aláìmoore
0: ṣọlá rẹ láàrin èmi àti ẹ
1: ìwọ àti ta ni
0: ǹjẹ́ wòlíì ni ẹ àbó kì í ṣe wòlíì kí ló wò líì ló wò lóòótọ́ àbí kí ló wò gangan
1: ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ máa mú un
0: ṣé lóòótọ́ ló wò líì ṣé wòlíì ni ẹ lóòótọ́
1: ẹ máa gọ́gbù ẹ iṣẹ́ ìránṣẹ́ rẹ ò gbá kọ́
0: máa sọ jẹ́ máa ṣètò lọ kò lè dúró wájú mi wọ́n kó sọ fún mi pé wòlíì lòun
1: aláìmoore
0: dìdìrin
1: aláìmọ́ntòkù
0: bẹ́ẹ̀nu bú ẹ lọ
1: aláìnẹ́rọ òdu
0: òpònú àgbà
1: bá bẹ́ẹ̀ lọ jọ
0: àrìndìn
1: ìwà àgbéraga ọ̀rọ̀ àsọtán inú bíbí gbogbo wa bú
0: dìdìrin ni ẹ
1: o mú nǹkan kan lára ìyàwó
0: well go sit down my friend
1: yẹn ṣàṣírí fún ọ.
0: new vision káyọ̀dé adéọ̀sùn ó wà nílé olóhùn gbọ́ wa lọ́wọ́
1: buhari
0: pé kí ló dé tó fi wà ní ilé ó ní à wednesday òun máa ń wà ní ilé òun ò kì í jáde mọ́ ní à àjẹ́ pé o ti padà ní happy home nìyẹn.
1: happy home wọ́n wu lónìí.
0: wọ́n bá ní à ṣé òun ọ̀nà happy home tẹ́lẹ̀ ni mo lè mi ò lè dáhùn.
1: ọ wà lé ní ìsìn.
0: olólè lòun wà.
1: jí ó yẹ kí ó pè àkógbé fún ìyàwó ẹ káyọ̀ lè mọ̀ pé happy home lónìí. happy home. happy home bàbá wíríjọ ni. èmi tí mo bí mọ mọ ọmọ kọọkan.
0: mr nakin new vision ẹja máa ṣètò wa lọ.
1: kí lẹ wí.
0: kí lọ gbọ́.
1: kí lọ sọ tán.
0: ari dín.
1: kí lọ sọ tán.
0: lórúkọ gbogbo àwọn èèyàn wa tí adárúkọ yà àti ṣọlá ìyọ̀tọ́jọ́ lọ́wọ́ bọ́tì.
1: nakin tún
0: ó ní àkíyín pé ẹ káàsán ẹ káàbọ̀ sórí ètò.
1: ẹ tún àkí.
0: sọwọ́ ń yá tọjọ́ ru wednesday. èní dẹ̀ lógúnjọ́. nínú oṣù karùn-ún.
1: ok.
0: oṣù ti fẹ́ parí. jọ mẹ́jọ ni ilé yá.
1: níbo.
0: nílé bàbá ẹ̀ òpònú. walai iṣẹ́ yẹn gidi walai o lálàáfíà walai
1: ọlọ. a máa tó kù tí mo mọ̀ lọ́mọ aya mi lèmi sọ fún pọ́dún bẹ́ẹ̀.
0: jọ mẹ́jọ náà
1: ni ó lé yá mo yọ ọkọ rẹ kúrò ní ọmọ tí mo lè sọ fún pé ń sọdún.
0: jọ mẹ́jọ tí lẹ́yà dẹ̀ jẹ́ yẹn. jẹ́ ìmú ti list gbogbo ìrìn mi.
1: nbo.
0: mo alamu baba fatia adodo ẹ alhaji kabiru jalaruru adibẹ ọtúnba kọlọ olóòtú adibẹ èmi àti ẹni o alhaji
1: gbẹgàlàwà
0: alhaji gbẹgàlàwà adibẹ alhaji ọlálọmí àmọlé adibẹ tún rán mi létí bolótukù.
1: kí ló fẹ́ lọ sí lọ́dọ̀ alhaji ọlálọmí ṣé wọ́n sọ fún ọ pé àwọn ń pè wá ni.
0: òkè ṣáà ń pè wá ni.
1: rárá fi lẹ́tà tí wọ́n fi pè wá hàn.
0: ẹ jẹ́ ká yọ kúrò
1: mẹ́rin. rémi èyọdún náà.
0: ibolotuku alaja ìyá abijẹlẹgusi
1: ìwé lọba mú
0: alaja ìyá abijẹlẹgusi adibẹ sọwari ibi tí a lè jọ lọ tó yẹ pé wọn nìkan èmi nìkan máa lọ òun ni abroad lọdọ solad of toronto
1: àbùkù lọkànbọ
0: àti ade anland
1: ẹtẹ ní mẹmẹ toro ti bàbẹ jẹ
0: èmi èmi ye babi kan jẹ
1: o ti babẹ jẹ
0: ìwọ ló máa ń débì kan tó máa ń dàbì kan rú tó máa ń babi kan jẹ
1: o délé onílé ọmọ wo haran haran haran haran kójú rí ọmọ kú lára ìyàwó yàwó gbogbo bí wọn ṣe ń gbé tray bọ ṣe ń gbóúnjẹ bọ ojú rí ọlọ ṣàlẹ rí
0: lọjọ wo níbo
1: òkè ibi tọlọ ń fi apọ tìkí
0: níbo lọjọ ta
1: ni bó lajọ lọ ọmọ tí ọjọ ya aláwọ
0: òbú
1: kójú rí ọmọ kú lára tọlọ ọba táìbó lajọ
0: lọ
1: ẹ ẹ bọ́lá jọlọ.
0: mr fìkanrọ rí fìkanṣeré wọ́n ti sọ̀rọ̀ lórí facebook.
1: asọnilẹnu ọmọ
0: gbẹkẹnu.
1: fìkanrọ rí
0: fìkanrọ rí
1: bí tó mọ ọsàn lọ́nbi tí ẹ yóò sọ.
0: fìkanrọ rí gbẹkẹnu.
1: ọbọ
0: fìkanrọ rí.
1: ẹjẹ burúkú lẹjẹ
0: jì. nígbà tí ẹnìkan wá bè lọ́wọ́ mi pé ẹnìkan wá sọ fún mi pé fìkanṣẹ́nu fìkanrọ rí.
1: ẹjọ kẹ́mi
0: ni wọ́n á ní kí ni ìtumọ̀ pé kí lẹ́mì ẹ lọ bí kejì yín bẹ́ẹ̀ ni méjì náà lẹ́jọ́ mọ́ ni
1: àá
0: ṣé ẹ̀yin méjèèjì lájọ mọ́ ni kí lẹ́yìn mẹ́yìn náà máa sọ́tẹ̀ ẹ̀ bá mọ́.
1: ẹnìkan lọ ọkọ̀ kàwé aláwùyé ni ebi ń bẹ ń bẹ.
0: fìkan sí é fìkan rọrí gbẹkẹ ẹnu fìkan rọrí.
1: jẹ́ kan wà bí pílò. kiko wa lenu e bo ba ni la koja to ni
0: wa gbori le kan
1: iwo san wa
0: mo wa lafia wa mo gbori wa gbele keji
1: o de ni tamborin
0: tamborin lo sere loke tintini yen
1: aisaye ri o jade ogun aye abo
0: o le jobo orun wo wallahi
1: oro
0: apadi lo lo opolu aga
2: Jesus Lagilu FM 96.7

0: ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Àwa dúpẹ́ bàbá. King of all peace Evangelical Church Incorporated pé ogún ọdún hallelujah. Oh yes, let's celebrate God of Covenant at King of all peace Church. Onírúurú iṣẹ́ ìyanu ni Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀. Prophet Chaplain FL Oladayo. Ẹ wá kí a jọ fi orin ìyìn mi ọwọ́ Ọlọ́run pẹ̀lú àkòrí Ọlọ́run Májẹ̀mú. The Covenant God. Ayẹyẹ àjọ̀dún yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ìsọjí Monday 18th to Thursday 21st Revival Time 4:30 PM to 7 PM Friday 22nd Vigil 11 PM to 4 AM Anniversary Song Service Sunday 24th of May ni yóò wáyé at King of All Peace Evangelical Church Auditorium Ministry Prophet FL and Lady Evangelist Rachel Oladayo and other ministers of God Song Ministration Church Choir Church Auditorium Address from Gbagi Wema or Bishop Philip Academy Iwo Road Ibadan Bird Bike going to Molade Oriri Junction ẹ ó ti rí ìjọ King of All Peace níbẹ̀. For more information call 08062

0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jà ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí oya esipeli celery
1: S-E-L-E-R-R-I-E salary
0: bọ̀dá mi esipeli sọsipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: kọ gbogbo ti ọkọ ma re o gbe wa sọdọ wa won lo lenu nbe ya nti soro won de sure fun a so gbogbo to ba wo so o lenu bi we de omo e o
1: so lare o
0: so ti ye o
1: shadvat wa
0: bi o ba si ko sponsor ara
1: wa lori re o pe sori
0: ko wole re
1: gbogbo oro kan lo
0: ko wole re
1: gbogbo oro kan lo ma nle si
0: iyawo li ye ti rojo waju wa o ni 150 lajo lo laye
1: prophetess doctor dokas mayowa jp akiyin jare
0: ma mi nto ma se fa won olodun won ti wo wa lorun bi o won ti setan o bo ti se na ni o se dakun o
1: mama sofoluwe alase shoebox mama ni e
0: ya dada
1: ko ni baje
0: oyinbo lominu kenu ora
1: e je ki a se bayi le ta ba dana o kini ile le pari e a yanju yoku friday
0: ni jima
1: remi ibura ike
0: ibura etan ibura lori ro
1: enu etan enu ike
0: elomi ba gbodidi owo lowo re pe n to won o sere to ba fokan ba le ngba mi pe church kana lawa adugbo kana lawa community kana lawa ti ba n pe to won o ba se omo tolorun fun ko gba ile tolorun fun
1: bayi ni ti n ba paro fun yin esa baba ti n ba paro fun yin bayi ni kori
0: to ba je pe ye ko fun mi
1: inu ogun ni mo wa yi gbogbo omo tolorun fun mi bayi ni ko bayi ni
0: o si ma
1: pe iro lo n pa o
0: pe iro ni ko fe ki se ngo bo lohun omu yan lori ile
1: oro ike
0: eke ibura etan
1: ibura ike
0: ibura ro
1: ibura etan
0: epe lai mo bi te pe o ti ja
1: ma se pe lori iro
0: epe yen ya si lenu
1: ma fi gbogbo nkan bura
0: oko mi ti
1: ma fi olorun bura
0: ti mo ba yan le leyin re idajo faya kinya ko bi ohun
1: abi o se se kelomi ti soro yen ko ti wa gbagbe ni
0: ko gbagbe o
1: iro ma gbo boyo le ti pe o
0: o fa confidence ni
1: o magbo o possible boya ko o le ti pe tabi kojo ti lo ko ti kuregbe
0: olodumare
1: ki nkankan wa ma sele nsin se bo gbo iroyin ti payosika lo sin
0: magbo o le
1: pe obirin kan omo meta omo re meta iwo na woru isele yen boya ru a le so o boya n ta n so yi boya ru iya yen ti so oro e wo ojo kan na ni ko mo mi meta ta se pe kini kan ti to ba je pe iro ni mo to ba je pe ko ni be bayi ni kori o de mo pe iro lohun pa o
0: mo ko le da ko le je eyan re nwaju anti ti nsoro
1: kan le so pe n to nso oto ni
0: eni to fo mo
1: kan le gbe se fun papa o ma sele awon ni se owo yen na o ma sele o
0: awon agent nkan
1: baba
0: ti won o mo yan dori ile ti a ma
1: pe ewo je nso fun yin ewo onre ajere ewo inu ogun mo wa yi
0: ile yi
1: ewo ile yi
0: iwe re
1: ewo property ewo
0: ko se ni o le yo nlenu
1: se mo tan yin to ba je pe be ko bayi ni kori
0: e je kori be wa ma wo lo selu
1: eni ya tun a ma so wi pe iro e foro le ma se pe e ma ko lo to ba yen
0: e ti se pe
1: no e je ki n se pe o da mi loju ni mo kan ti mo nso ni
0: e ma na gbogbo ti mo nso yi ori oto ni
1: ki business le je ti e ko le ruwo gba ko le gbe won mora ko le mu won mole remi okunrin mi to mo pe won olobirin fe
0: ko ni fe o
1: a ma se pe a ma bure tan
0: blon blon lo na ku ma o blon blon ni o to ba se pa to ti do bayi
1: ojo wa le ti kuregbe opolopo a ti gbagbe ibura eke ibura etan
0: olohun
1: ipe etan
0: ipe okan dide
1: a wa pada dide lojo ojo waju to ba pe to ba ya
0: a wa seri pada ta lo pe mi nija
1: eni to de lanfani ati soro ngba mi ton bure pe se pe remi awon geli kan ma koja nigba mi
0: what is stamp
1: what is phone tete
0: what si ti ko date ti o pada wa react
1: eyin ara le
0: won ti pada omo kini lo omo keji lo aye ni esu ni
2: eni ati remi
0: se dada le de
1: e ka san
2: se ko de se ni e ko toruko mi ni arabala to do
0: se dada le de labalaba
2: e ra sa se ri lori intense li ori ori intense o toro gba ni
0: so sele se ori ni
2: ati o tun ma so pe olohun 45 ni mo ra kini yi mo kan ni fi yin se wo ni jele kankan be ko ni fi yin se wo ni
1: ko pe mi gan mo kan ta mo kan ni ta ni ko pe mi
0: ko pe mi rara
2: ko pe mi o de wa mo ni for tun gba na
1: ka de o de possible ko pada mo pe ka de pe ka de tun pada pe
0: enu e lo ti jade
2: o toro gba le mu wa o ni o da o kun ti sele gan ni awujo bayi ko lo di o da
0: eh ma ya to keran odun jade bayi
2: wọn jẹ kọ dúdú fún mi o kò ní bájẹ fún
3: wa. Sọwọ́nà ó pè wá ká bá ọ dúpẹ́. Ó jàre ṣé dáadáa lẹ́dẹ́.
2: Ọlálékan láti ìdí kan ni.
3: Ṣé dáadáa lẹ́dẹ́.
2: Ṣé ẹ bá ti ń bá sọ̀rọ̀ tó bá ti kọ́kọ́ sáré ṣe pé ẹ ti mọ̀ pé ìgbó rẹ̀ ìké ni.
3: Irọ́ ni.
2: Ṣé bá ti ń bá sọ̀rọ̀ tó ẹ pé ìpínlẹ̀ sáré ṣe tún sáré bí ra.
3: Tí pé Jésù ni mo rọ̀ mọ́.
1: Allah ń gbọ́ Mọ̀mọ́dù ń gbọ́mọ̀ sí i.
3: Kí náà tààrà kọ́ da.
2: Bàdísà ti wá kọrin kan. Ó ní ètò téèyàn bá gbére èèyàn jẹ lórí irọ́. Ó ní yóò mọ èèyàn ju ètò kan gbéèyàn jẹ lọ.
3: Sẹ́nu Alukuran ló ti sọ àbí inú orin.
1: Bàrí ló kọ́ nínú
3: rẹ̀. Okay, Bàrí wonder.
1: Bàrí tú dàní. Ó ṣe wonder.
3: Ṣé
1: èèyàn gidi.
3: Sọ wọ́n kọ́ Sade Fọmẹ.
1: Ọmọ wo.
3: O ní tọ́ bá fẹ́ fọ́dún lé yá.
1: Ọmọ wo.
3: O ní kọ́ kọ́ fún ọ.
1: Ọmọ wo lèlo àtọ́jọ sàbẹ̀ fún àbí dèdè dèdè ní ẹ ni.
4: Bàbí ẹ bá sọ pé tó.
1: Ẹ ká sàn jàre.
3: Kí lẹ kọ́ pé. Kí lẹ kọ́ pé. Dadi.
4: Dadi.
1: Who is dadi?
3: Sẹ́mi.
1: Who is your dadi?
3: Sẹ́mi dadi.
4: You ẹ̀yin méjèèjì ni dadi mi.
3: Ododo ododo lẹja
1: kò sí wàhálà.
3: Dadi and boy.
4: Victoria láti Àjíà.
3: Ṣé dáadáa ló dé?
1: Victoria Àjíà bó o ní jàre.
3: Lẹ́.
4: Kò ní bàjẹ́ fún yín.
3: Káàbọ̀.
4: Ẹ wò kọ́ náà wo sàánú ni. Irọ́ ni.
3: Tó o ti bá a pàdé rí.
4: Ó dáadáa.
3: N bá wa fẹ́ fi ọ irọ́ pọ̀.
4: Irọ́ ni wọ́n mú lẹ̀ ní lójijì tí wọ́n sì pọ́nu mọ́.
1: Irọ́ pọ̀.
3: Kò gbé náà ṣe pé.
4: Wọ́n pàkéjì ẹ̀ ni tó ṣe pé ẹ̀yin gan ẹ̀ ti fọ́ fún pátápátá.
3: Tó fi wọlé. Tó fi wọlé.
4: Ọkọ.
3: Dọ́tà
1: dọ́tà
3: ọmọ
4: dọ́tà
3: irọ́ lójú irọ́ lọ bàtì.
1: Gbẹnu sàn.
4: Ọkọ tèmi è parọ́.
3: Okè ọ̀sẹ̀sẹ̀ sọ
1: ni. Ẹ máa gbọ́ kí lẹ sọ pé múnú yín dùn.
3: Kí ló múnú.
4: Ẹ̀yin ni.
3: Mi
4: mẹ́nìkan inú yín tí mo ní ìráyè pè sórí program wa padà pè wọ́n lẹ́yìn ètò mo wá ń ṣàdúrà fún wọn because. Program yin o mo mu inu mi to ti mo ba wa nu ba mi je tele mo ba n gbo program bayi inu mi ma
3: to omo mi lo pe omo mi ni
4: laakaye yin
3: o ni jọba
1: mi o ami o
3: dadi and son
4: ma jo ni ji yin gbe o
3: daughter mi bye bye.
4: Oh bye bye my daddy bye
3: daughter bye
1: ma bi o le pe
4: bye bye
3: bye bye bye bye daughter bye ma je pe o leye eto ese baba re o. Baba wọlé lele.
1: Orí ẹ̀rí òpè é dédé.
3: Baba wọlé.
1: Òpòlú àgbà.
3: Irọ́.
1: Tọ́mọ dẹ̀ respect yẹ tó ní dadi.
3: Nbo lẹ máa dadi
1: si. The first caller tó kọ́kọ́ máa respect yẹ láyé tó sọ pé dadi.
3: Ṣé wọ́n ló pè.
1: Ọ̀dẹ̀ fi rẹ̀ pa
3: dédé rẹ̀. Kó rẹ̀ sàn. Dadi.
1: Ṣé wọ́n gan dadi
3: ní ẹ̀ báyìí. Ṣé first tó fi pè yẹn. Dadi.
1: Dadi.
3: Ṣé dadi pé ọ dadi ẹ̀ nu.
1: Dadi.
4: Dadi.
3: Ẹ wẹ́nà.
1: Ta tún làwọn.
3: Ẹ má ràn yàn mẹ́nu ó ti lọ. Ìyẹn ti lọ.
4: Dadi wa méjèèjì ẹ lẹ́ o.
3: Ẹ káàbọ̀ girama.
4: Ọlájú bí abọ́sẹ̀dẹ̀ látàpátá.
3: Ṣé dáadáa lẹ́dẹ́.
4: Dáadáa ń bọ̀ ní ẹsẹ̀ ń rán mi sẹ́nu àbẹ̀rẹ̀ bí o bí dáadáa mo dé ń
1: gbọ́. Ẹ má bínú ẹ má bínú.
3: Sẹ́nu lélẹ̀ á wà.
4: Ẹ má jẹ́ kí Bigman máa sọ
1: fún ọ. Ẹyin tó ṣẹlẹ̀ ni pé kò rántí mo gbọ̀ ẹ̀dá ní ló fi ń
3: sọ̀rọ̀. Ẹjọ́ ṣé wọ́n ti fi rọ́kọ́rọ̀ fún rí tẹ́ẹ̀sì ti jẹ́.
4: Láìmọ́yé.
3: Ẹ ti jẹ́rọ́ bí àgbàdo.
4: Ọkọ̀
3: tí wọ́n jẹ́ náà ni wọ́n
1: Ìbúra Èké.
4: Ìrúra tí Big Man pa fún tó pa fún Akórede. O ti gba ṣá. Hello.
3: À ń gbọ́ yín.
1: Jọ máa lọ máa lọ máa tẹ́lẹ̀
3: mọ́. Ẹ máa lọ o.
4: Ìrúra tí Big Man pa fún Akórede.
1: Máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ. Ọ̀dàbọ̀. Àló dàbọ̀.
4: Irọ́pọ̀.
1: Ó dàbọ̀ dàbọ̀ dàbọ̀.
3: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdè Mari. Bá a ti fi orí bẹ̀ náà
1: lórí. Ẹja sọ̀rọ̀ kù di Friday.
3: Yóò kù di Jọ́jímà.
1: Ìbúra Èké.
3: Ìbúra Ẹ̀tàn.
1: Ọ̀rọ̀ Èké.
3: Ìbúra lórí irọ́.
1: Kéèyàn máa gbéra ìṣépè.
3: Wọ́n máa fi ọ́tà gégùn.
1: Kò sí ẹlòmíì àwọn máa ṣépè inú mọ́tò pé inú ògùn mọ̀ wáyé.
3: Ọ̀rẹ́ tí ó yọ Báìbù tó fi máa dá.
1: Òun tó dẹ̀ ń sọ yìí. Irọ́ ni ó mọ̀ nú ara ẹ̀ pé irọ́ ni o. Kò mọ gbogbo
3: araya
1: máa sọ pé irú kíre
3: wọn ní kò yóò dò
1: wọn ní mọ̀ pé òun ló ti fi ra ẹ̀ sínú ìdè
3: ó ti gbéra ẹ̀ kọ́
1: ẹja máa lọ
3: ìléya
1: a pàdé lọ́jọ́ Friday
3: a sọ̀dọ̀ ayọ̀
1: Abídèmí ti dé ọ̀rọ̀ àgbà ó fẹ́ kàròyìn lára àwọn ọmọ tèmi kọ́ mọ́ ṣe mọ́ ń kàròyìn.
3: Ẹ dákun ní mo torí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́
1: tiwa lára àwọn ọmọ tí mo kọ́ mọ́ ṣe ń kàròyìn
3: bó ti kọ́ ọkọ̀ ẹ̀ wájú orí.
0: kesi ko si so pe won gba certificate
1: di le mi oro agba
0: eyin ololufe wa te ma munu wa dun fun ololufe wa e ti ma sodun leya awa mo wi pe e ti leto te ma nse lagbara olohun ko ni baje fun wa
1: a lo leni a pada ni ojo friday lori miliki special a fi ri atanu atayo pade kebugi lo tu eto yi sola re o lo lowo button ta jo se re mi adesina big man presenter lo ko mi
0: mo ki baba wa woli baba oladayo ati temi tope oye ba mi ji mo kinkin ojo ni ti lagbara olohun orere la ma bara wa se re mi baba jide lo ko
1: o di friday lagbara olohun
5: la gelu fm jagaba gogo retio ma

olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bola Ahmed Tinubu lórí mímọ̀ báráàlú sọ̀rọ̀ nípa ìlànà àtẹ̀lé ìyẹn Daniel Bwala ló ti kéde yanyanyanya wípé ìjọba àpapọ̀ náà ni yóò fi òpin sí ìpàdé nípakúpa létí wọn lé jákèjádò ilẹ̀ yìí. Bwala ló fi ọ̀rọ̀ yìí léde nígbà tó ń fi òtẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ní ẹ̀tọ́ láti dáàbò bo ẹ̀mí ara wọn pẹ̀lú nǹkan ìjagun olóró lọ́wọ́ ẹnikẹ́ni eléyìí tí ó bá wá ṣe ìkọlù sí wọn nílé wọn tó fẹ́ gbẹ̀mí wọn. Ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ọ̀hún òun náà ló ń fi ọ̀rọ̀ yìí léde ní kùtù àìròní nígbà tí ó ń fèsì lórí ìbéèrè tí wọ́n taari sí i nípa ìpani nípakúpa eléyìí tó wáyé ní agbègbè ẹsẹ̀lẹ̀ tí ń bẹ níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́. Lọ́jọ́ Ẹtì Friday òun náà ni àwọn agbébọn lọ́ọ́rẹ́ ṣe ìkọlù sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ LA Primary School tí wọ́n sì palẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́.

iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí defence headquarter ni wọ́n ti ní kò sí òótọ́ lókan nínú ọ̀rọ̀ tí ń jà rìnrìn wípé àwọn agbésùnmọ̀mí náà ni wọ́n ti ní ibùba tí wọ́n ti ń sọṣẹ́ wọn ní agbọ̀n gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ìkọlù eléyìí tó wáyé ní iléèwé kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú àtẹ̀jáde eléyìí tó fi léde adarí fún ẹ̀ka ìbáraàlú sọ̀rọ̀ nínú iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí major general michael onoja ló ṣàpèjúwe ìkọlù sí àwọn iléèwé ọ̀hún ti bẹ̀ níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìkọlù eléyìí tó dá dúró lọ́tọ̀ tí ò sì ní nǹkan ṣe pẹ̀lú mímọ ìnáwọ́jà àwọn agbésùnmọ̀mí jákèjádò ilẹ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní àwọn iléèwé tí ìkọlù ọ̀hún ṣẹlẹ̀ sí náà láti rí iléèwé baptist nursery primary school yàwótà community grammar school aru ẹsẹlẹ àti la primary school ẹni tí wàá ṣe ọ̀gá fún iléeṣẹ́ ọmọ ológun yan general olúfẹ́mi ọlátúnbọ̀sùn olúyèrè ló ti wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ láàbí náà ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ìkọlù náà tó wáyé ó ti wá fìdá àwọn mọ̀lẹ́bí ọ̀hún wípé iléeṣẹ́ ọmọ ológun náà ni wọn ní sùn wọn ní wò tí wọn sì ní kárẹ̀ láti dájú pé gbogbo ti ń bẹ ní ìkápá àwọn làwọn lò láti gba àwọn èèyàn ọ̀hún padà kí wọ́n sì padà sí ilé wọn ní ọ̀rọ̀ iléeṣẹ́ ọmọ ológun ní ìkọlù eléyìí tí àwọn ṣe sí old oyo national park òun náà ló ti mú àdínkù bá agbára àwọn èèyàn láàbí náà.

ọfíìsì olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ona lo ti ro awon omilengbe olugbe ati omo bibi ipinle yi lati ma fi oro to je mo oro eto abo to ijoba ati awon eyan leti ni ilana bo ba ti ri nkankan ko so nkankan awon olugbe ipinle oyo ona ni won ti wa ro lati ma fun awon eleto abo ni afin toni eleyi ti won le fi die mule dipo ki won ma fi iroyin eleje sode wayo ọpọlọpọ àwọn olùgbé ìpínlẹ̀ yìí òun náà ni wọ́n ti wá rọ̀ wípé ọpọlọpọ ewu ló rọ̀ mọ́ mímọ fi ìròyìn òfegè síta pàápàá jùlọ fún àwọn elétò ààbò àbáyọmí fagbenro ẹni tí í ṣe olùdáni nímọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní mímọ fi ìròyìn òfegè léde fún àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni kò ní ran agbọn ètò ààbò lọ́wọ́ nílẹ̀ yìí tí ò sì ní jẹ́ kí àwọn òṣìṣẹ́ elétò ààbò kan ní ìgbàgbọ́ tó gún wọn nínú irúfẹ́ ààfin tó ní bẹ́ẹ̀.

ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní ká tó mọ̀ lẹ́gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Iléeṣẹ́ ààrẹ ti fi òtele wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ní ẹ̀tọ́ láti dáàbò bo ẹ̀mí ara wọn. Àjọ NAPTIP ló ti pèpè fún ìdánilẹ́kọ̀ọ́ òrèkóòrè fún àwọn olùkọ́ láti mú àdínkù bá ìmọ̀ àfiniṣòwò ẹ̀rọ. Ìjọba ilẹ̀ Tehran náà ti ṣe kìlọ̀kìlọ̀ fún ilẹ̀ Amẹ́ríkà wípé bí wọ́n bá kùnà láti mọ̀mọ́ ṣe ìkọlù sí agbọ̀n ọ̀dọ̀ àwọn, ó ṣeé ṣe o kí àwọn jẹ́ kí ogun náà kó tún tàn ju agbọ̀n ibi tó wà lásìkò yìí lọ. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wájú, ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com. ẹ bá wa dọ̀rẹ́ lójú òpó ìtàkùn X wa pẹ̀lú Lagilu FM 967. Ẹ tún lè tẹ̀lé wa lójú òpó Facebook wa pẹ̀lú Lagilu FM 96.7. Túnde Ọláwúwolú ló tún ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú Abídèmí Àkàndé lóníròyìn yẹn ṣeun tẹ̀ ń gbọ́ wa. Ẹ mọ̀ yìí kúrò ń bẹ́ o, ètò ta lọ́tàkìn pẹ̀lú Abdulkadir Adirogba ní mo balẹ̀ sórí àgbàgbé ẹ̀kú kalẹ̀.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí oya esipeli celery
1: S-E-L-E-R-R-I-E salary
0: bọ̀dá mi esipeli sọsipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: La la la la la gelu FM jagaba gogoretio

padà láti ẹ̀ka àpolówó ọjà. Ìkàdé ti lágelú rè é. Lágelú 96.7 FM òkè gàjòkè. Ìdáná bọ́lá fẹ́lẹ̀ rẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ báyẹn ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ lè lọ máa wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook sí ìkànnì ti lágelú FM. Ẹ wá gbọ́ mi dáadáa. Lọ́sẹ̀ ni ìyẹn mẹ́rin la fẹ́ láǹfààní láti mú. Àwọn tó bá ṣí ààrẹ jù lójú òpó ìkànnì ti lágelú FM. Ẹbẹ́ bá ti lọ síbẹ̀ ẹ lọ mọ́ wo life and direct ni. Ẹ mọ̀ wò bó ṣe mọ́lẹ̀sùn gbà yẹn lójú ìkànnì òpó ìkànnì lágelú FM. Bákan náà ẹ mọ́ gbàgbé ẹ mọ́ kó lójú òpó káàṣì ẹ̀ torí pé láìpẹ́ láì jìnà. Màá láǹfààní láti pe ẹni tó jẹ ẹ̀bùn owó lẹ́nì. Ẹ mọ̀ pé dédé dùrọ̀ náà wà ó ń tẹ̀ iwájú ni kò dúró. Dédé dùrọ̀ yẹn náà ń tẹ̀ iwájú ni kò dúró. Ó sì jẹ́ ẹni ẹ̀ lápá bẹ́ẹ̀.

0: na tokan tokan eyan meji mo fe gba lanfani o wa kere tan ta ba re eyan kan to ba wa sore mo fe mo iriri iriri lati bi 22 years ago that's not igba kini iriri won kini awon ilana tan ti la koja e mo pe be eyan ba wa laye eyan o ni awon ilana kan to ti la koja awon iriri tan ti ri won wa so fun wa lori eto yi gege bi ololufi arsenal to ba gbo mi bayi e le kan si mi leyin eto eni ba kokko kan si mi ni o baba re eyan mi kan gan ti to eyan kankan ti to ko need ko lo fa rara mo ba si eyan kan eh eh ololufi arsenal ba pe number mi te pe kini la kini awon lile ball gangan mo fe mo tusu de disale koko ki gangan ni awon kankan te mo ri le ball kini awon kankan to du yin ti ri le ball gege bi ololufi te ba lo wo ball le ball papa julo nibi ta wa ti mo wo ball le pako kini awon kankan te mo ri gege bi ololufi eh ola yo let it kepo Say share e ma share loju opo ikani lagelu fm Mr. Tony Bodurin oko fun mi normal baba eyin na ti gba fi eye seyin eje arsenal la celebrate bayi abi never walk alone Mr. Tony Bodurin won fe baba fe arsenal won kan e fe gbo man u ni baba ni fi arsenal mi mo nkan ta won arsenal ta at arsenal to won to jo da papo sugbon man u won e fe gbo man u ati chelsea rara bi babo fi owo di eti mejeji bayi pe won awon o fe gbo kankan leyin arsenal e mo tan jo da po o eh kila so eni e kan fe order ko si laburu won se je di yola ka be ye 347 *100 *2# le fi ta cash e a pon e to jebun owo wa le ni ebun 25,000 naira *347 *100 *2# baba je pe network yen fe lo e le lo soda won ni POS e ba ti so fun pe fe ta cash won ti bo se ba yin si Bolaji Adigun lati lodge arowan lati seyin o na gbori wole soju opo ikani ti lagilu fm Audrey Atanda awon eyan wa loju opo ikani lagilu fm *347 *100 *2# o lefi lanfani lati fi ta cash lo san teni ile ya 50 million naira 50 million naira la fe pin je fe bu odun le ya Muslimi aye ta kota bo eje ka mama derun wa se Muslimi aye ta kota bo eje ka mama derun wa se Anabi Ibrahim ni jo si o sadehun fun sati oba oni to ba fun won lomo ohun a fi irubo fun Anabi Sumala lolohun oba fun to ba mu lo sori erekusu kan o fe pa fi si ka fo oluwa o di lojo bebe lati pa ni eran ni malaka jubiri la ba yo si o la Anabi Ibrahim ko gbagbo fun nene Ibrahim ba na wa si walai tala Anabi bagba fogun fun nene Ibrahim ba na wa si walai tala Anabi bagba gbo fun nene o ba si suma la loju o olohun o pa e mo olohun ti fe ropo fun mi ni musulumi ba fi un pa gbo fun le ya olohun ni me ro won mi musulu *347 *100 *2# agbo ni wo gagara o ti bale bage ki wo ran ko mana mana bi eyin ayan o se je niyan la pa be yen Talo ni number e e je ka boss only ti cash e talo ni number e *347 *100 *2# *347 *100 *2# o le fi lanfa lati fi ta cash e *347 *100 *2# o le fi lanfa lati fi ta cash e e le lo soju opo won www.cash.ng.com e tun le gba be yen na wole talento ni number e 0847 lo pari number won 0847 lo pari number won 0847 lo pari number won talento ni number e 0847 lo pari number won talento ni number e *347 25,000 naira re *347 *100 *2# *347 *1004 *2#. Bẹ́ẹ̀ mi kú se mọ́ sọ, ó lè jẹ́ pé bá ṣẹ̀ṣẹ̀ ta káàṣì ẹ̀ nísìn, ó ní ò láǹfààní láti mú bó ṣe jẹ́ nìyẹn. Mo já yín tán nìyẹn. *347 *1004 *2# *347 *1004 *2#. Ó lẹ́fi láǹfààní láti fi ta káàṣì ẹ̀. Tàlẹ́ tó ni nọ́mbà yìí. Ta gẹ́gẹ́lẹ́ ni tó ni nọ́mbà yìí. Tàlẹ́ tó ni nọ́mbà yìí. 0847 ló parí nọ́mbà wọn. 0847. Ẹ̀lọ́ ẹ kàsán. Ẹ̀lọ́. Ẹ kàsán sà.
1: Ẹ̀lọ́. Ẹ kàsán mọ́.
0: Yes, sir. Kí lorúkọ yín bọ́ láti bá yín sọ̀rọ̀ yìí, sà?
1: Ta lè fẹ́ bá sọ̀rọ̀?
0: Àdùkọ́dé Adégbanukọ̀ mi láti Lágelú FM, sà. Ṣé ẹ̀ ta káàṣì ẹ̀ lénìí?
1: Bẹ́ẹ̀ ni, sà. Mo sá o.
0: Àbẹ́ àṣẹ mistake pé nọ́mbà yín ni.
1: Ṣe mistake rárá.
0: Gbígbé Megachild, bàbá ní àṣẹ mistake o, bóyọ́tọ̀ láyé ta fẹ́ pè ta kàn lọ pé nọ́mbà
1: o. Rárá o, ṣe mistake o, ṣe mistake o.
0: Ṣé owó lọ́kàn lọ́rọ̀ mi. Ó ti kàn yín lẹ́nìí, sà. Ṣé ẹ ta káàṣì lẹ́nìí? Ẹ̀mí ọ̀rẹ́ ẹ ti ta káàṣì.
1: Bẹ́ẹ̀ ni, mo ta lẹ́nìí.
0: Ẹ ta lẹ́nìí, sà.
1: Bẹ́ẹ̀ ni.
0: Nọ́mbà yín ló parí pẹ̀lú 0847.
1: Bẹ́ẹ̀ ni, sà.
0: Ó dá, sà. Ṣé ẹ jẹ káàṣì ẹ rí?
1: Mi ò tí ì jẹ rí.
0: Ó dá, ẹ ti jẹ N25,000 lórí ètò ta ló takin ní ìkànnì Lágelú FM lọ́sàn-án yìí.
1: Olúwa ṣeun.
0: Àwọn káàṣì ó pè yín láti gba àkáǹtì nọ́mbà yín. Ẹ mọ̀ pa fóònù o.
1: Mọ̀kànmọ̀kàn
0: ló yé kàn, ó ti kàn yín lọ́sàn-án yìí náà. Ó ti kàn yín nù. Ẹ ṣe. Ó ṣe jẹ́ nìyẹn lọ́pàá ibẹ̀ yẹn. *347 *1004 *2#. Ó máa ń lọ bẹ́ẹ̀. Ẹyin ti ṣíà rẹ̀. Ẹ jẹ́ àwọn mẹ́rin lọ́sàn-án tèmi. Ilé ìta láǹfààní láti mú. Wọ́n ti ń kó papọ̀. Àwọn mẹ́rin. Jágbó. Ajíkawó fa láti ìlú Ẹ̀pẹ́ nílùú Èkó. Lójú òpó ìkànnì Lágelú FM, àwọn náà wò wá láì fàdà rẹ̀. Àṣídà Adẹ́rìntọ́. Àwọn náà wà lójú òpó ìkànnì Lágelú FM. Bó ṣe jẹ́ nìyẹn. Àwọn mẹ́rin wo ló gba ẹ̀bùn wa lọ́sàn tèmi? Ẹni àkọ́kọ́ Awóyẹmí Michael Odúnayọ̀. Ẹni kejì Sunday Adébámiró. Ẹni kẹta Yusuf Amadu. Ẹni kẹrin Musa Yunusa. Ẹgbẹ́ mi lẹ́ẹ̀kan sí i. Awóyẹmí Michael Odúnayọ̀, Sunday Adébámiró, Yusuf Amadu, Musa Yunusa. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ ti gbọpẹ́ lọ́sàn tèmi o. Ẹ drop nọ́mbà yín sójú òpó ìkànnì Lágelú FM. Send card yin sin yin o se je ni e la pa be yen. Awoyemi Michael Odunayo, Sunday Adebamiro, Yusuf Amadu, Musa Yunusa. Awon mere ni to gbope niyan. Bo se je niyan la pa be yen, e ja mo ro losan teni tori pe ojo ti lo. Ojo ti lo e me binu. Megachild o ti wole agbara ti binu ni. Omo Chelsea Megachild. O se gbo pe Arsenal ti gba league, o kanra ni bi aje ile kukuki. O se amọ kanra memi kin tete ya gbalagbaladanu ko studio. Yoku dola ola nisin mo le ba asiso sere asilo ya Arsenal asiso. A jo wa nle agbara lola ni. Ṣùgbọ́n Megachild ó burúkú jù. Ẹjẹ́ mọ́ lọ o, lọ́sàn tèmi. Ṣùgbọ́n lọ́la yẹn Arsenal fans méjì ayọ́kànlá. Ẹjẹ́ ó dá méjì. Nọ́mbà tẹ́ pè sí rè Arsenal fans ni o. 090-50-27-5364 Àtẹ́ tó jẹ gift wa lọ́sàn tèmi. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn. Títí ọ̀la tájọ pàdé. Abdulkadir Adégbanu lórúkọ tèmi. Aláfídà. Good bye ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè India. Ẹ kú kalẹ̀.

0: Eku dédé àsìkò yìí o gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọlámilékan Àlàdé. Ilé-iṣẹ́ AJK Green Sports Home and Garden Property. Àwọn ni wọ́n rán mi sí yín o. Wọ́n ní kí n kí gbogbo Mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn míì wípé a kú ìpalẹ̀mọ́ ọdún iléyá. Kò sí kékeré akàn tí kìí nílé lórí ní agbára Ọlọ́run. A ò ní sin kọ́kọ́rọ́ kú o. Àmì àmì nìkan ò ràn. Ilé-iṣẹ́ AJK Green Sports Home and Garden Property ní kí ẹ tọ̀ lọ torí wọ́n ń ṣe ẹ̀dínwó lórí àwọn ilẹ̀ wọn fún ti ọdún iléyá. Àwọn ilẹ̀ wọn tó wà ní Akínyẹlé lẹ́yìn ọjà sásá tuntun tí wọ́n ń tà ní 6.5 million naira tẹ́lẹ̀ ó ti di 3 million naira báyìí. Ẹ wá máa gbọ́ o. Èèyàn mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n bá san 1 million naira bí owó àsansílẹ̀ wọ́n ó gba àgbò tó tóbi dáadáa. Èèyàn mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá san 500,000 nínú owó wọn wọ́n ó gba àpò ráìsì méjì méjì. Ìfà ńlá lèyí tí fà bá wọlé tán ni fàáfà làájì fa. Kété tí a bá ti ṣe ilé yá tán ní àwọn ilẹ̀ yìí yóò padà sí iye tí wọ́n ń tà tẹ́lẹ̀. Ìwọ náà dìde fúyà lónìí. Má jẹ́ kí àǹfààní yìí kó fò ọ́ ru o. Àǹfààní san díẹ̀ díẹ̀ ó wà o. Ẹ lè san owó yín ní ojoojúmọ́ tàbí lọ́sẹ̀ẹsẹ̀ tó bá sì jẹ́ lóṣooṣù lágbára ti yín ká. Bẹ́ẹ̀ ẹ̀yin lè san lẹ́ẹ̀kan ṣoṣo. Kété tí ẹ bá ti ń san owó ni a ó ti lọ yọ ilẹ̀ tọ̀dọ̀ yín fún yín. Bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ lórí ilẹ̀ wa. Tààràtà ni kẹ́ máa bọ̀ ní olú ilé-iṣẹ́ Green Sports Home and Garden Properties nílùú Ìbàdàn. Wọ́n wà ní ọjọ́ Roundabout Trinity Road opposite Trinity Plaza ọjọ́ nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lè yí o 081-46-28-76-65 081-46-28-76-65 Ẹ lè tún pè wọ́n sórí 080-23-42-93-88 080-23-42-93-88 Ẹ tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára AJK Green Sports Home and Garden Property. Ìwọ náà máa bọ̀ AJK Green Sports Home and Garden Properties ló káyọ̀ kórede o. Kò wá jẹ̀fà tí ò lẹ́lẹ́gbẹ́.
1: Wow! Unlimited awu for all! Unavoidable land offer at Akinyele Ibadan Oyo State for all. Either you are a traders, salary earners or government workers, AJK Green Sports Home and Garden Properties are giving out Eid al-Kabir celebration awu. A plot of land at Akinyele Ibadan was before a sum of 6.5 million naira before, but now at 3 million naira. Plus the first 10 people to pay an initial deposit of 1 million naira, we have the opportunity to collect one big round. And the second 10 people to pay an initial deposit of 500,000, we have the opportunity to collect 2 bags of rice. Because of the coming Ileya festival for all Muslim brothers and sisters and all various religions. And take note, for you can be paying instrumentally at ease. AJK Green Sports Home and Garden Properties. Location address is at Ojo Roundabout, Trinity Road, opposite Trinity Plaza, Ojo Ibadan. For more inquiries, you can contact us on 081-46-28-76-65. Once more, 081-46-28-76-65 or 080-23-42-93-88 AJK Green Sports Home and Gardens Properties. Awu.
2: Lagilu FM 96.7.

0: àwọn àgbà nílẹ̀ Yorùbá gbólóhùn ẹnu wọn ni wípé pàápàá jùlọ láàkò tán bá fẹ́ wúre wọn á ní ojú àṣà òkè ń rí bi tàwòdì ò sì ní rọ́ràn àtàwọn àtàwọn ará ilé wa àtèmi àtẹ̀yìn àti ẹ̀yìn àtàwọn ojú tiwa ò ní rí bínú ayé ẹ ṣàmì kẹgbẹ́ tọ́ àmì mi sọlá rẹ̀ ó la mojú ẹ̀rọ lásìkò tá a wà yé lórúkọ àmínà adánlá fìjì sọ̀rọ̀ tó jẹ́ ọ̀kan pàtàkì nínú ikọ̀ ètò
1: yé
0: àti ogun àwọn tá a jọ ń kọ̀wọ́ rìn pátápátá
1: lórúkọ
0: ọgbọ́n ó ṣe ń kì í káàbọ̀ sórí ètò fásitì.

0: la mo ene olaji la mo ene olaji. Oh my good God. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn gan ló ṣe mú rí mi mú. Ìlúpọ̀nà ọmọ tìjà ní kinní yẹn ń gbéra dáadáa. Ẹ bá mi ṣe ààrẹ jó gbé bọ́ọ̀dì mo nílò náà. Gọ́mẹ̀ntì yín rẹpẹtẹ àti ṣé àti yín ẹ láìkí rẹ̀. Ẹ ṣe é. Gbogbo aláàánú kan tó ju gbogbo aláàánú lọ́nú ayé. Ìṣẹ̀dáhùn sẹ́nì kọ̀ọ̀kan yìí náà. Ẹni dáṣàyé. Ẹ jẹ́ ń ṣe pápápá ọ̀nà wájì nírọ̀lẹ́ yìí. Ọmọ Nàìjíríà. Jẹ́ ẹ jẹ́ mọ̀ wípé. Tó bá ti di pa aago méje bá kùn ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ni wọ́n máa gbàlejò iléeṣẹ́ Kàkáṣì wayà lórí ètò fún tòní. Àbí tí mò ń sọ yẹn òye yín. Ẹ nàá. Adédèjì kẹ́hìndé Ọlámidé. Ẹ ṣe. Oh my God. Ìbànújẹ́ òní kan ní kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ àlọ́ ní pápápá kí n bí ọ̀rọ̀ kan kí n ti ọ̀rọ̀ kan kí n lè sẹ́yìn àgbààgbà tí ń bẹ̀ lótò fẹ́ pápá jùlọ ẹ̀yìn tẹ̀jọ́ àgbìyàmọ́ tó ń bẹ nínú ayé ẹ̀yìn àgbà tọ́rọ̀ yé gbogbo ẹ̀yìn tó ṣe pé ẹ gbọ́rọ̀ Yorùbá lágbọ̀ọ́yé dáadáa ẹ jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ yín. Àbí ohun tí mò ń sọ òye. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ máa fi kìlọ̀ fáwọn èèyàn. Pé gbogbo ohun tó dúrí kọ́ lẹ́nu fi sọ. Yorùbá a máa lo gbólóhùn yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkìlọ̀. Àwọn àgbà ńlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Gbogbo ohun tó dúrí kọ́ lẹ́nu fi sọ. Nǹkan ṣe. Ṣùgbọ́n ẹ̀yin kan náà nílẹ̀ Yorùbá lẹ tún pa lówe wípé. Tára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò búburú. Tá a bá kọ̀ tá a bá sọ fún. Irú bẹ̀rẹ̀ rẹ̀ náà ò ní jẹ́ kí èèyàn náà sùn lóru. Ẹ jẹ́ àpa àwọn gbólóhùn méjèèjì papọ̀. Ká wa kọjá lọ ságbolé ọgbọ́n. Lọ kẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ yìí. Ìṣẹ̀lẹ̀ alágbára kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ká lọ kẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ yìí. Kẹ sì gba ẹni tọ́rọ̀ kan kẹ gbà wọ́n níyànjú. Ọmọ tìjà lẹ́yìn ìgbà tí mo kúrò lórí ètò níjẹjọ́. Làgó bẹ̀rẹ̀ sí í dún. Ní kíkan kíkan. Sọlìdín Adélaní. Láti ìlú òsẹ́yìn kò ní bàjẹ́.
1: Kò bá yájú sílẹ̀
0: ìwò. Ẹ̀yin ọmọ ẹbẹ̀ dí.
1: Nígbà tó díjọ́.
0: Kò ní bàjẹ́ fẹ́nì kọ̀ọ̀kan wa. Ọmọ Nàìjíríà jẹ́ ń bèrè lọ́wọ́ yìí.
1: Gbogbo ẹgbẹ́ tí mo ní.
0: Gbogbo ẹ̀yin ọlọ́pọ̀lọ́ pípẹ́ ẹ̀dàkùn ẹ̀ wàhálà wà lọ́yẹ.
1: Àgbàǹgbà mọ̀ fẹ́ kí n sọ.
0: Oríta mẹ́ta rèé tí dààmú àlejò.
1: Ẹni wo ṣe.
0: Aṣòro dìbí iṣu mẹ́ta.
1: Èmi gbà pé kádàrá.

0: this fasting. Lati March 1st, titi May 29 ọdún yìí. Ìpàdé ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹni. Ìjókòó mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gbàjẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bù jókòó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́gbà ti dé Poplax filling station ní wọ́rọ̀ jù ládojúkọ Jájọ̀nkú. Ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́wọ̀tìyà. Ẹbẹ̀rẹ̀ church Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kẹyìn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́pẹ́ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ Jájọ̀ pàdé níbẹ̀.
1: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Adewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: I'm in love, oh.
3: Hey, what's your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí atọ́ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Bọ́ọ̀lù ìlú ayò àti fèrè
5: ní bábí eré ìdárayá
4: alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
6: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
4: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
6: Dembélé!
4: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní mọ 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣá.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipeli celery
1: S-E-L-E-R-R-I-E salary
0: bọ̀dá mi esipeli sosipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: On Lagilu FM 96.7.

0: láti ẹ̀ka ìpolówọlé. Abdul Gafar Rọpẹyẹmi láti ìlú Ìsẹ́yìn. Àsí Ìsọ́lé Olúgbilé láti Sẹ́yìn bákan náà. Aisha Ọpẹyẹmi. Gbogbo àwọn tó wà lójú òpó mo dúpẹ́ lọ́wọ́ yẹn. Ẹ̀gbẹ́ ń ṣe kánkànkán kó lè ba àyà bí àwọ bàbá Ìṣọ̀nà. Àbẹ̀yìn tí mò ń sọ òye. Ọ̀dọ́ ọmọdékùnrin kan wà tí wọ́n ń pè ní Sunday. Bí ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ní àárín. Lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ bí tán màmá nìkan ló gbọ́júmọ̀ gẹ́gẹ́ bí ẹni tó tọ́jú rẹ̀ dàgbà. Wọ́n iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi parí girama. Màmá tó bi lọ́mọ ìyá jẹ́ ẹni tí máa ń ta ewé bẹ́ẹ̀. Kàtà ewé dúkàtẹ̀ fọ́. Tẹ̀tẹ̀ tàbí úgú. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ewébẹ̀ yìí ni màmá yìí mú lọ́kùnkúndùn tí wọ́n sì ń tà. Lẹ́yìn ìgbà tó parí ìwé mẹ́wàá tán. Tí ò sá látìlẹyìn kan dàbí alára. Pínpinnu láti lọ kọ iṣẹ́ àwọn tó ń ta páàtì mọ́tò. Nínú ìsọ páàtì ti bẹ̀ ń géètì ńlẹ̀ Ìbàdàn. Ó sì lo odidi ọdún mẹ́ta gbáko. Lọ́dún ẹlẹ́ẹ̀kẹrin ló gbàyè. Ṣùgbọ́n gbà tó parí tán. Ṣé Yorùbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn ní ilẹ̀kùn tí ò bá láti gbàgbà ẹ sọ fún kó jókòó ẹ̀jẹ̀ torí gbogbo ọmọ tí ò bá ní baba. Ẹ sọ fún wọn kí wọ́n má jìjà ẹ̀bi. Òkun bí ó ti bẹ̀rẹ̀. Ó dàbí ọgbà ṣọ́ọ̀bù. Tọ́mù náà ó láǹfààní àti ta ọjà síbẹ̀. Kódà báwọn ọ̀gá rẹ̀ ó tún ràn lọ́wọ́ tí wọ́n ó ya lówó tàbí tí wọ́n ó bùn lọ́jà díẹ̀ sí. Ta sì gbé nǹkan kan kalẹ̀ náà. Sunday wò pé bàràǹdà ò pé òun. Rọ́rá ìmọye ìgbà táwọn ti mú kọ́sítọ́mà. Táwọn ti wá pàdé ẹ̀ ń títì. Gbé bọ̀sì lẹ́fẹ́ ni. Àní Jáàkì. Àtànítọ̀ wà ń bí. Radiator yín ló ń jò. Lẹ́yìn ìgbà tó bá ṣàtótó àánú lọ rẹ́rẹ́rẹ́. Wọ́n fà wọ́n láṣọ tó súnmọ́ wọn. Ẹjọ́ dádì ìbí ẹ̀dá lọ́dọ̀ mi. Wà lọ́dọ̀ wa gan ẹ̀dúwó ládẹ̀ máa ta fún yín. Nígbà táwọn yẹn bá sọ ohun tí wọ́n fẹ́ rà tán. Ẹ tẹ̀lé mi. Ẹni tí ò ní ṣọ́ọ̀bù. Tí ó mọ̀ wá lọ kàṣàkàṣà. Ọ̀gá Túnde màá ní. Ọ̀gá Túnde gbọ́dọ̀ ní. Wọ́n bá dọ̀dọ̀ Ọ̀gá Túnde tó Ọ̀gá Túnde ò dá. Ẹ já lọ ṣọ́ọ̀bù wa tòkè lọ́run yẹn. Inú sọ́ọ̀ lọ́run ló wà. Ibẹ̀ ni ó ti ṣẹ́jú sọ́ọ̀gá Túnde. Tó bá jẹ́ pé 1,000 ni wọ́n ń tà àbí 10,000 ni táwọn yẹn fẹ́ rà. Wọ́n lè ta ní 11,000 kó lè gbọ́ nǹkan kálẹ̀ fún náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló wá jẹ́ pé mi ń bẹ nínú àwọn tó fẹ́ ra ọjà yìí tó jẹ́ pé aláràṣá ni wọ́n báwọn náà bá dọ̀dọ̀ alátàpá. Yóò ní ọjà débi pé àwa gbé. Nígbà tó bá na débi kò á sí nǹkan mí bẹ́ẹ̀. Ọ̀gá Túnde ò sì ta nǹkan kan láàárọ̀ yìí. Níbi tí ẹni tó fẹ́ rà ó takú sí gan ni iye gérégé tí Ọ̀gá Túnde náà rà sórí igbá tí ò dẹ̀ tí ta nǹkan kan. Nígbà tó yẹn bá rajà tó bá lọ tán kò ní yọ ti bàràǹdà mọ́. Àná àkókò rẹ̀. Oge kọ́sítọ́mà tó mú wa aláràṣá ni. Sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ ló jẹ́ pé. Àjọ òdì ń jọ mi. Ẹ wà fúnra náà ni kò sóṣìnà. Ẹ máa lọ yóò yọ ń jọ mi. Ara bí yóò tún fẹsẹ̀ palẹ̀ yóò tún wẹ̀yìn. Ọ̀gá Túnde ò tún ní pè. Fọlọ́gá yo. Aláàárọ̀ láàárọ̀ àti kí n tún wà ní. Ọ̀pá tún sáré padà sẹ́gbẹ̀ẹ́ títì. Ìyẹn tún mọ̀ sí pé pasẹ́rò ni gbogbo wàhálà yẹn bá dé nìyẹn. Ó ṣàkànwó pé ṣé ohun tó wọ́n fàárọ̀ ọjọ́ ṣe rèé. Èyí ló fi pinnu pé òun kúrò nínú sọ páàtì. Kó wọ́n wá nǹkan míì ṣe. Ó padà sọ́dọ̀ màmá rẹ̀. Léyìí tó Ọlọ́run ti ràn lọ́wọ́ tí màmá ti kọ́lé olójúlé mẹ́fà sí agbègbè kan lọ́mí. Gbogbo àkókò gbà tó fi ń kọ́ṣẹ́ yìí. Ó ti wà ládùn àbúrò ìyá rẹ̀ lálẹ́ ìwò. Ibẹ̀ yẹn ló máa ń fẹsẹ̀ rìn lọ ṣọ́ọ̀bù. Wọ́n ń gbọ̀rọ̀ ti dà bó ti fẹ́ dà. Wọ́n padà sọ mí. Wọ́n bá wọn lọ àkùọ̀. Wọ́n lọ já ẹ̀fọ́ white. Ẹ̀tẹ́ white sorry. Ugu. Àbí ṣọkọ. Wọ́n sì mọjà polówó. Ṣọkọ yọkọtọ. Màámi ló ń ṣe èmi gan mò ń kiri ẹ̀. Ti wá bá wa. Iṣẹ́ mọ̀ pé kò sí ohun tí ọrọ̀ ajé ò lè iṣẹ́ ajé ò lè sọ ẹ̀dáàdà. Wọ́n máa sọ wádìdàkudà nú ayé ni. Kí lẹ́dùn wá jẹ́ ká tètè rin ọ̀nà tiwa. Mẹ́wàá ń bẹ lókè pẹ̀. Wọ́n wá wò ó pé ṣé ohun tó máa bóun ṣe lélẹ̀. Wá nǹkan ṣe kan. Wọ́n náà ti ń tẹni tó yẹ kó níyàwó lábẹ́ ẹ̀dẹ̀. Wá nǹkan ṣe kan. o ba so fun re yen ba gba mo re pe ki lo nwo wo nbe se nbe nle fun ewo lo nsere lati o nsere be latojo yi na se bi se kan la wa yi na nse eyin ise te nse and so fucking what se ta won se ki sise ni okada e ma bi ro jale ohun lo so be emi ko o ehn ati o ba do lati won juwo le fun lokada ti o pe iwo lo so pe okada no ise gidide to ale yin o e ma binu jere Jose lo so be Sunday lo so be emi ko o be ba gbe joko lenu se okada yi o ba mo n to nse o bo yawo o bo mo o sanwo ole o sanwo omi o de ni ni wahala kokan wo lo ga ara e to ba ti dipo ni keke ti e lowo ba to ba won e lo sise ba to ba won wo ni lo sun o da ko wo nje ko won sasire fun e nbe fun e o kan pa ohun da so won omo omo ri ara ko ye yin be yen Oba po won ye da ya be fun ejo bo se nwo awa yi olohun sin ti de gbo awa ti ra le na awa ti ba ti wa lo o kan buso ni pe iwo o ra kini o ra le abi won be ra le alawa ra le sin ti n gbo e ma binu ise ta gba yi lo gba gogo a o pe ah alaji e ni gogo awon won e ma binu emi ko o Jack of Trade, Master of the Hall, is this particular profession, whether you like it or not. But the banking terminology, you understand there. About me, oye yi. Ba wa ninu law court. Ta wa dajo ba gbe idajo kale. Eni to ba je akosemose akorin to nbe lori ijoko. O gbo terminology won ye tara. Tori ki se pa wa bo ta wa lo bi o en to won pe lejo pe. Ejo idajo ti won da yen kini itumo en na. Leni ti won da le bi o wa pe uno da lare. Won na ma sare bo lori e pe won ti da lagba ejo nlo. Koro mo ba da be. A gbodo mo die die die abi ti mo nso oye yi. Eh. To ba ngbo sin ti ngbo. Awa na ma lo koroyin ni oko yi e dada o je we ka ipolowo ja mo bo gba ba pada ri ayanju itajo dagun le e ku ikale gugu omo Nigeria nkan se
1: UFM 96.7
2: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi esipeli esipeli no di salary oya lopin gbiyanju esipeli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
6: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi o sese pari ilewe girama direct entry abi o fe ipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko Dime Mouche
7: Dr. Scrap Recycle Ati Tamato di Romba Fugugu e yite efe Tamato Ni cash and carry no delay Dr. Scrap ora lo wo yin E yike yi moto te ba feta Ele ito duro re ni Abi ele ito ti gori odo Ton we ye To ti delay do ti la dubo Alo kwoko Fitu fita rukutin yo lo wo re lenu To ti vensora re di agbana fu yin Ton ti oko tin kako o she Te efe ta ke fi paroko Te to fi upgrade Bo she car Truck Bus, trailer, ikpuyo ukimotu awonwa. Dr. Strap ora lowo yin. Ekan si won 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333. Andu won lori.

0: ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù méje. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Bá a ṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́gbọ̀n ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet.

0: ọdẹ
1: àmàkọ àmójúbà o alhaji adébáyò àpènàyà fọlọrun wọlú adúpẹ
0: akú araya ojàre akú oríire alhaji adébáyò àpènàyà fọlọrun you are welcome alhaji gbogbo ẹyin tẹ fẹ ní dẹni fọlá dọlà lọjọ sí nígbà tá alhaji dákan wálé wọn lọ tán kéèyàn mi ò tó mọ pé wọn ti ẹ wá nígbà náà lọhùnún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti òsàn tẹdùmàrè gbọ wá alhaji àyà fọlọrun ṣe làwọn aláwọ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúà alhaji àyà fọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
1: alhaji àyà fọlọ́run ó dé

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹsípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹsìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹsípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ ọ̀kadà tó sì gbọ́ yé dáadáa. Ìbéèrè tí Sunday béèrè ni pé òun ọmọ láyà òun ọmọ lè kẹ́bọ̀jẹ́ náà pàtó olóríta òun làbọ̀rọ̀ kẹ́bọ̀jẹ́. Àwọn ojú ni òun máa léèyàn káàkiri kàbíkàbíkàbí. Agbófinró náà tún máa léèyàn káàkiri. Èmi ò lè máa gbagbolé kọjá ọ̀nà. Kàn rẹ balẹ̀. Níwọ̀n ọ̀gbà tó bá ti gba gbogbo òwe tó yẹ kó o gbà. Wàhárá agbófinró wà kọjá ìjùwọ́ síra yìí. Wàhárí union. Ẹ̀ẹ́rẹ́ ìrìn síra yín ni kò sí wàhálà. Báwọn òwe wọ̀nyí bá sì díhù. Ẹnu káwọn ń rì ní òun ni kò jù bẹ́ẹ̀ lọ. Ṣébí náà lòun náà ń ṣe yìí. Ọmọ Nàìjíríà. Àìrẹ́ ni bálà ni ọ̀jẹ́ kọ́là ó yá kankan. Bí èèyàn bá rẹ́ ni bálà lókè èèpẹ̀. Àṣókò ọlà ò jìnà rárá bí tí ìwùkó kéré mọ́. Ìgbẹ́ni tá a bá làdá. Àìrò onímọ̀ràn rè ń gbà mí. Kò jẹ́ kẹ̀dá ó tètè débi ògo rẹ̀. Ọ̀rẹ́ yìí ṣe dáadáa. Kì Sunday láyà. Jọ́ọ̀sẹ̀ oní sà. Jọ́ọ̀sẹ̀ oní ọ̀rẹ́. Fáyẹn o ti ń bọ́ sójú ọ̀nà díẹ̀ díẹ̀. Bá a tó pe ọ̀rẹ́. O mọ̀ pé kíní òṣèṣe lójú lásán. Wọ́n pa gbólóhùn náà dà díẹ̀. Ibi ẹ̀kọ́ ya ẹ. Ọ̀pẹ tó bá ti dójú ọ̀dà mi ò yà ká sí ẹ. Wọ́n náà ò yà ká sí padà ni o. O ti gbà tó bá gbé nǹkan mi kójú ẹ. O tó pọ́n dẹ̀ ojoojú ọmọ alẹ́ sí róòdì ẹ̀ wọ́n bá wà ga. Nípa àwọn burúkú tá a jó lójú pópó yẹn náà ni. Àwọn olúwàbí pọ̀ nu wọn bó ṣe ń wò wọn. Nípa àwọn kàńdà kọ̀ọ̀kan bẹ tó jẹ́ pé àwọn gan ni ó jẹ̀bi tí ó wa rọ́ọ̀fù fún ẹ. Òun ni ó kọ́kọ́ bu ẹ yóò yà ká mẹ́wẹ̀ẹ̀wá. Tó bá ti wá rí tó ń gbọ̀ pípípí. Ó tún fè pè lé fún ẹ. Bá ti yà ká mẹ́wàá wọ̀ náà ya ogún yẹn. Ṣé màá ka ẹsẹ̀ kó lórí tọ́tù tọ́tù. Ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run. Nígbà tá a fi rọ́ṣẹ̀ kan ọ̀sẹ̀ méjì. Arákùnrin ti ń ṣíwọ́ lọ́wọ́ rẹ̀ lẹ́wọ́ bá Sunday ńlẹ̀. Wọ́n kàn ń lórí pápá. Wọ́n lọ dínra wẹ́rẹ́dì wẹ́rẹ́. Bọ̀ bá pẹ́ wọ́n bọ́ síríìtì. Tó bá ti jọ́bi free ní Sunday ó da ọ̀sẹ̀ méjèèjì lẹ̀. Yọ́ da ìgbọ́n sẹ́yìn bí ọ̀pẹ tí ná mú. Yọ́ máa pẹ́ fẹ́sẹ̀ wálẹ̀. Òun ni ó máa bá pariwo pé ẹ kọ́ kò ní bírèkì. Àwọn èèyàn máa bẹ́ kò ní ẹ́sírẹ́kì. Ó kọ́kọ́ dàbí òkè. Ọmọ Nàìjíríà rí gbogbo ìdíjọ mẹ́jọ lórí ètò ìgbà tí wọ́n máa tẹ̀síwájú nípa àkókò yìí tó ta lè jòmí ó wọlé. Ẹ̀mí tọrọ Sunday àtọ̀rẹ́ rẹ̀ àti ìṣẹ̀lẹ̀ alágbára tí mò ń bábọ̀ láti ilẹ̀ omi. Màá wà gúnlẹ̀ lágbára ìlédùmarè ìjọ mẹ́jọ. Ẹ jẹ́ máa fà àkókò ìgbà iléeṣẹ́ Kàkáṣì wáyà. Kí n máa gbà wọ́n lálejò káàbọ̀ sílé agbára. Àwọn tó wà ní social media wa lọ́hùn. Ẹ dákun ẹ bá mi fi ojú àlejò mi hàn gbogbo àyè pátá. Tọ́ bá rí bẹ́ẹ̀ ń gbà náà. Láti kàní lágilé ọ̀nà 6.7 FM òkè gájọkẹ̀. Ètò náà ìyá gbé jíngù wọn ní pápápá. Ká fi yẹn wọlé sórí ètò látara bẹ́ẹ̀ ń kọ́. Ká wá gbára kà sí dà. Ká gba iléeṣẹ́ Kàkà ṣe wà ká gbà wọn lálejò. Ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ìkàlẹ̀ mú kí yún.
1: Lagilu FM 96.7.
2: Ọ̀rẹ́ mi ní odò ń lọ, ó ń lọ Kàkàṣí wáyà.
3: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ́fọ lójoojúmọ́ tó ya láìlójútì. Olódùmarè òfilé ayé lẹ o. Gbogbo ń tọ́sọ́ sí wa, iní ń sọ̀kalẹ̀ lé wa lórí lásìkò. Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kan kalẹ̀, bọ́ bá ti wù kọ́ mọ́ sí ọ́. O ò rí bí ìgbà tó wà léwe ni. Eegun rẹ̀ ń dínkù, agbára ò sí mọ́. Gbogbo ń tọ́ bá rí kọ́ mọ́ sẹlẹ̀, ayé ti wà. Fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn, kágbà ó ṣe bí èwe, kéwe náà kó dúró bí èwe. Ẹ kọrí sí iléeṣẹ́ Kàkáṣì Wáyà Integrated Servicing Limited. Àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn. Pálántó kan ni, ó ń sán mi ń bì kan ni. Àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ̀, gbà pé kí n ṣe kádàrá o.
4: Kọ̀ sí wọn ní nọmba 4 Sogbamu Street, Fẹ́lẹ́lẹ̀ Barrack ní Ìbàdàn. Pè sórí ago 08067918447. Kàkáṣì Wáyà Integrated Services Limited. Ìlera
1: lọ́rọ̀ 96.7.

0: mọ́ lórí ètò yìí wọn kì í ṣàìmọ̀ fólókù tàbí ṣùgbọ́n ò sí ètò ìlera ọmọ ẹ̀dá èèyàn níléeṣẹ́ wọn ń gbé lárugẹ tó jẹ wọn lógún ni pọ̀pọ̀lọpọ̀ ọmọ adáríhun ó ṣe wà lálàáfíà tálàáfíà ara wa ò ní dèvé àbíà ìdésì retí wọn ṣe máa kí aláṣẹ tó dáléeṣẹ kàkà ṣe wáyà káàbọ kíkànnì ti lágẹ ló lọ́wọ́ àṣálẹ̀ máa kí wọn káàbọ̀ sórí ètò yìí àkànṣe ètò yìí ìpìtà ti máa fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti ṣàlàyé ara wọn pé ọlọ́run ọba ló gbélé iṣẹ́ ọ̀hún kalẹ̀ àmọ́ sì dì í mú lọ́kùnkúndù iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa ètò ìlera lóòrèkóòrè àbẹ̀hùn tẹ́ mọ̀ ń sọ òye fàfà tó fi jẹ́ pé wọ́n máa ń bá àwọn òyìnbó wọn jọ máa ń gbé ọpọlọ kaná ẹjẹ́ wo bi tí nǹkan tún dé dúró nírọ̀lẹ́ nígbà tí máa kí aláṣẹ àtòdálẹ̀ iṣẹ́ òun káàbọ̀ sí kànnì wà fún tìrọ̀lẹ́ ẹ máa kó àṣálẹ̀
1: ẹ kó àṣálẹ̀ o olóòtú
0: ẹ káàbọ̀
1: kí gbogbo ọmọ nàìjíríà pátápátá o
0: ọmọ nàìjíríà ń kí ẹ̀yìn náà
1: yes sir
0: ọ̀dẹ òdùnbí
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: báwo ni iléeṣẹ́ wa
1: iléeṣẹ́ wa wà à ń ṣe dáadáa ọlọ́run ọba kò jẹ́ kójú tì wá
0: ẹbí yẹn bá tiẹ̀ rí àti jókòó àti múra èèyàn ti mọ̀ pé ẹ̀jẹ̀ á mú tẹ̀gàn kúrò adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run
1: ọlẹ́yin olówó tó fi sùúrù kún tó fẹ̀mí ìrẹ̀lẹ̀ gbálẹ́gbẹ̀ẹ́ náà ni sà
0: ni iléeṣẹ́ fi ń tẹ̀síwájú lẹ́yìn náà sì ṣe ń dùn wò báyìí ake tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà mo mọ̀ pé lórí ètò ibi ọ̀sẹ̀ méjì mẹ́ta àjọ wà lórí ètò ìsẹ́yìn tẹ wá sórí àgbàgbé tá a jọ ṣàgbéyẹ̀wò àwọn ìṣòro kan àbọ̀rọ̀ míì tó ń da ọmọ aráyé láàrún ẹ jẹ́ kí n tún bèrè lé ní pé kílẹ̀ fún kílẹ̀ mú wá tẹ̀ fẹ́ fọmọ nàìjíríà.
1: yes sir lálẹ́kọ̀ọ́kọ́ orúkọ mi ni ọdẹ́lẹ́yẹ ọlálékè aláṣẹ àti olùdarí iléeṣẹ kàkàṣewáyà integrated services limited iléeṣẹ tí ọlọ́run ti fi ayé yẹ tó ń bá ni táyé ṣe iléeṣẹ tí ọlọ́run ti fi ayé dùn fún tó ń fọ̀nà adùn wọn ni nípa ètò ìlera àti nípa àyẹ̀wò ní kíkún
0: tó
1: yọrantí
0: tó yọrantí
1: bẹ́ẹ̀ni sà
0: ẹ̀ tẹ̀yẹ síwájú.
1: ohun tá a mú wá fún yín ní ọjọ́ tòní ni wípé a fẹ́ kí àwọn ọmọ nàìjíríà kí wọ́n wá ṣe àyẹ̀wò níléeṣẹ́ wa torí pé àwọn ẹ̀rọ ìgbàlódé ń bẹ ní ọ̀dọ̀ wa tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú agbára artificial intelligence
0: èyí
1: tó jẹ́ pé tẹ bá ti di irin yẹn mú báyìí ó máa scan gbogbo ara láti irun orí títí dé ìkọ́nà ẹsẹ̀ á sọ gbogbo nǹkan tó ń ṣèyàn nínú ara mo jẹ́ máa ń sọ fún wa tipẹ́tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti wá dán mi wò lórí ẹ̀rọ èyí tó jẹ́ pé wọ́n bá ọlọ́run nílé lórí ẹ̀ pé mo máa ń sọ fún àwọn ènìyàn pé má sọ nǹkan tó ń ṣe ẹ́ ẹ̀rọ yìí ló máa tú àṣírí a máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọkàn a máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú kíndìnrín a máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀dọ̀ irú ẹ̀dọ̀ yẹn nǹkan márùn-ún ló gbé dúró nínú ẹ̀dọ̀ ẹ̀dọ̀ yẹn òróǹro wà níbẹ̀ ọ̀rá ti pọ̀ jù nínú ẹ̀dọ̀ ẹlòmíì protein metabolism ẹlòmíì ó ti pọ̀ jù ẹlòmíì wá sọ pé detoxification function nǹkan tó yẹ kó máa yọ ìdọ̀tí kúrò nínú oúnjẹ tó ń jẹ káwọn kan máa bá ìtọ̀jáde káwọn kan máa bá
0: ìgá de
1: ṣẹ́rí kíní yẹn náà ó ti máa ń rẹ̀ nígbà míì lára ẹlòmíì á wá máa jẹ́ kí àwọn omi ara tó yẹ kó jáde àwọn ìdọ̀tí ara tó yẹ kó jáde kó dúró sí èèyàn lára àwọn èèyàn wá ń la àwọn nǹkan kọjá tó jẹ́ pé ó lágbára ìwọ tó bá mọ̀ wípé òun la àwọn nǹkan kọjá tó dàbí ìgbà wípé ibi ẹ̀yìn ọrùn ó ń dùn ẹ́ gidi gan ibi ìbàdí
0: ó
1: ń ṣẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn
0: ẹ̀yìn ọrùn
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fèsì kínní ẹ̀dẹ́
0: pé ìbàdí
1: ti ń kákò
0: àtòrúkún
1: bẹ́ẹ̀ ni ẹlòmíì ò lè rìn dáadáa mọ́ ó ti ẹ̀gbẹ́ ti ń fa ẹlòmíì ó yẹ pé kò jẹ́ kí wọ́n lè rìn dáadáa mọ́ tó yẹ pé ara ríro yẹn ti pọ̀ jù kí lè jẹ́ lè fa nǹkan yìí iléeṣẹ́ wa ẹ̀rọ wa máa ń tú àwọn àṣírí yẹn àwọn kan wá sọ́dọ̀ mi lé nígbà tí mo débi kíní yẹn tí mo fọwọ́ kan ibi tó ń dùn wọ́n ní nǹkan tó gbé àwọn wọ́n láwọn kan àwọn kọ́ fẹ́ kí n sọ̀rọ̀ tán
0: kàn wá ṣàlàyé ara wọn
1: ṣùgbọ́n ẹ̀rọ yẹn tó àṣírí yẹn
0: àwọn nǹkan tó ẹ̀yìn ti rí nínú ẹ̀rọ yẹn pé eré àyè ń dùn wọ́n
1: a ti rí sà wọ́n pe kíní kan ní rheumatoid bone disease kíní yẹn ló máa ń gbé jáde níbẹ̀ ìpele wà degree of cervical calcification ó wà níbẹ̀ rheumatoid ó wà níbẹ̀ osteoporosis ó wà níbẹ̀ ṣẹ́rí osteoporosis yẹn ò ló jẹ́ kí orókún kó máa dùn
0: wọ́n
1: lumbar calcification ẹ̀yìn ni
0: lọ́wọ́ ìsàlẹ̀
1: kí ẹ̀yìn máa dùn wọ́n awon ti calcification yen to ke yen hyperplasia ibi orun yen o ma dun won gan so kini e lo ma tun ase
0: tabi ko ma ru won
1: tabi ko ma ru won a je ko ma ru won won ma lo koda won a lo ogun ara riro to ba de level ko ni sise mo
0: oluwa o
1: nigba to ba sise yen kan to ogun ara riro ma se fun won ni pe a lo sinu opolo won a lo tilekun yara to n control be yan se n feel pain to ba
0: ti yen
1: pa lakoko yen to ba ma to be some hours abi some days ti kini e ba ti se tan
0: ilekun a tun se fura e
1: ara yen a tun be
0: si a tun continue
1: eni a tun je ko tun lo ra ogun yen
0: igi ko tun tun lo
1: a be si ni ma ragun ragun ragun so kini oni sise opolopo le je ni to je pe won wa ni ile aye ta wa to je pe ogun osise lara won mo
0: kilode
1: ti won o je mo
0: ma
1: so hospital wa na won ti lo ogun ele won ti doctor ko antibiotics orisirisi won ti fun won to je pe ko je sise ki se pe ogun to nko fun won
0: eh abogun oda ni eh eh
1: nko ni oda sa immunity won lo ti lo system won awon soldier to ye ko ma ba won jagun nu ara
0: o ti re won
1: o wa da bi gba wi pe te ba nlo ogun a da bi gba pe ko ibon le soldier to je pe
0: o ti re
1: ori nfo e don dun o ti re eni ko lo jagun ni gbosambisa pe ko lo ba won boko haram ja nigba to ba ma fi de mokola ko joko ni ko ni lo mo
0: ohun ati bon re
1: iwa ko gbe bon
0: tabi ko gbagbe sun lo gan ki bo gan o subu segbe kan oluwa o
1: nkan to le save iru eyan be yen ogun osise mo lare ni pe ku won ro awon soja yen lagbara
0: hmm
1: o ni awon ogun ti ijoba fowo si ti nafda ki lu lo nte
0: ti won le lo
1: ti won le lo to je pe
0: soja o tun taji
1: soja yen agbagbara
0: kura yo tun gbe bon lese kese oluwa o kilode
1: awon boko haram a ma
0: to nbe nu ara awon boko haram tinu ara ti saisan e seun
1: a ma finish awon aisan yen lo ni
0: oluwa o
1: a le won jade tori pe agbara ti de okun ti
0: eh sugbe e je kin yara bere bere kan sa o de wi pe aisan kan wopo lakoko ile lopolopo awon to ti wa fun ayewo ara bi ka wo pe keyan ma sunmo ati ni aisan romo lapa romo lese abi ki le ni mo so
1: aisan romo lapa romo leke yan pe ni won pe ni stroke
0: ehn
1: o po kaakiri jeri nkan temi ti wa feran ero e ti ni pe o ma so fun wa
0: ehn
1: won pe kini kan ni cerebral atherosclerosis ti kini yen ba ti gbera to ba ye pe 1 plus lo wa lori e keni yen sora ko ma ba ni stroke ni odun kan before 1 year
0: to ba ti ko 1 plus ilo
1: ko 1 plus to ba ye pe 2 pluses ni before 6 months ibe ni mo ti so mo ri pe teni kan wa lori 2 pluses ti mo so fun wi pe stroke ile ise le o o se se ko se
0: oke sara o
1: oke sara o ngba to ma pe 5 and a month benu e se wose gbe niyan
0: oluwa o
1: nkan ti a fi ri niyan ngba yen wi stroke fe sele se ni yi so ero yen ni ore ofe awon to lo nti lo wa fun lati dekun pe ki stroke ma se won mi o le ka
0: e je ka wo pe to o wa gbe 1 plus abi 2 plus le to fi yan ko be abi osu mefa se ogun wa ton le lo to fi je pe osu mefa yen iran buruku yen oni wa sinu aye won ni sise
1: ogun ti o ma lo sinu brain won kini kan wa ton pe ni cerebral blood vessel vessel yen o ni opa to gbe eje lo sori o ti weak gan
0: o ti re
1: elomi ti ma a ti re te elomi gan to de bi wi pe opa yen ma be time to ba be si yen o lo ma di stroke
0: ṣugbọn
1: ko to be a le ro lagbara pada ki opa yen ma pada be
0: ko gbagbara otun
1: ko gbagbara otun
0: oluwa o
1: tori pe eni a ma e ma pe awon to ma ni soke won ma kokko ma ni ori fifo ori fifo abadi a ma fo won mo oju
0: lore kore
1: a ma fo won mo oju
0: oke mo oju
1: to ba n po si mo ti opa yen ba n wi to ba n re
0: to ba ti n re
1: di mo to ori fifo
0: yen o ma po si
1: to ba ti wa de level wi pe ojo kini ori fifo lo ikeji
0: rifo
1: o
0: lo
1: o lo
0: o ti ndi wahala ti n bo niyan
1: ipon ode ori yen daada mo
0: ohun lo fa efori ati gbadegba yen
1: gbadegba ko da elomi wa to je pe ko ni ma ranti nkan daada mo to je pe tori pe ipon ode ibi to n control memory to ye ko fi ma ranti nkan
0: kabiyesi
1: to n de be opo mo
0: kabiyesi eledumare oda to ba wa pelu bi nkan se wa ri yi a je pe imoran akoko tele fomo nigeria ni pe ipo kipo ti kaluku ba wa ko ko lo sayewo ara re na
1: beeni bi ayewo yen ma n tu asiri e wo mama kan wa si odo wa nigba ti won de awon atomo won bo se de a se ayewo pe ta se ayewo mo de bi ti o n so nipa ulcer peptic ulcer wa gastric ulcer wa mejeji yen won ni mo je so fun won pe e ni ulcer o omo yen wo bayi tori medical student ni oni ah osa yen gan lo gba wa mo ni mommy e oni osa se mo ni ma worry asiri nkan to se won gangan
0: ma fi won
1: jade ngba ta de bi ifun to tobi ju laji intestine a wa ri pe colonic absorption coefficient won o ti low a ri pe intraluminal pressure o ti poju won so pe kini yi o oun lo se mommy e oun lo nje kon ma ni a gas in duro sinu won ninu o ma je ki ton ba ti se ton ba ti lo si toilet
0: o se ga
1: kini idi yan ayo
0: iya
1: ayo sita won sese fi owo ti pada won pe ni pile so kini yan ma
0: bi akojedi
1: bi akojedi
0: idi yo
1: so kini yan o ma yo so bi asiri yan se tun ni yan inu won dun ni ojo yan pe awon treat osa
0: ta won ro po sa ni se
1: oto ni nkan ti
0: o fu mu ete won fi wo lapa
1: so yo fi da ki yan se elomi o
0: ka a je pe nbe ninu eyan to rin kaakiri lo tin kan se lagwa to ngan fura re ti o si mo
1: be ni sir
0: ta bi to ko to ni hun to nse oto ni hun to ro ko nse hun
1: be ni baba kan ro pe phosphate lo nse awon won ti lo bi kan tele te pe won ti ni kan lo mu wa pe kan wa to ji phosphate igbogba ton dodo wa ta wo mo ri pe phosphate won ko si nkan kan to se phosphate yen wa pati
0: abi
1: to mo tutun a wa get wi pe awon isan ara won lo ti weak ati ifun to tobi ju yen lo ti weak to nje kan ma ni reaction ti won ni yen
0: mo ri pe awon yen n pe won fi awon ire ranse si nibi tawe Shola Creed lati Ajibole lati Iloyo Alaf mo dupe lowo yen princess Afeji soro awon yen ti n pariwo nibi tawe o da to ba ri be je kin bere kini e koko ba mi juwe address odo yin na tori pe ah ni le dam gugu obere to wa lori afefe tan sugbon ka awon yen ti e le pe yin leyin igba ta ba ko lori agba pe ke de dam awon ibere temi ba lanfani ati be oya e fi number yin sita at address le se yin
1: a wa ni number 4 Sogbamu Street Felele Barrack Ibadan te ba nbo lati challenge ni di odo egbe okada ko en lo si suru lere mosque te ba ti de be ti de le se wa te ba nbo lati molete e lo si yana asas e ba won lokada to wa nbe soro pe en lo si suru lere mosque ni Felele Barrack eyin Dalom School won ma gbe yin wa sibe e ti dodo wa
0: e ti dodo yin
1: ni 08067918447
0: e dapo en teje magic finger to nbe loju oku e dapo e ba mi te number yen to mo fe ka won yen janfani re to po ile ise kakashi wa number ti won le fi pe alase atoru da ile ise yen yala aisan kan ni o tabi won fe sayewo sagu ara won tabi ohun to nse won gan oye won won de fe se wadi lori e number ti won le pe si re
1: 08067918447
0: she WhatsApp line ni sha
1: WhatsApp ni
0: SMS na lo lori e
1: SMS lo lori
0: ton ba de pe eyin na le gbe
1: mi na ni ma gbe
0: oju e ba n pe number ile kan se ka fi yen dagbere ngba na to ba
1: 08067 6791 8447
0: e ba bi fi yen dagbere fa won yen wa ti o tun fi de igba mi ta pade lori eto aya e dagbere fa won Nigeria
1: mo ki gbogbo eyin ara le o to yawo ni pa wa
0: ami ase idumare lupo na mo ti ja luruko te mi je ti o tun fi de ejo mejo ta ma pade lori eto ita pe lo won oju ati gba mi ta tun ma pade le se kakashi wa ya lori eto mo ki pe e ku ikale
2: extra

0: ọpọlọpọ gan ni o ti e mọ pe oun ni o di gba to ba to dele iwosan tan ba to so fun nigba ti o ba lo si ayewo ki la pe ni prostate gan se bi oruko kan ninu eya ara ni o wa ni isale ibi ile eyo wa se lo da bi igba ti e mo kini awusa korokoro mi o ni nbe leyin na ise to tun se ni pe o ma n silekun nigba ti eyo ba n gbon wa a si a ti oun lo se oun lo paala saarin ile eyo wa si eyo wa ba ti kun ju ta ba ti nimo lara pe eyo wa ti kun o a si to ba tu ya a tu lo sile awon kan ti o se niyan je ka tu so awon kan mi ise to tun se ninu agbo ara wa ise to n se ni pe oun lo ma se omi ati ato ti o ba n bo ninu ara ise to na se niyan nje mo pe ko ni rorun ki omi ati ato ki won jo wa papo lowo kan na ise ti nkan yen se niyan o ma n se o tun ma n je ko rorun fun wa lati se eyo ni garaga ki eyo wa ko ma diju ko ma dile ka tun le se eyo sugbon to ba ti wa n di pe bawo lo se n di enlargement iyen ni pe awon mi a so pe won ni ohun ti ni prostate enlargement bawo lo se n da ona kan ti o gba n da ni pe a n pe kini kan ni brin prostatic hyperplasia.
1: Ẹ̀yin náà lẹ́lẹ́ mọ́ èmi ò lè mọ gbogbo tẹ́ ẹ sọ́hun o.
0: Nígbà tí nǹkan tí a ń pè ní hyperplasia yìí tí a ní ojú nǹkan nǹkan tó kéré ni ṣùgbọ́n ó ti wá ń fẹ̀ ṣe mọ̀ pé nǹkan tó fẹ́ máa jáde níbẹ̀ náà a máa jáde pẹ̀lú ọ̀nà tí ó pọ̀. Ibi tí a mọ̀ sí ilé ìṣètò wa yìí tó bá ti di pé àwọn ẹ̀yà ara yìí máa ń yípadà àwọn hormone wa máa ń yípadà lóòrèkóòrè bá a ṣe ń dàgbà sí làwọn hormone wa náà ń dàgbà sí àwọn sẹ́ẹ̀lì yẹn ń dàgbà sí táwọn sẹ́ẹ̀lì wa ò bá ń yípadà tí ò bá ń dàgbà a jẹ́ pé ara wa ojú kan náà ló máa wà ká bímọ báyìí bó ṣe pé ọmọ ọdún mẹ́ta ó wá ara mọ́lẹ̀ sẹ́ẹ̀lì ara ò dàgbà egungun ò dàgbà àlọ́mọ yẹn kò ṣe kíni kò dàgbà sókè ṣùgbọ́n tí àwọn sẹ́ẹ̀lì bá ti ń dàgbà tí àwọn bí fún bí àpẹẹrẹ ó ti wá ní àwọn ìṣòro bóyá àti ń jókòó jù àti ń mu àwọn nǹkan bíi tábà jù àti ń mu ọtí jù tí bẹ́ẹ̀ yẹn bá ti wú àdí pé a lè ní nǹkan tí a mọ̀ sí enlargement báwo la ṣe máa mọ̀ pé a ti ní nǹkan tí a ní enlargement ohun tá a fi máa mọ̀ ni pé a lè ṣe ẹ̀yọ́ tán báyìí kó tó tó ìṣẹ́jú mẹ́ta tàbí ìṣẹ́jú mẹ́wàá ká tún lọ ṣe ẹ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe ẹ̀yọ́ nígbà mẹ́rin márùn-ún kójú tó mọ́ wọ́n á rò pé ìtọ̀ ṣúgà ni wọ́n ní ìgbà tí wọ́n bá dé ilé ìwòsàn tàbí ibi tí wọ́n ti fẹ́ ṣe àyẹ̀wò wọ́n á wá ní kán lọ ṣe àyẹ̀wò ìtọ̀ ṣúgà wọ́n wá ní wọn ní ìtọ̀ ṣúgà wọ́n á wá ní kí ló mú wọn ń tọ̀ ni ẹlòmíà ní omi tó ń mu ni kò sí rọ́tì ò ní pamọ́ra ìtàn
1: láàmú tí ń mu méjù
0: ewu ti dé o ohun tí ó kàn máa ṣe ni pé àyẹ̀wò nírọ ẹni bẹ́ẹ̀ lè lọ ṣe àyẹ̀wò yẹn ló máa ràn lọ́wọ́ ṣùgbọ́n báwo la ṣe lè mọ̀ pé àwọn sẹ́ẹ̀lì kan wà tó máa ń kú nínú ara tí wọ́n á ti da hold cell tí àwọn yìí bá ti ń kú nínú ara bóyá fún bí àpẹẹrẹ a ti ní àwọn nǹkan tí a mọ̀ sí gonorrhea àtọ̀ sí èyí tí a ti kó nílé ìgbọ̀nsẹ̀ èyí tí a ti kó lára obìnrin lọ́jọ́ pípẹ́ dókítà ti sọ pé ó yá ẹ lo oògùn yìí fún ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì.
1: Ó ti ẹ̀ wà lára béèrè tí ń béèrè láìpẹ́ torí ẹnìkan sẹ́ndì ẹ̀ sórí Facebook. Bẹ́ẹ̀ni náà bá ní béèrè ẹjọ́ ẹ mọ́ bínú ẹ sẹ́ndì ẹ̀ sórí Facebook yẹn Yemi Ìjàlá ń padà béèrè ẹ mọ́ bínú pé mo gé mọ́ yín lẹ́nu ẹ̀ dákun.
0: A wá lo oògùn fún bí ọjọ́ mẹ́ta a rí pé kò yún wa mọ́ a mú oògùn àti oògùn àti gbogbo ẹ̀ akódànù kòkòrò yẹn wà ń bẹ̀ kò lọ o.
1: ologun ko logun tan
0: o wa nbe a lo ma ba ile iseto yen je die die to ba tin ba je ti kidirin na ba tin gba won bi popopo awon idoti si be to ba tin ki moju ibe ti o raye gbe eyo wa jade dada iyen ni won pe ni syndrome a bere si di iru awon yen ni won so fun ni hospital pe kan ma mo mi dada to bi ke eyo won le jade bawo ni won si ma mo ami tin won agba mo ni pe ti won ba wa fe si eyo yen nje je mo pe a koko duro bi aya iseju leyin aya iseju yen wa sese wa si eyo ti won ba tu si eyo tan eyo yen a tu gbon won a tu seku sinu ara won awon yen ni wa ni kan ma mu mi sugbe eni ti o ni enlargement to ba tu mu omi titi e ti o ti fe tele o ti
1: nda
0: o tun da kun ni ati eni ti o ni enlargement o ati eni ti lele to je syndrome to ndi o ti awon mejeje ba mu mi eyo a ma be yo nle ni sugbon ki lo nta le se boya ti ni tabi ati ni akoko na ka ma jo nje to da ikeji ka ma di awon nkan mimu to lagbara ku tori ki n se gbogbo ara wa awon sele ara wa lo gbe nkan ti o lagbara iketa ka ma ma joko pe wakati mefa a n se eyo mora ewu nla ni o
1: iya ni pe ti ma bi kito mo keje so bi kito mo gbon yan ke wa mo pa mo ra
0: ma pa mo ra
1: o mo lo to iya ni pe ogun eyi te n gbo wa ye ba ti ri pe o da bi gba pe fe to e tete lo to e mo pa mo ra won lo lewu atomode atagba
0: ta ba ti n dagba o lewu to ba ya e ri pe eyo yen le ma di nigba mi wa awon je ti o ba wa lara mu ti o sara lori ta ba ti n je o ma sakoba ẹran pupa red meat ta ba ti pe ọmọ ogoje ọdun soke iwọn ba lo ye ka ma je mo epo pupa iwọn ba lo ye ko ma je mo o le di cholesterol ko lo ko si bi ile eyo wa ko di pa awon kan wonyi lo nsokun fa nkan ta nso yi to ba de ti sele be pe ati wa nri ami pe a fe si eyo nkan bi etutu ipon o njade lori nkan mokunrin wa kia ka tete gbe igbese ile iwosan ya tori ta ba gbe igbese opolopo la di be ti oni le se eyo mo e mo nkan ti won wa ma fi se eyo ni won gbe baba si won labe
1: kai to ma re ti le se ba nkan ti
0: nkan
1: ti fe ma bo wo o ti fe ma bo ri
0: elomin se lapo e ma wu owo lo ma ro po wa nbe lai mo pe baba ni ti a ba ni ibe awon kan ta nso yi e je ka yoju imoran loku fun wa ati ona bayo e je ka yoju awon mi ti gba pe ti won ba ti ni aisan ta nso yi pe ojo iku ti de niyan ko sojo iku nbe o e je ka yoju ka le mo nkan to ye ka se ta ba ti n tele awon imoran tan fun wa pe awon ami lo kokko ma nsele ko to le di prostate cancer o ma lo dun meje lara wa
1: kun
0: to ba tin se yan latodun kini dodun keje ti o ba ti moju to aje pe afowo fa eniyan loko
1: he se ton ti gbo bayi oda eja ke mi mo wule se repetition eje n bere bere yi ni papapa eniyan send e sori yemi ijala abiola tewo gbade only welcome on board my daddy and Mr. Yemi Ijala. May God always be with you. My question is this, sir. Is it possible for someone to contact infection while using public toilets? Baba Samad from Poku Yemaja Ibadan. Nekukuru to ya awon ti o ti e gbo eyin gbo bo mo sugba awon kan to n gbo wa tan egbegberun eyan kukuru ni wipe won ni se eyan won ki wa won ti ni se eyan le ni infection nipa ma lo toilet yun ibi te eyan se gasi to je ti gbogbogbo koju ba nlo
0: ti o ba je awa la kokko fe lo ile igbese ni daji ko je pe alawo ni e je ka kokko da omi gbigbona si ko si bo se moto kokoro ma wa nbe ni pataki julo awon obirin a ma soro nipa ti awon obirin ni ose ti o nbo ara won tete ma gba awon nkan ta nso yi okunrin na ara won na ma tete gba sugbon ko dabi ti awon obirin to ba je pe mi ro pa aye tun lo loju gbaragada salangamo to ba je pon lo e je ka wa nkan bi po ti ka ma lo o ma rorun gan ibe gan lo rorun lati koju
1: saye ti e si nlo mo baba ara won to nlo e ma lo po ti o po ti na ma npe ni e je nkan so ngbo lo won yo kan e ba won po ti na npe npo so ti yin mo so le kan ba won ti da yin to gbo lo so le le keji ma bo se je nu e ja wa won to ni ibere 0912378675 0912378675 abajo oko mi oni e ara yawo ohun lo nti convection yawo mi oni ara oko ohun lo nti convection abi won se ranu ni abi won se kini kan ni lai mo pe opo gba awon abi te eyan tin ko te eyan omo re won tun ma so gan gba mi pe to birin mi ba fe se yo pe opo gba ko birin mo ma se yo le le pe ara won mo ntete fa infection abi be
0: ko
1: mi be lo ju nbe to re le to pada so
0: sugbon to ba ya a ma tun so
2: elo sa
1: elo e ka le o ko yin.
2: God bless Samuel. Ibi to ye ko bi to nkin lo e wa
1: Samuel eh seun dis oju ni ti oya oya ati ngbadun yin bayi
2: oli to nkin lo e wa
1: oli to nkin lo wa oju oni ti isaran si oni e baje o
2: ah iye ni ije ala ko ni baje fun
1: ami baba mi
2: aba te ye gbe wa ina ko ni baje fun
1: ami awon na ngbo yin be se nso
2: e mo kini te nso pe phosphate yi o pa yan bi ku lasan ni o ti pa awon ore mi awon many people
1: kai
2: so be yin ru agbe wa dem rate e fawon eyan yin ti o ni ta o
1: amen olohun
2: anu olohun ko ni fun yin le
1: amen olohun e se gan
2: olo agba wa
1: amen
2: god bless you sir
1: amen e se gan o woli omo aya to nkilo wa e se nge oju oni ti yin sir baba mi 0912378675 ora pe yen to ndun dey sin ja wo to ndun ti 0912378675 0912378675 0912378675 0912378675 hello
3: e kale
1: o ko yin lati wo
3: orúkọ mi ni ọmọ mi láti olówó.
1: Ọmọ wù mí láti olówó mi. Ó yá pápápá ìbéèrè yín.
3: Ìyàwó ní pé ká má jẹ epo. And according to some medical results, wọ́n ní pé òróró cholesterol ni. So I now meant to ask pé ká má jẹ òróró ká má jẹ epo. Ṣé tábà fẹ́ ṣe ọbẹ̀ náà ká má jẹ́ ní àtẹ ní ọwọ́
1: ni. Wọ́n ó dà yín lóhùn ṣùgbọ́n ní ẹyọ nígbóló nǹkan ajẹ́ jù.
0: Ẹ má jẹ epo púpọ̀ jù. Njẹ mo ise tepo nse lara gan tepo ba po ju o ma fa iba lara o
1: ajeju
0: ni ka ma so epo sugbon to ba ti po ju lara awon epo mi o kin yo tan lara o ma di bi ikete si yan lara ni
1: eh dokita omi gan gba mi amuju omi oda eh ti iro ma nle mi te pe o je tan wa ni mo mi o to ba ti wa mo mi ju e ri gororo yo ba to bi kale toro mi n ti po ju gbogbo nkan
0: niwon
1: e seun
0: se bi eni ba n ti ni aisan ti a n so yi arun ti a n so yi iwon ba lo ye ko ma je pupu pamo
1: 0912378675 0912378675 0912378675 ibe on gangan le le pesi to ba epo na ni ta si ri gbe un 091 ti network re da this is jawo iyan eh jawo iyan o da pe iyan si eto kile adada opo yemi adesuyi won ki wa ise o
2: hello
1: ko yin lati
2: bo babolaji ajibolade molaoki lati
1: kilo eruwa eruwa ojoko
2: nípa ti prostate cancer ẹ agbọrọ ẹgboro kọ ìbéèrè lórí pé a lè pe ní deadly disease àti pé camera disease rather ẹni bá ti mú àti mọ pé tó gbọdọ máa jẹ wẹrẹwẹrẹ ni.
1: wọn ní sẹyìn tẹ àbá wa ti mú òyìn èèyàn ti gbọjọ ọkú èèyàn
0: ìbéèrè yìí. ọlọ́lá sọ pé kì í ṣe gbogbo àwọn tó bá ti mú ló ń gbọjọ ikú ìtọ́jú wà fún ìyẹn àkọ́kọ́ ìkejì kó tó di stage yẹn kì í ṣe gbogbo eléyìí tí ó bá ti jẹ́ pé èèyàn ń ṣe ẹ̀yọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ló ń di cancer tá a bá ti múra sí ló ń di cancer.
1: ẹja gbé pé ẹyọ kan sí kẹwàá pé nọmba kẹjúwe rọra pé àtún gbọdọ gbé pé pọ mọ torí àsìkò ká tó ẹlò ìpè yín láàbì kásẹ rẹ nílẹ lálẹ ìsà. orúkọ yín láti bo láti mọ́níyà.
2: ìdílé béèrè béèrè kan.
1: pápá pàṣà
2: ṣé ó dáa kí n máa gbé ìbọn tọ́lọ́tì àbí kí n máa lo pọ́sí.
1: ah won ti so na le ko da e je ka to so eh e se gan sa
0: to ba je awa le ni akoko ta fe se igbonse ni daji e je ka bu awon nkan to le pa kokoro sibe ta ba ni owo nkan ta fi le pa kokoro bi awon ose e je ka bu omi gbigbona si ko si ba se photo awon kokoro yen ma wa nbe
1: but ngan ti won tun so pe boya le ma lo o eyan gbodo ma ji omo ni gbogbo igba ebe ibi igbanse na la nse be idoti na ni eyan tun gbodo ji o ma mo sugbon ti won so ni pe be nikan ba ti lo tan ta elomi to fe lo gan na e ja to fo dada e ja to fo dada eyin baba e ba un teyan ba wa le se eyin kini ko ma mu bo
0: owo registration 3,000 owo ara yewo 2,000
1: ko ju ba nlo
0: 5,000
1: owo isi awa kere po bayi
0: je ka ma fo mi lo be
1: mi wa ran kan ti won gan baba
0: ewo isi aja ma se be olodun lo fi bukun si gbogbo nkan
1: mo ti gba si yin lenu mo ti gba si yin lenu eyin eyan le ri yin lola sa
0: ebi mi lola
1: den sha won eyan le pe yin te ba ti ndide kan ti oko so pe n to nse mi re baba ti e yoju e je nkan ko so n to nse mi na so se se be
0: o se se be
1: o da gbogbo eyan gba number won lo fe ni o ofe ni number won ofe le pe won te ba ti ni card bo si je nu e ba n pe number yin
0: 070
1: anfani ni o 070
0: 39 39 00 46 46 87
1: e ma le gbo o tun ku e meji ti won o pe bayi ka ma lo o e ba n pe le kan
0: si 070
1: 070
0: 39
1: 39
0: 00
1: 00
0: 46
1: 46
0: 87
1: igba to kan re o e gbo daada igba to kan ohun re e leyin eyan boya te ba ri number mi mu e ma so fun yin o ya e ba n pe
0: 070
1: 070
0: 39 39 00 00 46 47 87
1: Number yami jala 0867 38 38 88 0867 38 38 88 Tabi yami jala lori Facebook. Fikayo Emmanuel agbogbo yin e se akiyin Dixie Oshi oju oni ti o titi ojo mejo toju Oluwa n wole bayi alaafia wa ko ni di fi afia odijo mejo dabo
4: wo Saturday Sweetland Abba Ventures. Oh, see you.

0: 的佛性一切哟。
1: Lagilu FM 96.7

0: ẹ̀hó ẹ̀hó ayọ̀ sí olúwa àní olúwa gbogbo ayé ẹ̀hó ẹ̀hó ayọ̀ kẹ́ẹ̀sì máa kọrin yìí ẹ máa fi dùùrù kọrin yìí àní kẹ́ẹ̀ máa fi ohun èlò mímọ́ kẹ́ẹ̀ máa fi kọrin yìí sí baba pẹ̀lú ìpè àti ohun fèrè ẹ̀hó ẹ̀hó ayọ̀ níwájú olúwa ọba àwọn ọba jẹ́ kí òkun jẹ́ kí ó máa hó pẹ̀lú ìkún rẹ ayé àti àwọn tí ń bẹ nínú rẹ̀ jẹ́ kí odò kó máa ṣápẹ̀ kí àwọn òkè kí ó sì máa ṣe àjọyọ̀ ogun ni fún baba ogun ni fún ọmọ ogun ni fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé ọba ìkú elédùnmarè ogun ni forúkọ mú ayé olóore ọ̀fẹ́ jùlọ agbé yìí ga lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ fún oore ọ̀fẹ́ náà tí a rí gbà láti jẹ́ àlàyé ọkàn ní àkókò yìí adúpẹ́ fún owó agbára tẹ́ fi dì wá mú tẹ́ fi di àwọn tó ń gbọ́ wa mú adúpẹ́ fún ààbò yín lórí ayé wa adúpẹ́ nítorí pójú tẹ́ fi ń pa wá mọ́ ẹ ò fi sùn bẹ́ẹ̀ ò lẹ ò fi tì ò gbé ẹni mímọ́ ìsírẹ́lì gba ọ̀pẹ wa àjíǹde àti iyè gba ẹ̀yìn wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run ọba ìkú elédùnmarè àwa tún ti dé o ọlọ́run gbàkóso gbogbo ọkàn tó ń gbọ́ wa ohun tí mo sọ ni wípé ẹni lójú ẹkún ẹni lẹ́ẹ̀kẹ́ ò sí gbogbo agbára tó lòun ọ̀pá yín lẹ́kún nù léyìí níbi iṣẹ́ yìí níbi gbogbo tẹ́ ti lórí ọ̀fẹ́ àti gbọ́ wa irú àwọn agbára bẹ́ẹ̀ kó lu àkóṣe wọn mọ́ṣẹ́ mo gbàdúrà ní orúkọ abatọmọ tí ẹ̀mí mọ́ wípé kí ààbò rẹ̀ kó dájú lórí wa ògo ni fọlọ́run lókè ọ̀rọ̀ ní orúkọ jésù olúwa wa
1: àmì
0: ìjálá ọ̀yá

0: Pastor Shop ni Gbagi. Pastor Shop alasora yi wo yi mu yi lo yi bi eyo kin. Pastor Shop Abida Corporate Services Limited bawo lo se fe si. Senator materials, cashmere, German wool, damask material, Swiss lace, Swiss cord, Guinea brocade, Swiss foil, trousers materials, Italian Swiss wool, voile and organza material. Gbogbo ilu ji lu kari Southwest nlo ma Pastor Shop. Kaluku lo loko ti e. To si loko le se ti e labe ijoba. Alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni Gbagi tuntun. Ma fe ru gbabukun koda. Eyun ni bara na e bere ona de Pastor Shop. Ke to raso. Ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba. Magoja nla meta ototo. Nlokun fofo faso. Takoro wo yi to ba wo. O ma sora ni Pastor Shop. Ni number C 136 128 and 140. Green Block Pastor Shop Gbagi tuntun. E number bo raso. 08034756248. Ati 08052023076. Ni Pastor Shop. Raso sanwe. Be nkan e. Olorun ta fi se gbekele. Aita ewo wo moja. Lo mu wa goke agba.
1: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè lákan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sìn gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run ń dúró dé ọ́.
0: Ìyẹn fẹ́ni tó bá mọ ti ń ṣe ni o. Bí kan balẹ̀ kọ́lé láyé, tálákò ojú sí kélébé lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sekárí mi. Wọ́n mọ̀ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
2: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
3: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù re.
0: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìláka sí ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
3: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
0: Orí rẹ pé. O lóní màrà gidi ni. Ní mẹ́ta yẹ lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílu oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ láti orí plot plot. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lu jìlú lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bótalẹ̀ bóralétalé. Kàsùn wọn ní Crispo Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Tẹlifóǹ 0706281 7806 tàbí 0070736974. Kàn sí Bọ̀sún King. Kò dọ̀nílẹ̀, bọ̀nílẹ̀ jaburata.

0: Yes. Oh, my God, Bolu! Are you going to play Bolu? Ilu! Ayo ati Fere! Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
1: Leandro Trossard attacked by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
1: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility.

0: us with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́ pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò Ejòkú, mọ́tò Ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Ẹni tá à ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkù àmójúbà o, Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní dẹ́ni fọ̀ládọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́wọ́ Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347. 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run, ó dé.

ìjọ Ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé. Pàápàá wata ajọlọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀mí. Ìjókòó mi, ayé mi, my seat and my space. Olúwa ti máa wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bù jókòó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Bẹ́ẹ̀ bá ti dé Poplax filling station ní wọ́n ròdù ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Gbogbo ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́gbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí ìrẹ́jẹ́ àjọ pàdé níbẹ̀.

0: ṣọpọlọ.
1: Kai akara wo pa lo kapa e kogiri
2: Dr. Wenger pelu Jesse lo kapa akara o le
1: ko ye kara o ma fa jọ bi ojo aro seyin bi Dr. Wenger lura ekun oko oke ara le adurugbon e
2: lo Dr. Wenger pelu Jesse
1: ka ju e o tun ma nsise agbara fun mo okunrin kara o le koko o da fun mo obirin ko se abiamu e ni rorun pelu ase ati ohun ti ajo Nafdac ile ise Jesse Pharmaceutical Company Limited lo se o fi alagbata kaakiri Nigeria e pe 0806 646 6115.
0: Dr. Wenger lọ́fẹ́ smell sí ilé rọ́lọ́rọ́. Dr. Wenger idán kò sí rí di gbé bọ́dí nílẹ̀ má ṣọpọlọ.
2: Dr. Wenger pẹ̀lú Jason idán gangan.
3: Ọlọ́run mi Ọlọ́run tó ń gbọ́ àdúrà. Ọlọ́run mi Ọlọ́run má jẹ̀mú.
4: Gbogbo ènìyàn darapọ̀ mọ́ wa nínú àjọ̀dún májẹ̀mú àánú tó máa ń wáyé lọ́dọọdún nínú ìjọsìn ẹ̀sìn oníbuọrẹ èrè àmúnà tán ìwòrò òdùn Ìbàdàn. Bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 17 sí Sunday ọjọ́ 24 oṣù karùn-ún 2026 pẹ̀lú àkòrí ìmúṣẹ májẹ̀mú àánú aago 7 òwúrọ̀ àti 4 ààbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ lẹ́ẹ̀tọ́. Ọjọ́ 12 níṣẹ́ òru laago 10 alẹ́. Paríparí gbogbo ẹ̀ níbi tí àjọ̀dún ó ti máa sọkutu wọ̀wọ̀ gan lọ́jọ́ Sunday ọjọ́ 14 ìfòròroyin àti ayẹyẹ ọdún 31 pé ọmọ bàbá oníbuọrẹ láwọn máa fi ṣàmì ìdúpẹ́ àjọ̀dún tọdún yìí laago 7 òwúrọ̀ gérége. Àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run bíi Pastor Dr. E. Omoṣọbalájẹ́, Pastor M.D. Bámidélé àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì ló máa ṣiṣẹ́ ìránṣẹ́ ńlá lọ́jọ́ náà. Please celebrate with us at CAC Oníbuọrẹ, Oníbuọrẹ area, Monatan Iwo Road, Ìbàdàn on Monday 17th to Sunday 24th May 2026. Nínú àjọ̀dún tọdún 2026 yìí, májẹ̀mú àánú wá sí ìmúṣẹ, ó sì fà ọ́ gòkè lórúkọ Jésù. Ọmọ bàbá Oníbuọrẹ fún rẹ̀, wòlíì sí kí Olúwaye lólùgbàlejò.
5: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia ipò yóò wù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09081330133 09081330133 09081330133. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
6: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú Steve. Bitters Jatula bi ọkùnrin ogun gentleman on the body system ogun tarigi àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀.

ìyẹn darapọ̀ mọ́ wa nínú àjọ̀dún májẹ̀mú àánú tó máa ń wáyé lọ́dọọdún nínú ìjọsìn ẹ̀sìn oníbuọ̀rẹ́ oníbuọ̀rẹ́ area mọ́nà tán ìwòrò òdùn ìbàdàn bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé monday ọjọ́ kẹtàdínlógún sí sunday ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún 2026 pẹ̀lú àkòrí ìmúṣẹ májẹ̀mú àánú aago méje òwúrọ̀ àti mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ lẹ́tọ́ ọjọ́ kejìlélógún níṣẹ́ òru laago mẹ́wàá alẹ́ paríparí gbogbo ẹ̀ níbi tí àjọ̀dún ti máa sọkutu wọ̀wọ̀ gan lọ́jọ́ sunday ọjọ́ kẹrìnlélógún ìfòròroyìn àti ayẹyẹ ọdún mọ́kànlélógójì pé ọmọ bàbá oníbuọ̀rẹ́ láwọn máa fi ṣàmì ìdúpẹ́ àjọ̀dún tọdún yìí laago méje òwúrọ̀ gérége àwọn àgbà ìránṣẹ́ ọlọ́run bíi pastor dr e omoṣọbalájẹ́ pastor md bámidélé àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì ló máa ṣiṣẹ́ ìránṣẹ́ ńlá lọ́jọ́ náà please celebrate with us at cac oníbuọ̀rẹ́ oníbuọ̀rẹ́ area mọ́nà tán ìwò road ìbàdàn on monday 17th to sunday 24th may 2026 nínú àjọ̀dún tọdún 2026 yìí májẹ̀mú àánú wá sí ìmúṣẹ ó sì fà ọ́ gòkè lórúkọ jésù ọmọ bàbá oníbuọ̀rẹ́ fúnra ẹ̀ wòlíì sí kí odù wáyé lólùgbàlejò.

0: jẹ́ àwa.
1: Torí ààrẹ ọjọ́ mọ́sùlùkù Dixon Tunu tó bá tásìkò lónìí wa dáàdi ọjọ́ ti lọ ọjọ́ lọ àrùkọ́dá sí o àrùkọ́dá sí bẹ́ẹ̀ ni òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bí ọ̀rọ̀ bá sọnù òwe la fi wa àwọn bàbá wa wọ́n pa òwe ṣeré wọ́n sì pa lásán nǹkan kan ló máa ń bí òwe kí wọ́n tó pa bẹ́ẹ̀ ni nǹkan kan máa ń bí òwe kí wọ́n tó pa ìwọ tí ò bá yé béèrè òwe tí wọ́n bá pa tí ò bá yé ọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà má fi òwe ṣeré má gbé má dorí ẹ̀ kodò torí ìwọ náà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bó ṣe wà léṣe kọ́ ló wà lọ́dún ni bó ṣe wà ní ọdún bíi mẹ́rin sẹ́yìn kọ́ ló wà lọ́dún ni bẹ́ẹ̀ ni òwe alákọ̀ọ́kọ́ rèé àwọn àgbà ó sì máa yé wọn wọn ó sì bá mi tu ní ìkọ̀ọ̀kan ìjìnyìn wọn ní bí orí bá ṣe tóbi tó ní ṣe fọ olórí bí orí bá ṣe tóbi tó ní ṣe fọ olórí nǹkan kan ni a fẹ́ fàyọ bẹ́ẹ̀ ni ó sì yé wọn pé wọn kì í pa á ṣeré wọn ìpa ṣeré o àkọ́kọ́ nù borí bá ṣe tóbi tó ní ṣe fọ olórí bẹ́ẹ̀ ni òwe ẹlẹ́ẹ̀kejì wọn á ní olè kì í já àgbà kọ́mọ kò lójú fìrí olè kì í já àgbà kọ́mọ kò lójú fìrí méjèèjì nu ẹ bá mi túmọ̀ rẹ̀ fún àwọn èwe wa ìsìn kó yé wọn pé kì í ṣeré nọ́mbà ni 09123706 75 ní ilẹ̀ kàrò òjìrè ní orílẹ̀-èdè nàìjíríà mọ̀ wọ́n pé àwọn ọmọ ìyá wa pọ̀ káàkiri ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ èdè tí mò ń sọ lẹ́nu tí àwọn èèyàn kódà tí wọ́n bá dìgbà ilẹ̀ kàrò òjìrè wọn bí sí yóò gbọ́ tàbí bá wàá gbébẹ̀ yóò máa kọ ó ṣe sì kọ́ mọ́ 09123706 75 àmọ̀ ìyá wa lókè òkun àníyàn ni nàbẹ̀ eléyìí wọn ní +234 814 49 10 05 nọmba tí ẹ pè mí sínú èèyàn ní alẹ́ tòní tó bá ti ń wọlé dákun bẹ́ẹ̀ máa ń kẹ́lẹ̀kùn gbàgbà máa bá mi sí fún wọn òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi máa wà sọmọ síwájú.

0: lórí ààrẹ ọjọ́ mọ́sílùkùn ọjọ́ ń sáré ni ṣe é mọ̀ pé láti alẹ́ àná tí òjò ti rọ̀ nẹ́tíwọ́ọ̀kì wa ó lágbára.
1: ọwọ́ tí mo ká ṣe máa lẹ àgbò ìjẹ́pẹ́ àdáwòsàn lórí ọ.
0: torí kò sí ọgbọ́n tá a rí dá sí nẹ́tíwọ́ọ̀kì alérí ẹlòmídọ̀ fẹ́ ṣe transfer owó káàkiri tàbí ó fẹ́ pè wọlé kọ́ mọ́ lọ nẹ́tíwọ́ọ̀kì ni nẹ́tíwọ́ọ̀kì ni má bá wọn jà má bá wọn jà òjò àná yẹn pọ̀ jù bẹ́ẹ̀ ni tí àwọn èèyàn bá wọlé wọn ò gbé àmọ́ wọn ò tí ì wọlé àmọ́ eléyìí ẹ fi sọ́wọ́ àlàáfíà ẹ fi sọ́wọ́ àlàáfíà bí mo ṣe máa sọ ẹ kí èsì tójò bá sùn tó bá fẹ́ rọ̀ tó bá ti bẹ̀rẹ̀ gbaragbaragbara ẹ mọ́ torí bọ̀ ọ́ kódà kílẹ̀ òṣù tẹ́ ẹ bá ráyè ìdílé ẹnìyẹn tẹ́ ẹ lè sọ pé ọjẹ́ ọmọ ìyá yín tẹ́ ẹ sùn bẹ̀ ní gbòòrò òjò ń rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mọ́ra wọn ó sì ń pọ̀ mo sì ń bọ̀ sọmi síwájú.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀ ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè adiṣẹ́gun kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóńgálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Òrùlé ìtú ti ń jò.
2: Bá jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́ the great aluminium roofing product ni mò ń pè rí. Oh yes, the great aluminium roofing product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní the great aluminium roofing. Padà ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú ìyẹn pẹ̀lú òrùlé DG aluminium tí yóò mú pẹ́ kọrin. DG aluminium roofing product, the real strength you can trust.
3: Ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo bítà yóò fún bí àwọn 50 bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. Ẹ̀sìnlélìlà káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ní Lot 3 Light and Craft Building, Lasoran, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
4: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lóníranran. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

0: ohun ìjọ Ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé. Pàápàá jùlọ àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ Ọlọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì tá a pàkò rí ẹ̀mí. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà ìjókòó wọn, ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtí dé Poplax filling station ní Wọ́rọ̀ Dùlá lójú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́gbẹ́ 0902-520-2427. Ọlọ́run kankan retí ìrẹ́jẹ́ àjọ pàdé níbẹ̀.
1: Dadi mi.
2: Yes.
1: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan tẹ mú mi lọ sí Pathfinder College.
2: Ṣé ìròyìn my dear?
1: Èsì ìdánwò wáyẹ̀ká ti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣé mi pátádé ni mo pass.
2: Wow, irun ní ìlú lélẹ̀ kẹ́ àjẹpé a ní láti wẹ̀ nìyẹn o.
1: Yes, Dadi.
3: Pathfinder, please
4: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbẹ̀dẹ ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ̀. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Ètò ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.
6: Bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dá ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kó máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹlẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ Karama gbẹ̀gbẹ̀gbẹ̀ aromalegun ìgbésẹ̀ kamankia ni pataki látàdé gbégbésẹ̀ ní kíákíá kẹdà ó wà lápárapá ní gbádùn ayé òsẹni tí ń bẹ láyé tí oní tí ń dalámu ẹrọ ìgbàlódé ń bẹ fáyé o láti máa bẹ àrùn sápamọ́ sí kàn sí tónítóní aba healthcare ẹgbẹ́ ilé baba lam adesina gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyin lola complex ìwòrò òde ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ ńlọmọ tónítóní.

ààrẹ ọjọ́ mú ṣolókun òun sì ní ẹṣin ọ̀rọ̀ rọlẹ́ṣin òwe bí mo ti sọ síwájú òwe àkọ́kọ́ bó ṣe lọ rèé o torí ó ṣe pàtàkì ká mọ̀ pé òye fi ṣeré láyé ìjọ ọ̀hún bí orí bá ṣe tóbi tó ló ṣe ń fọ olórí bẹ́ẹ̀ ni bí orí bá ṣe tóbi tó ló ṣe ń fọ olórí ìtẹ́ fẹ́ fàyọ ni pé bóyá èèyàn ní èso ọmọ tí ọlọ́fún yẹn lọ bíi márùn sí mẹ́fà bẹ́ẹ̀ ni bí ìnáwó rẹ̀ bá ṣe ń pọ̀ tó ni ẹni tó bí àwọn ọmọ gangan tó máa mọ̀ kò gbọ́dọ̀ máa pé kí wá ní wàhálà rí ilé bí ọ bá ṣe pọ̀ tó iná ni yóò ṣe máa pé ọlọ́run ó gbòmí láṣìírí gbòmí ní àṣírí lórí àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni torí kò gbọ́dọ̀ ti sí ẹnì kankan léèyàn bá ti kú kó so ogún kó sọgbọ̀n lọmọ tí ọlọ́run bá fi jí nkí ẹ̀ òun náà ni ó ṣe máa mọ̀ lára rẹ̀ pé eléyìí mo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni òwe àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọn ni o lè kì í jàgbà kó má kó lójú fèrè o lè kì í jẹ kì í já àgbà kó má kó lójú fèrè ẹni tí wọn sọ ni pé ìfura lóògùn àgbà bí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn èèyàn ò ti mọ rí àwọn àpẹẹrẹ rẹ̀ o lè ò ní já yín kò ní já ilé ìtajà wa bẹ́ẹ̀ ni tí wọn bá ní wọn mú nǹkan lọ tàbí wọn jí nǹkan lọ àwọn kan bẹ tí wọn ò ti mọ tí ọmọ ṣe alami téèyàn bá ní fura kì í wá tẹ́lẹ̀ o lè wá láàárọ̀ kọ́kọ́ máa fẹsẹ̀ palẹ̀ o lè tó ń wá lọ́sàn-án ó fẹ́ ṣe nǹkan kan òun ni bẹ́ẹ̀ ló fi dífá fún àdúgbò tí èèyàn bá ń gbé àwọn nǹkan abàmì kì í ṣẹlẹ̀ ńbẹ́ àwọn àlejò tí è wá tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ń rí wọn nígbà tí wọ́n ti ń lọ bí ọwọ́ ọ̀sán tí wọ́n ń ya àdúgbò ń wá wọ́n fẹ́ ṣe nǹkan kan ni àwọn àgbà ṣe máa ń ní fura rú rẹ̀ wọ́n lọ sọ kì í rí báyìí tẹ́lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni o lè kì í já àgbà kó má ṣe lójú fèrè bóyá lẹ́ẹ̀kan ni inú lẹ́ẹ̀kan bẹ tí wọ́n tẹ́ ṣàdédé rí èèyàn ńbẹ tí wọ́n bá ń rí èèyàn ńbẹ àwọn àgbà máa fura láwùjọ àgbà ni èèyàn bá òwe méjèèjì nu sọmi síwájú.

0: ìwọ́jú.
1: torí ààrẹ ọjọ́ mùsùlùkù mo ti rí àwọn èèyàn ti ń dúró pẹ̀lú mi ní orí facebook ti lágilu wọ́n ti wà ń bẹ̀. mo rí mickey ọlárẹ̀wájú ọmọ ìbílẹ̀ mo rí wọn. mo rí kayode aṣeré abegunde mo rí wọn. mo rí olówu sàríyù wọn ni ẹkú ètò sá ọlọ́run a máa wà pẹ̀lú yín. mo rí wọn. mo rí alaba yusuf adéwùmí kashim adékash adébọ́jẹ́ yusuf mo rí wọn. emafoji peter mo rí wọn. àwọn èèyàn ti wà pẹ̀lú wa lórí facebook ikọ̀ kejì ẹmú gègé yín àti ìwé ẹ̀kọ́lẹ̀ nọ́mbà àwọn agbófinró èmi àti yín àwọn ènìyàn rí wàhálà àwọn ènìyàn rí ìdààmú. tẹ́ ẹ bá rí nǹkan fura tí ẹ fẹ́ wò ní ìran nọ́mbà ẹ má mọ̀ ọ́ ní ẹlẹ́bìkan ẹ bá kú pẹ̀ wò ní wá. ìwọ fi ọlọ́run lẹ̀ ọlọ́run fi ọlọ́run lẹ̀ má ṣe pé wò ní wá bí ìgbà tí ẹ bá ní ẹ bá kúkú dìbò nǹkan ni wọ́n kà múyùn kú lẹ́mìí rẹ̀. nọ́mbà àwọn ìpínlẹ̀ ọ̀yọ́ rẹ̀ emergency one 615 pé tó bá jẹ́ pé o pè yùn o ti rí pé kò ṣe nǹkan kan wá pé rúùmù wọn gangan ìyún 08081768614 bẹ́ẹ̀ ni control room mo máa ń sọ yẹn o 08081768614 tàbí 09054133071 ìtọ́ parí rẹ̀ rí kódùm kọ́ńtòrò mọ́ wọn ni wọ́n sọ yìí o 09061 29 92 91 09061 29 92 91 nọmba tó lè pè wọn sínú wọn ó sì máa bọ̀ àánú sọ fúnra ara wọn káàkiri tí àmọ̀tẹ́kùn tó bá di ọjọ́ mẹ́jọ mo sì ń bọ̀ sọmi síwájú.

0: powers with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47 ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ̀rẹ̀ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47 ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjọ òkú, pàtó ẹjọ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ̀rẹ̀. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 0908301-3333 0908301-3333 0908301-3333 and wọn lórí Twitter.

0: àmàkù àmójúbà o alhaji adébáyò àpènà àyàfọ ọlọrun wọlú adúpẹ
1: akú ara ya ojàre akú oríire alhaji adébáyò àpènà àyàfọ ọlọrun you are welcome alhaji gbogbo ẹyin tẹ fẹ ní dẹni fọlá dọlà lọjọ sí nígbà tá alhaji dákan wálé wọn lọ tán kéèyàn mi ò tó mọ pé wọn ti ẹ wá nígbà náà lọhùnún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti òsàn tẹdùmàrè gbọ wá alhaji àyàfọ ọlọrun ṣe làwọn aláwọ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yìn tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúrà alhaji àyàfọ́ ọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
0: alhaji àyàfọ́ ọlọ́run ó dé
2: ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní iléyà cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́ káàṣìẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹẹni 500,000 iléyà ilé ìlú máa jẹ àkọkọ ṣe irú ẹ bẹrẹ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọpọ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹkẹ sí i lórí splash 105.5 fm *347 *1004 *1# lórí ìlàgẹ̀lú 96.7 fm *347 *1004 *2# bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.

0: cashier.ng ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà Cashport ẹran àgbo àti ogun ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti cashier? Mo ti cashier.
1: Bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Torí àrí ọjọ́ mú ṣòlókun ọjọ́ ń sáré ni Jéèmi àti Aláàjì olóòrò ya wọlé kí wọ́n gbọ́rọ̀ ẹnu wọn nínú ilé torí àrí ọjọ́ ń sáré pam pam pam.

Ale ṣe kini, ale ṣe wo, ẹ fún ọkọ yín ní ọmú mu.

balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze ogun peter ni ó kù fún bí àwọn ọmọ steeze peter jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. SLN Dakar Kiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Beaters.

0: ẹ̀nẹ́ o fi ríná déédé wá àgbẹ̀yọ̀ kan ètò olómìnira dáadáa kò mú dání ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868853 09048868853 ní ilé iṣẹ́ ti wa àwa kì í fara níyẹn torí pàwọn náà bẹ lọ́rùn kọlọ́rùn fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọn ní olẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédé òun ni kẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tó wà ní òkè àdó nílùú ìbàdàn ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 09048688653 àlàáfíà lójú o.
1: Ladilu FM 96.7

0: All right, say kwa ekabo kwa da. Ana welcome back. Na still Lagelu 96.7 FM. Okay, gaju okay. Dioga at the top radio station. Nadia was titan daput. Olayemi Olasko, thank you. Moshud by Labu, thank you. We still dey here. No touch your radio. We still dey talk the matter. We dey talk. Ashiwambi Emma for kon radio in ashin so be ashin so. Ati bere awon ibere yen. Mo bere awon ibere kon kin to lo ojú ọjà mo ni pé báwo kini ìwúlò ìbálòpọ̀ nínú ìgbéyàwó kini ìbálòpọ̀ máa ń ṣe ní àgọ́ ara kò yé yín nínú ìgbéyàwó mo ní nínú ìbálòpọ̀ kini ìbálòpọ̀ máa ń ṣe láàrin ọkọ àti aya èèyàn kan wà níbi báyìí tó fẹ́ bá wa sọ nǹkan kan jẹ́ kí n gbọ́ látọ̀dọ̀ ẹni yẹn kí n tó lọ sọ́dọ̀ àwọn èèyàn mi hello
1: ẹ kalẹ̀
0: sá o yes sir amí sá
1: Baba London,
0: Baba Agbosa, Agbo.
1: Ibalopo.
0: Ewa legbo radio yin o ko je ka gbo yin.
1: Ife o so gbo mora yan dada. Agaga oko ti Olorun ba fun ni. Ade ori ebe yen.
0: Tó
1: lè fi túlẹ̀ dada.
0: Tó lè fi túlẹ̀ ṣàkàṣàkà.
1: Kó máa fi kó gbọ́yàn kan sẹ́mi. Kó máa fẹ́ ọ̀rà kejì. Kó ẹ̀jẹ̀ wá sọ fún pé obìnrin yẹn máa kọkọ yẹn lẹ̀ kò lè kọ́lẹ̀.
0: Kó
1: ń kọ̀ wá ní ojú wa. Kó obìnrin kì í kọ̀ wá. Torí a máa gbogbo ibi tó yẹ ká gbó lánàá bá gbó.
0: Ok, nídìí ilé yín obìnrin ò kí ń kọ̀ yín.
1: Torí ẹ̀ làwọn àìsẹ́ ń yàgbé bàbá yàgbé kò ní fẹ́ lọ mọ́.
0: Sọ Ọlọ́run gbé sátífíkẹ́ẹ̀tì ẹ̀ lé yín lọ́wọ́.
1: Lọ sí ilé wa a máa lò wọ̀ kí kọ̀ wá
0: obìnrin
1: kọ̀ wá lé wa nítorí pé àwọn tó tún orí kíní yẹn ṣe gangan. Wọ́n ti wé láwà nìkan síbẹ̀ kì í jẹ́ pé láwà ní ẹ̀ ló máa. I'm at the correct place.
0: Ọlọ́run yín sá Ọlọ́run dẹ̀ mọ nọ́mbà lè ṣe bábẹ́ ṣe bíbẹ̀ mọ̀lẹ́ tẹ́lẹ̀ ń gbé àbí ibo ni torí àmọ́ wọn ni wọ́n ti wé láwà ní nǹkan síbẹ̀ tó jẹ́ pé ó máa fẹ̀ lọ síbi tó yẹ kó fẹ́ àwọn èèyàn ti ń pè ẹjẹ́ ká hello.
2: Hello ma.
0: Comrade ti wọlé dé o. Comrade ṣe ṣàgbọ́ gbogbo nǹkan tí àlàbà ìtú tí àlàbà pa lálẹ́ yìí.
2: Bó ṣe máa ń ṣe nu. Àlàbà kò sára tí ó sì lọ́wọ́ rẹ̀. Àlàbà abàmì ẹ̀dá ni. Mo kí dádì òkè. Lọ́bọ́lájì.
0: Àwọn náà ń gbọ́.
2: Gbogbo lé. Màmá Chikito màmá nìyẹn kò ní rẹ́yìn.
0: Àmì sà.
2: Agbára Ọlọ́run ẹ mọ̀ tẹ̀síwájú ni.
0: Àmì sà.
2: Ṣé rí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ. Ìbálòpọ̀ ó ń ṣiṣẹ́ pàtàkì nínú ìdílé. Kódà nínú àgọ́ ara ẹni gan iṣẹ́ pàtàkì náà ló ń ṣe gẹ́gẹ́ bí dádì UK ọ̀jọ̀gbọ́n àgbà bó ṣe mọ fi ń kọ wà táwa náà dẹ́ mọ̀ bẹ́ẹ̀. Tẹ bá dẹ̀ wò lélẹ̀ kò sí bó ṣe lè wò kó rí ìbálòpọ̀ lélẹ̀ yìí láàrin ọkọ tìyàwó ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ jáyìn tó máa ń ṣẹlẹ̀. Ẹ wádìí ẹ tì ẹ béèrè ẹjọ́ tì òun ni ẹbí. Ìjọba tó lọ dúlé òun ni ẹbí ẹ wo dáadáa ìbálòpọ̀ ló ń dájà lẹ̀ láàrin o. Tó níwọ̀n ìgbà tí ìbálòpọ̀ bá dẹ̀ ti ń dájà lẹ̀ ó di dandan ìbálòpọ̀ náà òun ló lè so padà ṣe mọ̀ pé ni tọ́ bá ti gbà fúnra wọn dandan ìjà gbọ́mi sí omi ò tó nǹkan kan yẹn ó máa kúrò ń bẹ́ bá a parí lẹ́sẹ̀ gẹ́gẹ́ bó sẹ́ni tí ó yanjú ẹ̀ fún rẹ̀ ní àkọ́dédé yanjú tọkọ bá ń yarí tó bá ní ẹ kìnìkan irọ́ ni ẹ wo dáadáa ìyàwó ò tí ì gbé fún ni so nǹkan tó wà níbẹ̀ ni ìbálòpọ̀ ó ṣe pàtàkì láàrin ìdílé pẹ̀lú ìlera ẹni pàápàá tó bá jẹ́ pé ní ìtòótọ́ o tí ò ń ṣe oníranu o ẹ pé tó mà.
0: Yes sir, ẹ ṣe gan ni comrade. Yes sir, ẹ ṣe gan ni o comrade. Kò ń ṣe gbogbo èèyàn ló ti wá gba owó o. Màá sì sẹ́ndì líìsì èèyàn mélòó tó wá gbo owó toró ṣì wà nílẹ̀. Hello.
3: Olóṣìkí Tòlú.
0: Àyáláyà wa ẹ káàbọ̀ mà.
3: ìbálòpọ̀ mọ̀ dára pọ̀ láàrin ọkọ tó yá èyí ọmọ ayé ọmọ gágá ni bọ́kọ́ bá ní tẹ̀lọ́rùn yóò wá fi ń tẹ̀lọ́rùn lọ́wọ́ta ọlọ́ọ̀gbọ́n ọlọ́ọ̀gbọ́n ọlọ́ọ̀gbọ́n ẹbí bá ń pààyàn lálẹ́ báyìí èmi láàárọ̀ lẹ́yìn ìbá gba ara òwò kọ́mínú ọkọ̀ sunu ọkà ti kàn
0: ìyá wa lórí rédíò yálà ìyá wa ìyá àbèjì ẹlẹ́gùsí nọmba 1 alájà tí ó gba nonsense wọ́n ti sọ fẹ́yìn obìnrin wọ́n ní ká máa gbà sára o.
3: ọlọ́dúnlé wa kò di ẹrù wa o ẹ̀rọ ẹ̀kọ́ tí o
0: abẹ́rẹ́ àjẹsára ni o wọ́n ní a máa gbà sára o abẹ́rẹ́ àjẹsára ni ẹ ṣeun ìyá àbèjì ẹlẹ́gùsí ìyá àbèjì ni wọ́n máa gbà ara. Hello. Hello. Hello.
2: Ekale
0: sir.
2: Hello Ekale.
0: Ekale sir.
2: Eku eto.
0: Oluwa ku eto e sir.
2: Oporo yo ko ni joba.
0: Ami sir.
2: Oruko temi ni Oji omo West.
0: Oji lala.
2: Ati le to akede. Mama. Yala ya.
0: Ekabo sir.
2: Alaja odi payo.
0: Alájà tí wà ó ń ṣàlájà tí ó já.
2: Alájà tó já ni.
0: Alájà lè já.
2: Ó tọ́ ni.
0: Ó tọ́rọ ọmọ
2: yọ̀ sọ. Ó tọ́ ni. Bó ṣe jẹ́ gọ́gọ́ nìyẹn. Wà láì kò sí ọbẹ̀. Oúnjẹ iná kò ń tẹ̀lé ni. Jẹ́bẹ̀ pé kò ń jẹ iná kò ń tẹ̀lé ni. Oúnjẹ iná nìyẹn.
0: Bẹ́ẹ̀ni.
2: Tọ́ba ti ríra wọn báyìí táwọn méjì bá ríra wọn báyìí inú àwọn méjì àádọ́ ni. Wọ́n gbé ní súkẹ́.
0: Ok táwọn méjì bá ti ríra wọn á bóyí súkẹ́.
2: Bàbá onífẹ́ scam òun náà a máa sọ rí. Bẹ́ẹ̀ni ìyá Tùráyà náà òun náà wà bẹ́ẹ̀ a máa bóyí súkẹ́.
0: Ok ìyá Tùráyà ni.
2: Ìyá Tùráyà olùlọ́wà awúlọ́wà bóyí ni.
0: Awúsù mi láì.
2: Ilẹ̀ kò ti wà á ṣíṣí máa bọ̀. Ìyáwá ọkọ̀ mú bisikáàpù yẹn. Bisikáàpù orí ẹ̀ ìyá ọkọ̀ mú a máa fi ṣeré. A túra burúkú ni o. Wà láì gbádùn tó láì yóò tí o. Ẹrù obìnrin nìyẹn. Ẹrù obìnrin nìyẹn. Kò sẹ́yìn lọ́kàn mi lọ́kàn tó tún yẹn náà lọ. Kó lọ máa dalẹ̀ gbogbo wa lónìí.
0: Àmì.
2: Ẹyin tí yàn fi ń ṣọkọ lọ́rùn ni kó lọ́n fi fún wa.
0: Àmì.
2: Ẹ máa pẹ́ sẹ́yìn àwọn ọkùnrin tí wọ́n lè ṣe ní kẹ́lọ́ bíléèrè. Ìyá burúkú ló ń jọ fi ń jẹ ọkùnrin wọ́n lè ṣe ní ẹlọ́ bíléèrè. Ẹgbẹ́ máa bẹ́ẹ̀rẹ̀ àníyàn lọ́jàre. Ẹ̀rùn
0: wọ́n ní ká lọ bí àwọn ọkùnrin tí wọ́n lè ṣe ọlọ́run ọba mi bá mi ṣèyánu fún wọn. Hello.
4: Chichi. Ìyá àwa ọmọ. Ìyá láyà. Ìyá àwa a máa gbé sí gbé wọlé tán yányán. Ọlọ́run kò sẹ́rù ń bẹ́ o. A máa gọra yín o. Àlàáfíà fún ilé ètò.
0: Àlàáfíà fẹ́ yín.
4: Bàbá ní kò sẹ́rẹ́ ní Moscow. Kò sẹ́rẹ́ ní Moscow. Ẹ bá ti dé bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ kan kẹ́ parí iṣẹ́ lọ́wọ́ kan ni. Ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀ láti ìdẹ̀rẹ̀ ìbàdàn ni.
0: Ọ̀dà
4: ẹ mọ́tọ́ máa ń pe kínní yẹn ni.
0: Adéńdórí.
4: Adéńdórí.
0: Adéńdórí.
4: Ìyẹn táwọn ọkùnrin ni o. Adende Ori, Adende Ori.
0: Okay, Adende Ori. Adende Ori.
4: So seri ibalopo ta ba ni ka soro lori o po lonu erepete awon le bo npe ni sexy queen ki na pe
0: sexy queen
4: so e ma gbo lasa kan tun ni o so te ba ti wa gbianju e ri pe ara koko balẹ ara ba balẹ ara wa fuye nigba te an wa bi kan te fe tura sini te wa tura tan oje yen wa wa lewo se de ri kan ma se wa okunrin ta to se eti wa lo nna ro ni bi gele won loku yaba ba pari se ban ojo wa le wa le wo
0: oge ti anna ro bi gele omo loku
4: ojo nna ro ni
0: te ba se to ara wa wa le wo si
4: o sa gboro de bere to ba de beto to ba so kale ye ara wa wa le wo so ni e dagun e to ba gbon pa ko gbon pa gbọ́n kankan orí ibi ká kèsàrà ẹjẹ́ ká máa ṣe dáadáa àníkẹ́rì pé tí ọkọ̀ àti àwọn tí ọgbọ́n máa ń fúnra wọn ṣe dáadáa àwọn ọmọ ọgbọ́n gbádùn wọn nulẹ̀ wọn nílẹ̀ máa kan mọ́ àwọn ọmọ
0: wọn
4: tó bá ti ń dípé èdè àìdè ń dé aṣọ wà nulẹ̀ àwọn ọmọ olùgbádùn lẹ́wọ̀ wọn máa kan mọ́ àwọn ọmọ ni orí ibi yìí lé gbogbo ọ̀nẹ́dàrú ẹjẹ́ máa fúnra wa ṣe ká máa dóra wa dáadáa àlàáfíà fún ètò
0: o da won ni ka ma funra wa se a se ma gbo lenu daddy uk ati uncle bj lale yi ma wori ara yin a se wa lori hello yes ma
5: oi
0: da lo soro
5: ko fo si ni la to londe
0: ko fo si bo ni o se wa
5: ma mi ba odun ni e ti yin wa
0: adupe
5: ni iṣẹ́ rẹ̀
0: olè
5: mo kí jáde uk uncle b wọn ò ní fòfin wa tẹ́lẹ̀ ọkọ̀ wa ní pẹ̀lú ògbọ́n lọ àwa táwa lórílẹ̀‐èdè náà wọn ò ní jí wa gbé o
0: pẹ̀lú ògbọ́n lọ
5: ìṣẹ̀lẹ̀ aburú ní ìṣẹ̀lẹ̀ sẹ́ni ọkàn wa maimon máa tẹ́kẹ̀ lọ yẹ nǹkan kan wo tóbìnrin ò bá ní form complete a year ẹ̀rígbó máa sick tó bá wá dọ hospital tán ṣe gbogbo general test fún ọmọ aló ní di tẹ́rápì kí ni tẹ́rápì yẹn ọmọ aló kó lọ wá ọkùnrin kan tó máa máa tù lára ọlọ́run tó ṣe kinní takọtabo ọlọ́run ò ṣe mistake o ẹ̀ẹ́dẹ̀ fi wé oyin ẹ̀ẹ́dẹ̀ lè fi wé ṣúgà láéláé adùn bẹ́ wà natural ó ju adùn oyin àti ṣúgà lọ mọ́mẹ́ǹtì àjàjà tí tọkùnrin bá fẹ́ kọ́m tán bá gbébọn sí yàn létí táìmù yẹn gan ìyẹn máa sọ fẹ́ni yẹn pé kò yìn táìmù táwọn ọkùnrin bá fẹ́ tura yẹn tó kò sí nǹkan tẹ́ lè fi ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin kò sí nǹkan tẹ́ lè fi ọlọ́run kàn dídì dáná tọ́ra ni ẹni pé tí mò ń sọ́kọ àti ìyàwó bá ń jà nǹkan yẹn náà máa fi ń parí ìjà tó bá dẹ̀ jẹ́ nǹkan yẹn náà ló ń dájà lẹ̀ láàrin àwọn méjèèjì ọkùnrin oyin jáde ọkùnrin ò ní lè rò jọ yẹn síta bẹẹ lóbìnrin ò ní lè rò síta bí àwọn tọ pati bá wá dá síjà wọn tẹwọn bá ti sọ nǹkan tó ń fàjà gangan ẹ bìlí péjà yẹn ò ní paríjà so gẹgẹ bí my brother ọmọ bá gbé gbajúmọ ṣe sọ tọkọ àti ìyàwó bá ń fúnra wọn ṣe dáadáa happy home máa wà ẹdẹ wo most àwọn obìnrin tán ti fi kíní ìdùn ọkọ tán ti wá lé ọkọ síta wọn ní ìka méjì ó lè lé ọkọ síta bọyì ten finger cannot bring it back again. Nǹkan tó bá ti mú ẹ tó bá ti fi two finger lé ọkọ ẹ síta ten finger ò lè dá padà kò wá sí gbogbo ara tó bá wulẹ̀ kó dá tí àwọn tọkọ ẹ bá lè lọ tọ́ta wò fly ni màámi ó ti lọ nù nítorí ẹ fún jẹ́ yìí pé gbogbo wa ò ní dàrú òfin ṣì ni látún lóde ẹgbẹ́ ètò wa.
0: Ọ̀dà ẹ ṣe ẹ ṣe God bless you. Ká wá lọ sí
6: ẹkú ètò
0: ẹ bá gbóhùn sókè sá
6: mo lọ ẹkú ètò
0: olúwa kú ètò ẹ sá
6: ẹbọn nǹkan náà yorùbá máa ń pe kínní ni adùnmọ́dẹ́kẹ́
0: adùnmọ́dẹ́kẹ́ ok ẹ
6: mọ tẹ bá ń jẹ lẹnu ó dẹ́kẹ́ bọ́ tẹ bá ń ṣe kínní yìí kò dẹ́kẹ́ gbogbo ara ló mọ atura náà pé ẹ̀ mọ̀ rí tọkùnrin bá ṣẹ̀ṣẹ̀ ṣetán ojú ẹ̀ máa ń wálẹ̀ bí àwọn báwọn yẹn ń sọ ni wala sleeping tablet to la use e sun yo ni gbogbo bring my reset listen now obere gan fun enu ile inu adun ojo ni ma unjo koni ma kara arojo kejo ah bale ni mo ti bo mi se e wa lo wo o ti pari o ti gbatura ni o de mo nto le
0: o ti gbatura
6: ah to ba ti di pe en fin go ayin ile ni pe tuka so e je mo e mo ja fi dun wa o la n lo ko lara ka mo se loju mi deji
0: oda
6: o kun to ba de tin to unta tin mo le ni dun mo na o ye ko ku gbadun mo ise nu le ni
0: oda
6: o lo gba okunrin mo
0: e se gan ni
6: ko
0: bi esi o se ise adupe a ma lo sodo Uncle BG ati Daddy UK bye. She walk out to lehin wa ejo mbo. Mbo.

0: Oda Eyinwa Ekabo Pada. Una welcome back. We still there on top Lagelu 96.7 FM. Okay, got you okay. At wa lori e a ri pe awon eyan pe lera lera le won kan pe ipe yen po sugbon eni suru fe mi anbo a o ti de won ni omu lo mo ko fine won ni omu lo ma mu ori okunrin pe won ni omu lo mu oko te owo mo ti e ti ri video kan mo se wa video yen lowo to je pe okunrin yen de office bayi o te owo si yawo yawo eni a owo kilele o wa so fun pe owo omu to hun mu laaro ko hun to ku ni sugbon se mo po opolopo okunrin won omo yi won fe mo kilode kila kini nkan ta mu nkan ta won gba nkan ta won ko gbe sita gan to gbe nta to nbe wa ka wa mu o tu ju ti e lo ewo ni paparazzi ewo ni ke jojojojo den en to so le so pa te ibalopo o ma ndu sugbon opolopo eyin okunrin le wa guilty of eleyi gbogbo sugbon awon to soro nsin won so pe to ba wo tokunrin ba ti point of no return to ba ti wale bayi to ba ti sokale bayi akosun lo ni opolopo awon okunrin ma nse to ba de ma sun lo yen won ba si won se nku lori ibi ti won ti fe kuro bayi to ba ti kuro bayi the next thing won akeyin sokun obirin yen won a sun opolopo obirin lo ma npe mi ton ni awon o like kini yen oko awon a de kuro lori awon o ji awon sile ko se bo se ye bo de se kuro lori awon bo se wa bayi o ko sun lo nti e ni o ko kẹyin sawon ni o ko sun iwo okunrin to ba nse be e boya ma gbo lenu daddy uk ati lenu uncle bj lale pe e stop we ke ma se bye oda e ka lo sodo uncle bj se n gba wa sa
1: ba mo nje yin o mo bo agboye
0: kin to bere yes I se kin to bere bere lowo yin ani emmanuel idowu ani won lori bi won ni well done ma good evening ma thank you love Abisola Adebisi, love you mommy from Igbuora. Thank you darling. Alaba Yusuf Ekweto Alaba oko yawe lati olomi. Thank you Alaba. You go shall Alaba to for you to fade for you ni. Oda. Talo tu ambe. Emmanuel Idowu, thank you. Well done. Thank you. Omolora Laikom. Well done, thank you. Yabeji Elegusi oni ekalesa ma ekabo sori eto lati odo oba. Thank you ma. Lamidi Adewale Latif ekale o eku eto ese. Bose Bola eku eto. Thank you. Femi Orowale, good evening. Thank you. Adegoke Elizabeth, good evening ma. Thank you. Basiru Oladimeji, well done program from Sablank Sanyo Soka Ibado. Thank you. Abide Miadisa, good evening. Well done mami Chikito. Thank you sir. Amos Adebare Ekweto lati Imoba Okeho, thank you. Abbas Muhammad, good evening mama Chikito, God bless. Thank you Abbas Muhammad again. Ekweto koni reyin lagbara Olorun e o ni jaye reyin. Okay ami okay e se mo dupe. Gabriel Chuku, good evening my sister Sisi Chikito, well done ma, I like your program. Thank you Bello Femi Sunday. Ekweto ma opolo yin koni daru ami lati Oyo Alafin. Thank you Ayodele Oyelade. Sisi Chikito, welcome into my best educative program on air. Thank you Hamad Suara Ekweto. Thank you, God bless you. Uncle BJ ma binu ejeka tesi waju ibere ti mo fe bere lowo yin ni pe kini iwu se o to ni pe omu o ma nje ki ori okunrin pe ati pe se ibalopo se o ni anfani ti ibalopo ni laarin oko ataya laarin okunrin atobirin e tesi waju mi ro ko won gbo wa. Hello hello mi ro ko won gbo wa.
1: Hello mo nje yin
0: okay o tun
1: gbo yin sin
0: o da se gbo ibere ti mo bere yen
1: mo n gbo po o la nkan yen ko gbo baby tin so ni anyway. Ẹ̀hun lórí ọ̀rọ̀ lórí ìbéèrè tẹ́ bèrè yẹn pé ṣé ẹ̀hun ọmú mímu ó dáa fún ọkùnrin ó máa jẹ́ kó yọ ọkùnrin pé ó máa jẹ́ ṣẹ́rí gbogbo tó ti sọ òótọ́ ọ̀rọ̀ ni kò sí ọ̀rọ̀ pé à ń mu yàn à ń ṣe nǹkan kan yẹn ara àwọn nǹkan tá máa ṣe tá máa fi bá obìnrin ṣeré náà nìyẹn àwọn ẹ̀yin obìnrin náà ẹ̀yin náà fẹ́ràn ẹ̀ ní tẹ́yìn bá mọ tó bá mọ bó ṣe máa ṣe kò ń ṣètàn tẹ́yìn máa gé wọn jẹ o tó láwọn obìnrin kan ń kọ̀m̀plé ní pèsè náà máa ń gé wọn jẹ lọ́yàn ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ kọ́ bọ́ ṣe ń ṣe é kàn ń gé yàn jẹ ahọ́n yín nìkan lẹ níbi àtètè ahọ́n àtètè lẹ níbi le ma fi se avi se kini so so ori eyan le ma fi ba sere le ma fi awon po le ma se gbo e ma o se pe won eyin won e need eyin be so o to ni kini kini tan so o dun o dun se ni se pa wa wo wo ka to ba ni tun to lohun fun dada te ba mu yeje se papo te wa ko ori meje se mu le kan na ah a ma se ni o ma wa keke ni lai ri keke ama a o ti o ma ju ese re bi e to wa keke so nko ta so yo emi e mo fe mo tu so kan lori bi lai ri ya eran ti pe emi o mo le fi bi wakati ni kan e bi bi half an hour
0: ogbon se
1: ka ko ma fi mu yan ka ma fi be ni ka ma fi mu yan ka ma fi si gbe re eyan okun ti ba ti mo e lo ko bo si se gbogbo nkan to bere nise ko se gba tori gbogbo majority of kan ko ro ta ma se ko tobi ko ma se gba yen ni yen ni no only technique se on lo te ba mo e lo ba won rein ton ma mo pe kan ko yen lowo phonograph lo phono phono e wi mo se nse jara ma se dermatology ta ayo aje kun a da e se gbo so oyan mu mu da so ni ibere keji lori pe se ibalopo kini kan to se ibalopo da because ready number 1 taba ma taba bara wa sun ibi ta ti ma connect ni ibi ti se ti ma gun si ni ibi ti se ti ma gun si ni pada ba ba se bara wa sun ta nse nkan kan be yen ni likeness yet mama hello se ngbo mi
0: isa
1: tama pe si bara wa sun ta nse iyen ni o ma to je ki ise wa lo siwaju si so ipe ibalopo o tell me no say the primary aim ibalopo o ni ka fi bimo when bara ba ti bimo ta le fi stop we are bimo mo ni o ku ka ma fi se faji ni ka ma fi gbadun ara wa bi eni kan se so le ko yen ere mi o number 1 o ti n ba ri ogodo ma n kan ranu le o ma kan ra buku awon ko de gbe mi sun ni won mo
0: e ma kan ra tori ero obodo
1: Bẹ́ẹ̀ni, nígbà tí nǹkan tí nígbà tí ẹlẹ́tọ̀ bá ń bèrè ẹ̀tọ́ ẹ̀ tí mi ìbẹ̀rẹ̀ tẹ́tọ̀ ó fi ké bèrè fún lẹ́tọ̀ ẹ̀. Máa kanra obìnrin náà the same thing tóbìnrin náà bá rí kìíní gba orí obìnrin òun pè yára wọ́n máa ṣe gbogbo ẹ̀ ní báṣá. Sex is good. Ibi nǹkan tẹ bá wò ẹ jẹ́ ká fi àwọn èèyàn sílẹ̀. Ẹ jẹ́ ká lọ sí ẹranko ẹ lọ sọ́dọ̀ àwọn ẹranko ẹ rí pé the same way àwọn èèyàn ó kù tó nípa àkọ́ máa lọ ṣe tiwa ní kọ̀kọ́ ni the way ta bá ti wọnú ilé pẹ̀lú obìnrin yẹn the way ta ṣe ń ṣe yẹn náà ni àpá àwọn ẹranko ṣe ń ṣe ń pa ìlà náà ṣe ń ṣe ta bá ti wọnú ilé ta bá ti wà kọ̀kọ́ ó borí máa tanná lẹ̀ ni ìbálòpọ̀ da ó máa jẹ́ kí bọ́ àwọn èèyàn ṣe sọ lẹ́ẹ̀kan á jẹ́ kára fresh á jẹ́ kí èèyàn lè think straight sex is good ṣẹ́rí mystery tó wà láàrin ìkíní ẹ̀ kò sẹ́nì kan tó lè tù mystery tó wà níbẹ̀ tí ọlọ́run fi síbẹ̀ ni pé ìkíní ìbò ṣe ń dùn èyí kò sẹ́nì kan tó lè tù èmi pẹ̀lú fẹ́ mi ṣe sọ̀rọ̀ yìí níbi abẹ́ last week pé mystery behind sex kò sẹ́nì kan tó lè tù bó dẹ̀ ṣe máa wà nìyẹn so ẹ jẹ́ kí a tún fún àwọn ẹlòmíláyè láti lè sọ̀rọ̀ ẹ ṣeun gan ni.
0: Ẹ ṣe gan ni uncle BJ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ náà mo rí àwọn kankan náà tí wọ́n ń pè ká tó lọ sọ́dọ̀ daddy uk máa fẹ́ pé àwọn ìpè kankan tí mo dẹ̀ máa fẹ́ kí gbogbo àjọ fetí sí ẹni tó bá mọ̀ pé ìbálòpọ̀ ó máa ń ṣẹ́tú ọ̀rọ̀ tí ẹ dẹ̀ mọ̀ pé ẹ ti ṣẹ́tú ọ̀rọ̀ rí nípa ìbálòpọ̀ ìyàwó mi ò ṣe ṣùgbọ́n nígbà tí wá ṣe inú mi wá dùn àwa parí ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yẹn lódì kọlà.
2: Ẹnu ìyá àgbẹ̀dì bàjẹ́ fún yín.
0: Àmì
2: ẹ̀la. Àwọn tá a gbádùn òbúre lẹ́yìn mo máa ń ṣẹ̀mẹ̀jẹ̀ kílẹ̀ tó mọ. Mo lè dúró pa wà láì.
0: Ẹ máa ń ṣẹ̀mẹ̀jẹ̀ kílẹ̀ tó mọ. Ẹ̀dọ̀
2: Máa dún bẹ́ẹ̀ pa ó tún lọ fẹjọ́ mi sùn pé ẹ̀wọ̀n rádì bá jẹ́ ó ti fẹ́ ṣòun léṣe ó ní àwọn
0: tún lọ sọ fún yẹn.
2: Ìyàwó kejì ni
0: ó lọ fẹjọ́ yín sùn.
2: Máa dún bẹ́ẹ̀ pa àwọn ń dóbò gan. Mo ti máa jẹ́ nìyẹn.
0: Wọ́n láwọn ń dóbò gan. Yoruba baba baba won daddy UK gbo. Hello. Hello.
3: Hello, Adishikito.
0: A ngbo yin se ba gbohun soke.
3: Ele kale o.
0: E kale sa.
3: Ko ni ba je jare ya mi.
0: Ami.
3: Ya mi.
0: Okay. Awon ko so fun, awon ko fe so fun mi pe ko ni baje. Lagboro Olorun de re ko ni baje. Hello.
1: Hello.
0: Hello.
1: Yeah, seri ni o bi pe keyan ba obirin lopo. O ma so ife po dada. Mo lo ti tebi pelu yawo mi baja. Ta ba wa sere lale. To ba da rojo keje ani ese ani. Ba ko ma ro mi zbe kini mo se lan ma ro ti go okay. Okay, thank you. So to ba do mo won I go am up with yes e se dada ba se dada to ba lo sister o lo niyan o
0: lo niyan it has logo it has lago
1: te ba jo wa ti e ba se dada se ya ma le se e ko se to le ba pari ija won di mo kan to wa laarin won di mo laye
0: okay
1: awon ko so pe ha de ma de ke it's true ni opo lo lo tin be
0: e se ga erin tin le e se mo ri pe adun ma de ke ni lo to be se rerin
1: so ni ko de ke
0: e ga hello hello hello hello
4: hello
0: ekale sa
4: no din de ma binu lati uyo ni mo tin pe
0: lati uyo
4: be ni
0: o da ngbo yin sa
4: eh bo gbadun program yin but e je ka won yo caution ti won se n so ko to won so e mo pele ti show to but ka ti ma fi owo yo ba ta sa bi se ale da pe I don't know.
0: I'm not going to be able to do it.
4: Because o bere fun o fohun and e ko bi na o bi yawo le na e ma mura dada ni bi ba ti mo wa yi e gan e bo saru gbo ko sa le debo o wo gbo le be fi yawo le ko ba ke ka bo mo lo gba mu to mi o mura dada se pa e lo mi yo re mi to ba mo ba ma gba o gba na to fa ba yi ni ya mo 70 years ma mura dada o ko ni je kokoro gan mo tagbere ko ri yawo ba ki won dun
0: I'm going to go to the house.
5: Ọ̀sẹ̀ kí Dali UK àti Rafẹ́mi náà. ẹkú sí ẹkú làkà.
0: Yes sir.
5: Ẹ̀rí àwọn àkọ́kọ́ ni pé ẹ jẹ́ kí n torí ọ̀rọ̀ yìí sáwọn ìyàwó ilé. Ẹ̀wọ̀n káwọn ni wọ́n ń dáná fún wa. Kájọ kájẹ́ kó jẹ́ oúnjẹ tá a bá ń sè kó jẹ́ oògùn tí ó máa ṣàǹfààní fara. Kọ́ mọ̀ jẹ́ pé poison láàmọ̀ fúnra wa jẹnu ilé. Ṣé rí ọkùnrin mi yóò mọ̀ ṣàkíyèsí fágbára àwọn ń dínkù. Àmọ́ kó o sì ti fura ibi tí wàhálà yẹn ti ń wà. Ó sì ní í ṣe pẹ̀lú ń tàǹtí ìbẹ̀lú. Tó bá wá di pé èèyàn wá lè ṣe dáadáa mọ́nú ilé ó ní agbára gan-an. Tí obìnrin bá sì ti jáde obìnrin mọ̀ jáde ni tó bá ti lè ṣe ìṣètò bọ́ bọ́ àwọn ọmọ tí wọ́n máa ń fa kínní kan torí bí wọ́n ṣe gbogbo ohun ó ti lọ.
0: She has lago.
5: So ká jọ ẹ jẹ́ ká tọ́jú ara wa. Àìsí ẹrọ́kùnrin mi obìnrin ti fo ó ti fojú fara sọ fún un kò lámọ́lẹ̀ àmọ́ tó ìgbà tá a bá kó kìí máa fẹnu sọ̀rọ̀ fún èèyàn fún ọkùnrin gan yẹ kó nǹkan mọ̀ pé tó ń ṣe yìí nọ́nsẹ́ǹsì ni kò bẹ́ẹ̀ lọ rárá. Kò wá dìgbà tóbìnrin wá ìṣẹ̀ wá ń là á mọ́lẹ̀ fún èèyàn kí èèyàn tó mọ̀ pé yẹ kí èèyàn lọ tọ́jú ara rẹ̀. Wàláì nínú nǹkan tí í máa ń yanjú ìdààmú tí máa ń yanjú ìṣòro fún ilé láyé ìbálòpọ̀ ni wọ́n ń jà nínú ilé wọ́n wá ránṣẹ́ pé ìmọ̀ọ̀mù ẹ dákun o kò bí tẹlẹ̀ nínú ilé o nígbà ìmọ̀ọ̀mù ó dé láàárọ̀ torí pé nǹkan ń díwọ́ ìmọ̀ọ̀mù rí pé nígbà dibi lẹ́yìn àsùnbà ó rí pé bàbá pé àwọn ẹfẹ lọ wẹ jáná bà kò sí nǹkan kan tó fẹ́ yanjú mọ́ nígbà òkú àti ẹ̀sìn àtàwọn ẹ̀kọ́ àbá ṣe pẹ́ fún wa o kíní gan o ẹ̀gbá o ọ̀rọ̀ ti yanjú nìyẹn kò ní nǹkan kan mọ́.
0: Wọ́n kàn máa kọrin fún ìbá mi ẹ̀ ṣe wọn ẹ padà
5: ìjálẹ̀
0: ti tán o ẹ wá máa lọ.
5: Ẹ jẹ́ àtọ́jú ara wa o.
0: Ó ga.
5: Ẹ jẹ́ àtọ́jú ara wa o.
0: Ó ga.
5: Owó ilé wò ní dàrú.
0: Àmì.
5: Tóbìnrin bá fi lè sọ pé ọkọ mi gò ní kú láéláé. Ẹbí rẹ̀ ó gùn. Gbádùn rẹ̀ ni. Tó bá ti lè sọ pé kú bẹ́ẹ̀. Bàbá àwọn dádì yóò tí ì dé. Nígbà àwọn dé ń gọ́. Nígbà àwọn dé ń gọ́. Kí ni? Ẹ̀gbùn sẹ́jà rẹ̀ mọ̀mọ́ wa.
0: Ẹ ó dà ẹ ṣe gan ni.

0: kódà ẹ̀yìn wa a tún ti dé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyá togo ti dé síbi tó bá ti tó àkókò wọn a máa gbé wọn sórí rédíò àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan 11:30 la wà yìí ká tó lọ sọ́dọ̀ ìyá togo ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu bàbá ìlú òyìnbó náà kí ni ìwúlò ìbálòpọ̀ láàrin ọkọ àti aya àti pé ṣé lóòótọ́ ni pé tọkùnrin bá mú ọyàn orí ọkùnrin yẹn máa ń pé láti má béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá togo náà ṣùgbọ́n ká tó béèrè ìyá bradi uk kí ni ìwúlò ìbálòpọ̀ kí ni ìbálòpọ̀ ń ṣe gangan ná fáwọn ọkùnrin àti obìnrin.
1: ẹ ṣe olúwa atọ́kù ṣe ìbálòpọ̀ ọyàn gbogbo ẹ̀ náà all join together náà ni ẹ jẹ́ kí ọkọ dúpẹ́ lọ gbogbo àwọn tó ti sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tó sọ kò sí kankan tẹ̀lé yọkú mbẹ kò sí àṣàdànù ẹ ṣe ẹgbẹ́ nǹkan tí ìyáláyà wa sọ wọ́n sọ pé ìyá àbíjẹ lẹ́gùsí wọ́n ní ó dùn ju kọ̀làkẹ́tẹ́ lẹ́fẹ́ pa nílé yá lọ. Tí ẹ bá
0: mọ̀
1: ṣe àti ṣèkìtò tọkùnrin bá mọ ọyàn mú kó mọ ọbọ ṣe máa hódì ọyàn ó ní kò nírun ó lábẹ́ kò yábẹ́ tó bá mọ̀ bó ṣe máa hàndù ẹ̀ àti ṣèkìtò obìnrin ẹ̀ gan máa gbé gbóbìnrin ṣe máa gbé gan ẹ̀ ti mọ̀ pé náà ó wà lára kò yẹ yín náà ẹgbẹ́ ọ̀rọ̀ tí alaba sọ bàbá turaya àbí ọjínì àbí tanu
0: sẹ́rí wọ́n ní ìyá turaya.
1: Ìyá turaya ẹ̀rọ bó ṣe ń lọ nìyẹn àtìṣìkìtò kò sí irọ́ kankan níbẹ̀ tí o bá mọ ọ̀nà mu bọ́lájí sọ ó ní wàá mọ̀ bó ṣe máa hàn tó ṣe kó máa gé jẹ ìwọ tó lè bá mọ̀ mu lọ sọ́dọ̀ àwọn ará kílọ̀tì gbọ́ àwọn ará àti arẹrẹ àwọn adéńdórí tẹ̀bá dọ́dọ̀ àwọn bàbá gbajúmọ̀ adéńdórí wọ́n máa kọ yín bọ́ṣe mu ọyàn ẹ má sọ pé dáàdì uk ló máa kọ yín pátísìkìtò ṣẹ́rí kò sí nǹkan tó burú tí ọkọ àti àwọ̀ tó bá jókòó kọ́ bá ara wọn sọ̀rọ̀ kò fún sí sọ pé tó bá gbé sọ́run wàá dé port of no return ṣẹ́rí òótọ́ nìkan tí ó tún sọ wípé wàá débì kan tára bá ru ẹ tẹ́sẹ̀ ru ẹ tó bá lọ sọ́dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó bá kọ́kọ́ wù ẹ tó wọ̀ tó tó wò sí akọ́kọ́ wojú ẹ tó bá ti ń wọ ẹyin ojú àti ṣìkìtò dr gwamo bóyá odókórí sẹ́bì bóyá odókórí sẹ́bì mo fẹ́ sọ nípa tọyàn púpọ̀ nítorí pé àwọn ọlọ́pọ̀lọ́ pípé wọ́n ti sọ nípa tọyàn ẹ jẹ́ kí mi fi ọyàn sílẹ̀ tẹ bá fẹ́ gbọ́ mọ́ nípa tọyàn ẹ lọ bá àwọn ológun ìṣọ̀bí méjì yẹn ọmọ gbàgbẹ́ngà adéńdórí àbí okóńdórí ni àti bọ́lájí àwọn akọni wọ́n ẹ jẹ́ kí mi ò sọ kù kankan ẹ jẹ́ kí n kọ́nsẹ́tì lórí ìbéèrè kejì yẹn pánsá àti ọyàn ni pé bẹ́ẹ̀ ni tó bá mọ ọyàn mu dáadáa ìyàwó yẹn á tọ́jú ẹ tó bá pẹ́ ẹran méjì lòún gbà ìyàwó yẹn á fún ẹni ẹran mẹ́rin tó bá mu yàn léni tó mu yàn lọ́la tó jẹ́ pé the same size of ẹran the same number of ẹran ni ìyàwó yẹn ti fún ẹ ò tí ì mú dáadáa tó bá mu ọyàn tán tí ìyàwó yẹn bá dìde tí ò bá ságà ló ṣe dìde lórí bẹ́ẹ̀ kò tí ì ṣiṣẹ́ yẹn dáadáa so àwọn yẹn lẹ máa kọ́kọ́ wò àti ṣìṣìtò ẹ jẹ́ ká sáré lọ síbi ìbálòpọ̀ torí àsìkò wa ṣe ní sẹ́ẹ̀sì máa rí tá à ń sọ yìí ó lè lọ sí ọ̀nà méjì ṣe ní sẹ́ẹ̀sì ó lè wà good ó lè lè turn out bad depending on how good practices it àti ṣìṣìtò kìí ṣe ní practice yẹn ṣe ní nǹkan but how they handle it láàrin ara wọn bọ́lájí sọ kí ní kan àwọn kọ́ rò pé procreation lásán ni ìbálòpọ̀ no it's more than procreation kìí ṣe pé kádùnra wa kábímọ kádẹ̀ máa lọ ni ó jù bẹ́ẹ̀ lọ ó ní mo ṣe láìkì nǹkan tẹ́ sọ àti ṣìkìtò wípé ìwọ obìnrin tàbí ìwọ ọkùnrin rádà tí o bá rí pé o lè finish up iṣẹ́ tó dáńgẹ̀ má débẹ̀ rárá ìkọ́ni àwọn tó pè bóyá làbádé bóyá ọ̀jí ni wọ́n ní business tó bá gbéyàn ṣubú òun ló máa gbé ẹ dìde o gbọ́dọ̀ kọ́kọ́ mú ìyẹn dání iwo gege bi okunrin o godo mo nkan to n se se ni baloko o ku go and think about lot of goodies iye ti wa tokunrin age yen tokunrin atobi to ba mo nkan ti won se to ba mo nkan to se to ba ko so pe ko gbobirin dani ko ma gbobirin su o mo yo mu o ko wo pe wa handu oyo gbogbo wa gbele ati si to tabi wa bo sodo obirin wa fun ko si gbigbigbigbi o da o de jide o yegbe o sun iya lo fin jere e do de si fi ya jere ni pe igba to ba ma pada wa si odo yawo ye pe ah mo need help yawo yo ni de lo tori ati wa di brain e ni pe kilo ma se wa ko se suke suke suke wa di de wa ma lo ati si ni to sharing sexual intercourse yi ko gbodo wa one sided o gbodo dabi o san gbodo se pe ko je nkan ti oko ati yawo fokan si to wa lati oko ati yawo sexual pe won couple oko ati yawo ni won allow heart to beat la je o je ji pe my heart and your heart won beat as one le kan na iyan no mu ki mind am je ji ko focus on each other iyan lo wa ma lead to communication laarin oko ati yawo sẹ́mi kókó tí a ti máa sọ communication yìí tí ọkọ tí áàtì ọkọ àti áàtì ìyàwó tí ó bá beat as ẹyọkan tí máa dàbí yorùbá focus sí ara àwọn méjèèjì pé wọ́n ń dóra wọn wọ́n dẹ̀ ń wo ojú ara wọn wọ́n ń sọ̀rọ̀ fúnra wọn ọkọ ń bèrè pé ìyàwó fẹ́ ìyàwó ń dọ́kọ ní òbá ló ṣe fẹ́ tẹ́ ẹ̀ bá tí lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ tí lè gbádùn ìbálòpọ̀ iṣẹ́ nǹkan kékeré ó depend bí ọkọ àti ọba bá ṣe handle ẹ̀ tí ẹ bá handle ẹ̀ dáadáa èyí méjèèjì lẹ́lẹ̀ ignite the great fire tó máa ma jó tó dẹ̀ máa make ẹ̀yìn méjèèjì kẹ bond láàrin ara yín dáadáa tó jẹ́ pé tí ọkọ bá ń pọ̀ láti ibiṣẹ́ ìyàwó á ti máa retí á ti máa tó bá kọ́kọ́ ò bá dé lásìkò á ti máa bèrè pé bó ló wá nítorí pé ìyàwó mọ̀ nǹkan tó ì máa rí ni mo máa lọ sínú benefit tó wà nínú ìbálòpọ̀ bẹ́ẹ̀ ṣe sọ antisekito mo kàn máa fún ní ẹyọ méjì nítorí pé mo rí bẹ́ẹ̀ ní àwọn àlejò tó pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n kí n tún lọ síbẹ̀ ẹ jẹ́ kí n fẹ́ẹ́ constate yìí pé a lot of our ọkùnrin la need láti mọ skill yẹn ta fi máa fún ìyàwó wa ní satisfactory sweet and good sex kì í ṣe gbogbo ìbálòkùnrin máa dìde tó máa yẹ́gbẹ́ padà kò dáa ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn wà ní orin lọ́dọ̀ àti sìkítò ìyá ìgbà wà bẹ́ẹ̀ látàbẹ̀òkúta ìyá togo wà bẹ́ẹ̀ wọ́n á sọ fún ẹ pé àbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọmọkútì àti sìkítò ẹgbẹ́ ilé yìí kẹgbọ́n dáadáa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin la bá fò kiri kò yẹ yìí a máa ń pè léyìí pé jẹ́ kí n sáré tú aṣọ kí n sáré ṣe lè tí má fi tú aṣọ tó fa ọyọ síta tí mo ra sáàkì ẹyọ ẹ tí mo rẹ̀ ti sáré wọlé gbìgbìgbì ó ti tọ́ ẹ má ṣe bí ọ̀jì ọ̀jì ọmọ west tọ́jú ọmọ west bá máa hangu ọyọ àti sìkítò ó máa mú akọ ọwọ́ méjèèjì bí orí ọyọ a ti wá mú ibi ẹ̀bù ẹ̀ ká wá gbé ẹ̀bù ẹ̀ yẹn sí ara obìnrin obìnrin ò lè gbádùn ọyọ tí ẹbù ẹ tó bá ń tẹ obìnrin mọlẹ.
0: kí lọ jí ṣe fún yín báyìí.
1: olú ṣe àwọn ẹbí ìyàwó ẹ ti fẹ jíjẹ sí mi ni mo ṣe ń sọ bẹẹ kó má sọ pé mo tó àṣírí o ọwọ méjèèjì ìyàwó lọwọ méjèèjì ni ó máa fi bu ọyọ á wá mú ẹbù ẹ á wá tẹlé ikùn ìyàwó báwo ló ṣe máa tẹ ẹbù lé ikùn ìyàwó tó wá du ọyọ méjèèjì tó wá ṣe hàùhàù mo dẹ̀ ṣe é ṣe àwọn àyẹn mo sọ fún yàtí sìkítò ṣe rí eyín wọn yìí ó wà very very sensitive tí eyín bá lọ kọ orí ọ̀rọ̀ obìnrin ó ṣe ló máa mú kí ara obìnrin ẹ ṣègìrì tàbí bí wọn bá ṣègìrì á dàbí ẹni wípé nǹkan kan bí abẹ́rẹ́ ló bí obìnrin yẹn ní ṣe ló dàbí ẹni tó kọ́ ẹ̀ tí lé tó fẹ́ dúpọ̀ àti sìkítò tó wá ara abẹ́ ṣe bá sọ kọ́ra fi abẹ́rẹ́ kọ́ra fi gún orí okó yẹn sí a sẹ́ńtẹ́ ni lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé ẹ̀rù àbá kò yẹ yín náà ẹ jẹ́ kẹ́ wọ àwọn nǹkan méjì to wa nibi eleyi kin to wa fun ni awon nkan ti mo ri pe o ma je effect gogogogo lare iwo okunrin to ngbo mi language bi a se soro yi iwo okunrin to ngbo mi mi so ri daju pe ko to bo sinu ogun ko to so pe o n ba obirin sun koko mi so pe mo bi won se touch obirin o tin se bi to opolopo awon okunrin la mo bo se touch obirin o check go di atin chidi to
0: isa
1: ejo bi e ma forgive wa ha ti ko awon okunrin nigba kan a le tun ma ko won na ni bo si ma ba ti obirin ba ti ma ba woni saru obirin to mi de ma gba bi pe no bobo yi mo se bobo yi mo se to ja ko to ba di ola to bi e ba ti so pe to ko e ba so ko ya obirin o ni le so pe no atin chidi to the first thing ti mo ro pe awon okunrin lati kokko ma se ni pe ta kokko mo bo se ma ba se foreplay yen daada te ba se obirin lo ma ma be yin pe come iwo ko mi iwo bobo mi wa wole sinu honeypot yi wa wole sinu honeypot yi ati to ba le se fe se daada bi okunrin se le se daada ni pe to ba ti kokko pobirin sere tori ka re obirin e ti o ti ready ma ti wole ma ko foko si wi ko wole lo iro o e je ka ba ba fi awon buri yi se yeye ka ki yeye ti mo so ni pe ka ba won sere sere e kokko wole ati si to e fi ori oko yen si be pe ti fa yo be se fi si te fa yo e ma ke si bi obi yen se ni e ma fi si to ba tun de da de ye ka ti ke ti fa yo jade e tu fi si te ba si ma se bi e meta e ri pe o ti ma lawo ko jo bi ni to ki soro ni a soro di nurse to ma se ni pe a wa mu ese mi jeji a wa ka bo yin late yin a wa gbe idi are gogo a wa re si di e suke ri si to mi se be ni pe o ti ready o ma ba bi yin pe ke wole ni wo fun to ba je pe o ko wole obirin o raye lati kokko yi sokun yi sosi ko sowo ko eni eti ko whisper si ti e ko pere question ko answer to so pe se wa pe ti o dawo wa mi se se ko dawo so n gbadun ni ko dawo o ti sise o o bi ma di stage jo je pe ti wa ma bere bere question and answer o ti si to o bi ti gba mi leti ri nigba ti mo bi yoro o ko gba mi leti ri o bi trust me I know your mother I know your sister. E je ko. O de to a e je ti mo play lowo question ti mo play lowo yen. O si wa papa wa answer ni question ngba ti o wa wo lara. Ibe ni te be lowo obirin yen gbo. Ibe to ba ti ju ni le fun answer. Bo ko ba wa ge stage ye ti ara ba rin. Gbogbo question te bere yen e ma bere pe nibo lo ko gbo awon obirin yen si. A ma so ka ma yo fun ni kokon. Ni to ko ti wo lara ni. Asi si to iwo okunrin to ba de fe se bayi to fa fe ko bi ri gbadun e iwo gogo gege bi okunrin o n lati mo bi won se hold back you that ti o okunrin ba ti fe release try lati hold back to ba le hold back to ba ti da o ma re ni emi de ma so kini kan emi o kin lati ki okunrin kokko da lai je pe obirin ti da because

0: wọ́n lọ ṣe ṣe tí ọkùnrin bá kọ́kọ́ dà tó bá jẹ́ pé tí ò mọ eré ṣe púpọ̀púpọ̀ tó bá ti dà àtúnṣìkìtò ara ọkùnrin yá wá lè bọ̀ tó bá lè jẹ́ kí obìnrin yẹn kọ́kọ́ kó kọ́kọ́ dà tó bá ṣeré tó mú káàrọ̀ obìnrin kẹ́dà obìnrin wọn ò wà sẹ́fíìsì bá àwọn ọkùnrin àtúnṣìkìtò àwọn obìnrin máa tún abì lọ́wọ́ ọkọ wípé a ní ó yá wọlé bọ́ ti wọ́ orí ló ti máa wá tó máa yẹ̀gbẹ́ padà tí ò dé dá.
1: Daddy UK ẹ má gbà wá láyè torí màmá Togo ti wọlé ẹ̀jẹ̀ àkókò ti tó tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ fún wa anytime ẹjọ́ àfọwọ́ ọmọ àtàláfíà dín in lẹ́nu tá a bá padà dé ṣẹgbọ́n a máa látọ̀dọ̀ yín ẹ ṣe gan ni God bless you. Dixon ti wà ń bí láti bá gbé màmá Togo wọlé. Ìyá Togo ẹ káàbọ̀ mà. Ẹ bá a súnmọ́ kìíní ẹ káàbọ̀ ma.
2: Yes ma.
1: Ẹ jẹ́ káwọn èèyàn mọ ẹni tó wà nínú kuluwa ní alẹ́ yìí.
2: Ẹ ṣe olóòtú.
1: Ẹ káàbọ̀.
2: Orúkọ mi ni Màmá Togo. Odun ni mi tí mi kì í ṣe àìmọ̀ fún olóko. Mo kí gbogbo àwọn tí a jọ ń ṣètò yìí. Bẹ́ẹ̀ mo kí àwọn Jáde UK àti gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ wa lágbàáyé pátápátá. Wípé ìdààmú wàhálà kò ní jẹ́ torí kankan wa.
1: Amen ya Allah.
2: Ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ níbi tí Daddy UK parí ọ̀rọ̀ sí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi wà tó jẹ́ pé gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe tí ò mọ ẹ̀tọ́ ẹ̀ dáadáa láti ṣe nílé. Tí irú ọkùnrin yẹn bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa gbẹ́tọ̀ ẹ̀ lọ síta.
1: Bẹ́ẹ̀ni
2: kí ni ìdí tí mo fi sọ wípé kò mọ ẹ̀tọ́ ẹ̀ ni pé àkọ́kọ́ náà tí ò bá méré ṣe bí wọ́n ṣe ń sọ. Ẹlẹ́ẹ̀kejì tí ò bá mọ ọ̀nà láti mọ́kọ́roko dáadáa tó já pé sẹ̀kan sun lọ ni.
1: Wàhálà wà.
2: Tó yẹ kó tó bá ti ṣe pa bá ti ṣe súsúsú o ti ṣe o ti da tọwọ́ ẹ̀ lẹ́nu yẹn. Àsìkò tó obìnrin yẹn máa ẹ̀njọ́ ẹ̀ ló ti da tọwọ́ ẹ̀ lẹ̀.
1: Obìnrin
2: ò dẹ̀ mo la fún ma gbogbo àsè gbogbo ògbà pariwo wípé gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ mọ̀ pé àìlèṣeṣe déédéé ń dà yín láàmú ẹ lè mọ́kọ́ loko dáadáa kẹ ẹ mú ìyàwó yín kẹ ẹ gbó jìgìjìgìjì
1: kí agún bo
2: gbogbo ara ẹ̀ gan mọ̀ pé yes
1: èèyàn kan gbó òun
2: ọkọ̀ ń gbó òun ẹ̀yin tẹ bá mọ̀ pé ní irú ìṣòro yìí àwọn nǹkan oríṣiríṣi ló máa ń fà. Àkọ́kọ́ nǹkan tó lè fà á ni àwọn àìsàn tá a máa ń kó látara ìbálòpọ̀ tán pè ní infection. Ẹlẹ́ẹ̀kejì ni jẹ̀díjẹ̀dí. Tí jẹ̀díjẹ̀dí bá ti kọ́lé tó bá ti yọ yàrá sára ọkùnrin tán irú ọkùnrin bẹ́ẹ̀ ò ní lè ṣe déédéé àti dáadáa. Irú ọkùnrin bẹ́ẹ̀ máa kọ̀mplé pé ọ̀pá ẹ̀yìn gbogbo ìgbà ẹ̀yìn ń ro òun. Tó bá tiẹ̀ tásìkò tó bá yẹ kó ń ṣe kinní ìbá ìgbà ẹ̀yìn ò ní jẹ́ kó ṣe. Tàbí kọ́kùnrin máa sọ pé kò tiẹ̀ wú òun ṣe irọ́ ni o kì í ṣe pé òun kan kò wú ṣe o nǹkan kan ti ṣẹlẹ̀ ságọ̀ọ́ ara ọkùnrin yẹn ọwọ́ ti ba ọkùnrin yẹn ni. Èmi dẹ̀ máa ń sọ tẹ bá mọ̀ pé nǹkan báyìí bá ń ṣe yẹn tètè find solution sí o kó tó di pé ìyàwó yẹn a máa gbẹ̀tọ̀ yín lọ síta. Eléyìí kò sí tìjú ń bẹ̀ náà owó lẹ fi fẹ́ ìyàwó yín owó lẹ ná lé lórí owó tó fi ń jẹun owó tẹ fi ń raṣọ tẹ fi ń sponsor ìyàwó yín. So ńgbà tẹ bá ti wá lè sojúṣe yín kò sí tìjú ń bẹ ẹ jáde wá sọ́dọ̀ Màmá Togo pẹ̀lú ògo ọlọ́run ẹ sì dúpẹ́ fọlọ́run ọba láwọn nǹkan tá a máa fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ń wá sí ilé iṣẹ́ wa wọ́n ń jẹ́rìí sí dáadáa tí wọ́n tiẹ̀ tún ń pe àti sìkìtò lóríṣiríṣi pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kì í ṣàwa náà agbára wa kọ́ agbára ọlọ́run ni tẹ́yìn náà bá kàn sí wa ẹ̀ ní kábàámọ̀. Tàbẹ́ èèyàn ọkùnrin tẹ bá rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi gan ó ti ní low sperm count àtọ̀ sísàn by the time tó máa ṣe wùrùwùrù tó ti dálẹ̀ gbogbo ẹ̀ ti dálẹ̀ ó ti dàbí omi. Tí irú eléyìí bá ń ṣẹlẹ̀ tọkùnrin bá mọ̀ pé àtọ̀ ń sàn ipò ní low sperm count àbí watery sperm irú obìnrin ọkùnrin bẹ́ẹ̀ kò lè fóbìnrin lóyún.
1: Àtọ̀.
2: Wọ́n á kàn máa sọ pé ó ti márì láti 10 years 20 years wọ́n ní mọ̀ ọkùnrin gangan ló ní problem la fi máa ní ẹ̀kan sí wa ẹlòmíì ẹyin ẹ̀ tó ń produce ọmọ òun gangan ni ò sí tàbí kò pe tó ni ò ní jẹ́ kó kí tó tẹ bá ti nírú ìṣòro ẹ̀kan sí wa. Tàbẹ́yìn ọkùnrin tẹ bá mọ̀ yìí pé nǹkan ọmọkùnrin yín ó kéré bá a ṣe máa ń sọ síwájú.
1: Ńláńlá dẹ̀ làwọn ọmọ tó wà ń ta ní sí nílò àwọn tó àtàǹsì
2: tán fẹ́ nìyẹn tẹ́ rọ́ọ̀lù wọn
1: tẹ́ rúgbùrú
2: tẹ́ máa rọ́ọ̀lù wọn táwọn gan máa pariwo pé yéé olólùfẹ́ mi fi mí sílẹ̀ olólùfẹ́ mi jọ ọ́ irú eléyìí làwọn ọmọ tó wà ń ta ní sí fẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan ìsọ ọmọ tó wà ń ta ní sí torí pé ọkùnrin tó lè mọ kọ́roko dáadáa tó lè gbóbìnrin ti àtẹ̀kanlẹ̀ dáadáa lóbìnrin ń fẹ́
1: àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n
2: lóbìnrin ń fẹ́ wọ́n tó wá ń pọ̀ wá nírú eléyìí

0: láti bẹ̀ pé ó ti wọ 50 years sọ pé nǹkan kò rí nǹkan oṣù ẹ̀ mọ́ tí ọkùnrin bá mì tìrú obìnrin bẹ́ẹ̀ adúlá rẹ̀ á ti máa gbẹ ṣùgbọ́n tó bá ń gbẹ bẹ́ẹ̀ náà ó ní àwọn nǹkan tá a lè máa lò tó jẹ́ pé á jẹ́ kójú ara wa wà òkè tọkọ wa bá wọlé á lè enjoy ẹ̀ dáadáa so fún ti obìnrin nìyẹn ẹ má gbà gẹ́gẹ́ bí mama tòkó sí máa sọ máa ń sọ̀rọ̀ nípa pé àwọn nǹkan kan wà tó máa ń fa ètò àtọ́jú à ń pè kan ní prostrate enlargement tí ọkùnrin bá ní prostrate enlargement ó possible kó máa tọ̀ púpọ̀ jù tàbí kó máa rí tọ̀tọ̀ dáadáa tàbí kẹ́lòmíì wà tó yẹ pé tó bá fẹ́ tọ̀ báyìí tó bá débi tó ti máa tọ̀ àtọ̀ ṣeré àtọ̀ díẹ̀ ìtọ̀yàn ni wá dáadáa láàrin 5 minutes ìtọ̀yàn tún wá ìtọ̀yàn tún máa gbọ̀n á tún débẹ̀ àtọ̀rú àwọn bẹ́ẹ̀ náà máa ń sọ pé wọ́n ti lọ pàṣẹ
1: rọ́bà
0: sí wọn ní abẹ́ èmi dẹ̀ máa ń sọ fún yín pé kò sí nǹkan tí òlóògùn ikú nìkan ni òlóògùn tí ẹ bá kàn sí iléeṣẹ́ mọ̀mọ́ tó go ẹ̀ níwà bákan náà mọ̀ tàbí èyí tẹ́ bá mọ̀ pé ní ìtọ̀ ṣúgà yóò yẹ ti lọ ṣàyẹ̀wò wọ́n ní ìtọ̀ ṣúgà ló wà nú ẹ̀jẹ̀ yín ìtọ̀ ṣúgà yìí ó ti máa fọ́ ti fa kẹ́ ẹ máa rò kẹ́ ẹ máa gbẹ ẹ lè jẹun tó wù yín mọ́ kò sí ní tí òlóògùn o tẹ́ bá kàn sí iléeṣẹ́ mọ̀mọ́ tó go ẹ̀ níwà bákan náà mọ̀ ẹ má gbàgbé o bẹ bá nǹkan ẹ ti nítọ̀ ṣúgà ẹ kàn sí mi torí pé tó bá ti nítọ̀ ṣúgà ó ti di pé ẹ lè jẹun tó wù yín mọ́ irú ẹni yóò ẹ̀gá máa rù ni a máa lé kíní yóò dẹ̀ da nínú ara ẹ dẹ̀ mọ̀ pé ìtọ̀ ṣúgà àti hypertension ọjọ́ márùn-ún papọ̀ ni
1: ọjọ́ márùn-ún tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n
0: tí àwọn méjèèjì bá ti lè papọ̀ ẹjọ́ stroke ti súnmọ́ o
1: ara ti bump
0: ó ti di pé apá kan ẹsẹ̀ kan kò ní ṣe gbé mọ́ ìdajì ara báyìí irú ẹni bẹ́ẹ̀ láti ìdajì ara yálà ọwọ́ ọ̀tún ni àbọ̀wọ́sì adìpọ́wọ́ ò ṣe gbé mọ́ ẹ̀jẹ̀ yóò circulate nínú apá yẹn mọ́ bẹ́ẹ̀ náà ni kò sa kò lọ ibi tó yẹ kó lọ nínú ẹsẹ̀ yẹn mọ́ tẹ́ni yẹn bá ti wá mọ̀ pé ó ti ní stroke ẹ gbé wọn jáde àìsàn sọ pé túmi síta kí n fi ẹ́ sílẹ̀ bòmí mọ́ra kí n pa ìlówó tá àìsàn pa ẹ kàn sí iléeṣẹ́ mọ́ tó gò pẹ̀lú ògùn ọlọ́run ẹ ní kábàámọ̀ lórí ẹ̀ tàbẹ́ ìtẹ́ mọ̀ yín pé ẹ̀yin ò nítọ̀ ṣúgà ẹ̀ sì ní ìṣètọ̀ ṣùgbọ́n àtọ̀gbẹ ni tiyín àtọ̀gbẹ yẹn kàn ń rù ṣáá ni ẹlòmíì lè tọ̀ mo ti ẹ̀rí kọ́sítọ́mọ̀ kan bóyá bíi jẹ́rin ó ní òun ó ní tóun bá tọ̀ kí ọ̀dà kan ò lè gbà á kílẹ̀ tó mọ́ ó ti wá rù ó ti wá gbẹ ẹ kàn sí iléeṣẹ́ mọ́ tó gò ẹ̀ níwà bákan náà mọ́ pẹ̀lú ògùn ọlẹ́ má gbàgbọ́ mọ́ tó gò wà ní akẹ́dẹ̀mì olómi ibikíbi tẹ bá ti ń bọ̀ bóyá láti wo ròdì lẹ́ ń gbàbọ̀ tẹ bá ti dé akẹ́dẹ̀mì olómi abẹ́ bridge ẹ sọ dá sódì kejì tó wá pé challenge lẹ́ ń gbàbọ̀ tẹ bá ti dé akẹ́dẹ̀mì olómi ẹ dúró sí abẹ́ bridge ẹ pẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́ tó gò pẹ̀lú ògùn lọ́gán láwa mú yín níbẹ̀ tàbí ìyànà tó lọ sọ́nà olómi tẹ bá ń bọ̀ láti challenge ìyànà àkọ́kọ́ táwọn ọlọ́kadà máa ń wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ sọ́dọ̀ àwọn ọlọ́kadà tẹ bẹ̀rẹ̀ mọ́ tó gò wọ́n á júwe fún yín tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá tọ́ ọlọ́kadà míì wá ṣẹ̀ṣẹ̀ dé ni tí ò tiẹ̀ mọ́ bẹ̀ ẹ ṣáà pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ta fẹ́ pè yí pẹ̀lú ògùn ọlọ́run àwa mú yín bẹ̀ akẹ́dẹ̀mí olómi nìyá tó gò fi kalẹ̀ sí ẹ ní kábàámọ̀ kẹ́ mo ṣe wá tún ṣe àlàyé lọ mo ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ẹ má lè yàwó yín síta ẹ má rò pé yàwó yín nìkan ló ní problem ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ní problem tó jẹ́ wípé wọ́n ti ẹlòmíì gbà tó wà nísinsìnyí ó ti sẹ́yìn gbà tó márì tán kò sí bó ṣe máa bí mọ́mọ́ mo ní ẹ mú wọn jáde wá pẹ̀lú ògùn ọlọ́run á dúpẹ́ fún ọlọ́run ọba ẹ̀yin ọkùnrin tẹ́ wá mọ̀ pé ti ní ìdí yíyọ kínní yìí ó máa ń wíkì ọkùnrin ni o tẹ́lẹ̀ bá fẹ́ lọ tọ́lẹ́tì báyìí ẹnu díẹ̀ máa yọ síta ni ó mọ máa fọwọ́ tì sínú ni àwọn oògùn ìbílẹ̀ wà àwọn oògùn fọ́fàdà wa ó wà tẹ́ máa lò sí tẹ́ sì máa dúpẹ́ fọlọ́run ìyí tẹ́ máa bò sí tẹ́ bá ṣe gá tán àbí ìtẹ́ máa lò ìyí tẹ́ máa fomi lò àgbo oríṣiríṣi ló wà àgúnmú wà tẹ́ máa lò tẹ́yìn gan máa mọ̀ pé yes adúpẹ́ fọlọ́run ṣe ẹrógùn jẹ̀díjẹ̀dí wa yìí àwọn kan wà tó jẹ́ pé tán bá rà báyìí tán máa padà báyìí tó máa bára times two times three ni pé àwọn dúpẹ́ kì í ṣagbára wa o pẹ̀lú ògùn ọlọ́run tẹ bá kàn sí iléeṣẹ́ mọ́mọ́ tó gò ẹ̀ níwà bákan náà mọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́mọ́ tó gò ní
1: 0800 3535 88 88 10 10 30 30 ẹ jẹ́ ká mo lẹ́ẹ̀kan sí 0800 3535 88 88 10 10 30 30.
0: Kí ni kan tá tó fẹ́ bára sọ̀rọ̀ lórí ó ní à ń pè ka àrùn kan ní àwọ̀ká sangun sangun arùnmọ́lẹ́gun àwọ̀ká sangun sangun yìí gangan gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣàlàyé ó ní bàbá mi lọ bá wọn tọ́jú nílùú togo kó tó di pé àwọn náà wá dẹni tó wá gbilẹ̀ síbẹ̀ tí wọ́n fi wá ń gbé bẹ̀ tá fi ń pè wọn ní bàbá sọ̀pánù àsìkò tá a sì wá yìí àsìkò tí àwọ̀ká sangun sangun arùnmọ́lẹ́gun máa ń dààmú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn
1: òbí
0: wa ni ẹ̀yin tẹ bá mọ̀ pé ẹ ní bàbá abi mama to ni awon ka ti o le rin to nlo pa kakiri ani egbe won asodo mama togo won so panu awon ka gangan ti mama ti baba mi lo toju baba to wa ni togo fun o na fi fon na fi so ni baba so ma baba so panu ti emi na fi nje mama so panu e ma gbagun ma so fun pe omo nigeria ni baba mi sugbon won gbe ewe atogbo yi lo si ilu togo lati ilu togo ni won ti ko won bi won se ma lo gbogbo awon kan mi lorisirisi pe eyin na awon na tun ni ogun ni ilu togo ibe ni won ti gba awon ogun bokunrin o se dede ati dada wa eyin na de mo pe awon olohun yen won mo nipa bi okunrin o se le se dede ati dada na wa ku awon na lorisirisi pe eyin na e ma lo lasan do fi je pe emi na jogun mo jogun ise mi ko lodo enikankan mo jogun e lodo awon to bi mi ni te ba si wa sodo mi eni ka ba mo tabe te ba npo nkan to ti en se yin elomi ani nkan to nse ohun yi alakala lo fi bere nje lo ma nje lojorun ise lo ma n to n ba ti tun logun to n ba ti tun sun ba wa ti gbo nje mi wa to ba tun gbe wa gbo to ogun ogun to n lo yen o ti baje ko a ma nse iwadi ati ayewo kini nkan to fa adanwo titi e a ba ti se iwadi won a de so fun wa pe nkan bayi ni kalo kan bayi ni kalo ta ba de lo bi won se ni ka se ta ba se be pelu ogun lo e dupe fọlọrun tori e gbogbo en te ngbo mi dede asiko ti card meji ba kan en be kan si lese mama togo e ma gbagbo mo ni mama togo wa ni academy olomi ni mama togo wa ti e ba ti de abe bridge academy olomi e pe ero ba ni soro mama togo logan la wa mu yin be tori pe a wa ni alessin lawyer complex opolopo olomi a ma pe mi wa lawon ti wa mi lo la alessin lawyer tin bo le wa la alessin lawyer ko la wa academy olomi sugbon complex ta wa
1: awon eyan wa
0: ni academy ni won pe ni alessin lawyer ki se pa alessin lawyer la wa o
1: alessin lawyer complex
0: la wa te ba ti de academy olomi pe alessin lawyer complex len lo ni masala se alif te ba ti de be yen sati gbede pe mama togo le bede won a dare sin wole tabi ke pe ro ba ni soro wa tan pe a ma wa mu yin be ni owo kan na ni ero ba ni soro mi le kan si ni 08 0 08 0 3 5 3 5
1: mo lero pe ti mu bairo ati iwe 08 0 3 5 3 5 8 8 8 1 0 1 0 3 0 3 0
0: Ebo yo tun se alaye mi lo gebi aisa kan pe ni ania se de ania yi o ma wu si bi sale pon okunrin ni eleyi awon kan orisirisi lo ma nfa tokunrin ba nsise agbara boyo n gbeweti boyo ti gate boyo ti awon se agbara lo ma nfa tabi okunrin to ba ti dawo e lati kekere ti won ba dawo iko mo dada o le pada lo resort si ania tabi okunrin to ba ti ni arun kan ta pe ni atosi ti pe ti pe olojo to ti pe iru eleyi na ma npada ndi ania I to ba ti kan yin be pelu ogo lo e kan si le se mama togo ero ba ni soro mi o yi pada lekan si 08 0 0 8 0 3 5 3 5 8 8 8 1 0 1 0 3 0 3 0 wa fa ni te wa ni okere
1: loyibo
0: plus 1 2 3 4
1: plus 1 plus 2 3 4
0: sorry
1: plus 2 3 4 8 0 3 5 3 5 8 8 8 1 0 1 0
0: lekan si
1: okay
0: plus 2 3 plus 2 3 4 3 5 8 8 8 1 0 1 0 3 0 3 0 ni fe aisan lo gba
1: ami eyin te wa ni okokun e te ba fe get in touch pelu mama togo number ti won pe yen e ma fi plus 234 si e whatsapp number won na ni yen e le fi be ti be gba won soro lori whatsapp te ba de fe pe won e le pe won direct ni ibe yen lagbara olohun olohun oba mi gbogbo yin te ba ma lo sibe lola olohun oba mi a fun yin ni iwosan to pe ye kede mo pe ti ya togo ba ti so bo se ri gangan ni won se so alaafia ara wa ko ni baje o e se ya togo ti a ti e wa ba se ni alejo ni ale e tun ba pe number yen lekan si e so pe academy
0: olomi
1: pe to ba ti de bo
0: te ba tin bo te ba ya challenge le tin bo te ba ti de yana kokoko te ma kankan to kan bridge era ya ni bi yana ta won lokada wa nbe e bere mama togo tabi ke ro pe ero ba ni soro mi tabi te ba nbo lati wo road te ba ti sokale labe bridge e so da so di keji e pe ero ba ni soro wa ta be te ba po lati nu bere te ba ti de olon kemi e sa ti pe ero ba ni soro wa logan la wa mu yin nibe
1: e ba tun pe number yin ka to dide
0: 080 085 35 88 8 1 0 1 0 3 0 3 0
1: mo lori ko ba se pe lte to every else ma mo so e se areti lola olorun ba mi wa pelu yin god bless you all ya togo e se te wa god bless you ma

0: padà ẹ kábọ̀ láti ibi tá a ti kúrò yìí nísìnyí a máa lọ sọ́dọ̀ dádì UK ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ Gbenga Fish wọ́n ní sisi chiquito well done how is Ebere tonight thank you she's fine she traveled and imam too traveled olúwa ṣeun ìdòwú ẹkú ètò màmá chiquito ẹṣẹ adéọlá odúmọsù ọláṣẹyí ẹkú ètò ọlọ́run adé ìgbìyànjú yín ládé àmì raifu tawakalitu abiodun ti chiquito ẹkú ètò ọpọlọ yín kò ní jọba màmá ìbejì láti òṣogbo god bless you my ìbí abejì àwọn ìbejì nǹkan ọmọlọ́ra ìyá kan thank you idris abidemi well done ma'am watch from okeado market area ilé tuntun thank you adigun taiwo ẹkú iṣẹ ma thank you olúfẹmi ogundiran well done oh thank you idris abidemi I'm always enjoying your programs thank you idris god bless you olamide sunday keep up the good work more power to your elbow ma from ondo city thank you send me hi to people over there oladosun saeed ẹkú iṣẹ ẹkú iṣẹ o ẹṣẹ ẹṣẹ ẹṣẹ god bless you all right ẹjẹ ká wa tẹsíwájú dádì uk ń sọrọ lọ lẹẹkan yẹn ẹka fún ọ ní ààyè láti complete ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ nígbà yẹn dádì uk ó yá à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà.
1: Atọ́kù nǹkan tí mo sọ lọ mi ò lè pẹ́ mo ní àwọn pọ́ǹtì méjì kan tí mo fẹ́ raise kíákíá mo ní pastor ọkùnrin àti obìnrin mo ní make sure you touch a woman ìwọ ọkùnrin nìyẹn o to the extent that obìnrin yẹn gan ló máa máa bẹ̀ ẹ́ wípé kò wá enter that honey pot mo lè ṣàlàyé pé kó tiẹ̀ tó wá enter kì í ṣe pé o máa tóbìnrin láṣọ o máa do im just like ẹni tó fẹ́ wẹ̀ tó fẹ́ lúwẹ̀ẹ́ tó wá fò sínú adágbá àbí agbádá omi kò yẹ yín àtẹ̀yìn tó bẹ́ẹ̀ kọ́ mo sọ pé ìwọ náà tí ì sí obìnrin yẹn dẹ́kùnrin yẹn náà kó fìlì wípé ẹnìkan bá mi ṣeré àtẹ̀yìn tó fi okó sí jẹ́ kó wọlé díẹ̀ tó fà á yọ fi sí kó tó fà á yọ tó bá dé sí ìjẹ́ wàá rí pé obìnrin yẹn gan árèzì díẹ̀ sókè akọ́sẹsẹ yẹn á wá fà ẹ́ mọ́ra because ìgbà yẹn ó ti débẹ̀ nìyẹn lọ́bìnrin ò bá tí ì ṣe bẹ́ẹ̀ fún ẹ continue máa wọlé máa jáde fúnra rẹ̀ ló máa fi okú ẹ̀ sí inú abẹ́ nǹkan tí ì ṣe kító mo ń sọ kinní kan pé àwa ọkùnrin àwa la sẹ́fíìsì tó bá kọ ìbálòpọ̀ àwọn obìnrin wa wọ́n máa tó bá ń dá obìnrin sùn tóbìnrin bá ti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló tún máa bìnrin wọ́n máa ń sympathize nínú ọkọ̀ pé ṣe ti wá ṣe ò ti wá tí ò bá ti wá fáàgì lẹ́fún arábìnrin kó dìde tàbí kó lọ sùn bọ̀tọ̀ fọ́sẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin ọkùnrin máa tètè lọ sùn wá tètè lọ pagídé wá yí ẹ̀gbẹ́ ó lẹ wá fi sọ kí ni ẹlẹ́ẹ̀kan wípé ìwọ tó bá tètè lọ sùn ọkùnrin ò ní láìkí ẹ̀ so báwo ni ṣe wá máa ṣiṣẹ́ yẹn dáàbọ̀ tó jẹ́ pé wàá tí wá máa rọrùn obìnrin á máa dìyà wá tiẹ̀ máa rọrú pé wò ó tí o bá lọ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin mò ń sọ kí ni ó lè dàbí ìsọkúsọ àti sílítò ìwọ tí o bá lọ sùn tíyàwó ò tí ì wá tó wá rọrùn tí ẹnìkan bá ti ń àyàwó ẹ bóyá ní skul ni bóyá ní ṣọ́ọ̀bù ni bóyá ládùúgbò ni àsìkò yẹn ìyàwó ẹ wà vulnerable jùlọ àsìkò yẹn ìyàwó ẹ máa ń sa yes fún ẹni yẹn àti sìkítò tó bá jẹ́ àsìkò yẹn ló lọ fìyàwó ẹ sílẹ̀ tó rọrùn ìrà nìkan tó dẹ̀ wà lárobìnrin yẹn tí ò dẹ̀ tí ì wá tàrẹ̀ dẹ̀ ń bọ̀ tó dẹ̀ fẹ́ dókó tó dẹ̀ wá rí pé òun obìnrin o ti ìwọ ọkùnrin o ti sùn o ti yẹ ẹgbẹ́ pàdé wá ọrun mo sọ mo dẹ̀ tuntun sọ àti sìkítò tí ẹnìkan bá wà tó ti ń bá ìyàwó ẹ sọ tíyàwó ẹ sì ń ṣe náà fún àsìkò yẹn tó bá tíyàwó ẹ bá lè gbé fún tàbí tẹ́lẹ̀ yẹn bá fi ṣé kí n lè gbé tàbí tí ìyàwó ẹ bá rí mẹ́sẹ̀jì ẹni yẹn ìgbà ìyàwó ẹ máa bẹ̀rẹ̀ sí gbà fún ni àti sìkítò ṣé àwọn ọkùnrin ẹ jẹ́ ká ṣọ́ra gidigidigidi ẹ jẹ́ ká mọ̀ bí wọ́n ṣe ń kó back kó jẹ́ pé kì í ṣe ìgbà tá a bá róbìnrin a kàn máa fokó sí a máa wọlé a máa dà a dẹ̀ ti bìlí ìgbé a ti parí iṣẹ́ wa kò rí bẹ́ẹ̀ a ti ṣèjì tó kò rí bẹ́ẹ̀ ìwọ́n tó bá mọ̀ pé aṣọ́kùnrin kò lè kó back at all iwọ ti mo ba sọrọ to ba ro pe iwọ ni ọkunrin na to le ko ba then devise another means of doing little foreplay and fisikito o gbọdọ mo kokọ to lati se before that main action o gbọdọ mo bo se le to obirin e lorun taru obirin e ma stile mo n so mo re tun tun so don't just dig into a woman's range wípé okay o ti wọlé o ti jáde o ti arẹ ti já o ti sàdísù arẹ o wá slide in o slide out o wá lè ti ṣetán àti ìdílé nǹkan burúkú ni tóbìrì ò bá fi ìbò ṣe wọlé bó ṣe ń jáde tóbìrì ò dẹ lè bẹ́ẹ̀gì ẹ fún mọ́ kó sọ̀rọ̀ sí ẹ létí kó tí ẹ kó máa fi ìkọ́lẹ̀ bí ẹni tó bẹ lápátì sí orí ẹ àti ìdílé tó tóbìrì ò smell yẹn dáadáa nǹkan burúkú ni o ẹgbẹ́ kan tí àwọn tó ti pè lẹ́ẹ̀kan tó sọ wọ́n ní kan náà má lè wá ní ìdí ẹnu ayé àmì jìnnì ẹnu wa gangangangan òun ni kìnnì tí ò bá fẹ́ kí ìyàwó ẹ sáré ìdí ẹrù ẹ àti ìdíjú o gbọ́dọ̀ mọ bó ṣe máa tẹ obìnrin lọ́rùn tó bá di dísìnì kan tó bá ti wà 50-40 kankan depending on bí ẹ̀tì ẹ bá ti rí tó bá rí pé ààrẹ ò lè gbé long distance yẹn o gbọdọ ní ìkọkọ tó máa ṣe ara ẹnìyẹ wípé ọjọ ló fẹ mú mọ bó ṣe máa mú o fẹ lá òbò ni mọ bó ṣe máa la
0: yẹn plate
1: bẹẹ ni afisikito o bá fẹ la ko ìwọ wípé nìkan yìí ládùn ẹnìkan ṣe kíní kan yẹn rẹ o kò sọ wọlé èmi ò ní nǹkan tó bá dì ní téèyàn bá tó bá lá òbò àgàgà àwọn tó tiẹ̀ tó láti tó bá tún lókù sọ nǹkan tó bá wù ẹ ní jẹ́ dáadáa ṣé bó bá ṣe wù ẹ ìwọ ló ní ọwọ tẹmọ tó bá pò bí ẹ close door ó wà láàrin ìwà àtọkọ àti ìṣìkìtò.
2: ìwé ìjọba láìpẹ́ òkùnṣọ yẹn ẹ tún máa jù ṣùkú adọ́kùnta ohun bá gbogbo ẹ níbẹ̀.
0: ọkọ díje ẹlẹ ọkọ wájà o 1-0 ok very good.
1: ẹ fòrúlẹ̀ tiẹ̀ mò ń bọ̀ abà àti ìṣìkìtò ọkùnrin gbọ́dọ̀ mọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ síyàwó ẹ̀ létí. Mo ti ṣèkìtò ó gbọ́dọ̀ mọ pé kì í ṣe ìsọkúsọ mo lè sọkúsọ mo lè sọ ìsọkúsọ bó bá ti wù mí tí n bá ti tilẹ̀kùn tó kọ èmi àti olólùfẹ́ mi nínú yàrá. Mo ti ṣèkìtò kò sí nǹkan tó bàjẹ́ níbẹ̀ I want to be free. Mo dẹ̀ fẹ́ kí ẹ náà feel free to ask me question kí n náà bèrè question lọ́wọ́ ẹ̀. Wà á bèrè pé what do you want? Wà á jẹ́ a fún yẹ ààyè kó sọ fún ẹ bó o ṣe fẹ́. Àti ṣètò ibi tó fẹ́ kó tọ́ọ̀tì lára ẹ̀ wà á bèrè lọ́wọ́ ẹ̀ whisper sí létí adẹ lóhùn part of the area tẹ ròyìn pé tó bá fọwọ́ kàn obìnrin ají á sọ̀rọ̀ sí ẹ gbogbo nǹkan tí òfin sọ gan ló máa sọ mistake tó gbọdọ̀ ṣe gẹ́gẹ́ bí ọkùnrin òun ni kó promise obìnrin lásìkò yẹn nìkan tó bá lọ promise tó bá lọ wọ̀ ẹ́ lára tó bá lọ promise tó nǹkan tó lè ṣe lórí òṣè pè fún ìpè amọ̀ ẹ̀ o. So just very quickly àti ìṣìkìtò kí wàá ní nǹkan tí kìíní yìí máa ṣe ìwọ tó bá mọ ògùn ogbó àti ìwọ tó bá mọ okó ogbó lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ nǹkan sáré fún ní díẹ̀ ṣe rí nǹkan kan wà gbogbo wọn tó máa sọ pé stress wàá sáré jòjò jọ̀ǹjọ̀ sáré lọ sókè sáré lọ sódò ọmọ fatigue oríṣiríṣi tí ò wúlò àti ìṣìkìtò tó bá gboko dáadáa tó dógùn dáadáa kò yẹ yí o lè ní sense because ṣẹrí wà wà satisfy kankan gidi ló máa rí because ó máa lo blood pressure fún ìwọ tó bá ní blood pressure.
0: Ìfúnpá gíga.
1: Ìfúnpá gíga tí ṣìkìtò àìrí obìnrin lẹ máa rí ṣẹrí mo lọ sí wẹ́ẹ̀lì nǹkan lánàá àwọn obìnrin tí mo rí ń bẹ̀ àti ṣìkìtò àrí ẹ̀rọ obìnrin sisi tó ń rìn bí pẹ́pẹ́ yẹ tó ń bẹ́ẹ̀lì sọ́tún bẹ́ẹ̀lì sọ́tún máa ní kí ló dé ẹsẹ̀ wọ́n tó wá fọ́ nì o ní pé gbogbo náà fọ́ pèsè especially àwọn obìnrin tó wà lábrọ̀d mú láti wọ́n ní àbrọ̀d ẹgbọ́n nǹkan tó yẹ ẹnìkan tẹgbẹ́ wá sórí ètò ìṣọ́ àti ìṣèkìtò àbrọ̀d níbi tí èèyàn ń lọ lódidi tó ń padà wálé láàbọ̀.
0: Ẹ̀jẹ̀ Jésù.
1: So ìwọ tó bá fẹ́ kí o padà wá sílé lódidi ìyá àdìgì sọ pé mádòókó tí ò dá mádòókó tí ò dá tó bá jẹ́ tiẹ̀ rẹ́dì láti dún ọkọ àti ìyàwó ẹ̀ dáadáa to reduce that stress. Ọkùnrin àti obìnrin dẹ̀ gbọ́dọ̀ lè máa sùn tẹ́ ẹ bá dúró ayé dáadáa tí ìṣìkìtò tó bá jẹ́ fúnbìnrin wá tí wọ́n náà wá ẹ̀yìn méjèèjì máa sùn bí ọmọ kékeré ni. Àti ṣìkìtò ṣe rí better sleep yẹn kì í ṣobìnrin nìkan ló ọkì í ṣọkùnrin nìkan ló wà fún. Ṣe rí ìbálòpọ̀ tọ́kùn tí ọ́gázìmù yẹn bá ti jáde láàrin ọkọ kò yẹ yí tíjàwó yẹn náà dẹ̀ ti rìlíìsì tiẹ̀ síta tẹ́yìn méjèèjì ti dọ̀ wá. Òun ni mo ṣe máa ń sọ pé ó da kọ́kùnrin ní ìwò mi pé ṣe ti wá ṣe fẹ́ wá. Ó tiẹ̀ máa ń kú ìkọ́kọ́ sọ fún ìyàwó pé kíyàwó sọ pé má ti wá ẹ ṣé kí n wá ṣé kí n wá kẹjọ wá sí ẹ̀ ìgbà kan náà. Báwo ni ṣe máa bọ̀ pé ó ti wá kí ní ara tutù mọ ẹ tó bá ti tutù mọ ẹ wàá mọ̀ pé obìnrin náà ti wá. Látìrìkì tó tọkùnrin àtọrin bá wá pọ̀ kí ẹ máa ó rí ẹ pé ó máa release that particular bonding láàrin àwọn méjèèjì. Ìyẹn ló máa ń gbé wọn lọ sí spiritual level tó jẹ́ pé kò sẹ́ni tó lè débẹ̀. Kò yẹ yí òun ni mo ṣe máa ń sọ pé ìbálòpọ̀ ó máa ń rí ìyí that spiritual level tó jẹ́ pé ọkọ àti ìyàwó lè kọ́ṣọ ló lè pọ̀ àti débẹ̀ kò sẹ́ni tó lè bá wọn débẹ̀ kò sẹ́ni tó mọ bó ṣe rí lásìkò yẹn. So now tó bá ti dógò dáadáa tó dógò dáadáa stress level ẹ blood pressure ẹ ó máa ó gbogbo kíní ó máa stabilize ipò ọgbọ ẹ pressure ẹ ọkọ abalẹ ìfipá gíga bí àti síkìtì ṣe ìpínlẹ̀ kan wàá lè sùn gẹ́gẹ́ bí èèyàn ṣe ń sùn the fact ti release yẹn ṣe rí àwọn ọkọ àwọn oníkà náà máa pe àwọn kíní yẹn ní èdè àwọn akọ́ṣẹ́mọṣẹ́ torí pé àwọn òní sáfíkèjì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bọ̀ wọ́n ní káyé máa pè bọ̀ nítorí ìyẹn ṣé tẹ bá tiẹ̀ ti da kíní yẹn síta náṣọ́nà nǹkan tó jáde lára yìí automatically wọ́n obìnrin tó bá sọ pé òkè òun sùn ó kọ yíyíyíyí ni lọ́dúnkó ó wà lórí bẹ́ẹ̀dì ó lo 10 minutes ó lo 15 minutes kí ló ń ṣe òun kàwé ni àbò tẹ́fà. Tó bá rí ìbálòpọ̀ tọ́jú ẹ tó yẹ pé ọkùnrin yẹn ẹ̀yin ọkùnrin ẹ kọ́kọ́ màsáàjì ẹ̀yin obìnrin ẹ màsáàjì ara obìnrin kó dá pé ọwọ́ gangan àtẹnuwọ́ ó ní bó ṣe máa ń màsáàjì àtẹnuwọ́ àti ṣíṣe tó àtẹlẹsẹ̀ ó ní bó ṣe máa ń màsáàjì àtẹlẹsẹ̀ o nídi láti lọ ra nǹkan tó le jù torí ordinary oil kò yẹ yín anointing oil tó bá ní fi màsáàjì ẹ̀yìn fi màsáàjì ara kó dà kó jẹ́ pé kí ni ti àwọn ìkùrọ̀ yẹn tó máa fi ń para yẹn mo ti gbàgbé kí ni tó máa pè é táwọn ìyá àgbà wa máa fi para
0: lóòrùn yẹn àdídúdú
1: àdíàgbọ́ torí tó bá pa àdíàgbọ́ ẹ tiẹ̀ gùn gan ni kó fi ra ìyẹn kó wá má fi gbogbo ara sí o bíi àlàbà kọ̀ọ̀kan wa máa fi pa ìyẹn díẹ̀díẹ̀ lọ síbi ṣódà kó wá gbé síbi ògòrò ẹ̀yìn títí débi ìbàdí láṣìkò tó ohun yẹn wá. Ṣé wá rí pé ẹnìkan sọ pé òun rí fọ́ òun ẹ̀dọ̀ ń dún òun kìíní kan kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tó bá dún oko dáadáa oko tó gbìn tó fọ́ lọ́dún ẹni tó mọ̀ ṣe ti ṣe ẹ̀túnkọ̀ ṣe ṣúẹ́ṣúẹ́ṣúẹ́ nínú kan wà táwọn obìnrin máa ń sọ tí ṣìkì tó wọ́n máa sọ pé wọ́n ní pain waist pain ìwọ́ tó bá dúnkó bọ́ ṣe ń dúnkó ìwọ́ tó bá dúnyàwó ẹ bọ́ ṣe ń dúnyàwó kò yí òun lè ní waist pain kankan àjùlọ because ara ẹ máa balance ọkọ abalẹ wàá mumi lásìkò tó ń mumi wàá jẹun lásìkò tó ń jẹun gbogbo nǹkan àwọn èèyàn kọ́ máa rí ẹ pé òun rẹ́rìn wọ́n máa ayé ẹni lóbìnrin tí ẹ máa bèrè pé ṣé wọ́n fi ṣe ẹ ni sáré ò yá ni ara ẹ yá ìwọ ló mọ nǹkan tó ń gbà so kò sí nǹkan tó burúkú obìnrin gboko kò sí nǹkan tó burúkú ọkùnrin dó ìyàwó ẹ dáadáa ìwọ tó bá wá ṣe dáadáa tó jẹ lọ rí àwọn màmá wa tí wọn ti sọ ó kù sọ wẹ o ìwọ tó bá wá àti ṣìkìtò ẹ má bínú o ìwọ tó bá wá gboko dáadáa kásáré kan sọ wọn méjì mẹta nínú nǹkan tó máa ṣe lágbo ara orí fífọ ò ní bọbí tó ti wá wàá kọ máa lórí fífọ ni waist pain tí mo sọ lẹ́ẹ̀kan wàá máa ní waist pain gbogbo ìbàdí wa máa ru ẹ́ ọlọ́kadà gan ìbàdí ò lè ru ọlọ́kadà tó wà lórí kẹ̀kẹ́ bíi tiwọ́ wàá máa wọ́n dẹ̀pẹ́ kí ló ń ru ẹ́ níbàdí blood pressure ẹ ṣe wá rí nǹkan tó ju àmà burú jù àti ṣìkìtò ẹ tí ò bá dókó dáadáa tàbí tí ò dókó dáadáa irú wọn wọn máa ń lálàyé pé wọn ń dó wọn lójú oorun alẹ́ nìkan lọkọ ọ̀run ọkọ ọ̀run kí ni tó bá dókó kò sí nǹkan tó ń jọ ọkọ ọ̀run ọkọ ayé gan ló máa dún ẹ dáadáa ọkọ ọ̀run lẹ̀ tó ò bá dókó dáadáa wàá máa ọmọ aláàlá pé wọ́n ń dún ẹ gbogbo àwọn onípọ̀ tẹjọ́ gbẹ̀gbẹ́ ló máa bá jà lẹ́ máa pariwo léraáyé lórí wàá máa òkú wá ń tóbi ìyá wèrè ni o wa taja o wa di shop o me raja lowo e o de no kilo buruko yin ke yo no ja lowo e wa ni gile gile gile ha kilo de e le bi to ba gbo ko to ma bi lowo e ni pe aha o ni enough to ma shop e pe o ni enough won fe ja won so pe o do ko daada o lo ko bo loda wo ibi to ba ti se to ma won ni you not having enough
0: okay
1: nke no nko to shop e ni pe o won do e daada nígbà tí ní gbogbo bá mọ̀ ìpín tó ọba tó yọ dáadáa ìyọ́ máa kọ́ra inú ọmọ bí ó máa máa bá gbogbo yọ ọjà lórí 10 naira àti ṣìṣìtò lórí 10 naira ẹlòmíì a máa jà 10 naira tó yẹ tó máa jùlù tó yẹ kó máa kọ̀ fi tọrẹ á jà nítorí pé kìí ṣe 10 naira yẹ gbogbo nítorí pé kò get enough ìbálòpọ̀ wọn ò dún dáadáa òun náà rògbò òkú rògbò òdó. Kò yẹ yí wà kàn máa ń gbìn gbogbo èèyàn tó bá dùn ló máa máa bá jà lójú ọ̀nà tó wọ́n ti ṣì tò ju gbogbo ẹ lọ ẹlẹ́sìn kan sọ yí pé ṣẹ́ni says we extend your life as a man or woman that's if you have that sex at the right time with the right person at the right place and in the right mood. Ìyẹn fi máa gbádùn ìyẹn lọ́kàn fi máa balẹ̀ nínú ẹ̀ fi máa gùn láàbí ẹ̀ fi máa gùn láti ṣì tò láyé bá wà ẹjẹ́ ká tún sọ bí ẹ̀ sí bó tí ò bá sáyè ká fà yókù láàyè tó nínú pé fóònù yá ti máa bọ́ọ̀sì burúkú burúkú sí.
0: Ọ̀dà ẹ ṣe gan ni màmá abẹ́òkúta woman ìyá ẹ̀gbá ìyá lẹ́gbà wọ́n ti wà nínú kulu wa ní alẹ́ yìí tó bá ti di ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù ká tó dìde lórí ètò abẹ́òkúta woman ló ní anything from 12:45 wọn á wọlé láti wá kárígò níwájú ọ̀dà láìfà àkókò ṣòfò ẹjẹ́ ká lọ sórí fóònù àwọn tó fẹ́ bá wa sọ̀rọ̀ lórí fóònù nípa èèyàn kan ń pè látẹ̀kan ọlágbẹ̀rọ abiodun honey well done my watching live from Irua thank you sir ọládòsun saheed thank you catherine lanlẹyin thank you good evening chikito ẹkú ètò ẹṣẹ akitomide ayobami good evening mama chikito thank you savior emmanuel good evening mama chikito a job well done watching you live on facebook thank you sir okay alao kayode eku eto lati ilorin ese rashidat aderin to eka lebe dream secret leto sisi chikito duru eku eku eku daddy uk lagelu fm koni baje eku eto sa ma ese akande muhammed md well done sister chikito keep it up thank you emma te atejise yin wole amamaka ni kíákíá àwọn máa kà á lórí bíbá ibẹ̀ ṣe ń tẹ̀ wọlé then kẹ́dẹ̀ bá mi CRS káwọn tó bá jí làárọ̀ la kí wọ́n ba lè gbọ́ ètò náà ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn èèyàn wa lórí aago torí wọ́n ti ń pè látẹ̀kan 0912370 8675 òní nọ́mbà tí ẹ lè fi gẹ̀ẹ́tì wa ẹ ló dì kọ́là olúwa kú ètò ẹ̀ mà. Àmì o.
3: Láti UK kára yín lè wọ́n kó bíjẹ̀ ó kí yẹn sí ètò ẹ̀ ní tẹ́lẹ̀ bíjẹ̀ ọjọ́rẹ̀ láyé ọjọ́rẹ̀ lọ́rùn tó ṣe
0: rọ.
3: Màmá tún kí tó ṣe gbọ́dọ̀ di UK
0: ọjọ́
3: ìlàlẹ́ ń dédé nǹkan ẹjọ́ ìlẹ̀ dédé nǹkan. Ẹ̀lọ́ mà.
0: Ẹ̀lọ́ à ń gbọ́ yín.
3: Láàdù mà rẹ́tọ̀ mi ẹ̀dùn ẹjọ́ ìlẹ̀ ń dédé nǹkan.
0: Ọ̀rọ̀ tá a máa sọ lẹ́yìn mítìn nìyẹn.
3: Agunlé ayé o.
0: Ami ẹ ṣe.
3: Àtá ni máa lé ọkọ ìmọ̀
0: kì í. Ah láìláìláìláìláì. Ọlọ́run ní ṣe ti níbẹ̀. Ọlọ́run
3: ṣe yà. Ami
0: ẹ ṣe gọ̀mà. Ó dàrọ̀ ẹ ṣe gọ̀mà yes ma. Ọ̀dà ta ló tún wà mẹ́ ìyá láti ọmí àdìo ìyá ọmọ Tọ́lá láti ọmí àdìo. Hello.
4: Àti Ṣìkìtò.
0: Yes sir.
4: Láti UK mo kí yín ẹjẹ́ òní ojú ẹjẹ́ òní ẹjẹ́ òdo mi ò lè má mọ̀ wá jẹ́ òsọ̀nù kí má jà lórúkọ mi ní àlàgbà aládojú olómi
0: fẹ́rí
4: ọ̀rọ̀ okó àdòbò káì ó dá pọ̀ o ẹ̀ẹ́mẹ́ta ẹ̀ẹ́mẹ́rin ní kí èèyàn máa rìn ìjọ rẹ̀ jẹ́ pé ò ní fomi wọ́n rárá àgàgọ́ wọ́n sàn mọ́ wọ́rọ̀ lẹ́yìn ẹ̀ tó ń wó ti mú tó bá gbẹ fúnra rẹ̀ ni ó làágùn bọ̀ tí ó máa yọ bọ̀rọ̀bọ̀rọ̀ èèyàn wà mọ̀ pé adùn wà ń bi kínní òótọ́ dẹ̀ ni àwọn obìnrin sọ pé ẹlòmíì ọ̀sẹ̀ kan tó bá yí yóò kọ́yìn ni wọ́n wulẹ̀ kẹyìn kọ́kọ́ mú kó dá padà jíà yóò kínní wọ́n tún ṣe kínní yóò tún gbérí ni ati sikito o drapo o iwo ya to lo le ti o duro won dare lamu mo ronu o sikito le yin eto awon jo yan yaku yo yan yaku ya
0: iya won ta la fe ko ya hun o
4: ah o fo number gbajuma o je ri egbon mi atata lo mu number mi ma wori a so ron le je to alabade ko de baje ah idokudo
0: o da
4: bo onna nye bia so fi ta ma ke ta ta ta ta agazalika kibiru busike
0: se mo pe ale yi oni bi to ba oni bo se ba alaba wallahi hello
5: hello alaba latoju olomi okare o ma ba side attack soro
0: iya motala lo ti won ti awon na ti to sori line won la won ba side attack koko soro alaba lati oju obi iya motala o ti ye won o ti ye won o ti ye won o ti ye won hello
6: hello mama
0: yes sir
6: e kan e mi se mo
0: oluwa kuse
6: e ma ma wo
0: amen sir
6: o gbe le pe e fe lati kan be ni yo fi dupe lowo awon baba ofe mi lati London Ọlọ́run ni wọ́n ti lọ láyọ̀ wọn darí padà wà ní
0: pẹ̀lú
6: tí gbogbo nǹkan tí ẹ̀ ń sọ ó dà ṣùgbọ́n irú ọkùnrin tí obìnrin bá ń gbèsà sí tó dẹ̀ jẹ́ ní ilé dájọ́ wà èyí dúpẹ́ kínní kan lọ́dọ̀ ọlọ́run ni wípé ó lè mi síta ṣùgbọ́n àti wàá fà mí padà ń sì ní ìwádìí ṣòro fún torí mo tọ́ ìtanẹ́wò mo dẹ̀ rí pé us kò ní wàá ṣe o
0: kìpàtìpà tó lé yìí wọ́n lé yìí sì tẹ̀wá lọ tán kan
6: o. Wọ́n gbò mí lọ́hùn-ún èmi gan náà gbò wọn inú mi dẹ̀ dùn. Tó wá jẹ́ pé kò sí ìgbà tí mo lè pè kí ó yá. Ìwọ́n ìyá inú lẹ́gẹ̀ẹ́ olóhùn dàgbà olóhùn dàgbà. Ilẹ̀ lérò pé tèmi pẹ̀lú àtàtì jẹ́ méjì mẹ́ta ju wá wáyé.
0: Nǹkan tá a tiẹ̀ máa wò lọ́sẹ̀ tó ń bọ̀ nìyẹn. Ṣéèyàn máa ń dàgbà nínú oko dídó àti abẹ́òkúta woman wà bí wọ́n máa bá wa sọ ẹ̀yin ò dàgbà ẹ fi ọdún méjì jù wọ́n lọ́bọ̀ tẹ́ ẹ dàgbà.
6: Ẹni o mú mi àgbè máa ṣe bí ọdún méjì lẹ́ta kan bá tẹ̀ mí pé káwọ̀ á tẹ̀sí ọdún mẹ́wàá ṣùgbọ́n àwọn adúpẹ́ lọ́dọ̀ ẹ lọ eré mi ń rí pè mí òun náà bẹ́ẹ̀ sì.
0: Ẹ ti rí ti ń ṣe níta.
6: Mo rí ṣe dáadáa.
0: Ọlá àmà fún yín ṣe. Wọ́n ni wọ́n gbọ́ àwọn débẹ̀. Hello. Ẹ bá gbóhùn sókè àgbọ́yún o. Ẹ kalẹ̀ o. Ọlá màdá ṣètò lálẹ́ ìyá ń gbọ́. Àgbọ́ kí ni o. Hello. Ọ̀dà ẹ máa jẹ́ ká mánèjì ẹ̀. Àgbọ̀ rárá. Hello.
7: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sà.
7: Ẹ pẹ̀lẹ́ kú ètò.
0: Yes, sà.
7: Ẹ ń fẹ́ bèrè ìbéèrè kan.
0: Àgbọ̀ yìí.
7: Àwọn obìnrin kan bẹ tí ọkọ wọn ò pín sí lára ní lọ́pọ̀lọpọ̀ gbà. Wọ́n wá máa ń lo kíní tí wọ́n fi máa ń ṣe tí wọ́n fi máa ń ṣe sẹ́ẹ̀sì wọn. Dífẹ́ǹsì wo ló wà ń bẹ láàrin oko àti kíní yẹn? Dókítà kọ́ ò bá mọ̀ ẹ̀ kò dáa ni àbí kò tiẹ̀ dáa rárá. Ẹ ṣe ẹ pẹ̀tọ̀.
0: Ọ̀dà màá jẹ́ kí ọkọ BJ àti dádì UK sáré dáhùn ìbéèrè yẹn. Ní àwọn tó ń lo sex toy wọ́n ní ṣé kò dáa ṣé ó dáa ni àbí dókítà àbí kò dáa. Ọkọ BJ ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín.
8: Ṣé rí question tí màá nìyẹn béèrè yẹn? Ẹni tí ò bá mọ̀ náà ló máa ń béèrè nǹkan. So ṣé rí mi ò lè ní kò dáa ni èyí ó dáa. Bí ọ̀nà pé ọ̀nà méjì náà ni màá pín sí. Ó dáa in the sense pé tó yẹ pé ọkọ rò kì í fi bẹ́ẹ̀ sí around. Instead ọkùnrin obìnrin àwọn afi máa lọ ṣiṣẹ́ kúṣe ń ta. Èmi ò ní nǹkan tó bàjẹ́ ńbẹ. Tó bá ń lò nínú ilé ẹ̀ ńbẹ. Òhun nìkan náà ló mọ tán ìjọ tó ń ṣe kíní bíbí ẹlẹgbẹ tó ọkùnrin fi ọwọ́ ro ìdí obìnrin náà ni tí ó yẹ. Bọ̀tí tí ò dábẹ̀ ni pé ẹ má jẹ́ kó jẹ́ nǹkan tẹ ẹ máa gbọ́kàn lé fẹ́ pé ẹ nífẹ̀ẹ́ dúkó torí ẹ má ti gbé ọkàn lé wájú pé nǹkan yẹn òun ló ń dùn mọ́ ẹ tó ń fún ẹ ní gbogbo satisfaction tó ń fún o oko eyan mo kini yen nikan lo ma fe ma do so ke je ka mo ni bi o ti ri mu na ni e je ka mo ewon si won si won ta ma se so yen mo so ko mi lo so pe ko da mi lo so ko da o da in the sense pe fe pe bi ma yen si so pe iyawo ni yen oko ni yen o ki fi be si around to wa pe nkan to wa je ka la ba bere fun o lo ko fi ja ara idanu ko a le fi we oko oko gangan but ko wa ye ki nkan to pe o ma je ko mo un lara ko ma se all the time
0: okay
8: so moro pe I won aso e se un goni
0: oda e se hello oda calling yet court tori mo gbo story obirin kan to ni ti doko o si le o wa lo lo kini to yen won ni to yen lo ma fi ma dora igba to wa di igba kan ti won ni oko wa de to won akoko wa se tan atusaye lo hide sibi kan a gbe kini yen atusare ma lo that means ti oko o te lorun ni yen because kini e dangerous na hello hello hello mo ngbo yin
9: hello
0: I'm going to
9: yes sir
0: Mm.

0: ọtí dani uk dada lẹbi gbajúmọ májẹ ilé ọlẹ ní sunday ìfọwọ abẹgbẹ ìwà bá nígbà owóró ogun síbi lọ ní
1: ọ̀dà dadi uk o yẹ kẹ sọrọ nípa sex toy yẹn ṣùgbọ́n kẹ tó sọrọ lórí ẹjọ orí facebook akande ani akande akande muhammed md wọ́n ní well done sister chiquito keep it up thank you emmanuel kayode olayemi àti chiquito à ń gbádùn yín gidi gan láti liverpool uk ẹ ṣe gan sa emma fojie peter ẹ kú àtúntò àti àtúnṣe ẹ kú iṣẹ takuntakun ẹ ṣe gan ni sa ẹ ṣe sa nene thank you onimomsi how are you ma I'm fine nene god bless you gbẹngà gbajúmọ aṣíwájú káfàtà wọn ní alẹ yìí tún yàtọ o ìgbádùn kẹlẹlẹ lawà lálẹ yìí mo kí brother bj àti daddy uk aka baba ológun ṣọ o tiẹ ti dábẹ nene wọn ní my ever young mommy I excite you ma thank you darling samson d jacob wọn ní well done mama sisi thank you ọlájídé ọlájídé ọpẹyẹmí thank you wọn ní ọpẹyẹmí from cairo ojo nlata ofi kan ni so good ọlájídé ọpẹyẹmí again nice program thank you samuel ibitoye ẹkú ètò láti ìlú ejioku ẹ ṣe dádì kayode olóyedé àti chiquito mo really enjoy italẹ yìí o more of these topics very soon I beg okay kẹhìndé emmanuel ẹkú ètò àti chiquito mo ń gbádùn yín gan ni ẹ ṣe gan samuel ibitoye wòlíì tó ń kìlọ ìwà ni ẹ ṣe gan god bless you sir oya ta ló wà mbẹ yẹn ẹkú lẹgbẹ rédíò
2: àwọn boko haram ó yẹ kẹ gbé ètò ìgbẹ tọwọ lọ ọlọrun wọ́n yà wọn àrùn ògùn wàdà lórí ìdùnnú gan ewu orí tó ń kìlọ̀ ìwà náà ni o
1: ok ẹ káàbọ̀ sá
2: ṣé ẹ mọ orí kì í obo gan ìjẹ́ ti ẹ mọ
1: àmọ́
2: orí kì í ẹ ṣé ẹ mọ orí kì í àti yìfìtò
1: náà mi ò mọ o
2: obo fihàn ó bí àfin àfin bí òyì òyì bíbo ìbò ní kò ń bí òbò ẹ bọ déédé yàwó dẹwẹrẹ arìmúsùn àwo olókun ó dúfà fún òbò ayé ká bá mọ bẹẹ àá máa sọ yòókù lọjọ mẹjọ god bless you.
1: ọ̀dà wọ́n tún ló lórí kì ẹ ṣe gan sa ẹ ta ló wà mí hello ẹ kàrọ sa kí ló yẹ tí kí ni ìlò.
3: Mo fẹ́ bèrè pé kí ni àléébù tó wà nípa kí èèyàn máa lábọ́.
1: Ok. Alright, à ń gbọ́ yín sà.
3: Nǹkan obìnrin mi gbádùn kí èèyàn kó bá wọn ṣeré kọ́kọ́ ṣe gbogbo òdìdí náà lábọ̀ kankan kó tó bá wọn ṣeré. Obìnrin máa ń di ìdí máa ẹ̀kún.
1: Ọkùnrin mímọ obìnrin mímọ ń dìdí sọ pé kí ọkọ òun la plate.
3: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀dà àwọn dádì uk á dáhùn. Ẹni kí ni àléébù wọ́n ní kí ni àléébù tó wà nínú ẹ̀. Alright, dádì uk à ń gbọ́ yín àtìlẹ́yẹ àti títẹ́lẹ̀ ẹ dáadáa wọ́n pọ̀ torí láìpẹ́ láì jìnà a máa dìde kúrò lórí ètò à ń gbọ́ yín.
4: Ẹ ṣe àtọ́kù ìbéèrè ìtàkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀.
5: Sex toy kí ló wà bẹ́ẹ̀ bí Bọ́lájí ṣe sọ ó ní all the disadvantages depending on bonica lukú bá ṣe rí sí ṣẹ́rí ìyọ́nsẹ́ yẹn personally èmi rí pé tí ọkọ̀ ò bá sí nílé bí àwọn dádì yẹn ṣe sọ kò sí nǹkan tó burú àtìyàwó ṣe ọkọ àtìyàwó lè máa lò ọkọ lè wà ní ìlú kan kí ìyàwó àlù kejì kọ́ máa bára wọn sọ̀rọ̀ kó dẹ̀ ló kó dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan tó ń lo sẹ́ńtọ̀ yẹn kì í ṣe pé wọ́n ń dá nìkan lò àwọn méjì mẹ́ta lọ́jọ́ máa lò especially tó fẹ́ pa àwọn onítìbítìbí bọ̀ ká máa lọ síbẹ̀ yẹn advantages tó wà bẹ́ẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa lo sẹ́ńtọ̀ yìí àwọn tó máa pé immune system wọn gan kéré tí wọ́n dẹ̀ fẹ́ improve immune system wọn tí wọ́n rò kó dó lọ́dọ̀ ọkọ wọn dáadáa wọ́n máa ń sábà lo kì í yẹ kó lè increase immune wọn kó boost immune system wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn obìnrin náà máa ń láàyè pé òkè tó bá ní pé wọ́n ní ìṣù pẹ̀lú no libido ṣé gẹ́gẹ́ bí a ti ṣèkì tó tó bá ní ìṣù pẹ̀lú yẹn àwọn náà máa lọ láàyè láti máa tún máa lò kí ni ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti yẹ pé ó ní ó fẹ́ràn kínní yìí ju ọkọ lọ ọkọ ò ní dogun ẹ̀kọ́ kò wá fẹ́lẹ̀ kejì kò yí adíṣìkì tó ọpọlọ ló máa ta ìkíní yẹn kábíyà má tọra wa ó extra pressure fún ọpọlọpọ àwọn obìnrin but the is torí kì í ṣe ẹyọkan ó ní pé bọ́lájí sọ pé tóbìyàn bá nù ú tó bá lọ mẹ́rin yẹn lára kò sí iye okó tẹ máa gbé fún ẹni yẹn tó máa tẹ lọ́rùn tó bá ti wọ̀ lára adíṣìkì tó bẹ́ẹ̀ bá bó bá rúbìnrin mẹ́wàá lórí ẹni ta sọ́jọ́ sí ọmọ ìlú máa ń lè ti skul ìgbà tó bẹ̀rẹ̀ sí lo kínní yẹn ọmọ ló kọ́kọ́ dé skul a máa sáríbọ̀ lọ́kọ̀ọ́ bá dòun lẹ́ẹ̀mẹta òwà ní fọ́kọ́ ń lọ sùn òwà tún padà lọ sókè nínú lọ́f a ti lọ mú kínní yẹn wá dùnú ó dìgbà tó bá lo kínní yẹn so kínní yẹn ní sáré pé kò gbọdọ̀ mọ́yọ̀ lára ẹni tó bá dẹ̀ máa lò ó gbọdọ̀ jẹ́ tó ní ìmọ́tótó kó má lọ téyí kó má lọ mú kò yẹ yí sẹ́rí àwọn material tó fi máa ń ṣe àwọn kínní yẹn gbogbo èèyàn kan ní material bí wà jẹ́ pé tí o bá ti fi sójú òpó ẹ ó máa máa yú ẹni tílẹ̀ pẹ̀tọ̀ àìbí ìgbọ́n tí ò bá yọ máa fẹ́ ní rachis tí o gbẹgbẹ́ ẹ máa rí bákan kò yẹ yí so èyí tí máa dájú ẹ tó tẹ́pílẹ̀tì bá wù ẹ lá tó bá mọ̀ ọ́lá èmi ò rí ohun kankan nínú plane as long as bá ṣe sọ lẹ́ẹ̀kan tí ẹni tó ń bá lá plane yẹn tó bá clean tí ò bá clean tó bá lá plate lẹ́ẹ̀kan ò bá ló kí la dẹ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ ẹni tó lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tí ò wẹ̀ tí ò ṣe kínní ò fẹ́ lá plane kò pọ̀ síbù tó bá pẹ́ tó clean ni tẹ̀dẹ̀ jọ mọ̀ láàrin ara yín èmi ò rí nǹkan tó burú ni pé ò lá plate in fact ó gùdùgù ọ̀sán àwọn kan láìkẹ àwa kan láìkẹ bó ṣe rí nìyẹn
1: ọ̀dà ẹ ṣe ẹ jẹ́ ká wọ ẹni tó wà níbí báyìí ta ni ẹ torí àní pẹ́ dìde díẹ̀ náà ló kù màmá abẹ́òkúta mo ní màmá abẹ́òkúta abẹ́òkúta ọmọ ìwà ọjọ́ kan.
6: wàhálà méjì láti wó lóde ọgbà ìyẹn o ó gbọ́ ètò mọ́mọ́ sí kíkó pẹ̀lú dádì ìhùnpẹ̀ bẹ́ẹ̀dúró síkì lágẹ̀lú ẹ̀wẹ̀ ògèrè àjọké tó bá ń gbé bẹ́ẹ̀ yìí wà á kẹ́kọ̀ọ́ lórí ríríìrí lórí ìwà lòpọ̀ bá ṣe lè bímọ ọmọ aláyọ ọmọ rere yàtọ̀ fún ṣìnà yàtọ̀ fún pàṣádà ètò mọ̀mọ́ sì kì í tó ó ti gbẹ̀gẹ̀ gbígbẹ ògbé tó yọ ọgbọ́n kankan.
1: ẹ ṣe dwala music ẹ ṣe
6: ganan
1: ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe ganan ni màá ṣìkọ̀ sí yín lágbára ọlọ́run láìpẹ́ láì jìnà ẹ ṣe ganan ni ẹ̀ta ló tún wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀.
7: ẹ̀lú ọlá ni
1: ọlá yẹ káàbọ̀
7: nẹ́tíwọ̀kì ọ̀hún ìdálẹ́
1: ọ̀kẹ́
7: ẹ̀jẹ̀ tó ṣe ṣẹ́rí gbogbo nǹkan tó dábì yóò ṣe sọ àti ṣìṣìṣò ẹ̀yìn ni ẹ̀jẹ̀ ní àwọn àdáṣe tó lálẹ́ ẹ̀jẹ̀ tó mọ̀ pé tó bá di june 10 òun ló máa tọ́dún kan fún mi ní accident accident yẹn tó tán mi láàf ní egungun tó wà níbi láàf yẹn ó kán ó dẹ̀ jáde síta ẹ̀rí mo fẹ́ sọ fún mi pé ọmọbìnrin tó jẹ ìyàwó mi ìyẹn tá à ń sọ lálẹ́ yìí òun ló jẹ́ kí n ṣẹ̀pá ìṣòro ẹ̀rí ó bí oṣù mi gan-an níbi tí dókítà mi sọ pé ọdún kan làwọn bí fún mi dáàsì wọn yìí ẹ bọ́sì láàrin 6 months mo ti wà òkè àwọn tí mo bá ń bẹ̀ wọ́n sì wà ń bẹ̀ tèmá because mo máa ń lọ sí tìrìtìrì jẹ ẹ̀ńtẹ́kọ̀ wọ́n sì wà ń bẹ̀ bọ́sì tẹ̀rí even any condition tí wọ́n bá wà ìyàwó àtòkọ̀ kó má fi máa wọ́n lẹ̀ ẹ́ kí èṣù wọn kó ẹ̀wọ̀ bẹ́ẹ̀ yẹn lébi yìí ọlọ́run ajẹ́ kí n kọ́lọ́run gbàdúrà ní dáadáa tó yẹn ti nǹkan tó dáa fún mi lò wọ́n ìkọ́sọ̀ kò fi níbẹ̀ ní everything ni le je ki so fai de bi ta won ti ni ti o se ni ti ko to nkan ni ti o se awon ko to da ni da kan o se won won wa wo mi so won se bi ni so fai fun mi sa won ki ni nile pe a ti won a awon ki e ko ri re o because te ba re lo mi mo pe nkan ti se mi mo pe ni incident to se ni e to fi di alaabo ara but awon no wan so isi ara won put awon gun to yi awon de so fai fe but de se gugu ogun to lo fun ki ko gugu ise ati kenu ni obin yen to gba tun se pelu mi
1: ada
7: to je ki wa so fai
1: nda e se
7: ka jo in any condition ko ma fi awa le ko ba mo ko ni se ara won to ka si se hun gidi ira wa o ti man je ki yen ni long life.
1: Okay. Ashigo, ni God bless you. Oda Iseju marun pere la ni ka fi wo odo ya okay ashe ka fi wo odo Abeokuta woman. So ma wa fa koko ibe lowo daddy UK ati Uncle BJ pe kini take home won fun awon ti won gbo wa lale oro wo ni won fe jule fun won ki won to dide lori eto ka bo sodo Abeokuta woman. Aya Uncle BJ e je ka gbo latodo yin.
8: E ka
1: bo
8: le ko se. E ka bo. To no to what you saw at all at much advice everybody. O no ni ka je ka mu se. Ehun e ti ma so ju be ni pe awon okunrin bi ehun Femi se so ni pe ko pe bi a selfish god to wa ti di oro lomode. Ka wa kan se ka ti de ni. E lo mo e lati to ebure na lorun obire o te ebire wa nkan te wa fe mo lo fe ki fo okan mo lo fe ki nse se ra oyin re ni odo ka de ku no sensitive point here o de yato sira won bi da mi labe ni elomi eyin orun e bayi na ma fo okan e mo o le mo nkan to bo ti ma satisfy yawo e e ma ko se kini gbagbagbagba abe si no kebe ebi ma oni ebi ma o ti mama ti ipo mo fe re ko lo bi 40 minutes lo de pe mo n ba sere mo n fowo rodi a ko ma ohun lo ma de mi pe o ya ogbe no ti to bi o ya gbe kini iwore gbe kini iwole e lo ko se nse yen so eyin obirin na wa de eyin okunrin na ta ma de se ni awon yin e ma fun won ni aye lati je ko won le gbadun balopo e se gbogbo to wa se bi to sere nbe nkan to fe niyan won le go pa na ka so bo to wa ko gbe owo e pe a gbo we si iwo na nkan to fe niyan ko le ma ro nkan to ni ko so bo se wa niyan e jo e ko ma bu wa nta won pe a e se kon sun ni e ma horun ranu a horun bi efo de o
1: ada
8: e se un gan ni o
1: Oda ise goni lori Facebook ato lo sodo daddy UK Amusa Amusa Amusa Said Akore de won ni e ka roma can I have daddy UK contact number ma ekwe to ma thank you very interesting topic ise goni te ba fe get number daddy UK oya e ma tete mu bai road ani si tori to ba ti wa so pada si da ti pada sodo won si won pe number won Oluwa Kemi Mobolua duro thank you so much thank you so much oni eka roma ekwe eto eku ojo meta o Olagunju Taiwo fresh tea ekwe eto thank you Bayon Lenure ni Adegbola Uncle B how are you sawoni nice program chikito I'm watching you live from Maryland eshe goni God bless you gbogbo le nko sir God bless you really good God bless you sir oda daddy UK iseju meji la ni ka to bo sodo iya legba oya e ba wa gba eyan la moran ka de ba pe number yin
9: e se atoku bola sopolopo oro ju gugu e lo seri de baba ta obirin so ba ma obirin ba ma dupu ta be ma duku atubi atoku se abulo kokundo ati sikito seri ko se to ba jade to ma wole ti o we ti o tun bi mo se ma so ko kekere kan ba lo kuri ma perceive to ye ko o ma su ti o ni wu se mo
5: to ma mu ki oko to ti dide ko wo nigba tokunrin ba fe be okunrin fe se nkokon o to foko e gbugba ti e ti wa ti wa go ti e ni kokon nkokon pura ti e te te so nigba ilu kan wa ye ko to ma ti de to ba ti toko to de won ti mura won ti fi gbugbu e sara ara won ti ndo won ti ready foko ki sokan lo ma kokon so pe ko no we ko brush e ni e epo fe du e okunrin ba de be kokon wa aso e ma apu te ma fi segbe seri apu yen to ba do oru te fe gbogbo loru e ko fe apu yen si enu ke je apu yen je ti ni ko sita ni ko ye ka to se to nbo mi fe te ki ta
1: ni alegba
5: o wa fe je mi so lori ebi telephone number tell e pe mi si +44

0: 79572-7605. That's UK plus
1: 0800 81 21 81 45 0800 81 21 81 45 a máa wo obìnrin náà, ẹ jẹ́ ká máa jẹ́ ká máa wà ní ìmọ́tótó. Ó ń ṣe ń pẹ́ kán fẹ́ bá wa ṣeré, kán rí pé gbogbo iléeṣẹ́ gbogbo ẹ̀ ló ń rùn, gbogbo ara ló ń
2: rùn,
1: gbogbo nǹkan yẹn ó wà very very important. So àwọn nǹkan yìí ẹ jẹ́ ká mójútó. Most of àwọn nǹkan tó dẹ̀ máa ń farú nǹkan báyìí òun là ń pè ní infection, èyí táwọn bàbá wa ń pè ní àìsàn ìbálòpọ̀ àbí ká sọ pé àìsàn sí. Àwọn nǹkan báyìí tí ó bá wà lára wa, ẹrẹ́ lómi bá ṣe ń sọ̀rọ̀ nínú stúdíò yìí, wọn ò ní lè dúró mẹ́, gbogbo inú ilé ló máa rùn, nítorí pé nìyẹn kò ní mọ̀, òun kàn máa sọ̀rọ̀ ní tiẹ̀ ni. Ẹ̀ẹ̀mejì, ẹ̀ẹ̀mẹta, ẹ̀ẹ̀mẹrin là ń fọyín lójoojúmọ́, ṣùgbọ́n rọ̀ ni àwọn èèyàn máa dìde ni. Ẹ jẹ́ ká fi nǹkan yìí, ká fi mọ́, ká fi kọ́ra wa, ká máa wà healthy, ká máa wà healthy. Wọ́n níbi ìmọ́tótó ibẹ̀ gangan lọ́lọ́run gan náà wà, káwa náà wà ní ìmọ́tótó. Ohun tèmi máa ń bá wa sọ̀rọ̀ lé lórí ní gbogbo ìgbà, wọ́n ní tálágbẹ̀dẹ bá ń lurin gbagbagba lójú kan, ó lámìlaka tó fẹ́ mú jáde. Ó náà ni ohun tá a mọ̀ sí kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí àwọ̀ká lọ́sàn lọ́sàn. Mo máa ń fa àwọn nǹkan kọ̀ọ̀kan gba lẹ́gbẹ̀ẹ́, ohun bíi méjì tí máa fi gba lẹ́gbẹ̀ẹ́ lè ní, ohun lohun tí a mọ̀ sí ikọ́ èyíkéyìí tàbí ikọ́ asthma ni o, ikọ́ ẹ̀gbẹ ni o, ikọ́ àyà ni o, ikọ́ ilẹ̀ tútù ni, èyíkéyìí ikọ́ tẹ́ pé ó lè máa dààmú wa, tẹ́ pé a ní free, a máa báyàn sọ̀rọ̀ báyàn, a máa wúkọ́ ní gbogbo àyà, a máa ta wá ẹ̀kàn sábẹ́kúta ọmọ. Tàbáwa tó bá jẹ́ pé a ní àrùn tí a mọ̀ sí àrùn ìdí yíyọ, mo máa ń sọ ní gbogbo ìgbà, ìdí yíyọ yìí kò ní jẹ́ kọ́kùnrin lè stand out ni pé ọkùnrin ni mí. Ṣé rí, wọ́n máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà pé ọkùnrin kó lè ṣe kó lè ṣe. Ọkùnrin is born to do naturally. You are born to do ní normal, láìṣe pé bóyá ẹ lo anything. Ìran ọ̀dì ọkùnrin ò kí ń kú, àfi tọkùnrin yẹn bá ti dàgbà tó bá darúgbó tó fayé lẹ̀, bọ́lá ń ṣe dọ́kùnrin nìyẹn. You are born to do it, is your duty. Ṣe get duty bí oúnjẹ ni. So tí ọkùnrin ò bá ti lè rí nǹkan yìí ṣe, something is wrong somewhere. So ẹ má jẹ́ ká kàn máa fi oògùn àrùn, ká máa ẹsẹ̀ ká máa fi wo làpálàpà. Ẹ jẹ́ ká lọ direct síbi tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀, yálà àwọn ṣan tó ń gbẹ́jẹ̀ lọ síbi nǹkan ọmọkùnrin ni o flow dáadáa bó ṣe yẹ kó rí ni, àbí bóyá àrùn ìbálòpọ̀ ni, àbí bóyá àrùn ẹ̀jẹ̀ ríru ni, àbí àrùn prostate enlargement or prostate blockage ni, àbí àrùn jẹ̀díjẹ̀dí akọ oníbodè fùrọ̀ ni, àbí àrùn tí a mọ̀ sí àrùn diabetes, gbogbo nǹkan yìí
2: máa ń pa
1: bẹ́ẹ̀ ni, ó máa ń pa agbára ọ̀dọ́mọkùnrin. Àbí ọ̀dọ́mọkùnrin tó yẹ pé ó kàn wò pé mo fẹ́ ṣèkà fóbìnrin, kó wá máa lọ lo àwọn egbò olóró. Obìnrin kọ́ ló ń ṣèkà fún actually, ìwọ ló ń ṣe ìkà fúnra rẹ, nítorí pé wọ́n ní gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ló máa kẹ́yìn kébékébé. So àwọn nǹkan yìí ó wà natural ni, ọkùnrin gbọ́dọ̀ lè ṣe. Ṣùgbọ́n tí ó bá ti di pé ọjọ́ orí yàn báwọn nǹkan yìí wà ń bẹ, òun lẹ nídìí láti wá sọ́dọ̀ abẹ́kúta ọmọ, kẹ́kàn fi support ara yín. Oògùn nǹkan líle láti máa lò, ó tún máa ń da gbogbo ṣánlẹ̀ ni. Ẹ má jẹ́ ká ṣe gbogbo orú nǹkan báyìí kó má ba affect wa. Ó lè fa stroke tá a bá ń lo nǹkan tó jẹ́ pé àrùn oògùn tó máa jẹ́ kí ṣan ara wá dìde by force, a rí pé ó máa fa heart attack. Ẹlòun làwọn ẹlòmíì tó máa ní àwọn ń bọ́ ọmọ ṣeré nínú ilé ìtura ló dákẹ́ síbẹ̀. Ẹ má jẹ́ kí gbogbo orú nǹkan báyìí ṣẹlẹ̀ ká tó dìde. Ẹ tètè dìde kẹ wá gba, jẹ́ kóbìnrin mọ̀ pọ́kùnrin ni mí. Lọ́dọ̀ abẹ́kúta ọmọ, òun làwọn bàbá wọn máa ń lò láyé àtijọ́. Tó bá ń lọ sóko, máa pariwo orúkọ wa ni, lọ bá mi gbéjọ́kọ̀, a máa gbé fún àwọn bàbá yẹn, wọ́n á gbé mi ra. Wọ́n á rìnrìn 15 miles, 10 miles, wọ́n á lọ, wọ́n á tún dé padà.
2: Dixon gbọ́dọ̀ gbèlúra.